0: lọ́wọ́ orí tí a jọ ṣe ètò tò ní pọ̀.
1: ṣé owó rẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ẹni tó máa lọ́la máa lọ́la.
0: akin ọmọ ìyàwó lè ń bẹ pẹ̀lú mi lálẹ́ yìí. bákan náà ọmọ kasma.
1: orí ló mọ lọ́la bọ́dọ̀ la.
0: ajọwa lórí tò ní ni.
1: bí ọ̀la ẹgbẹ́ jẹ fún.
0: pẹ̀lú wòlíì.

0: 0913708675. Hello. Orí mi gbèmí bó dùgbò lọ́gbọ́n ẹrú. Orí mi gbèmí bó dùgbò lọ́gbọ́n wọ̀fà. Rí ọba ní dádé orí abẹ́ ọmọ ní fún wọn lọ́mọ. Orí èèyàn ní gbére pàdé èèyàn.
1: Bẹ́ẹ̀ni, orí wa ó gbé wá.
0: Àṣẹ́hùn.
1: Àjẹ̀mí jẹ́ wà sọ fún
0: un. Àṣẹ́hùn.
1: Ẹlẹ́dùnmá rẹ̀ ó bá wa ṣe lóru òun o.
0: Àṣẹ́hùn.
1: Wọ́n di ìdìbò mẹ́tẹ̀. Òun nà lónìí. Ìrìn ajé ni wọ́n kó bọ̀ fún gbogbo wa.
0: Àṣẹ́hùn.
1: Àtolùgbọ́, àtolùsọ, àwọn ṣíṣe.
0: Àṣẹ́hùn.
1: Ilé-iṣẹ́ yìí ní jóná.
0: Àṣẹ́hùn.
1: Ẹni lùgbàdì ayé o.
0: Àṣẹ́hùn.
1: Bẹ́ẹ̀ni ní tẹnu gbóbí ọwọ́.
0: Àṣẹ́hùn.
1: Ìfẹ́tọ̀ wa sọ lónìí ló sì so rere.
0: Àṣẹ́hùn.
1: Ó máa yí ọkùnrin obìnrin. Olùgbà yóò sọ bẹ́ẹ̀.
0: Àṣẹ́hùn. Ìwúre bẹ̀rẹ̀ mo ti gbà kan báyìí mo fẹ́ gbà pápápá lọ́nà kejì ẹjẹ́ ń tún gbọ́. Hello. Ó ti rí.
2: Orí afẹ́.
0: Hello.
3: Hello, Láwọ́ Eré o.
0: Orí wo gbẹ̀ wá o. Mo ń gbọ́ yín. Àṣẹ o.
3: Gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀dùn ẹ̀dá yìí lọ́hùn ní bá wọn gbé lọ́hùn báyìí ẹ̀ní sọmọ fẹ́ẹ̀rẹ̀ ẹ̀kẹ́ o.
0: Àṣẹ o.
3: Ìsàlẹ̀ gbogbo èyí fẹ́ bá wílé ní ìlú àrùfà.
0: Àṣẹ o.
3: Lọ́hùn sọ Jésù bá wà ní ìsàlẹ̀.
0: Àṣẹ o.
3: Gbogbo ẹni tó gbọ́ ìdílé lábẹ́ yìí. Ìgbọ́n ní ìgbà fún ọ̀gá tí wọ́n ṣe ń gbọ́
0: ìdílé. Ojú òpin yóò tọ́.
3: Orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Ojú òpin yóò tọ́.

0302-370-8675 ni number ti won fi n pe wa 0912370-8675 Molalejo Woli Loni

0: ilé òkúta nú omi kan kì í jáyà oòrùn.
1: Yàtọ̀ sí ramọ́.
0: Bẹ́ẹ̀ni ìran fà kan kì í gbójú gbójú títí. Kọ́bọ̀ òkúta nísàlẹ̀ odò. Lónìí, ìdá àfẹ́ gbéyẹ̀wò torí ìtìyín ni. Jẹ́ ìgbà pé láti ilé náà. Hello.
2: Hello, sir.
0: Yes.
2: Hello, sir.
0: Ẹba yín rédíò yín lẹ̀, ẹba yín rédíò yín lẹ̀.
2: Okay.
0: Ẹ̀pà rédíò tẹ fi ń gbọ́ wa.
2: Hello.
0: Ẹ̀pà rédíò tẹ fi ń gbọ́ wa.
2: Àtúpà.
0: Ó yá bàbá, kí lẹ fẹ́? Ká gbéyẹ̀wò ẹ̀jẹ̀ ń bẹ̀ látọ̀dọ̀ yín.
2: Ẹ dákun ẹ jọ ìrànlọ́wọ́ mo fẹ́.
0: Lérí kíni bá mi.
2: Mo ní ania àti ìtọ̀ ṣeré-ṣeré. Mo ń tọ̀ dé ẹ̀mẹ wà kílẹ̀ tó mọ̀.
0: Ìtọ̀ àtọ̀jù náà.
2: Sá.
0: Ìtọ̀ àtọ̀jù.
2: Bẹ́ẹ̀ni.
0: Àti sọ sẹ́yìn ṣáájú. Bẹ́ẹ̀ bá ẹ pè mí lẹ́yìn ètò fún yàn. Ìgbìyànjú rẹ̀ wà.
2: Ṣé ní àná ọdẹ tó ń yọ ní lẹ́nu.
0: Ẹ pè mí lẹ́yìn ètò fún
2: yàn.
0: Ṣé gbọ́ bàbá.
2: Mo ti gbọ́ sà.
0: A ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Kódà wòlíì tí ń kìlọ̀ wà gan. Wọ́n tún fún wa nígbìyànjú ẹ̀.
2: Ókè sà.
3: Pẹ̀lú ìtẹ́lọ́rùn ẹni.
0: Torí pé bí bá ń ṣe èèyàn báyìí ijó tó bá ká èèyàn la èèyàn dìkú kù jó ni. Ẹjẹ̀ ń dún gbà pè mí. Hello.
4: Hello.
0: Yes, sir.
4: Ẹ kalẹ̀ sà.
0: Ẹ mọ̀ kú àjí.
4: Yes. Lọ́wọ́ orí sà.
0: Rí wo gbè wá o.
4: Ìṣèníjà tí mo ní sà mo ní ìbìrìn ẹ̀wọ́ ni.
0: Lẹ́yìn kí ni.
4: Lórí ọ̀rọ̀ ara mi tó gbó ògùn yẹn bí ni mo ti gbà tí n bá lo nǹkan dídí kì í ṣiṣẹ́ lára
0: mi. Ẹ sì lo nǹkan funfun.
4: Lẹ́yìn rẹ̀ mo tún ní nǹkan ọmọkùnrin ni ó ń péré.
0: Bàbá bẹ́ẹ̀ bá lo nǹkan dúdú kì í ṣiṣẹ́ lára yín. Lérí bí kíni lérí kíni.
4: Lórí bí ajò bí ọ̀rọ̀ ayé yìí ó ṣe dáa náà.
0: Ẹ tẹ́nu ọdún mélòó.
4: Mo ti nílé ọmọ ogójì.
0: Ṣé ẹ ṣàyẹ̀wò ẹmọrú èèyàn tẹ́ ẹ jẹ́? Wọ́n sọ fún yín ni àbẹ́yìn lẹ rò pé kì í ṣiṣẹ́.
4: Mo máa ń lò tí è ṣiṣẹ́ gbogbo ògùn ẹgbẹ́ mo ti gbà.
0: Ẹ máa ń lò tí è ṣiṣẹ́.
4: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ rántí pé òjò tá a bá gbìngbàdo kọ́ ní hù?
4: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀sìn wo lẹ̀ ń sìn?
4: Mùsùlùmí ni mí.
0: Ṣé nípa ti nǹkan ọmọkùnrin yín tó kéré hun? Bẹ bá lórí ọ̀fẹ́ ẹ yọjú sí mi lọ́fíìsì mi ìrìnàjò Tuesday.
4: Níbo ni lọ́dọ̀ yín?
0: Lẹ́yìn Bolúwa G Police Station gangan. Ṣé gbọ́? Mo mọ̀ wà bẹ́ẹ̀ njọ́ Monday náà aago méjìlá ṣaago mẹ́ta ní Monday àti Tuesday. Ṣùgbọ́n ọjọ́ Tuesday ọjọ́ yẹn dá a pọ̀.
4: Nípa ti bí yẹn nǹkọ́.
0: Nígbà ẹ bá yọjú fún kejì náà mọ̀ pé ẹ ń lo nǹkan dúdú kì í ṣiṣẹ́ ara yín gan lè jí ajá àgùn. Ara yín lè jí ajá àgùn. Ọwọ́ àwọn àgbà bá ń bẹ lára èèyàn wó lo nǹkan dúdú tó lo funfun. Lúwa rè ó kàn mọ yín gbàdo sẹ́yìn apẹ̀rẹ̀ ni o. Ilé yìí má fẹ́ fa pẹ̀rẹ̀ pọn mi. Ṣé èèyàn lè fa pẹ̀rẹ̀ pọn mi délé?
4: Kò ṣeé ṣe. Ẹ ṣe mo dúpẹ́ sà.
0: Ẹ tẹ́ni ọdún mélòó bá mi?
4: Mo ti lé lọ́mọ ogójì sẹ́, mo ti lé lọ́mọ ogójì.
0: 40 years.
4: Bẹ́ẹ̀ni.
0: Iṣẹ́ wo lẹ̀ ń ṣe?
4: Mẹkáníìkì ọ̀kadà ni mí tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀kadà ni mò ń wà báyìí.
0: Ẹ ti níyàwó?
4: Bẹ́ẹ̀ni sà.
0: Bó lọmọ?
4: Ọmọ ti wà, ọmọ ti wà.
0: Àìkọmọ fọlọ́mọ á mọ kàtó mélòó?
4: Ń lọ bíi mẹ́rin sà.
0: Bíi mẹ́rin àbí márùn-ún, márùn-ún rèé.
4: Mẹ́rin ni, mẹ́rin ìgbà.
0: Kí lẹ sọ?
4: Mo ní kò sí kan bẹ́ẹ̀.
0: Mo ń wò pé kó bá gbé karùn-ún lọ́sẹ̀ tẹ̀ fẹ́ dúró yìí.
4: Rárá o, owó ni la nídìí báyìí bàbá mi o.
0: Owó lẹ nídìí.
2: bẹẹni
0: ndẹ pe boya tun fẹ yawo keji bayi abẹ yin a le ni
2: ke se yawo koda mi o ti e mo npa gbogbo yi tẹnso yen
0: mo nbi na ni
2: se na mo so
0: to ibi omo merin ba wa na bayi
2: bẹẹni
0: ibi ti omo merin ba wa pẹlu ya pẹlu baba
2: aje mefa
0: oje rice abokan lo
2: koda ke seku
0: Kezaku 2000 plus is in no lawon adugbo mi gan wo ta to 22
2: then
0: elo te fi je
2: oun na nbebe
0: egbe ko si ogbon te le da egberun mewa o ma lo lojumo
2: wala pelu ogun olohun
0: egberun mewa o lo lojumo beyin o ba wa ma se se won o fi se bu
2: then
0: se mo gbe gbogbo eko logun aye
2: ben mo wa da wole nkan kan gan to je pe olorun ba mi yori e ni mo da wole ile kan mo se lowo
0: eh
2: yara ni wa ni kin le yoku mara won o de le tun ni gugu e ba da
0: e le je wo teyin o mo e mo color yin ben boya yin lo si tun po nsara
2: mo ma se sara
0: ke se pe iru sara wo le yin se
2: abi awon awon onibara mo
0: se sara wa nu fun mi lowo se wa sara awon gangan nbe teyan se sara elomi itoju alugbo lo nilo sara elomi awon omo were lo yo ma ra nkan fun ki o gbe yan to se bi fun mi lowo na le se sara to se tewo gba o bo elomi tun lasiki yin gan ni
2: yan gba mba den tuze e dakun
0: baba e je nfe elomi laye bo ti powe merin fun yin oro yin si nbe nu e
2: o ti ye ben
0: olorun ni se mi woli ni nbe waju mi nbo
1: ilogo tori pe o ti yan mi
0: kabiyesi olodumare be je je ntan yin da powo de to ni po mo so mi pe mo lalejo hey je ngba pe si hello hello se e mo pe aye ki para ori laye pa won e pe apa eyan won le pe oju eyan laye be yan ba ni jamba lese to ni ni sale to ni lapa to ni nikun e pori e ni won o wi won o ni pe e pe oju e ori ori lo bara hello
5: hello sir ope to
0: lowo ri o
5: lowo ri o
0: mama e ba n soro ki le fe o ko yin a ni lo ko gan
5: a ti gbo ara mi
0: fara o so gbo ara o jina si badan ki le fe mo mi
5: ara mi o de
0: ki le pe
5: o sa lo ndam lam ko nu ba
0: o sa kokoro kanon to duro bi arun ti ma nba inu eyan fa abi gile so
5: se
0: ai jan to loju odide lara yin ni abi ki lo fa
5: mo jeun
0: en jeun o sa mama o ti o ti se n tadun melo ki le pe
5: o ti lo odun meta odun meta
0: odun kan
5: odun meta o ti lo odun meta
0: odun meta ki la won kan se ti sayewo daada ese ti la won gbianju kan
5: mo ti lo si hospital only hospital
0: mama
5: ta
0: o le ma se se fun yin lati wa si badan ni yun lojo tuesday ya le so lori afefe en ba re ko atawon nkankan ma do ba yi ma dilo bi ose meji si osu kan yo dupe ninu ogbiyanju gbiyanju ni o ki sogun o on sa bo la si a je gbogbo oju ogban mi o san olua re o si ma jeun ti o ma ya falafala ti o ma yo se agbo momo olorun e ja ki igbianju re wa won ti fun wa daada e n ba tun ni mi o du fun wa a beere won ti n gbo mo ti ko le Gole mo gbaye nbe ani o le mo gbaye nbe eni ti o ra mi wo ri o ko le mo gbaye nbe hello
6: uri don kilo iwa ni Samuel bi to yomo ya
0: baba albarika
6: o ti gba toju ma je lai lai
0: ase o baba mi
6: wahala idamu ko ni je ti e
0: ase o
6: ajila wa ya won aje o wa ni meeting ba ya tawon emire
0: kile
6: o ni
0: kile so
6: para le lori o mi so ma ri ni e
0: ase o
6: eh mo ba tu Facebook lowo ni mi o mo nkan to se network bi ti mo wa yi
0: eh lagelu 96.7 fm
6: mo e mo pe mi o le ma repeat sodo e
0: Ese. Ba mi woli tin kilo wa.
6: Ni daje
0: mi. Ese baba mi.

0: ẹ̀gẹ̀ tí ń dà lára yín mo fi omi tí ń rọ̀nù lára yín mi bẹ̀ yín. Ẹ̀yin pọmọpọmọ ẹ pọ̀n mí.
1: Ayédògiri po ẹ̀wò wa èèyàn adarí.
0: Mo ní ìpèníjà méjì lórí ètò fún tòní.
1: Kìrìkìtì o ayé yín. Ayédògiri po ẹ̀wò wa èèyàn.
0: Ẹ dákun ẹ gbà mí ẹ pọ̀n mí o torí pé yeye.

0: koko to joba lawujo awon ewe eyin le gba iyo to joba lawujo erupe
1: adariwu alagere oju
0: eyin be laye eyin te lorun eyin wo le eyin abiamo egba mi
1: ogiri gidi o aye
0: nkan meta mo gbe wa sori eto fun toni
1: iripo ewo wa e
0: kin do gbe woli olorun alaye wole
1: alagere oju
0: nkan akoko
1: ogiri gidi o aye yin
0: lati ojo Friday
1: wa eyan adariwu alagere oju
0: ni awon ni awon idile kan idile kan ni ma pe
1: aye
0: tori idile keji
1: aye do biri po ewo wa e
0: mo ti se gbianju fun won
1: alagere
0: mo ti di so fun won pe ka je ki komo entrance resort yo jade
1: aye do biri po ewo wa e
0: ṣugbọn idile kan wọ́n ní ìṣípòrọpò láti bìkan síbìkan mi ò mọ̀ ní tètè mọ̀ tẹ́lẹ̀ pé mo ti ẹ̀ ti gbàgbé bẹ́yàn bá kú láti jọba àbílẹ̀ bìkan síbìkan tọ́mọ bá ń lọ sùkúù ń bẹ̀ wọ́n ó gba fọ́ọ̀mù transfer ẹrù tí wọ́n tún wá kọ fún wọn nílé ẹ̀kọ́ yẹn láti táàmù tó lọ tó yẹ kọ́mọ yẹn ṣe promotion exam
1: adariwu
0: wọn a rí san mama yẹn ti wá ń pè mí látijọ́ Friday ti ń bẹ̀ mí pé kí n jọ kí n ràn wọ́n lọ́wọ́ lórí 50,000 naira mo wá bi wọ́n léèrè mo ní gbogbo ohun tẹ́ ẹ gbé wọ̀nyí agbára mi ò gbé
1: kìrìkìdì o ayé yín
0: ẹ má sì gbàgbé pé àánú ọmọ kan ń bẹ tí ìyá àti rẹ̀ kan pariwo lẹ́nu lóró wá ń bì yí àbẹ́ ẹ̀ rántí ọmọ táà rán nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ti ń bẹ ní Malete
1: adariwu
0: People's Girls Grammar School
1: ogiri gidi o
0: ọmọ yẹn ti bọ́ díẹ̀ sírì báyìí ní tiẹ̀
1: ayédobiri po ẹ̀wọ̀ wa e
0: mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń so ń gbọ̀wọ́ ọmọ yìí ẹ̀ ṣe o
1: agbèrè ojú
0: ìdílé etí ìfìmọ̀ bímọ àti bá wọn yẹn sọ̀rọ̀ tora wọn kan wo PTA àdówó school development tó fi kan tí ọmọ yẹn máa gbà fún 90 days àwọn kan lọ́lọ́run ń lò

àwọn iṣẹ́ ọwọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ ara. Ó ní màmá yìí ṣe. Mi ò mọ̀ pé wọn a máa tún ṣe retirement nídìí iṣẹ́. Nídìí iṣẹ́ ọwọ́ àdáni tí kìí ṣe tìjọba. Ojoojúmọ́ nìyá yìí ń sunkún. Tí ń pè mí tí ń bẹ̀ mí kí ń jọ. Fọ́nrán tó sẹ́ndì sí mi lánàá ò ṣe é lò. Ó bá ṣe é lò ni ìbá lò tẹ́ ẹ̀ bá.

kọjá a sọ̀rọ̀ lórí mouth odor. A ti sọ̀rọ̀ lórí orin ìbálòpọ̀ ojú oorun lọ. A ti sọ̀rọ̀ lórí jàǹkárì ìwọ̀. A sọ̀rọ̀ lórí àlákàlà. A ti sọ̀rọ̀ lórí ìpákè. Ni a ti sọ̀rọ̀ lérí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a lè mẹnuba. A ń jọ sọ̀rọ̀ lérí jàǹkárì ìwọ̀ àwọn èèyàn mọ̀ pèpèpé ó. Ìdí mo fẹ́ bí yín lónìí rèé o. Ẹ dẹ́kun tí èèyàn bá ń làlàá pé eégún lé èèyàn lójú àlá. Eégún láìsọmọ ọ̀jẹ̀. Ojoojúmọ́ ní làlà tó rí eégún tí ń lé yóò sì mọ́rẹ́ lọ́wọ́. Nígbà ò bá jí yóò rojú ẹgba lára rẹ̀ lójú ayé. Ó kéré tán lọ́sù kan yóò lálà yìí. Kò di mẹ́ta. Ọmọ ti lé ẹ̀kọ́ 50,000 naira. Ìyá tí ó dájọ́ ọ̀náwó sọ́nà tó lùgbàdì apákà àtẹsẹ̀ kan. Àtẹnidí ńlọ́lá. Eégún ti ń lé ní téèyàn ń sáré sálẹ̀ lèèyàn ni. Ṣé èèyàn ò mọ̀ pé èèyàn ní ń bẹ tó gbẹ̀kúwọ́? Ayé mojúbà yín o, mojúbà yín o, mojúbà yín o. Ìbá yín o, ìbá yín o, ìbá yín o, ìbá yín ọ̀jẹ̀, ìbá yín elégúngún. Mò ń bọ̀, mò ń bọ̀. Ẹ̀yin ọ̀jẹ̀, ẹ̀yin elégúngún, ẹ̀yin o, mojúbà yín, jẹun fún wọn lórí wọn.

ó lágbára o. Ayé kún fún ogun. Ayé kún fún ogun. Ogun laka ayé ọ̀sìn mọ́lẹ̀ sí ń bẹ láyé tiẹ̀. Mú òrìṣà tí ò ṣe é fojú di ni ogun wà láka ayé ọ̀sìn mọ́lẹ̀ kábíyèsí olódùmarè. Mò ń bọ̀.

0: Hello.
1: Finally, wuli to nkilo iwa ni. Ko si dile ti o ni oro ti e tan ti. Boni gba ti ya because esi gbogbo won to wa e boya Islam is a basic Christian. Esi ajoji ni. So igba ta wo pe ki ise esin egbe. Ta de mo ta de de mu pepe ya bi ya bi e ka fi obo gbogbo na ka fi du lorun. To je pe esin alafia esi pe ti o la wo lo perepete.
0: Woli ti kilo wa
1: Hello sir
0: ninu bibeli
1: beni
0: se esin bi le wa nbe
1: ninu bibeli na la fi ni audi e da tutun bibeli se de ni esin abalaye tele ye
0: se ko si ninu bibeli
1: keva
0: se ibile ko si ninu bibeli
1: ninu iwe te ba lo sinu iwe majemu laila ni bi ki olorun ti ni ka ko ile fun iya agba awon iya agba awon aje lo nje be ona bi ni aje nso ile eledumare
0: awon ko se ko nu bibeli pe aje nso ile eledumare
1: be ni be
0: aje na wa ko
1: o ile fun iya agba ti o ba lo sinu iwe exodu
0: se aje ni won pe
1: eh
0: se aje ni won pe baba e ma ja fi kun ti bibeli o so
1: awon iya agba
0: e se won wa so pe aje wa ni won se gbogbo iya agba la je
1: ni won aje aje ni
0: emi o so yun aje ko e ma yi bibeli pada ki n ta nso ti ni yi kon ba din teyan ma so dete iru ba nbe nu bibeli won ma ru bo tolorun tele ni to ma fi eran rubo ki Jesu to de o do pa ese wa re ki lo de ori afefe la wa o lagbara lagbara
2: ewelere oko ya
3: ewelere oko
0: ejo iwon te ti pe tele eja foju opole
2: oko ya o so sa ko
0: ti o wo ro po ogbon le lori o le dabi ago ni bomi
2: oko ya oko
0: leni ba fi kun oro mi fi kun gini re he n ba tun yo ku yin tun yo ba ipo nu oko re
2: ewele oko ya
0: we mi mo pe o
2: oko ya
0: eni ba fi nkan mi lele yato si ti mo fi lele fun yin yi
2: o so sa ko le po si o
0: aye n si na lojojumo nitori pe won mo na bayo wo bo ba ti tori pe bi npa o to ve jeje ku jeje ku je o danu re la mu wa de ni problem hello hello bo ba ti tori po fe wo so o de ra so gidi wo wa fe wa kisa
2: ibi omo gugu
0: wo pe o lo ko mi to lero
2: igbe fi fi gun gi bi are yin o ke kara ke ko
0: mo ti tori pe o gbe n gbe oko wa meruru omi ayo so di nkan mi tori eruru omi o danu la mu elo ta lo wa nbe
4: elo kara o lowo ori o
0: ori wo gbe wa mo mi
4: ko si idile ti o ni o ni won se iru le titi baba temi bayi ba le je muslim to asi teni le wa ọdọọdun ta si fi ọjọ si awọn to wa lu oyinbo to wa leko to wa run kaluku alawale asubu aje kaluku to gbọna ọlọrun ọsọ wa ọlọrun fani gba wa o.
0: ṣé máa mi tí mo fẹ́ nìyẹn ṣé kò sí ìdílé tí ò ní oru tèmi ń béèrè nu. Number to my fin pe wa nu 0912300 8675. Ba de fe pe mi sori WhatsApp number mi mo wa nbe. Hello. Hello, eka aro ma mi lowo ori o.
5: Ẹ̀rọ
0: sa. Ń gbọ́ yín mà.
5: Kò sí ìdílé tí ò ní oru.
0: Kò sí ìdílé tí ò ní oru.
5: Bẹ́ẹ̀ni, Ọlọ́run ṣàánú wa. Ó ṣe wà nínú ẹ̀sìn onígbàgbọ́ ló wà nínú ẹ̀sìn ìgbàgbọ́. oníkálukú ni kò ní ṣùgbọ́n tí ò ní orísun ibi tó ti fi wá ìgbà tí kálukú dàgbà oníkálukú ló máa yà sí ibi tó wù ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé ó máa ń da èèyàn láàmú èèyàn bá dé ọmọ kan tẹ́lẹ̀ ẹ̀ jẹ́ wàá ní kó padà sí orísun
0: wọ́n kó lọ padà ṣe nǹkan báyìí.
5: Bẹ́ẹ̀ni ọlọ́run kó ṣàánú wa ká má fẹsẹ̀ dè láyé.
0: Tí ò sí tó le jẹ́.
5: Bẹ́ẹ̀ni òsín tó
0: lọ́nà lè jẹ́. Òrò wà o.
5: Òrò ayé ò ní gbé
0: wa. Ẹ ṣe bá máa mi ẹ ṣe. Òrò tí wọ́n a máa fi fààyàn wálé láti ilẹ̀ òkèrè. Tí wọ́n sì máa ba lẹ́jọ́. Kò ní mà tí è délé yóò ti délé tán
2: kó a sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí
0: orò wà.

0: rẹ̀ sá ó sì gbé ó gbé ṣéwù náà ń de kó lé ṣéwù lórí àṣẹ a máa gbé èèyàn hello.
1: Hello, lówó orí o.
0: Orí ìwọ gbè wá o.
1: Ẹ kú ètò bọ̀yá kádọ̀ Káyọ̀dé.
0: Yes ma.
1: Kò sí ilé tí ò ní oru.
0: Kò sí.
1: Ṣé ẹ rí mi tí mo gbà yín sọ̀rọ̀ náà tì wọ́n gbé mi sí. Gbogbo tí mo bá dé lónìí wọ́n ṣe kankan lé wa. A lọ ṣe kìnkìn yẹn ń bèrè ó ń dì sọ gbogbo àwọn ọmọ tí wọ́n bí lè yàtọ̀ kan àtòkùn ìdí ṣé problem gbogbo wa ní. Àtìgbà tá a jáde tá a lọ lé tá a lọ bá wọn tán bá wa ṣe gbogbo tó tó mọ́mọ́ ọmọ bí tó pọ̀.
0: Ibi tí màá ti bẹ̀rẹ̀ ń jọ mẹ́jọ rèé. Oro àti egun. Oro tá a filẹ̀ ló dé gan. Oro kọ̀ọ̀kan àní wọ́n ń di ẹ̀ṣọ́. Bí ẹ̀ṣọ́ bá bẹ́ẹ̀ lẹ̀ṣọ́ bá gbé pásítọ̀. Àti bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ bá gbé pásítọ̀ wọ́n rọ̀rọ̀ fún o. Ní sàsọ tẹ́lẹ̀ bí ìgbẹ̀yìn ń jíṣẹ́ bí ìgbà téèyàn ń fèdè fọ̀ ẹ̀ṣọ́ gbé pásítọ̀. Rúbà mi o ní jọ́tà ń wí yìí. Nígbà bàbá jíṣẹ́ tán obìnrin tó gbé wọn wọ ṣòkòtò fún ọkùnrin tó gbé wọn rọ̀rọ̀ fún wọn wọ bùbá fún náà sọ̀rọ̀ tán wọn má díẹ̀ náà bá filé hàn lórí wọn bá jà mò ń bọ̀ hello jí òpó yóò tọ́ o ẹ̀dẹ̀ ń pè wá hello ọ̀dọ́ yín ni o. Doyini. Hello.
2: Hello.
0: Yes sir.
2: Akwaji.
0: Ajo ni jin wa so fin lowo ri le ngbo.
2: Ri ko si ile ti o ni o sa ti. Ni le ro ju ba wa. Igba ti mo wa ni Ikiri. Baba kan mo ngbe gun ni Ogbomoso. O wa ko lo mi pe gun yen mo. Onu yen to ko yen o fe ku. Àìgbà tó gbé lọ ní padà pé kọ́mọ ru ẹkún yẹn padà ni àárẹ̀ rẹ̀ kúrò tó pa ó sì nìyẹn ajere.
0: Ṣé bàbá ṣeun ibí yìí ni màá ti bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ oro àtòsà àdílé kọ̀ọ̀kan ṣé nǹkan ló dègún ẹ̀yìn ò ní fi bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ ẹ̀ ló.
3: Kò
0: sí.
3: Àwa ni ọmọ agbára lẹ̀dẹ̀ ọmọ àrẹ̀sà ọmọ dúdú lẹ̀gbọ́n mo pọ̀ làbúrò kò.
0: Àrẹ̀sà ni yín.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ Baríọlá.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n sì máa kìyàn kí lórí torí èèyàn wú.
3: Bẹ́ẹ̀ ṣe dálẹ̀ kan lórí mi ti ń wú.
0: Baríọlá. Ọmọ bọ́ọ̀lù òbúpo ní Yamadé lára ṣe ni wọn ò ṣe ni níbi onírẹ̀sà nínú. Ọmọ epo kárelé náà bo ọmọ pe kárelé náà fa ọmọ epo kárelé náà bẹ̀rù dá ọmọ ẹlẹ́gbàá ló lọ pẹ́. Bàbá ẹ ṣe ní mo fẹ́ fàyẹ ti fàyọ kò sí ìdílé tí ò ní oró tiẹ̀ mo ń bọ̀.

tàbí tẹ bá lóhun kóhun tẹ fẹ bá mi sọ lé lórí má fi ẹrọ ìbánisọ̀rọ̀ mi nlẹ̀ ọjọ́ monday tààrọ̀ yìí

dédé agogo méjìlá sí dédé agogo méjìlá sí ago mẹ́ta ní mo máa ń dáwọn èèyàn lò níjọ Monday àti Tuesday tẹ bá fẹ́ rí mi lójú korojú. Mo ti lọ. Ago mẹ́ta lẹ̀tọ́ yìí máa ń parí mẹ́ta ti lù báyìí. Ó kù ṣẹ́jú kan. Ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ ojú sí mi ní ẹ̀yìn police station. Gbogbo ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ. 12:00 to 3:00 láàárọ̀ yìí. Àti 12:00 to 3:00 ní ọ̀la. Ẹ̀yìn police station ti ń bẹ ní Bólúwájí gangan ibẹ̀ lọ́fíìsì mi wà. Ẹjẹ́ ìjọba wa sọ̀rọ̀. Ìyá ọ̀sán náà máa wá. Wòlíì náà máa wà ń kalẹ̀. Èmi ò ní nǹkan kan o. Atọ́pọ̀n ètò ni mí. Bẹ́ ẹ bá dẹ̀ fẹ́ nọ́mbà ẹnikẹ́ni tẹ́ ẹ bá bá mi sọ̀rọ̀ màá fọ yín. Kìkìdá kí wọ́n jẹ́ olóòtítọ́. Ẹ̀ bá ń rarọ́ kiri kò gbọdọ̀ rarọ́ lórí afẹ́fẹ́ torí ẹ̀ bá ti lókọ̀ ètúnwókè ẹ̀ bá ti lókè ètúnwókọ̀. Méjèèjìlá wa ní alókè àtúnlókọ̀. Lórúkọ olóòtú ètò yìí olóyè gbẹ̀ngàn láyéwà ló yàtọ̀. Àti lórúkọ àmójú ẹ̀rọ mi DJ Spider. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi. Ire Àtayọ̀ láàfin pàdé lórí ètò Sóbùmọ̀ láago mẹ́rin sí márùn-ún. Àti Lọ́la náà láago mẹ́rin sí márùn-ún. Ẹ bá wọn lóhun kóhun tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Abẹ́lẹ́ tẹ́ ẹ fẹ́ bí mí léèrè nọ́mbà rẹ̀. Abẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa tọmọ tó ilé ẹ̀kọ́ tán fẹ́ pààrọ̀ yìí. Wọ́n ń pè mí wọ́n ń sunkún ara mi sì ń ségiri. Nọ́mbà mi rèé.

7 1 0 8 0 3 4 8 6 7 5 7 1. Àwọn ọmọ sukuu tó wọlé lónìí àdéṣokun lórí wọn ẹni rí wàhálà ẹ̀yin abiyamọ ẹ jẹ́njẹ́ ọmọ ikú ọmọ wọn ni gbé ka ìmọ̀lé wàhálà ọmọ pa o olódùmarè yóò fún wa lóúnjẹ wọn jẹ ọ̀sẹ̀ kó pé wa kárẹ̀ ẹ̀rìn ayọ̀ ó dàbọ̀.

lift your voice as you can.

ẹ̀rọ ẹ̀bánsọ fún AY ọmọ tó wà ní ẹ̀rọ àlàyé fún AY o ọ sáré bá mi edit kíní yẹn kú o AY.com àtòhun àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ gbéra ńlẹ̀ lẹ̀tọ̀ akin yẹ̀mí lókọ̀ tèmi jẹ́.

0: ay.com.
1: Torí pé wọn ló ti sọ fún wa wípé inú ọkọ̀ ojú wa làwa yóò ti máa jẹun.
0: Ọ̀dà àwọn òfin ni information yẹn.
1: Lójú mọ tó mọ lórúkọ Olúwa làwa ń jáde
0: yàrá. Lójú mọ tó mọ o. Ọ̀dà ṣe mọ information tí mo fẹ́ fún yín. Bẹ́ẹ̀ bá ń gbọ́ rédíò náà ẹ lè rekọ́ọ̀dù ẹ̀. Bẹ́ẹ̀ bá wá rekọ́ọ̀dù ẹ̀ ẹ lè pass information yẹn. Ṣèǹtẹ̀ ẹ bá mọ̀. Ṣe rí gbogbo àwọn tó jẹ́ retired teachers. Àwọn retired teachers ni mò ń sọ o. Àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Primary school retired teacher. Ṣe rí àwọn tí wọ́n retire ní 2017 ni mò ń wí o. Àtàwọn díẹ̀ díẹ̀ náà tá sì kú bí nǹkan bíi méjì. Ní 2016. Ní tìbú àtòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ tán bá sì kú tí wọ́n àti rí gratuity wọn gbà. Àjọ tá a mọ̀ sí Ọ̀yọ́ State Local Government Staff Pension Board wọ́n ti ń wá wọn ti pẹ́ àwọn díẹ̀ tó kù. Lọ́jọ́ Wednesday tó lọ èmi náà lórí ọ̀fẹ́ àti wà pẹ̀lú àjọ secretariat wọ́n invite mi ní o. Wọ́n rí pé mo sọ náà bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti ṣàìsùn pẹ̀lú mi lórí ètò yìí tó wù. Mo ní wọ́n ní gbogbo àwọn tó kù tó jẹ́ 2017 ni wọ́n retired tí wọ́n àti rí gratuity wọn gbà. Mo ní wọ́n ní kí gbogbo wọn pátá wọ́n máa bọ̀ láàárọ̀ ọjọ́ Wednesday. Mínà wá lórí ọ̀fẹ́ àti yọjú bẹ̀. Wọ́n wá ń pè àwọn ókọ kan àwárí wọn. Kọ́dà wọ́n lọ́pọ̀ wọn kan ti lórí ọ̀fẹ́ àti sùn. Ṣùgbọ́n wọ́n retí àwọn mọ̀lẹ́bí wọn, wọ́n retí àwọn ọmọ wọn. Àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti wá gbẹ̀tọ́ wọn wọn àrí wọn. Bẹ́ ẹ bá wá jólùkọ́ retired teacher, tẹ́ ẹ bá lẹ́nìkan tẹ́ ẹ mọ̀ tó retire ní 2016 or 2017. Ó jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ò tí lórí ọ̀fẹ́ àti gba ẹ̀tọ́ rẹ̀ gratuity. Àdàbí òun náà sì wà lókè ìpẹ́ wà láyé ó wà láàyè kọ́lọ́ba mi kọ́ lọ́rẹ̀ ní gbogbo wọn. Tí wọ́n àti lórí ọ̀fẹ́ àti rí gratuity wọn gbà. Ẹ dákun ẹ pass information yẹn across all local government. Irú wọn bá ń gbọ́ kí wọ́n yọjú sọ́dọ̀ àjọ Ọ̀yọ́ State Local Government Staff Pension Board. Tó wà ní secretariat Ìbàdàn. Gbogbo àwọn tó kù tó jẹ́ 2017 ni mo wí. Wọn ò ní kí 2018 wọn lọ o. Wọn ò sì ní kí 2019 wọn gbà bẹ́ẹ̀ lọ o. Wọn ò ní kí 2020 wọn gbà bẹ́ẹ̀ lẹ́nu tó rìtáyà ńgbà náà. Wọn ò sì ní kí ẹni kí 2021 wọn gbà bẹ́ẹ̀ lọ. Ẹni ó rìtáyà ní 2017. Ẹ gbọ́ mi dáadáa 2017 ni mo wí. Àbáwọn kọ̀ọ̀kan tó bá sẹ́kù ní 2016. Ẹ̀dákùn ẹja wọn tẹ̀ wájú DJ Spada náà. Ayẹ kó tiẹ̀ pè wá wò gbogbo òní o. Ẹ̀yẹ lẹ́ni. Ẹ wà á pàdé. Nígbà bá kó yàrá ròyìn àpàdàdé lágbà Ọlọ́run gbéra lẹ́lẹ̀ tó mú kìí yẹn kú.
2: Ọ̀làjúlówó fẹ́ 96.7.
3: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
4: Sọ̀rọ̀ Bami Fakẹ́yẹ sọ̀rọ̀ ká gbọ́ o. Sọ̀rọ̀.
5: Lónìí ọjọ́ Mọ́dẹ̀bù kó àgbàgbẹ́ yóò wọnú lẹ́yìn tọmọtọmọ. Bẹ́ẹ̀ Olódùmọ̀rẹ́ máa mú òdìdẹ Mọ́dẹ̀. Ẹni Olúwa nítorí pé ó jọ nítorí pẹ̀lú rẹ̀ dúró láláì. Ònkọ́ tó wọ Olúwa ní ṣe ní ọ̀run àti ní ayé. Ó dá mọ̀nàmọ́ná kú ọjọ́. Ọmọ afẹ́fẹ́ ti ní ìṣúra jáde wa. Fún ìwàláyé wa ìwàláyé yìí. Gbogbo ẹlẹ́ pariwo go go go go go go go go go. My name is Pastor Fakẹ́yẹ Emmanuel Baba Alábíyamọ. Baba Alábíyamọ ni mò ń jẹ́ Pastor Fakẹ́yẹ Emmanuel. Ìbùkún àdáàdá tó yóò wọnú lẹ́yìn o. Mo sì wà lórí àdúrà lọ́mọ bá a ṣe ń babọ̀. Ọ̀sẹ̀ tuntun yìí wọ́n ní ká bá òkú kan wí lórí àwọn abiyamọ. Òun ni wọ́n ń pè ní ogun àpasáyé. Àìsàn abiyamọ lè wà láyé kó má jara ayé kó bá sì jẹ́ rọrùn. Abiyamọ tó bí ọmọ tí ọmọ rẹ̀ ṣàṣeyọrí. Ṣùgbọ́n báyìí kò gbé kọ́ọ̀lù ìyá rẹ̀ mọ́. Wọ́n lè fi gbogbo ẹni sọ fún wípé àpasáyé nìyẹn. Abiyamọ bí ọmọ ọmọ yẹn lè ti ń ṣàárẹ̀ láti ìgbà tó ti bí. Gbogbo nǹkan ló ti ṣe lórí ọmọ ṣùgbọ́n pàbó ló já sí. Débi pé ìyá gan ọ̀ráyè tara rẹ̀ mọ́. Wọ́n lè fi gbogbo ẹni sọ fún wípé àpasáyé nù. Aisa kí a bí ọmọ máa wọ ọmọ ológun rẹ̀ níbi tó ti fàfàkúfà tó ti mùmúkúmu. Àpá sáyé tótó láyé yóò sí. Kí ọmọ bíbí ẹni kó wà nínú ọgbà ẹ̀wọ̀n fọ́jọ́ pípẹ́. Ìrònú rẹ̀ kò ní lè jẹ́ kí ìyá rẹ̀ ó sùn. Àpá sáyé tótó láyé yóò sí. Àwọn ènìyàn bá sọ wípé mẹ́ta lọmọ. Ìkíni ọkùnrin ìkẹjọ obìnrin ìkẹta ọmọ aláàánú. Aisa àìmọye àwọn tó bí ọmọ aláàánú. Ṣùgbọ́n àánú yẹn àwọn ará àdúgbò ló fi hàn. Ìyá tóbi lọ́mọ gangan kò fojú àánú wò. Ọmọ wà nílùú òyìnbó ń gbádùn. Níbi tí ìyá rẹ̀ wà ní ọkọ ẹwọ́dún tó ti iṣẹ́ gìtà lábúlé. Àpá sáyé tó tó láyé yóò sí. A ò mẹ́ni tó jíṣẹ́ fún ọmọ kó má máa tọ́jú ìyá rẹ̀. Débi wípé tó bá fẹ́ fún ìyá rẹ̀ lówó láti ìlú òyìnbó. A kọ́kọ́ fowó yẹn ránṣẹ́ sí àwọn ará àdúgbò náà. Ó lè fi 50,000 ránṣẹ́ sí ìyá alágbájá ládùúgbò. Tí ìyá alágbájá bá máa jíṣẹ́ fún ìyá rẹ̀ á kàn fún ní 10,000 ni. Màmá gbogbo ẹ̀mí àpá sáyé lórí rẹ̀. Tó ń là kọjá bẹ́ẹ̀ yà bó dúró di ọlọ́jọ́ iwájú. Lọ́ndẹ bá irú ẹ̀mí yẹ wí. Yàrá kan tá fẹ́ fi àdúrà bá wí nínú sọjí nìyẹn. Ìṣòro kí ìṣòro tó bá ní lórí ọmọ. Má gbé bọ̀ nínú sọjí ẹ̀ ní ọjọ́ Wednesday. Lórí ọmọ ọ̀rọ̀ rẹ̀ ò ní di ẹsẹ̀ ká yí ẹsẹ̀ kan ọ̀run. Ìlà kọjá lórí ọmọ kò ní sọ́ di aláàrẹ̀. Ó ní gbàjọ́ lọ́jọ́lọ́ torí ọmọ. Ó ní fi wàhálà ọmọ kán o lẹ́yìn ọ̀kan o. Ìṣùbátà lóko olóko ajọ́jọ́jọ́jọ́jọ́. Wà á jọ́jú ayọ̀ lórí ọmọ rẹ o. Ìṣùbátà lóko olóko ayọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Wà á yọ̀ lórí àwọn ẹbí rẹ yìí o. Bí òórùn bá ta alágbàfọ́ á sì yọ̀ ṣẹ̀ṣẹ̀ lórúkọ Jésù ni wà á rí ìdùnnú lórí ọmọ rẹ. Ẹrù tẹ́lẹ̀ rò lè rù wọ́n ní gbélé ọmọ rẹ lórí màmá. A ò mẹ́ni nínú ẹni àmọ́ èèyàn nínú èèyàn ò ní rí àkóbá látọwọ́ ènìyàn. Owó tó yẹ kó fi jẹun kó fi gbọ́ bùkátà ò ní fún wa àìsàn. Ọláńjẹ́ ò ní rẹlẹ̀ o. Ayé èèyàn gidigidi tẹ̀ o. Ó yà dé ọláre. Ìrìn àjò ọmọ rẹ máa dọ́la o. Wà á dàbí kí ó ní fìtójí tábìlì ká. Ìṣe àti ìṣe rẹ yóò lọ déédéé. Ayé ò ní yọ ìṣúná rẹ lẹ́nu. Ọba olùgbé orí ẹni sókè yóò gbórí rẹ sókè. Olúwa yóò gbóhùn rẹ lọ́jọ́ ìpọ́njú. Olúwa yóò fi ọ̀rọ̀ ilẹ̀ kí ọ tọmọtọmọ. Èmi ó gbé Olúwa ga níwájú mi nígbà gbogbo lórúkọ Jésù wọn ní ṣe ọ nídìí o. Olúwa yóò gbà ọ lọ́wọ́ ajínigbé lẹ́sẹ̀ o. Olúwa ò ní fi ọ sílẹ̀ fún yàjẹ́. Olúwa yóò pa ọmọ lábẹ́ òjìjí apá rẹ̀. Aláfẹ̀yìntì wọn ò ní jẹ́ kó jẹ gbèsè lọ́sẹ̀ yìí. Adẹ́niwáyé kò ní dá ọdẹ bùkátà ayé rẹ o. Ìgbọ́ Ọlọ́run yóò fara hàn lórí iṣẹ́ rẹ̀. Yóò fara hàn lórí ọmọ rẹ o. Yóò fara hàn lórí ìdílé rẹ̀. Kí Olúwa kó gbóhùn rẹ lọ́jọ́ ìpọ́njú o. Ọlọ́run Jákọ́bù kò dáàbò bọ́. Bẹ́ẹ̀ ràn lọ́wọ́ láti bí mímọ́ wà. Kí ó ṣe fún ọ gẹ́gẹ́ bí èrò inú rẹ o. Wà á kọrin Ayọ̀dé báǹkì lọ́sẹ̀ yìí. Wà á dìde tọmọtọmọ lọ́sẹ̀ yìí o. Wà á dúró ṣiṣiṣi nínú Olúwa. Èrò ẹni bí òní jẹ sí ọ lọ́sẹ̀ yìí. Ẹ̀rẹ̀kẹ́ rẹ yóò jẹun ayọ̀ nílé ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Ayé ò ní pé ọṣọ ọmọ rẹ lọ́sẹ̀ yìí. Àgbà ọmọ rẹ kúrò lẹ́nu kìnìún ayé. Iṣẹ́ rẹ máa lérè o. O ní jí aláìní tọmọtọmọ. O ní dẹni ìgbàgbé o. Ẹlẹ́rìí èké ò ní dìde sẹ́nikẹ́ni wà. Wà á rọ́pẹ́ dá lọ́sẹ̀ yìí o. Owó rẹ máa dé lọ́sẹ̀ yìí màmá. O ní ní owó ànábọ̀ fún o. Ayé ò ní fẹ́ ní tó ọjà tó gbé kalẹ̀ yìí ká o. Eléni ni ọmọ rẹ yóò dàbí ìyàgbẹ̀ níwájú afẹ́fẹ́. A fi òróró tẹ Ọlọ́run lọ́sẹ̀ yìí. A dá òróró ìrànlọ́wọ́ sí orí rẹ̀. Agbo rẹ máa kún àkún sílẹ̀. O ní di aláìní. Ènìyàn ò ní gbé ọṣubú tọmọtọmọ o. Olúwa yóò gbọ́ àròyé rẹ lọ́sẹ̀ yìí. Owó tó tó owó máa wọlé lọ́sẹ̀ yìí. Àánú tó tó àánú máa yọjú sí ọ tọmọtọmọ. Adùn máa wọlé gbogbo wa o. Ayé ìwà àtọmọ rẹ ò ní pọlú kúrúbuṣu o. Ọlọ́run ò ní dáwọ́ iṣẹ́ rere tó ń ṣe nínú ayé gbogbo wa dúró o. Account balance yín ò ní tírín tọmọtọmọ. Ológo pọ̀ láyé ọmọ rẹ máa rọ́gọ̀lù. Ọwọ́ ayé ò ní bọ̀ ọ́ tọmọtọmọ. Wà á rí àdúgbà láti ilé aláàánú rẹ o. Aṣẹ ni ò ní gba ọmọ rẹ nímọ̀ràn. Gbogbo ẹ̀yin alákọ̀wé yìí lórúkọ Jésù ẹ máa lówó dání o. Ìyá ọlọ́jà ẹ tà o. Màmá ọ̀sẹ̀ yìí okùnkùn ò ní bu iṣẹ́ rẹ mọ́lẹ̀. Sàtífíkẹ́ẹ̀tì ọmọ rẹ ò ní runlé. Ìwé ẹ̀rí ọmọ rẹ ní sùn wọn ní fìta kúkúrú nínú ẹgbẹ́ òkùnkùn. Iṣẹ́ rẹ máa lérè lọ́sẹ̀ yìí. Májẹ̀mú àṣẹ àbánikẹ́ndẹ́ jáde lára rẹ lọ́sẹ̀ yìí. Ọkọ rẹ ọmọ rẹ aya rẹ ò ní jábọ́ fọ́ mẹlòmíì láti dìde. Òṣì ò ní bá ìran wa mulẹ̀. Wọ́n ní fi ilé ayé sún ọ lọ́sẹ̀ yìí o. Lọ́pọ̀ kan balẹ̀ wọ́ gángan lẹ̀ rí kan. Òkúta òkúta wọn ní gbé lórí iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí. O ní rọ́gùn akitiyan asán lórí ọmọ àti iṣẹ́ rẹ. ọjà kékeré yẹn yóò padà dín lámọ́ lọ́wọ́ ọjà kọjá lọ sí orí òkè ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí agbára kágbára tó dúró lórí ọ̀nà ìṣeréré lọ́sẹ̀ yọrùn mú kúrò olúwa yóò dìde tọ́gútọ́gú tìjàtìjà yóò gbà lọ́wọ́ rọgbó ògo lọ́sẹ̀ yìí ọba mi alájọ àṣírí lónìí ti sọ wípé aṣọ àṣírí rẹ ò ní fàyà àṣírí yín yóò máa bọ̀ nínú ilé yẹn o kàǹgá gbígbé ìdílé kò ní gbé ògo ọmọ rẹ mi ìrìn àjò àmúbọ́ ó dópin nínú ilé yẹn wọ́n jẹ̀ mú ẹ̀sán àìní kò ní ké lórí àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí adú iná orí pẹpẹ rẹ dá lọ́sẹ̀ yìí ìjì òkùnkùn kò ní jà ọ́ tọmọtọmọ jáde ẹ sàmí èpè obìnrin ò ní jà yín lọ́sẹ̀ yìí jáde ẹ ti fẹ́ délẹ̀ lérí bó ṣe ń rin ara ayé lọ́ rin ara ọ̀run ẹ máa délẹ̀ lérí yín bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ bí ilé ìyá àti bàbá kọni sílẹ̀ ìwọ ṣe máa gbìyànjú nìṣó á sì máa fọ láàrẹ tọrọ àdí fọkànbalẹ̀ ọmọ tí ò fi ọlọ́kàn balẹ̀ yẹn sì máa fi ọlọ́kàn balẹ̀ ó da iṣẹ́ rẹ sì máa dìde owó ńlá máa wọlé wọ́n ti rò pé ọdọ́gbọ́n sí ni ohun iṣẹ́ rere kò ní kan létí olóore lọ́jọ́ mẹ́rin tí ìwọ ń ṣe lọ́sẹ̀ yóò ní tẹ́lẹ̀ lójú o olúwa ìwọ lọ ní ká bẹ́ẹ̀rẹ̀ abẹ́ẹ̀rẹ̀ lẹ́nìí ìrànlọ́wọ́ òjijì ó yọ sí wa jésù olúwa wa ẹjìní àgbẹ̀mídélé agbára.
6: Láti jẹ́ ojú mo ti wọ níjọ yìí, ìyá ọjọ́ mi, mo ṣe àgbẹ̀ nǹkan rí ṣe, lẹ́yìn ìgbà mo lè rìn bíbá náà, mo ra mọ́tò méjì.
7: Alelu mọ́tò méjì lẹ́yìn ìgbà tẹ wọnú ìpè yìí.
8: Ta ló máa ra mọ́tò?
7: Ebi rè é.
8: Tó o bá máa ra mọ́tò, sọ fẹ́ nìkan pé bí bí bí bí bí bí.
7: Bí bí bí bí bí.
8: Sáré lọ dìde kó bá lọ́wọ́ pé mọ́tò mi ti dé o.
7: Mọ́tò mi ti dé o, mọ́tò mi ti dé o, mọ́tò mi ti dé o, congratulations.
6: Ìkọ́ ni mo gbé wánú ẹ̀ yìí.
8: Ẹgbẹ́ kan wánú ẹ̀.
6: Bẹ́ẹ̀ ni sá.
8: Inú mọ́tò.
5: Ṣé orí ọ̀tún la ní ọjọ́ Wednesday? Ìlú agége fẹ́ jẹ́rìí sí agbára Jésù. Kò síbi kíbi tó bá wà tí ó yẹ kí wọn náà jẹ́ àǹfààní àdúrà yìí. Omi Jẹ́ríkọ̀ tí wọ́n fi òkúta Bethlehem sí náà ní kí n pín fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ náà ni gòróró kọ̀ọ̀kan fún orí kọ̀ọ̀kan. Ẹ̀jẹ̀ tí màtí mọ́tò ẹyọ kọ̀ọ̀kan fún orí kọ̀ọ̀kan tá a kọ àní bọ́bọ́ jọ ọmọ sí. Aago mẹ́ta ọ̀sán ni náà àdúrà yóò ti máa jò. Tó bá ti dé ilé pákó ní ìlú agége. Ìwọ kan bèrè àmọ́ playground Buhari rẹ gbà. Torí pé ìníjọ́ ọjọ́ mọ́dẹ̀ tí ń ṣe ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn máa dá ọrẹ lẹ́nìí láti sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun yìí. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ o. Bọ́lọ́run bá ṣe bùkún ọ tó tí ọwọ́ rẹ olùfẹ́. Ọwọ́ tó fi dá ọrẹ yìí wà á fi gba eré ní ọ̀sẹ̀ yìí. Owó tó tówó máa tó ọ lọ́wọ́. Àánú tó ti sọnù ó yá fọwọ́ rẹ gbà lọ́sẹ̀ yìí. Fúnra rẹ ló fọwọ́ ara rẹ gba eré rẹ o. Jésù olúwa wa. Gẹ́gẹ́ bí ìṣe wa máa pàdé ní Kọ́lá ní ọ̀la. Ṣé o ti rí ìpàdé ọ̀la ní Kọ́lá? Láti bẹ̀ láti máa mú àdúrà ìsọjí yẹn. Gbogbo èyí tẹ́ ti wà lẹ́kọ̀ọ́ já pàdé ní ọ̀la ní Kọ́lá. Ibẹ̀ la máa wà láti aago mẹ́sàn án àárọ̀. Ká tó wá lọ ìsọjí ní ọ̀túnla. Ṣé orí ìpàdé ọ̀la yẹn láti máa máa kó èròjà iná àdúrà jọ. Ká tó wá lọ sínú ìsọjí lọ́jọ́ Wednesday. Tí gbogbo ìyẹn bá ti ń bọ̀ wọ́n máa mú oyin dání. Gbogbo nǹkan tó dàbí ìkorò nínú ayé ìwà àtọmọ rẹ lọ́run máa sọ di adùn. Bọ́lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọlọ́run bàbá alábìyamọ o.
9: Ààyè ló wà.
10: Hello, hello, Prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
11: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

0: ohun tó bá lè mú tó jí sí mọ́lẹ̀ àlàyé tó sì gbóhùn mi dandan ni kí ireko bá ọ jí orúkọ mi wòlíì àti ajírere tèmi tọpẹ ẹjẹ jésù láti inú ìjọ new image international ẹ gbọ́ ohun olúwa láàárọ̀ yìí gbogbo ọkàn tó ti jí sí ìmọ́lẹ̀ àlàyé mo sọ tàṣẹ tàṣẹ agbára tó dá dúró fún ọjọ́ pípẹ́ bí wọ́n bá fàyè lẹ̀ tó dẹ̀ rí àmì ṣe lórúkọ jésù agbára náà wọlẹ̀
1: amen.

gbogbo ẹni tí ó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí sí méjì tí màá sọ lẹ́nu mi ju wípé inú mi dùn jọjọ nítorí bí àwọn ènìyàn ti fi gbogbo agbára wọn àti tó wà ní ìkáwọ́ wọn tí wọ́n fi túyáyá túyàyà jáde láti jọyìn olúwa papọ̀ ní òru àná ọjọ́ ìbí mi àwọn bí bíbélì sọ wípé ohun rere ni kí a máa kayé ọjọ́ orí wa torí yóò mọ fi ọkàn wa sí ipa ọgbọ́n ẹ wá wo ó sì jẹ́ kí inú mi dùn púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí mi ò tiẹ̀ lérò ni wọ́n pè mí tí wọ́n sì bá mi dúpẹ́ màmá kí àwọn kan láàárọ̀ yìí náà àwọn tí mi ò bá dárúkọ kì í ṣe pé mi ò fẹ́ dárúkọ wọn ni ṣùgbọ́n èèyàn mélòó mo lè dárúkọ bí n bá bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ènìyàn látòní àkókò yìí ò lè gbà wá bẹ́ kí n tó lọ ọbẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ fi gbogbo ògo fún ọlọ́run náà ẹni tó fún wa ní ohun gbogbo tá a ṣe ní orí ọ̀fẹ́ láti ṣe ẹjẹ́ á fi ọpẹ́ fún láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ lè bá dúpẹ́ ẹ̀yin náà bá yìí o ẹ̀yin tẹ́ ẹ lè bá dúpẹ́ ẹ bá dúpẹ́ nítorí wípé olúwa ṣeun àánú rẹ̀ dúró láéláé ẹnjiníà ẹ bá ń gbé orin ọpẹ́ sókè.

ẹjẹ́ sọ báyìí o ṣe rí orí ọ̀fẹ́ Ọlọ́run ó mọ̀ ní agbára lórí ayé wa wẹ̀ yí tí ẹ dúó nínú iṣẹ́ yìí tí a jìjọ mú ìrìn àjò wá sì múṣẹ orí ọ̀fẹ́ Ọlọ́run lágbára lórí ayé wa ti yin Ọlọ́run báyìí pé Olúwa ṣeun àánú rẹ̀ dúó láéláé fún ohun tí ó fààyè gbà ẹ wá jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kò sí bí ènìyàn ó ti ga tó nínú ayé yóò ní àwọn kan tí wọ́n dúó lẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ kí nǹkan kó mọ̀ lọ fún ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi ní Olúwa wòlíì yìí bẹ́ẹ̀lì Táíwò Òjó bàbá dáadáa fún akitiyan wọn láti lè dúró tì wá àwọn ìgbà tí iṣẹ́ yìí fẹ́ ṣubú Olúwa lò wọ́n àwọn ìgbà tí ọmọdé a fẹ́ ṣe bí ọmọdé Olúwa tún lò wọ́n bí bàbá bàbá adúpẹ́ o lórúkọ Ọlọ́run Ísírẹ́lì a ó máa rí iye bá o ẹ jẹ́ ń tún dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni mo lè mọ dárúkọ láti òní di ọ̀la ṣùgbọ́n nítorí pé kò sí àkókò fún mi púpọ̀ ní orí fọ́nrán yìí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí ẹ dúó bí bàbá fún wa ní ìlú Ìbàdàn ní Èkó ní Nàìjíríà àti ní gbogbo ayé adúpẹ́ o adúpẹ́ gan bàbá Ọdẹ́kúnlé Epafra adúpẹ́ àti gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí mi ò ní lè dárúkọ adúpẹ́ gan adúpẹ́ adúpẹ́ torí àwọn ìránṣẹ́ Ọlọ́run ni màá ṣe ṣe léyìí a fẹ́ yin Olúwa nígbà kejì màá tún wọlé agbára gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lẹ lélẹ́yìí o.

ilé ìwà lọ sí ìdúpẹ́ fún àwọn ẹbí mi látorí ìyá tó bí mi lọ́mọ. A kì í ẹṣẹ́ o, yéneyéne kí ẹni kó ṣèlè abiyamọ. Torí pé dúró ti wá, bàbá mi náà sì bẹ láyé. A dúpẹ́ nítorí pé ẹ fi wálẹ̀ nígbà kankan nínú àdúà, nínú ìdarí, nínú orí ọ̀fẹ́ àgbà. A dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àbúrò mi, ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi nínú ìdílé kan náà. Mo dúpẹ́ gan nítorí bẹ́ ẹ ti dúró. Mo gbàdúà lórúkọ Ọlọ́run Ísírẹ́lì, a ó máa rí iye o. Ní gbogbo ìgbà a ó máa rí iye o. Dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi torí wípé ó dúró. A gbàdúà lórúkọ Ọlọ́run Ísírẹ́lì, iṣẹ́ yín kò ní dìṣẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n túkù nínú ẹbí mi tí mi ò ti ẹ̀ lè dárúkọ. Eléyìí lọ fún àwọn pé wọ́n dúró nírú ọjọ́ tí Olúwa fún mi lóore ọ̀fẹ́ fún ọjọ́ ìbí mi. Mo dúpẹ́ gan. Ẹ̀yin lẹ ní orin eléyìí ká kàn fi ẹ̀mí ìmoore hàn nítorí wípé yeneyene kí ẹni kó ṣe mí. A dúpẹ́ gan o, a dúpẹ́ gan, a dúpẹ́ gan, a sì mọ́ lóore. Ẹ̀yin ni wọ́n fún ní orin eléyìí náà, gbogbo ìdílé lélé, gbogbo ẹbí mi àti àwọn ọmọ mi náà, gbogbo wa pátá, àwa la ni eléyìí. So engineer,

0: orí gbogbo àwọn adarí ìjọ mi ò tí ẹ mọ bí mo ti lè dúpẹ́ ẹ̀yin adarí ìjọ ẹ ṣé o mo gbàdúà lórúkọ Jésù iṣẹ́ yín ilé yín ọ̀nà yín kò ní dàrú o wọ́n gbìyànjú gbogbo àwọn head of department wa akíyín ẹ ṣe gan ní gbogbo branch wa ẹ ṣe pa mi apostle israel akí ẹ̀yìn náà ẹ ṣe gbogbo àwọn pastor akíyín ẹ ṣe gbogbo pastor wa ní gbogbo branch akíyín ẹ ṣeun pastor tóbi ọmọ wòlíì pastor atẹniola gbogbo pastor pátápátá àtàwọn tí mi ò lè dárúkọ ẹ ṣe o ẹ ṣe we appreciate yín ẹ ṣe gan gbogbo òṣìṣẹ́ ìjọ wọ́n gbìyànjú wọn láti ọjọ́ friday ẹ ṣe mo gbàdúà fún yín láti òní lọ iṣẹ́ yín kò tó wálẹ̀ mọ́ iṣẹ́ yín kò tó wálẹ̀ mọ́ gbogbo branch wa àwọn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ member ní gbogbo branch ẹ gbìyànjú mo kí ẹ̀yin náà àwọn tí ò lówó wọ́n wá gbogbo ọ̀nà wọn raṣọ ẹni tí ò lè wọ mọ́tò ọ̀fẹ́ débẹ̀ ó fowó ara rẹ̀ wọ mọ́tò wọ́n gbìyànjú wọ́n dúró mo gbàdúà lórúkọ Jésù ẹ ò ní ṣaláì
1: ní
0: wọ́n gbìyànjú ẹ ṣe gbogbo àwọn mẹ́mbà wa ní Abẹ́kúta gbogbo mẹ́mbà ní Ìwòrò gbogbo mẹ́mbà ní Apẹ̀tẹ̀ ẹ ṣe o àti káàkiri àgbáyé àwọn online mẹ́mbà àwọn náà gbìyànjú àwọn mẹ́mbà orí afẹ́fẹ́ nìyẹn àwọn tí wọ́n ń bẹ lórí rédíò àwọn ọmọ ìpè ọlọ́run kankan àkí ẹ̀yìn náà gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ìpìlẹ̀ fi ránṣẹ́ tẹ̀ ń pè wá tẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì fún ìkíni fún ìbánidúpẹ́ ìbánìyọ̀ ẹ ṣe gan arílì appreciate yín ẹ ṣe ẹ̀yin lẹ́ni eléyìí àti gbogbo ìjọ gbogbo wa àwa la ní ilé àti àwọn adarí àti gbogbo òṣìṣẹ́ pátápátá àti àwọn leader àti gbogbo wa àti HOD everybody gbogbo wa àwa la ní ilé ni a ní orí ọpẹ ilé láti dúpẹ́ pé olúwa dá sí wa ó ṣeun ẹ ṣe o ẹ̀yin lẹ́ni orílẹ̀ engineer ẹ túbà gbé sókè.

mo gbàgbọ́ pé gbogbo àwọn tí ó kàn ni mo ti fi ẹnu sí báyìí. Ṣùgbọ́n ẹ̀yin ènìyàn Ọlọ́run tí mi ò tí ì dárúkọ, bóyá bó ti yẹ kí n sọ, mo tọrọ gáfárà, ẹ má bínú. Ẹ̀yin náà ẹ ṣeun, ẹ káàkiri àgbáyé, gbogbo ẹ̀yin tí ẹ tún bá wa dúpẹ́, gbogbo yín náà la á kí yín, ẹ ṣe gan, a appreciate yín, infact ẹ ṣe. Ọlọ́run má jẹ̀mú ni mo fi gbàdúà lórúkọ bábọ́mọ àti ẹ̀mí mímọ́. Ayé yín ò tún wálẹ̀ mọ́, ayé yín ò tún wálẹ̀ mọ́. Àdúà méjì péré mo ní láti gbà pẹ̀lú ẹ̀yin ènìyàn Ọlọ́run láàárọ̀. Àkọ́kọ́ ni pé fún mi lọ́jọ́ ayẹyẹ, ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́jọ́ ayẹyẹ mọ̀jẹ̀ ń wá mi tì, méjèèjì yẹn la máa gbà. Ẹ sà, àwọn ẹlòmíì tí wọ́n ò fi jáde láyé kò sí ọjọ́ ayẹyẹ. Ẹ wo bí, kìí dẹ̀ ṣe pé wọn ò fẹ́, ṣùgbọ́n agbára ilé wọn ni ò gbà. Ẹ sà, ó wù wọ́n, agbára ilé wọn ló sọ pé wọn kìí ṣayẹyẹ ńlé yín. Nígbà tán bí gbogbo ọmọ ni wọ́n pa ẹran lọ́jọ́ tí wọ́n bí ọmọ, ṣùgbọ́n lórí tiẹ̀ wọn ò lè ṣe kankan. Wọ́n dájọ́ sí i báwo ó ṣe after 42 days, ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ wọn ò padà ṣe kankan mọ́, nítorí pé wọn kìí ṣayẹyẹ. Ẹ kíyèsí sà, a fẹ́ gbàdúà lórí yẹn. Olúwa fún mi lọ́jọ́ ayẹyẹ. Ọjọ́ ayẹyẹ ni ọjọ́ tí inú ènìyàn a máa dùn. Ọjọ́ ayẹyẹ ni ọjọ́ tí ayọ̀ ènìyàn a máa kún ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọjọ́ ayẹyẹ nígbà míì kìí pọ̀ ẹsà, ṣùgbọ́n tí èèyàn ò bá ní bí ìgbà tí ènìyàn ò wá sáyé rárá ni. Bẹ́ẹ̀ ni lára ń tá a wá ṣe ní ayé ni ọjọ́ ayẹyẹ wà. Ẹ̀yin kan ń gbọ́ mi, ẹ̀yin kan ń gbọ́ mi, ní àárọ̀ mo gbàdúà lórúkọ Jésù. Ẹ̀yin náà ẹ ó ní ọjọ́ ayẹyẹ, ẹ ó ní ọjọ́ ayẹyẹ, ẹ máa ní ọjọ́ ayẹyẹ. Ẹ jẹ́ àgbà báyìí, ẹ porúkọ Jésù kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́. Olúwa fún mi lọ́jọ́ ayẹyẹ, fún mi lọ́jọ́ ayẹyẹ. Ẹnílà Ísírẹ́lì, ẹ fún mi lọ́jọ́ ayẹyẹ. Oyè àdúrà mandabaru bẹ̀lí abẹ́tayá lọ́nà ọ̀sà, fún mi lọ́jọ́ ayẹyẹ, ẹ fún mi ọjọ́ ayẹyẹ. Yọ̀dá ẹ fún mi àmì mẹ́ta Jésù Olúwa wá. Mo bì ọ́ tó bá gbọ́ mi láàárọ̀ ìṣáṣà mi, má jẹ̀mú tí kìí jẹ́ kán ṣayẹyẹ nílé yín. Mo sọ bí wòlíì má alẹ̀ ló bá yá kẹ́gbàlé àgàdọ́ni gọ̀ọ̀ṣà. Mo sọ tẹ́lẹ̀ lónìí ó yá gba ayẹyẹ. Gbára tí ìjẹ́ kán ṣayẹyẹ nílé tán ti bí ọ lórúkọ Jésù. Lórí rẹ agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀, agbára yẹ wọlẹ̀. Mo ti rí ẹni tó jẹ́ pé torí ọjọ́ ayẹyẹ ni wọ́n ṣe mẹ́mí ẹ̀ lọ. Mo ti rí ẹni tó dájú ayẹyẹ sọ́nà tó jẹ́ wípé ilé ìwòsàn ló ti lọ ṣe. Kò tí rẹ́ tó dájú ayẹyẹ sọ́nà kó tó di ọjọ́ náà wọ́n ti yí lórí. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Gbogbo agbára tó sọ pé ọjọ́ ayẹyẹ rẹ ò ní ṣojú rẹ, gbogbo agbára tó ní wọn ò ní ṣe lójú rẹ. Bó o bá ṣàmì, irú agbára bẹ́ẹ̀ kó wọlé.
Irú agbára bẹ́ẹ̀ kó wọlé. Ìwọ ti ń sáré báyìí. O ti ra nǹkan lẹ̀. Pé báyìí ló ṣe fẹ́ ṣe. Báyìí ló ṣe máa rìn. Ṣùgbọ́n agbára kan dúró pé kò sí ọjọ́ ayẹyẹ. O wá gbọ́ mi lónìí. Mo sọ ọ́ tàṣẹ tàṣẹ. Nígbà tí Jésù ń lọ, ó ní ẹ wá ẹ dá náà sí. Nítorí pé kí n tó mọ̀ lọ, mo fẹ́ jẹ, mo dẹ̀ fẹ́ mu. Ọjọ́ ayẹyẹ ni, ó dẹ̀ ṣe kókó nínú ayé ènìyàn. Ẹ̀yin kan gbọ́ mi, mo sọ tẹ́lẹ̀ o. Bí ẹ bá ṣàmẹ́ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mẹ́mọ́, wàá lọ́jọ́ ayẹyẹ. Wàá lọ́jọ́ ayẹyẹ. O máa lọ́jọ́ ayẹyẹ. Ẹlẹ́ẹ̀kejì ni ohun tí mo fẹ́ ká fi kọbi ara sí báyìí. Ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni mo pè ní gbogbo májẹ̀mú tí kìí jẹ́ kéèyàn di ọjọ́ ayẹyẹ. Tí kìí jẹ́ kéèyàn síbẹ̀ lọ́jọ́ ayẹyẹ. Májẹ̀mú tó ní wípé ọjọ́ ayẹyẹ kò ní ṣojú wa. Ìyẹn la fẹ́ mójútó báyìí. Ẹ ṣá, mo ti sọ fún yín lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni, ẹ porúkọ Jésù kẹ́ ẹ pe ẹ̀mí mẹ́mọ́. Ìwà agbára tó ní ìṣerere àwọn ọmọ mi ò ní ṣojú mi. Ẹ̀yà agbára tẹ́ ẹ ní mi ò ní mọ ọjọ́ ayẹyẹ mi. Ẹ̀yà agbára yìí ẹ wọlẹ̀. Láàyè ẹ wọlẹ̀. Ẹ wọlẹ̀. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ó yá àdúrà. Ẹ̀mí mẹ́mọ́ o, agbára ó lé wọn ọjọ́ ayẹyẹ ò ní ṣojú mi. Ẹ̀yà agbára tẹ́lẹ̀ mi ò ní pọ́jú ayẹyẹ. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Ilẹ̀ gbé wọn mi. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa o, ẹnikẹ́ni tó fi ra rẹ̀ ṣọ̀fà pé ò ní mọ ọjọ́ ayẹyẹ. Èmi dúró nínú jògbojògbo àṣẹ o. Mo sọ tẹ́lẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ kíkẹ́. Àsọtẹ́lẹ̀ nílé ìṣà máa inú nàdá yẹkọ́ àdáyá dọ̀dọ̀ ṣì. Àsọtẹ́lẹ̀ rí gbogbo ẹni tó lóò ní mọjú ayẹyẹ. Ẹgbọ́n ọ̀rọ̀ adániwáyé, irú ènìyàn bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ kíkẹ́. Yóò gba ìdájọ́ kíkẹ́. Yóò gba ìdájọ́ kíkẹ́. Ẹni tí ní ọjọ́ ayẹyẹ ò ní ṣojú ẹ. Ẹni tó ní ọjọ́ ayẹyẹ kò ní ṣojú ẹ. Bí àmì bá jáde sẹ́, irú ẹni bẹ́ẹ̀ kó gba ìdájọ́ kíkẹ́. Kó gba ìdájọ́ kíkẹ́. Kó gba ìdájọ́ kíkẹ́. Kó gba ìdájọ́ kíkẹ́. Kó gba ìdájọ́ kíkẹ́. Ló dẹ̀ tuntun sọ báyìí, ọjọ́ ayẹyẹ máa ṣojú ẹ. Èyí tí àwọn ọmọ yín dájọ́ nǹkan re sọ́nà, o mọ bó ti ṣe ó wá kà ọ́ láyà. Ìrànlọ́wọ́ tí mú ọjọ́ ayẹyẹ lọ ní rọ̀wọ́ ìrọsẹ̀. Bó o bá ṣàmì gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Ẹ gbọ́ ilé ìsà, ẹ̀yin tí ọjọ́ ayẹyẹ kìí wá fún rárá. Mo sọ tẹ́lẹ̀, lónìí a fún yín ní ọjọ́ ayẹyẹ. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. Jésù Olúwa wa. Báyìí a ṣì wà lórí WhatsApp. Ẹ̀yin tẹ́ bá ní Android phone tí ẹ lè fi darapọ̀. Obi, ọ̀pọ̀lọpọ̀ nínú ìpàdé yẹn àwọn 23 ni wọ́n bímọ. Márùn nínú wọn láti wọba. Ẹ̀sà
mi o de tu so leyin igba ti mo tu record ti mo se itan boyo sese ka won mi tu fun mi loruko ki mo ti e tu fi si abi awon mi ani daddy lati ori pe phone ye yin na le ba wa fun loruko be ni ni ti oluwa se bo ti lo niyan opolopo ise iyanu ori eni to gbera lati nigeria to lo si ilu oba ore to lo bomo re toju omo nbe be ni sa awon kan won send di omo ti won bi ni photo won send di e si wa lati ilu oba ko si ti oluwa o le se ninu ipade ye so ma pe number to ma lo laaro yi iwo na wa lo wa fi jo iwa pe e fi mi sinu group emi na fe ma gbadua ni alale fun odidi 300 days loluwa fi ran mi o esa o ni agbara number ile mo pe eyi ti e fe gbadua ye ki n to pe number ye ni ana mo so fun yin pe eyi ti e ba ni ori ofe ti e le fi ore ojo ibi sowo mo ni ka se be mo tun wa so loni na tori eyin to je pe e o ti se o si wo lati so pe woli nkan ojo ibi yin lele account number yi lo ma fi ore fun ojo ibi account number to ma fi si lele tori awon kan ti won beere fun 02 71 96 92 04 account number ni o to le fi ore si o wa fe fi ore sibe account number ye mo tutu pe 02 71 96 92 04 wema bank ni o wema bank temi tope oko ade alade wura gbogbo eyin ti o wu lati se be eyin na e fi ore yin e fi ranse ma gbadua pelu e adua yin yo de gba now mo wa bi o to ba fe darapo mo whatsapp group ti mo so ye number yi lo ma lo ma pe ni se wa kan send message pe e fi mi sinu group 090 25 20 27 24 get two number ye pe o lo fi le get wa lori whatsapp pe e fi mi sinu group 090 25 20 27 24 Thank you. God bless you.

fún kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbómi àti láti gbómi lónìí ọjọ́ ajé lónìí ọjọ́ kẹrìnlá oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án ọdún 2026 rèé o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ já dìde lónìí ọjọ́ ajé o. Gbogbo ẹ̀yin ọmọ skul ẹ dìde o, ọ ń lọ skul láàárọ̀ yìí. Níbikíbi tí olúkúlùkù bá wà ẹ já lọ ṣe bí ìṣe wa. Ẹ já kí bàbá mi bàbá rẹ̀. Gbéngbé ni kí awúwo má ṣe é gbé. Ọlọ́run tó ní ayé àti ọ̀run. Ẹ jí àwọn ọmọ yín mọ́ mi o. Tó bá ṣe pé first time tó ń ṣe alábàápàdé program rè é, wọ́n mọ̀ bọ́ yọ. Ní gbogbo ibi tí ẹ bá wà, ẹ ṣe já lọ dọ̀bálẹ̀ ká kí bàbá mi alájìkí. Ẹ ṣe já kúnlẹ̀ ká kí bàbá mi alájìgẹ̀. Já dúpẹ́ lọ́wọ́ bàbá mi, kìkì mọ́lẹ̀ kìkì ògo, Ọlọ́run òjijì. Gbogbo lé o, sóun yíká ọ̀tún, sóun yíká òsì, sóun dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín lórí afẹ́fẹ́ ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank Temi Dere Market ní ìlú Ìbàdàn ni mo gbẹnu àwọn ènìyàn sọ pé Ọlọ́run mà ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, bó o ṣe dúpẹ́ yẹn mo fẹ́ ká dìde ńlẹ̀, mo fẹ́ ká kí Alleluia ńlá mẹ́sàn-án. Torí pé dandan ni ayé yóò sàn, ìgbà yóò sì dù ọ́ lára. Àmọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ẹ̀ ní àǹfààní àti gbọ́ mi, Alleluia ńlá mẹ́sàn-án yẹn, ó sí ọ̀nà fún ọ ní ọ̀sẹ̀ tuntun. So ní gbogbo ibi tẹ́ ẹ bá wà, I just want you to stand up, nine solid Alleluia, láì ní wojú anybody. So gbogbo ẹ̀yin dìde ẹ kí Alleluia ńlá mẹ́sàn-án yá. Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah. Ẹ ní ògo, ẹ sọ pé ògo, gbogbo ẹ̀yin ẹ ní ògo, gbogbo ẹ̀yin ọmọ kéékèèké ẹ kí mi ògo. Ṣé ń jayé sí àwọn ọmọ kan ń bẹ tí wọ́n ń lọ skul láàárọ̀ yìí? Ẹnìkan bí ibo, àwọn kan wọlé, àbógo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ẹ̀mí mi kàn ní gbàdúrà fún àwọn òbí àti àwọn ọmọ láàárọ̀ yìí. Bó ṣe wù mí nìyẹn. Ó tó di pé màá lọ sílé agbára. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ kà kankan. A fẹ́ gbàdúrà o. Nínú ìwé Luke chapter 7, ẹ wá gbọ́ ohun tí Bíbélì sọ ní verse 11. Gbogbo ẹ̀yin abiyamọ o. Ẹ ṣí orí yín lẹ̀. Ẹ bọ́ bàtà tó bá wọ slippers. Fẹsẹ̀ rẹ tẹ àtẹ́lẹsẹ̀ fi kanlẹ̀. Kò sí tí ó ṣẹlẹ̀. Lọ́wọ́ ṣẹ́jú díẹ̀ ta níyẹn kó tó wọ bàtà padà sí. Make sure kó sí orí rẹ lẹ̀. Ó ní ó sì ṣe ní ọjọ́ kejì. Ó lọ sí ìlú kan tí à ń pè ní Naini. Ẹgbọ́ ìtàn ilọ́ panilẹ́kún jù. Àwọn púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n sì ń bá a lọ. Àti ọ̀pọ̀ ìjọ ènìyàn. Ẹ wo ohun tí ẹsẹ̀ ìkejì lásọ. Bí ó sì ti súnmọ́ ẹnu bodè ìlú náà, sì kíyèsí, wọ́n ń gbé òkú kan jáde. Ọmọ kan ṣoṣo náà tí ìyá rẹ̀. Ó sì jẹ́ opó. Ọ̀pọ̀ ìjọ ènìyàn náà wọ́n sì wà pẹ̀lú rẹ̀. Ha! Ọmọ kan ṣoṣo tí ìyá bí. Bíbélì wa sọ wípé ọmọ yẹn ni wọ́n ń gbé lọ. Òkú ni ó ti kú. Ètò wá tó jẹ́ nǹkan bá nínú jẹ́. Kò sí ìrètí àti bímí fún ìyá yẹn mọ́. Ẹnìkan ní wàyí. Torí pé òpó ni ọkọ tiẹ̀ náà tó ti kú. So ọkọ kú, ọmọ kú. Gbogbo ẹ̀yin abiyamọ kí n tó gbàdúrà fún àwọn ọmọ. Wọ́n ń lọ lónìí o. Mọ̀ ń bọ̀.

0: Kari Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Oluwa gbọ pa ewa ah ah eri awon woli alado wi gbogbo eda ipa tin be leyin mi agbara to gbe mi ro o ma kaka ita gori aka eni kan de gbo mi ije aye to da otomo tomo ye ije yen emi ni mo to ko si
2: amen
1: ta ni la ika boya ije gbe se yen oluwa ni so be ya ka tuma emi ni gbe se na pin ba oja ije yen lo ko jesu emi mo to ko si
2: amen
1: obirin ti ai so wa ni ba ye ri ya ka ta ba ika to ni na ka sa dalia bi owo si ba ya yen woni gbedu afun o Oh, Fabulu Kuto Wano Agwale, oh ya jade, jade, jade, jade, in the name of Jesus. Oh, Pato Sopi Womu Toni Koda Kwa Wano, and Dok, Abi Yama Ija. Hey, Tajen Si No Omo Jwe Lera Lera. Oluwa de ni gbadu afun o omo tukune na omo ba ini mo so ni oruko olorun awon omo jesu eni to ti eto aye ndu yi iji ma mi iji ko ma ku de ko bo si ji iji ma le ko ba iji ma fa ko ma to ra iji ma du ko ma bo yen ba ini mo so oruko jesu o ki jesu o ki jesu o ki jesu o ki jesu o ki jesu o ki jesu ka ma so iji ne mo ji Don't talk about that. And you want to get support. But don't do what you say to work.
2: That is,
1: you do a boss on your
2: side.
1: Ijini,
2: Ijini.
1: Ah, Ijini. Oh, we get
2: it.
1: In the name of Jesus.
2: Amen.
1: You don't say need.
2: Ijini.
1: Ijini, oh, what a perfect who she showed.
2: Oh, what a perfect.
1: Oh, Lord, we have perfect. Can I tell you my first one?
2: Yes, too.
1: Can I not have any? I'm only bit about Ijini. He on my bed, he showed me. He declared to sell a little show.
2: He showed
1: me. Buy me more songs. Look where it is, this is what you see. My yak, I can go there. Look, it's a good day. Denver, be it in my bed. Push your wound. Number one theory. So back down in the for that. I surely let them.
2: I see that.
1: Hey, when I go up on a police, so why give up one wound? But your mama, Dada, I can recall a police, and she can't wait. I want to shoot them. Ijibo sowo di ni.
2: E
1: wa gbo sa. Ijito sowo di re.
2: Emi
1: mo pa lenu.
2: Amen.
1: Je ko asiri kan.
2: Yeta.
1: Afi ijito we pa nu we ijito se olori ile danu.
2: Eh
1: ba le le mi jiti ja. O ti gbo ko olori
2: je.
1: Iji ma nja to ma gbo okunrin ko le. Awa a ni le to da lo mo to da.
2: Yeta.
1: Ijo bi ni mo ma ja. Obi ni wa gbo sodo.
2: A
1: lo ma so nti o je ko. A lo ma je nti o je. Ma ki ya we wa sodo mi so kan. Nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀sọ́ dádì ẹni tí ó tó lọ́gbọ́ ọkọ lọ́wọ́ ẹ̀dìtì ló bẹ̀rẹ̀ ẹ̀sọ́ ń ṣẹ́gbẹ̀ ní ọdún tó lórí ọkùnrin rẹ̀ mo wá wò títí mo ní jágbọ̀ tó a. Èyí máa sọ pé tọ́ba dọ́dọ̀ wòlí ìwọ kọ́ ló máa sọ tó ń ṣe ẹ̀mí mọ́ báyìí bẹ́ẹ̀ ló máa kó àṣírí ogun. Lóbìnrin ẹ̀ ṣe wọnú program mo ní bí agbẹ̀dùà nígbà tá agbẹ̀dùà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn
2: ìjì
1: mo ní mo ń sọ fún ẹ lẹ́ẹ̀kan ó fi ń ṣèpè lókùnrin lórí ibi tó bá rẹ kò wú ìjì ló ń jà lẹ́dẹ̀ má dá lóhùn ó ti fẹ́ obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò kàn jẹ́ ó máa ń ṣe díẹ̀ díẹ̀ ni eléyìí ló tẹ̀ wá gbọ́ báyìí ó wá fi lélẹ̀ pátápátá kò fá ọmọ lówó mọ́ kò fún lówó mọ́ kò ṣe kankan ìjì ni nígbà tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àdúrà nígbà tí ọlọ́run máa darí ọkùnrin wa
2: lẹ́tà
1: ẹkún kíkọ òun ó lò ó mọ bí ìrìnàjò yẹn ṣe ní ọwọ́ àṣẹ àti agbára láti tù sílẹ̀ ní ìjì yẹn fi dákẹ́ ha ẹni tó wájú ọ̀rọ̀ gan ẹni parí iṣẹ́ àtẹni tó parí iṣẹ́ wọ́n jìjọ ká bàmí mọ gbòdú à sani ìjì ti gbọ́kọ̀ ẹ̀ lọ sani ìjì ti gbéyàwó ẹ̀ lọ sani ìjì ti gbọ́ ọmọ lọ́wọ́ òkú mi ló ti wúmà yẹn mo sọ ẹ̀mí mọ́ jíjẹ ọmọ náà ń lò fún
2: ọmọ náà
1: wọn kan àwọn mọ́tàdédé gbàgbé ẹ ṣé wàá lè tó dùn mí dùn ni pé eléyìí tó rí ṣe tí ogun wọn dààmú lé lórí wípé á wá máa ran àwọn tó kù lọ́wọ́ òun náà lọ́wọ́ sí obìnrin ló kẹgbẹ lọ kò tí ẹ fẹ gbọ́ ti yà má káwọn àbúrò bá lọ bá báyìí kò tí ẹ fẹ gbọ́ ti wọn ètò bí ètò bí ìbínú ló fi lé wọn kán fi ayé òun sílẹ̀ wọ́n ti sọ fún fún àwọn ẹbí ní ìṣòro wọ́n sọ fún fún àwọn àbúrò lọ́tàn mo sọ àwọn kan náà ń bá ìṣòro yẹn pàdé ìdí yẹn kọ́ ìdẹ̀ni mo fi
2: rẹ̀
1: lẹ́yìn ìdí nígbà mìíràn sá kò ní gbó lórí ilé lọ ohun tó lè dùn òun dùn ló máa ń gbé lọ
2: ohun tó lè dùn wọ́n
1: dùn bẹ́ẹ̀ ni àkàgbé lọ àbàjẹ́ kẹ́rí ìdí mi wà sá kò ní gbé ilé awo ile lere to da Oh my God, see, I love what you're
2: saying.
1: Oh my God, oh my God, John Kennedy in America,
2: hey.
1: What is that going to
2: say? Àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kàn jọ́ọ̀kù síbì kan nígbà tá a ti kó dé olú o. Mo wá ń wá nǹkan kan ni mo kan òróró yìí nílẹ̀. Jésù òróró yìí le òróró tí a fi àgbóyé ọdún gbàdúrà sí tí mo máa ń lò lẹ́ẹ̀kọ́. Ẹ̀mí yẹn wá sọ pé kán òróró yìí sínú àwọn òróró kò fáwọn èèyàn. Mo bá kán òróró yẹn o, mo bá fún èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn mọ́lú àwọn tó wá níjọ tá a Lẹ́ni bá bẹ̀rẹ̀ sí sọ pé ní o ni mo ti kan. Mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi. Mo tó di mo pé mo lò ní ẹlẹ́dùn alákíá ní 2006. Àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe rí. Yéè ẹ̀mí mo wá ní ìlú mi. Ó yà fún àwọn èèyàn kan lò. Mo tún fún wọn lò. Ẹ̀rí tún jáde. Ìbẹ̀rù ẹ̀mí mi ti ní ti dà sínú òru. Mo wá di fẹ́ rí pé òróró yìí o. Mo fẹ́ ta 20,000 lọ́wọ́ fún àwọn ènìyàn díẹ̀ kí àwọn kan wà wọ́n ṣe aláìní àwọn kan wà wọ́n jẹun ṣẹ́kù débi tí wọ́n àlà àwọn kan wà wọ́n rí orí ọ̀fẹ́ gbà débi tẹ́lẹ̀ yọ 20,000 olúwa ní pọ́ iṣẹ́ òun lélẹ̀ àwọn 100 àkọ́kọ́ tí tó bá kọ́kọ́ dé òórò tí mo mix yẹn ti fún ọ ní orúkọ òun náà yé maigo àwọn tó wá sí táwọn gbèmí wọ́n dẹ̀ rí àwọn èèyàn ńláńláńlá tó wá tẹ̀yìn
1: fún mi lọ́rẹ̀ olúwa tí ṣe bóun lòún wà nídìí ẹ̀ kéèmí náà ṣe ọ̀rọ̀ sọ́n gẹ̀ẹ́dì
2: mi
1: olóbi dá wípé lóòótọ́ mi ò yí padà ìrọ̀rùn òní kì í fún ni lóòrú ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ àwọn 40 láti fún ọjọ́ night tá a ṣe kọjá
2: ẹlẹ́dọ́kù 20 la máa kú fún àwọn 20 àkọ́kọ́ tó bá dé ìyẹn ní 33 bottom ní sango ọ̀tá ńbẹ̀ 20 tó kù a máa tún lọ fún wọn ní abẹ́òkúta abẹ́òkúta wọn gba 20 ìyẹn lọ́jọ́ tuesday ní láfẹ́wá ní abẹ́òkúta ní lìṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ayé ẹ̀sùn náà then 20 tó kù ó di sàgàn gbogbo àwọn tó ń bọ̀ láti korodu tó ń bọ̀ láti ògidò gbogbo àwọn tó ń bọ̀ láti owó ìbàfò àtàwọn tó bọ̀ láti ìjẹ́bóde sàgàmù náà máa wá 20 yẹn la máa pín fáwọn tó bá kọ́kọ́ dé lẹ́yìn ìgbà yẹn wá ní oore ọ̀fẹ́ láti rí mi bí ìwòlíì ó máa ní agbára jù àwọn tó bá wá dé lẹ́tà wọ́n máa rà sí wọn ni.
3: Àwọn kẹ́lí bàbá
2: nínú ìwà ṣẹlẹ̀ àwọn tó kù máa rà ní lágbo ọba tó la yàtọ̀ 20,000 náà. Ẹ̀wọ́n sà nígbà tí obìnrin yẹn dìde láti ìkóró yìí ibi tó ti bá a dé. Olúwa sọ jẹ́ kí mo rí pé ìdí ikú òjijì ló fẹ́ jà lé.
3: Ikú òjijì.
2: Oh my God. Ó fẹ́ palẹ̀.
3: Ọkọ̀
2: padà kú ló tọ̀ o. Ṣùgbọ́n ìyàwó ṣe díẹ̀.
3: Àtàkà
2: so mẹ́ni bí ọdún mẹ́wàá. Obìnrin yẹn ṣẹ̀kù.
3: Mo
2: sọ ìjì tó ń jà.
3: Tó
2: fẹ́ pọnmọ mẹ́ lọ́wọ́.
3: Ìjì
2: tó ń jà.
3: Tó
2: fẹ́ pàyà mẹ́ lórí.
3: Ìjì
2: tó ń jà.
3: Tó
2: fẹ́ pọkọ mẹ́ lórí.
3: Ìjì
2: tó ń jà.
3: Tó
2: fẹ́ pàwọ́ fúnra wa.
3: Ìjì
2: tó ń jà.
3: Tó
2: fẹ́ ta iṣẹ́ wa rí.
3: Ìjì
2: tó ń jà.
3: Tó
2: fẹ́ tẹ̀lé wa rí.
3: Ìjì
2: tó ń jà.
3: Tó
2: fẹ́ tiwa kí nìyẹn. Lónìí ẹ̀mí mímọ́ pọnmi pa.
3: Àmì
2: gbogbo tó bá wẹ lójú o fẹ́ wà yìí sí. Lọ múra Alishiba ní tiri bus stop tó bá dáná ìyànà fàdà ló ti ń bọ̀ bó bá ti kọjá bíríjì yẹn tó ń lọ sọ́nà ìfọ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ wà á ti rí bí ilé epo matrix àti his glory hall yẹn gẹ́gẹ́ inú bẹ̀rẹ̀ láti máa pàdé láàárọ̀ ẹni gbogbo ẹni bá wá. Wọ́n á rí ànúgbà.
3: Wọ́n á rí ànúgbà.
2: Nígbà gbogbo àwọn tó bá wà yẹn. A máa fún olómi ìdùnnú agbára yẹn ọ̀fẹ́ ni gbogbo èèyàn ni. Gbogbo èèyàn ni o. Àwọn tó bá tún wá. A tún máa nà lẹ́ẹ̀tì wọn specially. Fún bíborí ìjì. Ṣùgbọ́n gbogbo èèyàn tó bá wá ń dé. Tó bá nílò òróró yẹn. Tó ní 20,000. Ẹnìkan tó wà ní ṣọ́ọ̀ṣì bàbá dàbíọ̀ ẹ̀sìn ọlọ́run jí
3: ọmọ
2: lẹ́yìn ìgbà yẹn àwọn tí ọ̀tá wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n lò sí ẹ̀ bá mi sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá ẹ súnmọ́ bíbáyìí orúkọ yín àti ibi tí ẹ ti wá gan àti ohun tọ́lọ́run àtàmátà ti ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
4: Èmi ni mo sì fún Mustapha. Mo wá láti Ọ̀fà garage. Ní oṣù tó kọjá mo wá síbí.
2: Ọ̀rọ̀ mi lóṣù tó kọjá.
4: Nínú
2: program ta ṣe ń bì.
4: Oṣù tó kọjá yẹn mo ti ẹ̀ pé mọ́nì ìgbọ́sìn ní Victo láti fi ṣe nígbà kan ṣe tán. So ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró. Wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí. So ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn afẹ́ fi dààmú ọlọ́ta mi. Ṣùgbọ́n ìgbà tí
2: ẹ jẹ́ ń dẹ̀ bí.
4: Bẹ́ẹ̀ because ǹtí bá rìn láti bí láti dọ́ṣọ̀ débí lágbọ́kàdà padà bí.
2: Nítẹ̀ bá rìn ìgbà yẹn. Níwájú ọlọ́run àti ẹ̀ta tó lọ pé jẹ́rìí ètò èmi ò ń gbà ẹ̀rí èké ọjọ́ bẹ́ẹ̀ ìgbà ni. Omi ibẹ̀ ilé èké lọ́jọ́ sí ni o.
4: Ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayer sí tán. Mo lo fún ọjọ́ méjì. Ọjọ́ kejì tí mo máa ń rìn láti ilé ẹ̀dọ̀ mi sí Bohas. Tí mo máa ń bọ̀ máa gbọ́ ọ̀kadà délé mi.
2: Lẹ́nu bí ìfibẹ̀ yìí.
4: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́nu gbọ́kadà.
4: Bẹ́ẹ̀ni. Tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rìn dé Bohas mo ń padà bọ̀ mo rìn padà wá léde àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n fi wọ́n kàn sí lọ́wọ́ kọ̀ mo láti rìn padà ní ọjọ́ ẹ̀mẹrin ní ọjọ́
2: ẹ̀mẹrin
4: kí mi ò tó bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn
4: o. Bẹ́ẹ̀ ni mo máa ma fi ìfẹ́ǹsì ẹ̀yìn nígbà mo ti sọ fún màmá tá a jọ wà lẹ́gbàá ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá.
2: Lórí iṣẹ́ ẹ̀kọ́ ló ní àkórí àtàmátà àti àgbà àti ẹgbà.
4: Bẹ́ẹ̀ni níjọ́ nínú prógráàmù tí mo gbọ́ mo pé mọ́mì gan pé nǹkan báyìí tí mo rí ni lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mo rí gbígbàdúrà lọ́wọ́ ẹni ọlọ́run ò ní lọ́wọ́ ọlọ́run àtàwọn
2: àti
4: ọlọ́run ò ní ba iṣẹ́ ẹni jẹ́
2: oṣù
4: ẹ̀ẹ̀ni fọmọ ṣe sáà
2: ní ìpàtẹ débi kí lẹ ṣàkíyèsí.
5: Bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbà tí mo ti débi láàárọ̀ yìí ìtura dé sí mi ní àgọ́ ara. torí nǹkan kan tí mo kà sí ìfúnlọ́gbà tí mo dé ní báyìí láàárọ̀ yìí tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí fún jẹun gbogbara mi
6: ló
5: tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí fún jẹun gbogbara mi ló máa gbọ́n ṣíṣí yíyíyí ẹ̀sìn ní àtàárọ̀ tí mo ti kẹsẹ̀ bọ́ bí lẹ́yìn omi ìràpadà tá à ń ṣẹ́ mu yẹn mi ì tí ì gbẹ́ ní tìmọ́ dẹ̀
6: wọ́n
5: máa gbọ̀n
6: ẹ máa gbọ̀n
5: ara mi ò ní lélẹ̀
6: sọ ẹ bá mi kàn sí aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá aago kan ó ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé ara yín ò dẹ̀ ti gbọ̀n ẹ̀dẹ̀ wọ òkè báyìí
5: aago ara mi ní ìtura aago ara mi ní ìtura inú mi gan sẹ́ńtì yàtọ̀
6: nígbà àkọ́kọ́ tẹ débi lé mi torí mi ò gba ẹ̀rí ètò.
5: Torí ní ọjọ́ àná kò rí bẹ́ẹ̀ dájú. Ní ọjọ́ àná mo pe mọ́mì. Mo ní ṣé ìsín wà ní èmi Friday mọ́mì ń dá mi lóhùn pé ìsín wà. Wọ́n ní Bọ́lá tí ń bọ̀ mo ní látẹ̀rú wà. Mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run wípé kí n tó wọ Ìbàdàn yìí ní àná. Ara ni ọ̀tá mi débi wípé ọmọ tí mo wá bá gẹ́ mọ̀ wípé ara ni níbẹ̀. Láwọn ìgbà tí mo fẹsẹ̀ bọ bí yìí ní àárọ̀ yìí mo rí i pé ìtura jẹ́ àgọ́ ara yìí. Ọlọ́run orí òkè yìí kó wá túbọ̀ bá mi ṣe é.
6: Mo sọ wọn kì í tán bèrè pé báwo ni oríṣiríṣi rẹ̀. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣé wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣé wo ìjìnlẹ̀ ọlọ́run ló jẹ́
5: bẹ̀rẹ̀
6: ètí tí ni
5: ẹ̀rí
6: àwọn òwò ní agbára ọlọ́run wàá
7: gbà tí orúkọ mi ni tolúsọ ẹnìkan òṣèlú.
6: Tolúsọ ẹnìkan òṣèlú láti gbé mi.
7: Láti ilé ìfẹ́ mi, inú ti wà nínú àwòrán. Kò ní ẹjọ́ náà, mo ń gbọ́ ọ̀rin nínú rédíò, ibẹ̀ ni mo ti ń gbọ́. Mo máa ń gbọ́ pọ̀ ṣùgbọ́n mo ráhùn pé ń bo ni ti ń yà sí. Ṣùgbọ́n tọ́nà lọ́rùn lọ́wọ́ àlẹ́ ń bọ̀ mi ìfẹ́.
6: Ọ̀sẹ̀ tí máa ń gbọ́ mi
7: ní ìfẹ́ wọ́n ní jẹ́ kí n wá sí ibẹ̀ nífẹ̀ wá mọ̀dọ̀ wọn náà ṣùgbọ́n mo sá bèrè mo wá síbẹ̀ nífẹ̀ mi. Ọjọ́ náà tí mo wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ kejì ẹ wá wá ẹni ìjọ kẹta kẹtó lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ìjọ kẹta ṣùgbọ́n ọjọ́ yẹn tí mo délé mo ní ọmọ mi ní wọ́n ta omi òye báyìí ó lẹ má dà á
6: oyè ọ̀rí nínú oyè amúrọ̀bà oyè lùsì.
7: Múnádà mo ní mo ti gbọ́ mi ò sọ̀rọ̀. Mo ń jẹ́kẹ̀ yìí tí mo wá wà yẹn mo wá mú ara omi yẹn. Mo ní mo ti ra omi wà o. Mo níbẹ̀ náà mo ti ra. Ìgbà ó bá ń wò mí ó lẹ́yìn lẹ́mọ̀. Mo ò dídá kẹta mo fi wá wá. Torí ìgbà yẹn mi ò kí ń lè sùn. Mo máa ń dìde ni. Tí máa fẹ́ yíra ni máa dìde ni. Má fẹ́ sí nǹkan máa gbogbo ara ríro ni. Gbogbo ara mi yóò gbádùn rárá. Nígbà tí mo wá rí yín ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dàpọ̀ fún mi ẹni kì í lọ múlẹ̀ kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bọ́n ní ta múlẹ̀ kan náà mo wá níbo mo ti fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà bá gbé mo wá dé mo wá ní ọjà mo ní ọṣẹ kó gbogbo ènìyàn mo bá mú màtò tó gbọ́dọ̀ tó tún dájú mọ́ mi mo bá mú mo mà tó máa yá ló wá rí pé gbogbo ara mi màtò ti wálẹ̀ mo wá ń sọ fún mi ní mo ní gbogbo tí wọn máa wòlíì yẹn máa ti lọ ẹsẹ ní bọ pàápàá mi ò lè tó báyìí tó láti dìde báyìí wọn ni kò sí mi ò lè bẹrẹ rárá mo máa fi amọ́ náírà máa ti dìde.
6: Ní ìgbà sọ́wọ́ bí ojú ọ̀run ti fọ́lá kẹ́yìn
7: mo máa ń
6: lórí omi mẹ́ta òróró.
7: Lọ́nà mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni kó má tó wá ya mo sọ tí wá ní ẹ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn ìjọ náà lọ́dà kú yẹn wá omi àti ẹ̀wá ó yóò máa tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ń jọ ti ẹ̀ wá wá lórí ṣe débẹ̀ yẹn báyìí lọ sọwọ́ kan lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn
6: ìsọ̀rọ̀
7: sí ìrìnàjò bẹ́ẹ̀ ni ṣá orí tó bá lọ́dọ̀ wò ní ìwọ̀ kọ́ ló yẹ kó sọ pé báyìí bá tọ̀ náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ bọ́dẹ̀ ìgbọ̀ngàn pàápàá nǹkan ṣe kọ́kọ́ sọ fún yẹn ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ máa ṣe iṣẹ́ ó bá ní ìtòsí tóbi tọ́sí àti ìbẹ̀rẹ̀ rìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn ọlọ́run bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀ nítorí pé kí ni wọn ọ̀sán kó ní ọkọ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ pé jáde dúró sí wọ́n ní lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ń sọ tó kò tẹ̀ tó ń sọ tó kò lè rí ṣe kò lè dúró lọ kan kò lè jókòó lọ kan ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú ní òun wá tì mo tún lọ sí bí ọmọ ọmọ náà mo tún gbẹjọ yẹn torí màá tó wá sí ilé ní ètò wá ṣe nǹkan yìí mo wá ní agbada jo ja awon daji o mo so ri pe ati lo dupe ni odo awon daji so mo gbadọ ju omo wa lati wa ti dupe lodo awon daji pa le mo ri oju wa
2: haleluya tu ma se ni awon to ba tetede won la fa ni ati ni bi wo ni emi de ma so ni pe so ba dodo o ni ni ko lo so nto ba emi mo ni o ma tu asi o do oh my god wa ni pe o nto nto logun yen o je kankan wa gbo ile yi o ah haleluya o gbogbo to ba je mi di o fe wa nisi lo mura anishiba anishiba ni tiritiri bus stop to ba je na yana pada lo tin bo bo ba ti koja bridge yen to n lo sona ifo lowo otun e gegegege wa ti ri bi lepo matrix owo otun e lepo matrix ile kan lo la lepo matrix ti ati his glory of his glory all yen gege nu be la ti ma pade na aro eni ti gbe ni faye di lowo eni ti di ja o so ge ni iji o mo pe iji pa pa ore ni
8: o so ge ni
2: iji yen lo ni e mo ba wi iji la roko o ako ako wo lo ni iji la o ba ti mi master o o nkan se gba ti ka
8: kesi
2: iji la roko bi o ba ti bi ma ni o gba e ma ja ma ja lo pa ni eh iji gan ni te gbe ti ma ko le ko ma wa moto
8: ke
2: ni mo mo bi te ba ni ajo lo so ti ka ti ko mi he gbe da ni ko si ka
8: kesi
2: eyan bi e ma mura gbogbo akobi patapata
8: akobi patapata
2: ni ti ni ohun to mu ke yan so wa duro oruko jesu bi o ni ta
8: ni
2: bi ku ni gbogbo akobi mo fe ni
8: akobi
2: gbogbo ya akobi mo fe ni gbogbo awon to je ijira mi beji mo fe ni gbogbo awon to ja ni mo fe ni oh my god ma ni pa mi
8: kabi
2: ti awon fa ti akoko yin ti ma fun lati so
8: ogbo je akobi
2: ibo lo nbo ibudu agbara anu ati
8: patapata
2: ibudu agbara anu ah ala mura o lo mura anishiba anishiba ni tiritiri bus stop to ba je na yana pada lo tin bo bo ba ti koja bridge yen to n lo sona ifo lowo otun e gegegege wa ti ri bi lepo matrix owo otun e lepo matrix ile kan lo la lepo matrix ti ati his glory all his glory all yen gege inu be lati ma pade na aro eni ma fowo gbabi to je ma fowo gbabi to je ba a ma koruko jesu ni emeka emi ni mo leka eje jesu leka a lo ro ata mota si oni san ma sa tamila ma la Olu ala, máa nígbà tó bá ti nígbàgbọ́ lórúkọ ní ẹsùn ó lọ bẹ́ẹ̀ wọ́n tọ̀ báyìí tó sẹ́rẹ̀ àṣẹ́sìn lọ lọ́pọ̀ olú àwọn. Ìwọ gan náà lẹ̀ rí kan báyìí mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa sọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálu oore fún àwọn ènìyàn méje kan lónìí ayálu oore tí wọ́n bá pàdé rí ni ayálu oore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lẹ́mí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ lẹ́nìí ìwé ìgbàlú orí karùn-ún oníwàsí angẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò bẹ́ẹ̀ wọ́n ní tọ́ba ka méje wọn tún méje kà ẹgbọ́ta ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ olúwa yóò fẹ́ ṣe ìta àjálù ìjà ní òkìtì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣeé fẹnu ròyìn fẹ kan ló ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni ó gbé yẹn ló bá rúbọ lé ní ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró ìdá ní mo fi jẹ ó gbé yẹn o tí fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́ọ́ ní bábá lè ní 8800 bí èdìdìbò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkà nọ́mbà tó ń fi ọrẹ ìrúbọ rẹ sí àtọ́rọ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA ni o
8: Oya, 10
9: and
8: 24
9: 24
8: double 7
9: 77
8: 50
9: 50
8: 80
9: 80
8: UBA UBA Bola kasi 10
9: and
8: 24
9: 24
8: double 7
9: 77
8: His glory on me again, you better ask my father. Now, already, any Monday, me, you want to bad at it today? One lamp and four room here. Ah, I'm all I want to back at any canama Latino. Why won't you allow me to go near Yelini? Alishiba, where are Alishiba? Oh, yes, right, you know, that if you can call Tobatin Tommy and not by Jabobine. Tobati called your busy, I shall my war to his glory on Lomacum. Call to the local matrix, and you look alone at the local matrix. Tete àwọn èèyàn tí wọ́n máa dé látàgọ́ méje mẹ́jọ lọ aago mẹ́sàn-án ni program bẹ̀rẹ̀ gbogbo àwọn tó fẹ́ rí ni a ti dé wá tètè gba nọ́mbà ó máa ní agbára lẹ́nu ọjọ́ monday èmi yìí ni láàárọ̀ yìí ni his glory all ní tiritiri bus stop ìbàlá tí máa pàdé láàárọ̀ lágbára ọlọ́run. Báyìí má bàa gbàgbé
10: yẹ́sà
8: à ń bọ̀ ọgbọ̀gbọ̀ tó wáyé àti ẹ̀rọ níbo là ń bọ̀ lọ́nà. Àárọ̀ ọ̀la máa ní agbára ní Nisabio Nisabio ló ń bọ̀ láàárọ̀ ọ̀la o lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹ́sùmà ní Láfẹ́wá Lábẹ́kúta ó máa ní agbára jù. Àwọn tó bá tètè dé nìkan náà máa láǹfààní sí owó yẹn lọ́fẹ̀ẹ́ ni mo ti kó wá àwọn tó bá kùnà máa láti wọn ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó bá dẹ̀ tètè dé wọn gba nọ́mbà wọn lè rí mi fún kánsẹ́lì èmi máa ń sọ pé tọ́ bọ́dọ̀ wò ní ìwọ kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mọ́ ni wọ́n máa tú àṣírí ogun ẹ̀ àti ìgbésẹ̀ tó máa gbé lọ múra Láfẹ́wá ló ń bọ̀ láàárọ̀ látúnṣe o Láfẹ́wá nílé ṣàbí ọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ní Láfẹ́wá bẹ̀ ló ń bọ̀ tọ́ bá wá dandan kó lẹ́rìí bọ́lọ̀ ṣe bẹ tí ẹ̀mí ẹ̀ mo ti sọ pé ní ṣàbí ọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ni gbogbo ọ tó ń bọ̀ láti ayétòrò ọ tó ń bọ̀ láti ìmẹ̀kọ gbogbo ọ tó ń bọ̀ láti ọbádá oko kílà owódé ìmẹ̀kọ àfọ̀ gbogbo ọ tó ń bọ̀ káàkiri agbègbè abẹ́kúta ní ṣàbí ọ ló ń bọ̀ ní Láfẹ́wá lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ní ṣàbí ọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ní Láfẹ́wá tètè dé láàárọ̀ ní ọ̀la túnze ni o àwọn ọmọ adé látàgọ méje mẹjọ lọ aago mẹsàn-án sí méjìlá ajọ ni program àmọ́ àwọn tó bá lè tètè wọn rò wọ́gbà wọ́n dẹ̀ láǹfààní counseling ní ṣàbí ọ ló ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ní Láfẹ́wá lọ́la túnze kó o tètè dé aago mẹsàn-án ni program bẹ̀rẹ̀ aago méjìlá ló máa parí àmọ́ tó bá fẹ́ tètè rí mi tètè dé kó o lè rí nọ́mbà gbà monday eléyìí náà ni o
11: Ṣùgbọ́n àdùn àgbà ń bẹ̀ kúrò ní ìbò wa ní. Ẹ̀dùn àti ìsílẹ̀ ojú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ló ti ṣe agbára ìpàtẹ́ wòlíì.
10: ìlú wa ní padà. Àwọn ilẹ̀kùn ìṣẹ̀rẹ̀ tó ń kọ́. Wá pè wápá abẹ̀ ní ẹ̀. Gbogbo ẹni tó wojú ọlọ́run pè fún ayọ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ rìnrìn àjò sínú òyìnbó. Ẹ wá bèèrè. Sẹ́ẹ̀rì pàlójú ẹsẹ̀ lẹ́yìn àdúrà. Ó tún lè rí wòlíì. Àìhò àjí lórí abá mẹ́ta ṣe. Bọ́ọ̀rẹ́ náà ti sọ̀rọ̀. Ojú ẹsẹ̀ láti rí owó wa tún pẹ̀lú ọ̀nà àbáyójú ẹsẹ̀. Láti ìwúrò. Tó bá ti jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Olúwo ni ẹgbẹ́ náà ni ẹ máa gbọ̀. Olúwo ni ẹjú bẹ̀rẹ̀. Ibùdó apá àánú fi sí ẹsẹ̀ ẹta mẹ́ta ṣe. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú lórúkọ Jé.
0: Lágelú FM, jàgàbá gbogbo rédíò.

Kẹ́rọ̀ bẹ́ẹ̀ lásìkò ojúmọ́ òní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé ló ń di ṣètì gbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ. Martini Salau ló níròyìn ṣùgbọ́n ṣáájú ẹgbẹ́ àwọn kòkó ilé ìtúnbẹ̀ nínú ìròyìn ọ̀hún. Ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti kẹ́dùn pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ Bàmágà Tukọ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe dágbére fún ayé yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke náà ni ó ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti jígìrì sí ètò ààbò àti láti fi àwọn ẹ̀sùn lọ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n bá kẹ́fún ẹnikẹ́ni tàbí àwọn ìgbésẹ̀ eléyìí tí ó ṣàjọjì ní àyíká wọn. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni ó ti sọ fún ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Ukraine láti dẹ́kun àti mọ fojú sọ àwọn ọkọ̀ agbépo eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè ti Russia. Reba Kina náà ni ó gbẹ̀wúrò sójú Sabalenka nínú ìdíje ti US Open eléyìí tí ó wáyé ní báyìí ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

nígbà kan rí lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ni ó ti kẹ́dùn pẹ̀lú ẹni tí pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ àti ẹbí ẹ̀ tó ti fi ìgbà kan rí jẹ́ alága nínú ẹgbẹ́ òṣèlú ti PDP Alhaji Bamanga Atukọ̀ gẹ́gẹ́ ló ti ṣàlàyé Bamanga Atukọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùfọkànsìn tòótọ́ fún òṣèlú lórílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí ààrẹ nígbà kan rí tí ó fi léde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ẹni tí í ṣe Kẹ́hìndé Akínyẹmí níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta lánà tí í ṣe ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣàlàyé wípé pẹ̀lú ìgbésẹ̀ àti ìgbé ayé eléyìí tó jẹ́ pé ó fọwọ́ ba àwọn ẹ̀ka ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti nílẹ̀ òkèèrè pàápàá jùlọ nínú ẹ̀ka òṣèlú àti ìdókòwò bẹ́ẹ̀ ló ṣàlàyé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága nínú ẹgbẹ́ òṣèlú ti PDP gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ní ẹ̀mí ìfọkànsìn eléyìí tí ó sì tún sin orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó darapọ̀ mọ́ Bamanga Atukọ̀ náà ni ó dágbére fún ayé yìí ní ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tó jẹ́ pé ìkéde ọ̀hún náà ló wá láti ọwọ́ ẹbí rẹ̀ tó jẹ́ pé ọmọ rẹ̀ ẹni tí í ṣe Awal D Tukọ̀ òun náà ni ó bọ̀wọ́ lù ú tó sì ṣe ìkéde ọ̀hún síta. Ìgbìmọ̀ ilé ti rí sí ètò ẹ̀kọ́ tuntun jẹ́ ti oníṣẹ́ ọwọ́ tẹ̀ mọ̀ sí NAPTE òun ni wọ́n ti kéde báyìí síta wípé ètò ẹ̀kọ́ ọ̀hún tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga ti Polytechnic ti HND àti àwọn ilé ẹ̀kọ́ ti college tó jẹ́ ti ilé ìwòsàn àti ti ìtọ́jú ẹni pàápàá jùlọ ilé tó ní ṣe pẹ̀lú ètò ìlera òun náà jẹ́ pé yóò mú wà lábẹ́ olùdarí ti àjọ ilé tó jẹ́ ti GERMB ọ̀nà ìkéde ọ̀hún náà ló wáyé tó jẹ́ pé ẹni tí ó jẹ́ akọ̀wé fún ti àjọ ọ̀hún náà ló ṣe ìpolongo ọ̀hún síta ẹni tí í ṣe ọ̀dọ̀gbọ́n Idris Bugaje níbi tí ó ti ń bá àwọn tó jẹ́ gíwá ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tuntun ọ̀hún níbẹ̀ náà ló dẹ́pẹ́ lẹ́yìn ìpàdé ilé ìtọ́ wáyé pẹ̀lú ti ṣe mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí í ṣe ọ̀mọ̀wé Tunji Alausa níbi ìpàdé ọ̀hún náà ló ti ṣàlàyé

0: òní nílé ìwé wọlé o
1: ní lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án àmì wa wọlé ìwé lénìí ilé ìwé ẹ̀mọ̀ yín bá jìnà síbi dẹ́gbẹ́ ẹ̀dẹ̀dẹ̀ amọ́ra ẹ̀dẹ̀dẹ̀ bàtà wọn kọ́ bóni báàgì sásọ ilé ìwé yẹn ṣọ́ṣẹ́ ẹ̀fọ́ sọ́ọ̀sì wọn kọ́ aago mẹ́fà ti kọjá ṣẹ́jú mọ́kàn dínlógún.

boya ko sile ko yere fun yin gbogbo eni to wonu osun yi ni alaafia egbo oro oluwa eni jade labo ara mo gbadua osu te wo yi mo gbe eni to laye ati orun so ose yi ati osun yi boya egba ireti nbe na re mama alaafia lo wonu ose yi loruko jesu o ni fa isan jade nibe daddy alaafia le wonu ose yi loruko jesu e ni sunkun jade nibe mama on gbogbo to mu wonu ose yi loruko jesu koni doku ma olowo e gba oro oluwa lenu mi eto ti okunkun se etori titi e lone eto yen o ya aye dana bayi Matthew o sami gbogbo eto ti okunkun se nitori ti e laaro yi ayeraye yi danu koto ti ota gbe sile nitori titi yin eyin melo le sami koto ti aye gbe sile to kokun gbe sile nitori yi loruko jesu ta lo gbe koto boya ko ja sinu re bayi bíbélì wípé toluwa nílẹ atẹkùn rẹ ayé àtàwọn tó tẹdó sínú rẹ wọn máa fi pilẹ rẹ sọlẹ lórí òkun àwa gbé kalẹ lórí sọmi wọn wà ń bèrè pé ta ni ọgọrí ọkẹ olúwa tàbí ta lẹni náà tí ó dún níbi má rẹ ó lẹni tó lọwọ mọ àtàyà funfun tí ó gbọkàn rẹ sókè sí nǹkan ta sán tí ó dẹbú rẹ tán wọn lọ ní ọrí ibùkún gbà lọwọ olúwa àti òdodo lọwọ ọlọrun ìgbàlá rẹ èyí wà ní ìran èmi tí mò ń sàfẹ́rì rẹ tó ń sàfẹ́rì rẹ ọlọrun jacob ẹgbẹ orí yín sókè ẹyin ọ̀nà ọ̀nà kágbẹ yín sókè ẹyin ìlẹ̀kùn ayérayé kọbọ ògo kó wọnú lẹ́yìn wa ta ni ọba ògo yìí olúwa tó lẹ tó sì lágbára olúwa tó lágbára lóògùn ẹgbẹ orí yín sókè ẹyin ẹnu ọ̀nà àní kágbẹ yín sókè ẹyin ìlẹ̀kùn ayérayé kọbọ ògo kó wọnú lẹ́yìn wa ta ni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo náà mo lọ má jẹ̀mú ọ̀rọ̀ náà lórúkọ jésù gbogbo ohun tí ọkùnkùn gbé kalẹ̀ nítorí tiẹ fún ọ̀sẹ̀ yìí ayérayé yìí dànù báyìí mama ẹ sàmì gbogbo ohun tí ọkùnkùn gbé kalẹ̀ nítorí tiẹ lọ́sẹ̀ yìí bàbá mi yìí dànù báyìí ẹgbọ́ eléyìí lẹ́nu mi ọjà tí àgbáyé fẹ́ ra ọjà tí a ń wá kiri tí a fẹ́ ra agbésọ́dọ̀ rẹ báyìí ọjà tí a fẹ́ ra matthew òpó sárẹ́fàtì oúnjẹ ló ń wá kó tó pàdé elaija lójú ẹsẹ̀ òwò àdẹ̀ntì ń tàǹjẹ̀ fún gbogbo aráàlú ọjà táyé ń wá ọjà yẹn náwó wa ń rà lọ́wọ́ rẹ̀ láti gba owó lọ́wọ́ wọn ẹnìkan sàmì ọjà tí ayé fẹ́ ra ṣé ẹ máa sàmì bàbá mi gbélé yín lọ́wọ́ báyìí ọjà tí ayé fẹ́ ra lórúkọ jésù bàbá mi gbélé yín lọ́wọ́ báyìí matthew tí ọlọ́run bá gbé ọjà táyé fẹ́ rà lé ọ lọ́wọ́ àdàbí bá pé ìwọ nìkan ló mọ̀ ọ́n ṣe ayé ò ní gbọ́ tẹlòmíì mọ́ tiẹ̀ ni wọ́n mọ̀ gbọ́ so máa sàmì o ọjà táyé fẹ́ rà ó yẹ agbélé ọlọ́run láàárọ̀ yìí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹni tó ń sàmì ní orúkọ jésù mo rí lónìí ọfà bákan náà ni tó ń bẹ lára rẹ nínú ọ̀sẹ̀ yìí ó yẹ kó yọ sọnù báyìí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹni tó ń sàmì ọfà nọ inú ayé rẹ lórúkọ jésù ọfà yẹn yọ sọnù báyìí gbogbo ẹni tó ń sàmì ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ọfà ojú kan lára rẹ ó yẹ ọfà yẹn kó yọ sọnù báyìí mo dún ọ̀nà má jẹ̀mọ́ ọlọ́run bó o bá sàmì ẹgbẹ́ eléyìí o ọfà bákan náà ni oh my god lágbo ara rẹ ọfà gbàjẹ́ ìsinmi.

0: omi sera la malicot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele gbegbele alaga oni tipa odo ona ilewe ni white house ekotado ile adebite alafara ile bolube gbogbo e gbogbo e ninu le jo sin wa ni christ center ministry of the church of god opposite samuel village station eyin grandma malete nibadan akoko eto wa lori radio lagele 96.7 ni gbogbo ojo monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade jesus loluwa
1: mo ki eni kokan kaabo si ojo aje tuni mo ki kaabo si kan leyi pe ti agbegbe olorun ko ma je mo ti muse nje ki olorun ninu enu re ki o ma je mo re se ninu aye wa bi a se ngun osu ipari odun lo nje be se goki ayo ni yori si o nje pe leni olorun ti ngbo odun lori ipenija awon ologo ni ajogo nigba ti awon ibede dada aipo opolopo ti o bere re ajogo lo je pe won mo ni ipenija latodo satani ati awon ogun re sugbon kini kan lo daju pe olorun ma anu re o mo je wara re bo ti gbagbo pe gbogbo eyin ti en gbo oro yi ti e je awon ologo ti e ni ipenija kan tabi keji olorun fun re yo je wara re ninu aye yin gbogbo te bi ko to gbogbo to pa lekun gbogbo to fa kaja kaja kankan ninu aye yin olorun mimo o mo bi o se mu ohun gbogbo ti mo wa se mo se gbogbo ju egbo toka titita olorun fun ara re o mo bi o se bu oro ile edi soju egbo yin gbogbo e yin ti bere aye ti o si san ni kankan nje pe loni ti a ba wo ibere pepe awon igbe aye ologo ti a ba wo igbe aye abahamu ari pe itan re o be pelu itan ti a le so pe o ni ipenija arun gidigidi nigba ta wo iwe genesis ori kọkànlá ẹsẹ kẹta nínú ọgbọn ni ìran tẹra ni èyí o gbà tó máa sọ pé ìran tẹra abọ sí ti abamu verse 29 ó ní abamu àti nahor sì fi aya fún ara wọn orúkọ aya abamu sì ni sarah ṣùgbọ́n wà ní verse 30-11 ó ṣùgbọ́n sarah yàgàn ẹni ìṣòro tó ń bá jáde nínú ayé ni ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó kún fún ìpèníjà àìrọmọbí ọmọ ológun sì ni ṣùgbọ́n a bọ́ sí àkúrí ẹ̀kọ́ kéré kan àánú ọlọ́run fún àwọn ọmọ ọlọ́run tó ń rìn àjògo àti ìpèníjà wọn àìpé náà àánú ọlọ́run ọlọ́run pé abraham ní genesis 12:1 ó ní olúwa sì ti wí fún abraham pé jáde kúrò ní ilẹ̀ rẹ ó pè jáde oyin pọ̀ náà jáde lónìí jáde kúrò ní ilẹ̀ yẹn ilẹ̀ bọ̀rìṣà yẹn ilẹ̀ tí ẹ jẹ́ pé ìgbẹ́kẹ̀lé yín ó wà nínú nǹkan tó kọ́kọ́ lè gbá ni ìgbẹ́kẹ̀lé tó gbẹ́kẹ̀lé odò ọ̀ya ìgbẹ́kẹ̀lé tó gbẹ́kẹ̀lé ṣàngó ìgbẹ́kẹ̀lé tó gbẹ́kẹ̀lé ifá gbogbo nǹkan wọ̀nyí bàbá ti ṣe kò gbà wọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi lọ ó jẹ́ pé lónìí ọlọ́run náà ní àánú òun pè ọ́ bí ọlọ́run ṣe ń gbọ̀rọ̀ yìí ohun tó ná ni pé ẹnì kọ̀ọ̀kan kò ní ẹnìkan ju pé gba jésù gẹ́gẹ́bí àti ògbàlà ẹ̀ bọ́ọ̀lù ṣe ń gbà gẹ́gẹ́bí àti ògbàlà ẹ̀ fàyè ẹ̀ fún sọ pé olúwa kò le rárá kò ṣẹ̀ṣẹ̀ gbà káwọn wòlíì kí máa tàn ọ́ jẹ́ kẹ́ni ẹja lọ pẹ̀lú dò ẹ gbọ́ ṣe àdúrà ẹ gba kẹ́ni kan gbogbo nǹkan wọ̀nyí ẹ ti yan ni ohun tó ná náà ni pé mú ọkàn rẹ mú lé yí ọkàn padà sí ọlọ́run nígbà tí pété bẹ̀rẹ̀ sí wàásù fáwọn tó fẹ́ rí ògolo ó ní ẹrù onípùwàdà ẹrù onípùwàdà kí a sì gba àtúnṣe yín ó ní ó sì gba ẹ̀mí mímọ́ ẹ̀mí ọlọ́run á wọnú yín gbà tí ẹ bá onípùwàdà ìrònúpàdà ló ń ṣáájú lẹ́yìn ìrònúpàdà ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àtẹ̀lé bọ́ ṣe mú padà tán sọ pé olúwa gbà mí ní àárọ̀ yìí èmi náà mọ̀ pé òpin ọdún ti dé tán ṣé èmi lọ́kàn náà tí ó rí ògolo ayé mọ́jọ iṣẹ́ ògomi lọ́gbẹ́ mọ̀ mọ̀ sọ tẹ̀lé báyìí jésù gbà mí wọ́n á bẹ̀ sí sọ ẹ̀ṣẹ̀ tí wọ́n ti mọ̀ tó jẹ́ pé ń gbà mú ayé ẹ̀ ẹ̀ṣẹ̀ lágbà lórí ayé ẹ̀ yẹn ìmùtí para ìrédìrú agbèrè panṣágà agbógun nǹkan wọn tí sàkáàfin fi dọlọ́lá yẹn wà á dálẹ̀ wà á kọ iṣẹ́ kúkúkú pé ọbọ̀ ṣe ń ṣe náà jẹ́ pé lónìí ó ṣe tán láti dàpọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run tó yẹ kó ń gbé abẹ́ àgọ́ àánú a rí pé nígbà tí wọ́n bá dé abẹ́ àgọ́ àánú yẹn ìyẹn pé ìgbésẹ̀ tọ́gbìn pé nọmba 1 wàá mọ ẹni ẹlẹ́ṣẹ̀ wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ ìrònúpadà 1 ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tẹ̀lé lẹ́yìn ńkọ́ wàá bọ́ lọ́sọ̀ wàá pe ẹ̀jẹ̀ jésù gbà mí ẹ̀jẹ̀ jésù wọṣẹ́ mínú torí pé bí ẹ̀ ń bá jẹ́ pé kò ní ẹ̀jẹ̀ lára kí ni ó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ ìkúdé bákan náà ni gbàgbọ́ tí ò gba abẹ́ ìwẹ̀nù mọ́ tó mẹ́ tí ò gbà kọjá tó pẹ̀ ẹ̀jẹ̀ jésù gbà mí ẹ̀jẹ̀ jésù gbà mí lọ ṣe kí gbẹ ẹ̀jẹ̀ yẹn lẹ́yìn kọ́ ẹ̀jẹ̀ jésù àdàpọ̀ mọ́ ìgbàgbọ́ yẹn àdàpọ̀ mọ́ ayé ẹ̀ ìwọ náà ti rí ìyàtọ̀ àdìgbé bí ẹkẹ bá ń jésù kìí sóde ẹ̀dá tuntun àti mú kò ní tẹ́ḿpẹ́lì ẹ̀ṣẹ̀ àná wà ní tẹ́ḿpẹ́lì ọlọ́run lẹ́pẹ́ irú àkókò báyìí lọ́lọ́run máa yọ́rùn síyàn ìlú àkóbá ló yẹ sí Abrahamu àìpẹ́ Abrahamu ó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ní ìrìn àjò gbogbo pẹ̀lú ìpèníjà lóríṣiríṣi ṣùgbọ́n ọlọ́run dúró tó ń ṣẹ́gun fún ìpèníjà àkọ́kọ́ ẹ lè gbàgbé ìpèníjà nínú egungun ní egungun rẹ̀ ìyẹn nípa rí lord olùkọ́ gbógun tí ní ó sì ṣe ilẹ̀ náà kò gbà wọ́n verse 13:6 ilẹ̀ ló gbà wọ́n o lord ti ṣe kíni o ló fi bẹ̀rẹ̀ sí dìtẹ̀ ìjà wà láàrin àwọn dáadáa Abraham àti ti lord ṣùgbọ́n gbẹ̀ngbẹ̀ ńkọ́ ọlọ́run ó jẹ́wọ́ rẹ̀ àyànfẹ́ onílẹ̀ ìlérí ló jẹ́ pẹ̀lú kọ̀ọ̀kan wá bá ṣe ìrìn àjò yìí lọ lóòótọ́ ìṣúlẹ̀ gbógun ní ọṣẹ gbógun ti Abraham ti pé kò rọmọ bí tó tiẹ̀ dá àárín kan ó kéde lóhùn rárá verse 15:3 Abraham sì ní pé wo èmi ni ìwọ kò fi irú ọmọ fún sí wo ẹrú tí a bí nílé mi yìí ló jẹ́ àròlé mi ṣùgbọ́n ọlọ́run dáná òyìnbó kò rí bẹ́ẹ̀ ẹni tí ó ti rí ẹ̀ jáde ló jẹ́ àròlé ẹ̀ àìpé láìpẹ́ láìjìnà àìpé ọlọ́run jẹ́ ẹ̀rí ara rẹ̀ àìpé nígbà tá a dé address 21 ló lè sọ fún pé ọlọ́run fi fún sarah bó ṣe wí ó ṣe fún sarah bó ṣe sọ kí la rí kó ṣe fún sarah ó fi inú lóyún ó ṣe kí ni ó sì fẹ́ ìgbé ọmọ pàrọ̀ àkórúkọ mẹ́rin ní isaki ṣùgbọ́n inú wọn dùn ó sọ gbogbo àwọn àdúgbò jọ ó wípé nísìnyìí olùwàpá mílíọ̀nù pàṣẹmù ó bẹ̀rẹ̀ sí sọ pé ta ni ìbá wí fún abrahamu pé sarah yóò fi inú rẹ̀ bí ọmọ fún ní ògbó ọjọ́ ayé rẹ̀ ṣùgbọ́n kò pẹ́ kò jìnà ẹ̀rín àná òjòjì nǹkan mi bátalé basoji 3 mo ti àríkà bẹ́ẹ̀ ni pé ẹni tó rẹ́rìn lánàá tó pe àpèjọ tí gbogbo àwọn yẹn péjọpọ̀ síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń yọ̀ tí wọ́n ń jó adúpẹ́ o sílẹ̀ àti abáwò ti bímọ ìpèníjà mẹ́rin àjọ ògo àríkò sọ́tà 23 ìgbà tá a kà á kí láká bẹ̀ vásọ̀ wọ́n ní sarah sì di ẹni 137 ọdún bó ṣe di ẹni 137 ọdún yẹn kí láká vásọ̀ sarah sì kú ẹ̀rín ní 21 ẹkùn ní 23 bí ìrìn àjò ògo ṣe mọ nígbà mí nìyẹn ẹni tó bímọ fún tẹ́ńtọ́ ń yọ̀ lánàá ló kò pẹ́ kò jìnà ó lẹ́yìn tó pé ó fi lẹ̀ ṣàṣọ́bọ̀ra àjùmọ́ ní ìrìn àjò ògo ọmọ ológo ó ọmọ tẹ̀síwájú abraham tẹ̀síwájú torí pé ohun tí ọlọ́run ní fún kò tí ì dìgbà tán wọn náà gbọ́dọ̀ tẹ̀síwájú ohun tí ọlọ́run ní fún ọ tí ì dìgbà tán ìpèníjà lè wà ọmọ ọlọ́run gbàgbé ẹ o àìpé nígbàgbẹ́ yìí kí ni àyíká 24:1 ni ọlọ́run sì mọ abraham dé àkóríta lérí ńlá gbàyó mọ ọlọ́dẹ àkóríta lérí ńlá abraham sì gbó ó sì pọ̀ ní ọjọ́ olúwa sì dìbò sí fún ní àìpẹ́ láìjìnà abẹ́sọ́jọ́ ọlọ́jọ́ méje ẹnì kọ̀ọ̀kan wa aláìsàn ní abẹ́sọ́jọ́ yẹn ẹni sọ́jọ́ yẹn ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn àṣírí ọlọ́run ní sọ́jọ́ yẹn ní ìrọ̀lẹ́ òní tí í ṣe monde ìgbàlú ràn wá lọ́wọ́ pẹ̀lú kó wá bákan náà wẹ̀sẹ̀ ìsọ́jọ́ yẹn tẹ̀síwájú bákan náà ní friday show yẹn láwọn pẹ̀lú ẹgbẹ́ sọ ní pásítọ̀ ìṣọ́ fábíyẹ láàrin ìjọ christ atamis of church of temgbagbe
0: ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní déédéé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láwọn kò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
2: Second and third Wednesday only Sela Malikot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele gbegbele alaga oni tipa odu ona elewe ni white house kobedo ni adegbite alafara ni le bolube gbogbo e gbogbo e ninu le ijo sin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samuel Village Station eyigrama molete nibadan akoko eto wa lori radio lagelebe 96.7 ni gbogbo ojo monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade

àwọn tí àgbà afcon ìfigagbága oman ewe madagascar àti guinea bissau ọ̀tọ̀ àwọn tí àgbà ọlọ́rẹ́sọ́rẹ́ kojú orílẹ̀-èdè russia àwọn yẹn kí wọ́n jẹ́ ọ̀tọ̀ kí wọ́n sì jẹ́ agbábọ́ọ̀lù tọ́jú orí wọn ń bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún mo nígbàgbọ́ pé àlàyé yẹn ó yé yín dáadáa bí nǹkan ṣe rí nìyẹn lágbá abẹ yẹn o ó yá láti bẹ yẹn àsìdègò lẹ́ni gẹ́gẹ́ ni kò ní dọ́la àjọ fifa wọ́n ti balẹ̀ sólédé wa nàìjíríà ìpàdé eléyìí tó máa wáyé níbi tí wọ́n ti jọ sàpérò tọ̀ kí ni tọ́sẹlẹ̀ gangan bó o ní súnṣe kú bó o ní ọ̀bẹ ṣe bẹ́ kí ni tọ́sẹlẹ̀ bákan náà kí ni ìlànà mí àti ọ̀nà àbáyọ kí ni ìgbésẹ̀ tọ́kàn what next ní orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣé normalization yìí àwọn wo ni ó dipò yìí mú bó o lẹ ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ ọ̀nà wo lẹ fẹ́ gbègbà àwọn àtúnṣe wo lẹ fẹ́ kó wáyé àjọ fifa aṣojú wọn ti balẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà àti àjọ caf o wọn mọ ṣèpàdé lẹ́ni gẹ́gẹ́ ni kò ní dọ́la o ìlú àbújá náà ni ó ti wáyé o níbi tí wọn ti ṣèpàdé papọ̀ pẹ̀lẹ́ ń tọ́ jẹ́ acting secretary general lọ́wọ́ yìí emmanuel ekpeme òun náà ni wọ́n máa jọ́sìn pàdé papọ̀ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan ìròyìn tó ń gbọ́ ni wípé àwọn alága tó jẹ́ fa chairman ti ń lọ bí mẹ́sàn-án náà ni wọ́n tún ti fìwé pè pé ẹ̀yin náà máa bọ̀ o àwọn congressmen nìyẹn ẹ máa bọ̀ àjọ ṣèpàdé èyí ni torí pé kálukú ó sọ tẹnu rẹ̀ náà o gẹ́ńdẹ́ni àti àwọn ọ̀rọ̀ àwọn èèkàn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àjọ tó ń sọ kárí eré ìdárayá lórílẹ̀-èdè wa nàìjíríà national sports commission àwọn náà máa ní aṣojú ńbẹ o ìjọba àpapọ̀ ó láṣojú ńbẹ àti bẹ́ẹ̀ lọ èní ìpàdé ọ̀ wáyé o kó tó di pé àjọ fifa wọn wà fọwọ́ sí normalization eléyìí tẹ́ ti ń pariwo fún ẹ wọn fẹ́ gbọ́ tẹnu oníwá tẹlẹ́yìn wọn gbọ́ bí nǹkan ṣe rí kó tó di pé wọn mọ ọ̀nà tọ́kàn eléyìí tá tó tọ̀ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn tó ti sẹ́ẹ̀tì bẹ́yẹn ó yá láti bí àsìdègò ikọ̀ super falconet wọ́n láǹfààní àti yanyọ sí ìpele ẹlẹ́ni mẹ́rìndínlógún eléjẹ́ ọmọ gbìnàyà bọ́ bá ti ń dọjọ́ tọ́ọ̀ṣe èébàrì bàzẹ̀ḿbàrì bòbò ẹ mọ́gbàgbé pé ikọ̀ ti super falconet ìfigagbága àwọn àkọ́kọ́ kojú orílẹ̀-èdè spain méjì sódò ni àwọn ọmọ spain ni a fi gbéná wojú wọn bákan náà ẹlẹ́ẹ̀kejì àwọn àtòlédè china òdòdó ló bá dé ṣùgbọ́n nígbà tí wọ́n kí ikọ̀ tí kálukú lù bí ẹni lu bàrà torí pé ikọ̀ new caledonia nígbà orílẹ̀-èdè spain gbàmú òkè nígbà orílẹ̀-èdè china kọ́kọ́ gbàmú márùn sódò òun ni china fi palẹ̀ bí ẹran nígbà orílẹ̀-èdè spain gbàmú tiẹ̀ góò bíi mọ́kànlá ìyẹn gbá sínú ilé rẹ̀ nígbà nàìjíríà náà gbàmú ìyẹn lópin ọ̀sẹ̀ yìí àwọn náà palẹ̀ bí ẹran góò méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án ó pé góò mẹ́wàá gérégé dó o ikọ̀ nàìjíríà ẹ kúkú mọ̀ pé olójú àánú òun náà ló léde nàìjíríà wọn ni new caledonia ẹ̀ka ẹ̀ mọ́lẹ̀ rọ́wọ́ wa àwọ èéṣe ìka èèyàn àìṣe ìka ìdá o àìsí ìsalájẹtán ẹ̀yin náà gba góò kan kẹ́ ẹ̀ múrelé ọmọ dàbí ẹni pé ẹ wá nù díje fi ẹ̀yẹ àgbáyé ẹ rí nǹkan kan mú bọ̀ góò kan àná gbà wọlé ọjẹ́ góò mẹ́wàá sẹ́yọ kan eléyìí tó léde wa nàìjíríà tí a fi na new caledonia òun gẹ́gẹ́ ló wá fún nàìjíríà láǹfààní àti ṣe ipò kejì jáde torí orílẹ̀-èdè spain wọ́n pa orílẹ̀-èdè china lẹ̀ góò mẹ́ta sódò léyìn tó túmọ̀ sí pé nàìjíríà ló ṣe ipò kejì jáde ní ìsọ̀rí òun ló wá túmọ̀ sí pé niger super falconet wọ́n ti kójú òṣùwọ̀n bọ́ sí ìpele eléyìí tó kẹ lẹ́ni mẹ́rìndínlógún ọjọ́ tọ́ọ̀sì ètí ń bọ̀ yìí jọ mẹ́rin èní ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà máa kojú orílẹ̀-èdè england ilẹ̀ gẹ̀ẹ́sì nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé poland 2026 fifa female world cup láàrin àwọn ọjà ẹ̀rọ tọ́jú orí wọn ń bẹ lábẹ́ ogun ọdún england ni nàìjíríà kojú o lọ́jọ́ tọ́ọ̀sì bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn ó yá pápá láti bí àsìdègò ó di ní ìdíje eléyìí tó kó àwọn orílẹ̀-èdè ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè kan sí míì ó kó wọn sódì.

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa ẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kaabo pada latoju oja ikani lagelu na ni lagelu 96.7 FM oke gajo kele vola velele ni lebada oya je kan mo le toroyin ere idaraya ele jodun ti gbagba nkan si o ba ipa yin se ndara po mo wa ele wo wa 500 ni bigi bigi kaakiri agba nla ye lo kan ni bani dare facebook ikani lagelu 96.7 FM lori je kan mo fan family wa nbe lori tiktok at top striker 100 iyan lori tiktok oya papapa lati be yan asude go cash we go again atun lo lose yi e ti ri bo se ri lose to koja e ba so fun yin owo ti gbowo pon bayi million lori million ni o lyrics lori gangan okay inu osu ta wa e do su keji la 100 million lo wa nle inu osu ni kan 25m leje eyin na san ti ri gbogbo friday bi se nri awon eyan towo fa benu oke won na nu ose inu o bo ba je friday iwo lo ni monday oni ojo ajere gbogbo wa pepe to bayi lara jeje o iwo lokan laaro yi o start 347 star 1004 star 2 as we go again bo ba relent ni o to dagun la o ti kan loni o ti nda bi ajo o to bi ojo bi meta eni lo ka jo ti e na bo ba wa ran to relent ni o ori baun awon to ti gbenu si tele won o tun relent iwo to ti wa je wa nwo re ran o so pe kini kankan igbo je pe njo ba kan o bayi lo mo dagun la iru aro yi bayi ni isin o tun ti kan o igbo o tun ti npepe okay star 347 star 1004 star 2 ash ni o bo ba ti send e lowo kan won da message pada fun e pe ticket melo joye won iye to fe ra oju ese na won so fun o ibo lo ti sa wo se transfer ni abi ussd code iwo te won won yin o fi yo pe transfer of us oju ese won send the bank details yen ene ko ti sanwo si bo ba lowo lori bank app re lori phone e radar re ti bi o ba sowo mu lodo awon ni pos ile to ba dodo re to ni oye ohun o se bere se laaro yi ni sun megbegbe re na lo ti re lomi to ti ye tan yan fun ani cash latowo re bank to wa lowo re so pe won bo send e si bank ti an send si oyin ba teni o ba lejo kankan nu oju ese lo ti gba message pe number re ti wa eligible bi message o ba si wole na latari network ma fo number re ti wa nbe wo ma fo bo se je niyan alaye ti mo se bi o ba yi o pe number yi 020-1330-6194 tabi o chat won lori whatsapp number o de le call won na whatsapp call 090-2602-6314 ma pe mi o pe won o ti fun o number to le pe mo ti fun abo a pade mi ni rona oro kase ori eto ni o ba ti ku o lori eto life temi na mo mu gbo o se jenu o idije San Cyprian Super League o ti wo ose lekeji lana yo si ma tesi waju lowo yi awon ifigagbaga to waye lana Akiremi FC ati Umbro ami ayuko kan ni meta sodo la Arena Warriors ti nbinu lowo lo fi pa advance ile bi eran Olorun lo man ti Ali FC to se fu ewe nje o pa le bi eran ni o go me ni meji meta ngbo di marun ni an lo oku re mo lowo igba mo daran na o lede kukuru eh Mighty FC atomu yes ora won ara won Odo odo ona lo bo si Light FC Atade won yin odo odo ni o Abiola FC ati Active Abiola Borigo Kadondo Sodo Ademola Ona Golden FC go meji se yokan oya lati be yen e bariba idije se kika ti o waye Glorious Sports Promotion o n lo sagbe kale re o ogunjo osu da wa ojo sunday ti n bo igegan ni sunday ojo mi sojo meje ni sunday ojo meje oni igegan ni o waye papa osere obafemi awolowo liberty stadium tele tele ni o dede agogo meje ose ni ticket ti wa online e ma go the super fight bakan na Feast of the Great nibi ti ija agba meji o ti ma waye sugbon jojo gbo e lo awon aja ti o waye lojo yen Assist Latif ẹnu òse ya ma kojú òkè ńlá Adédayọ̀ bákan náà Adeniran Rashid Natural òun àti Abdullatif Ariyo ni o Azan Tiameyu Tiago òun àti Tanja Tanja Betel Defense ẹlẹ́ẹ̀kẹrin Jubril Glorious Ọláwálé òun àti Oyewo Ibrahim Coded Ọ̀tẹ́dọlá Nurudeen Smolly yóò ma kojú Lamidi Abdulgafar bákan náà Koyum Opeyemi Canelo Canelo Junior nu o òun àti Obaniyi Olúwafẹ́mi ni ìjẹ́ ẹlẹ́ẹ̀keje Ọlálérè Waris Wesco Asigi òun àti Ọlápàdé Semiu ọjọ́mọ Lọ́kìtì pé bí nǹkan ṣe rí nìyẹn o lẹ́yìn yẹn yóò wá kan èmi gangan Alawale Hamzat Top Striker àti Alhaji Babatunde Zahid Mr. Sport Ebariba ìgbáradì ń tẹ̀síwájú o mọ́ fọ́ ó rí ọ́pà ọ́pà ó rí Saipan àní mo fi àgbà train lọ́jọ́ Friday ìyá mọ̀ jẹ́ o mo nà mo fẹ́ pa èmi tí mo ti mí ni ẹ̀tẹ́lẹ̀ ó mú sparring pẹ̀lú mi kéèké nìyẹn o ó yá gbágbàgbà àwọn èsì ifi gágbága wa da ìmọ̀ gbọ́dọ̀ gbàgbé àwọn èsì ifi gágbága ṣùgbọ́n járojú ọjà kádé járojú ọjà kádé mọ́gọ́ mọ́gbẹ́kú ò ń bẹ̀ èsì èsì ifi gágbága tó lọ bá gan o kí ni tó ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ ẹ mọ̀ sá lọ o mickey mọ̀ sá lọ o ẹ̀yin máa ń yú ẹ mọ̀ sá lọ o Alhaji Abdulrahman Oladimeji Akorede Original Alose Iris ẹ mọ̀ rọ o Mr. Sola Olade Púpọ̀ o lè lọ o Abe Ramadan ẹ mọ̀ sá lọ o Ọ̀túnba Ránṣẹ́ ìwé ọ̀kẹ́ owó ọ̀kẹ́ jọgbọjọgbọ kò síbi tẹ́ ẹ fẹ́ sá lọ láàárọ̀ ẹ fẹ́ràn mi Akimutos bákan náà bàbá bàbá gbogbo òjọba àtàlò ọ̀gbẹ́ni Rahul owó tútù Raymond ìjọba àtàlò alámàdìdí ọ̀gbọ́dọ̀ pa ó ti ẹ̀ jẹ́rìí rẹ̀ street lọ̀gá ìgboro lọ̀gá àwọn jẹ́rìí street làwọn àwọn òfò má fò ẹ jẹ́ lójú ọjà ká padà dé bá a bá dé káti ọwọ́ iwájú ẹ kú kalẹ̀.
1: ìlera lọ́rọ̀.
2: Togas, Togas, Togas. O tọjú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multi Dynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíńtì ní ti gbòpò ìlògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti bá òun ti ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multi Dynamic Concepts. Kà sí ara ẹ wo gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni o béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ló ti ní. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni wọ́n bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Iléeṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Iléeṣẹ́ Togas Multi Dynamic Concept fún Akala Express Blanford Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ mọ̀ pé wá ní iléeṣẹ́ Togas sórí 090-3294-9024. Iléeṣẹ́ Togas ló ní àní fàṣán lùgbà. Gbogbo tí ń ṣe ọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Ìyá Lẹ́kan, bí ò ní ṣáájú wá lónìí?
6: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé?
5: Láì ṣe pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀. Àìṣègbàmọ̀ràn rẹ ní o, owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni? Tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màkà búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ ta láàrin àdúgbò. Bíbò wọ́n bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40 1000 lowo ere ibadowopo losese folu ibadowopo to ba peregede pelu ilana nte ile leyin ajoso yepo tara sasa lati gba ase ibadowopo fun lilo shop re lati ta ibadan big bonus bread fa won alara je ladugbo re kelomi to gba ase adugbo re mo lowo to re nikan adugbo kan ni o to ba se ta ti gba ase number yi ni o pe 0902 542 7551 lekan si 0902 542 7551.
7: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ní ẹlẹ́dàá tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, ká a ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wí pé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: orúkọ tí mi.
1: Ẹ já bẹ̀rẹ̀ sí máa ṣe láwẹ́láwẹ́ ọkọ̀ ọjọ́ kan àwọn àkòrí tó bá wa wádìí ìròyìn fún ti àárọ̀ yìí ìròyìn kan ó lè yí tọ́ jáde o níbi tí ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣojú orílẹ̀-èdè Nàìjíríà tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn Reno Omokri tó ti fi ìròyìn léde o pé ààrẹ Bọ́lá Tinubu ti wulẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ tọdún 2027 ti ń bọ̀ lọ́nà yìí kí ni Reno kí lórí tó yìí pé ààrẹ jáwé olúborí ẹ̀dọ́ kí ìròyìn ó tù délẹ̀ láàárọ̀ yìí o.
2: Lórí ọ̀rọ̀ Reno Omokri náà ni èmi gan-an fẹ́ sọ̀rọ̀ lé lórí pẹ̀lú ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn Daily Post níbi tó ti gbé ń ṣe lálàyé wípé 3,000 tó fún ẹnìkọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti fi jẹun lójúmọ́.
3: Ní lójúmọ́
2: 3,000 ti tó fọmọ orílẹ̀‐èdè tí bá ṣe pé èèyàn jóúnjẹ kú jẹ náà.
3: Ẹ̀rọ
2: alọ́kànjú àrùn tó mú gbà. Nígbà tí wọ́n bá rẹ èlò ni wọ́n ń ta kinní tẹ máa ń gbé sínú láìlọ́nù títẹ bá lọ rà tó ní rẹ́dì lára tó máa ń gbé sínú láìlọ́nù
3: báyìí. Méje méje.
2: Èlò lẹyọ kan tẹ bá fà jáde.
3: Ọ̀tí ẹ̀ yé mi.
2: Ọ̀pẹ́ mi lọ bẹ̀.
3: Àwọn tolú ní jẹ́.
2: Àwọn tolú. Bóyá bá ti lọ rà lẹ́ẹ̀kan ló ní méje méje.
3: Nínú
2: 3,000. Ṣé yóò gbà ṣe ń jù.
3: Wọ́n yẹ pé ẹ̀mẹ́ta ni wọ́n pe oúnjẹ ojúmọ́.
2: Àbọ̀ ṣùgbọ́n àwọn sọ pé 3,000 lójúmọ́ ni Reno Omokri sọ.
3: Ọkàn ìjẹun náà.
2: Àwọn ìkàn ìjẹ. Torí tí a bá lo oní méje méje tó sọ.
3: Títí. Lójúmọ́.
2: Lójúmọ́.
3: 2,000 ó lọ tó bá jẹ́ oní méje méje.
2: Tó méje méje ni. 2,000 ó lọ.
3: Wà 2,000. Bébí bi 3,500,4,000.
2: O si lo mo.
3: Mo mọ pe ma rin koja ala bi ni mo.
2: O si lo mo.
3: Wọ́n to lu ni.
2: Ni ọba
3: sọ wọ́n to lori sport.
2: Àwọn
3: to lori. Ni ọba sàlàyé tẹ jíròrò.
2: Olori sport wọ́n mọ jẹ mọ ìwò. Jẹ́ kí Reno Omokri jẹ́
3: ó bọ̀. Ni ọgbẹ́ ẹgbẹ́ mẹ́ta yìí. Cut your cloth. According to your size. Ìwé kúsá ni ìwọ̀ kúsá.
2: Báyọ̀ bàtú wá ra ẹlẹ́rùú fù sí.
3: O kọjá yìí.
2: Abẹ́lẹ́rìn dòdò.
3: Kọjá náwó mú.
2: O ti mọ nọ̀gà mú sóró nu. Tẹ̀síwájú.
3: Ẹlọ
2: fíìmù ń bẹ Nàìjíríà.
3: Ọ̀rẹ́ èèyàn kan bí akọrẹ́
2: tiga. Bí akọrẹ́ tiga. Ẹlọ́fẹ́rẹ́ ẹlẹ́rùú fù. Olọ́filé. Mọ̀ náà ni o.
1: Ọ̀yà pòwò. Lójú ìwé kẹrin The Guardian. Ìròyìn kan bẹ́ẹ̀ o. Wọ́n pé ó ṣeé ṣe kọ́ jẹ́ wípé owó ìrànwọ́ lórí epo bẹntiró yóò na orílẹ̀-èdè Nàìjíríà ní owó tó tó 20 trillion náírà lọ́dọọdún tí ó sì ṣe àkóbá fún ètò ìṣúná bá a báyìí pé a fẹ́ gbégbèsè kan láti tún mú padà wọlé
2: wá. Nínú ìwé ìròyìn punch àkòrí tó jáde ńbẹ̀ lọ́dọ̀ tèmi ló ṣe lálàyé látẹnu ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar níbi tó ti ń tako tó ọ̀rọ̀ sọwọ́ sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wá ṣàlàyé lórí ọ̀rọ̀ owó ẹ̀yin owó ìrànwọ́ tẹ́ ẹ jọ kúrò lórí epo rọ̀bì báwo lẹ ṣe náà ẹ jẹ́ káàmọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà mọ́ Àtíkù sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ sí Tinubu ni ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn tá a pè ní ẹ̀dọ̀kí.
1: Nínú Nigerian Tribune ìròyìn kan náà wà ńbẹ̀ tí ń ṣe lálàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu ti gúnlẹ̀ sílùú Paris lórílẹ̀-èdè France nínú ìrìn àjò eléyìí tó ṣe lọ láti lọ rèé tẹ̀síwájú nínú ìsinmi ọlọ́dọọdún eléyìí tí ààrẹ lórílẹ̀-èdè yìí máa gùn lé o.
2: Tó ẹ jẹ́ tún lọ tààràtà ó dínú ìwé ìròyìn Nigerian Tribune tó ti ń bọ ní ọwọ́ tèmi níbi tí Gbẹ̀ngà Hashim tó ti gbé ń ṣàlàyé ọ̀rọ̀ pé wọn ò tí ì bí ohun tọ̀hún dáa kò sí ohun tọ̀hún tó lè yọ orúkọ òun kúrò lórí àwọn nínú àwọn tó fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2027 ṣe ẹ̀ sì mọ̀ pé inú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù lọ̀rọ̀ ọ̀hún ti gbé jáde wá sí àjọ olómìnira elétò ìdìbò ilé wa Nàìjíríà ẹ̀yìn kọ́ yìí ó ní ilé ẹjọ́ ni ó gbà wọ́n tẹ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ yìí o ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ gbọ̀ nínú ẹ̀dọ̀kí ìròyìn láàárọ̀ yìí o.
1: Olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ọ̀gbẹ́ni Peter Obi ó ti ké gbàjarì sétí gbogbo èèyàn wípé gbogbo àwọn ilé ìwòsàn alábọ́dé ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà primary health care centers PHCs ó ní kò sí òṣìṣẹ́ ń bẹ̀ láti máa mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó pé èyí sì léwu fún ẹ̀mí ati igbaye gbadun awon eyan ile Nigeria lapapo
2: ninu iwe royin punch akori to tun jade nbe lo salaye lati nu egbe oselu Nigeria Democratic Congress NDC na ni o nibi ti won ti gbe se lalaye pe se ri wi eri e ti eni ti se oludije labe ase egbe oselu todo ta won ti o dide dupo are lodun 2027 Peter Obi gbe lani won ni ke mo se genje won ni o poju owo gan ni latari iwe kan to lo si waju ile ejo o lati odo enikan to je adari ninu egbe oselu Labour Abayomi Arabanbi eyin ko yi ninu iroyin ta pe ledo ki laaro toni le ti
1: eyin to yo je taye iroyin to menu ba re Vanguard loko won ni lori oro eto edibo are odun 2027 awon iwe eri Peter Obi won ti bere si se ayewo eleyi ti o jinle lori e o pelu bo le je pe ikankan ninu egbe oselu Labour Party o se gbe ile ise eleyi tin se eto idanwo niwe mewa lorilede Nigeria ati ekun iwo orun ile adulawo yoku waeki ati fast fit ti ijoba apapo orilede Nigeria to nti ajo ti mojuto isinrulu lorilede yi NYSC pe anise ile ejo epan lase e pe ki won te awon wi eri Peter Obi tin be lowo won ki won te sita ki gbogbo aye ori kesko ayami nja ni iroyin ohun wi
2: eru sin bo
1: eru nbe ni te eru nba
2: iwo won se wa pe kesko aya re nja iwo wa nu egbo oju won
1: eru omo be ni te eru nba
2: o sinu re kin tin tin to kan won ba ri won gbe o ba lo gbe paper coupon
1: Vanguard lo ko iroyin yen sa
2: kan gbe waju INEC kin ti e bo ba wu INEC ko yanju re bo ba si won ko ma wo won ran to ninu egbe oselu ADC won ni enikan to je oluran lowo pataki iyin gba keji akowe ninu egbe oselu ohun won lo ba ni ki won fun ohun ni iwe ati biro won ni gba won fun ni iwe ati biro won mo nti o se won ni ya lo buwo si won ni ti wori ni pe o kan fi iwe le won lowo ninu egbe oselu ADC pe ohun o se mo o ohun o darapo mo ye egbe oselu yin mo o won bo se tun para lo darapo mo egbe oselu APC nipinle Gombe to ti wanu won ni ha won ni awon ba wo bi pe so aye ko se ru eleyi iwe iroyin Nigerian Tribune to jade foto ni lo gbe ekunrere re e mo gbo ni sise ntele
1: won ni bo mo ba ninu ohun le to pe ohun oni jade laye nigba ojo to pe nu erun tile le koko lo nfe fi aye le e obi re na gbogbo ati sinsin pado ni o ADC soro
2: kini won wi
1: eto edibo 2027 tin bo lo kan yi yala eje ko lo wo rowo ko mo ni ati gba kan bo kan ninu tabe ba tun pe fe gbegba ona keji te pon mi oke te iru todo gbogbo te ba fe se awon na ti se tan o awon ojo mu nle fura awon lorilede Nigeria ni 2027 ni egbe oselu African Democratic Congress ADC lo soro ohun sigboro aye ninu iwe iroyin Vanguard to jade
2: ninu iwe iroyin The Nation lowo temi won ni ajo eleyi to ri si imototo ayika ati agbegbe nipinle Eko ajo loma ni won ti se kilo fun gbogbo awa ta pe e pare gugure erogi epo ko loju opopona eleyi ti owo ba te a je pe ibi won ba mu lo yo bere eto oro aje re nbe o won la won o fe ni kani ko mo pate oja soju opopona na mo iwo ni be ko njo oju re ba to ba to nbe won ni o mo ran ni won ni koda eyan wa bo soju opopona iwa be si ni polowo kini kan pe ha kini yi te ba ti lo tan se ri gbogbo kurukuru tin be ni ara yin gbogbo re ni o pare patapata kini yi sise
1: ata kini ni ajase
2: be ni won si gbo te won gba lowo wa
1: ata ni kotonu
2: won te won gba lowo wa
1: igba ta gbe de America ijoba be pe awa la won fe mo ri mommy ma daddy
2: e mu ti yin meji le fe sa me ye kan le fe ma
1: awon eyan lo nbo witiwiti awo re ran
2: e ma
1: towo
2: ja o ba tu e ta gbe to nu baje lo ba du
1: eh
2: to nu baje lo ba duro loju titi ti won ba gbo mu
1: lo nu iwe kefa
2: ni gaja lo nu phone baje
1: lori oro eto edibo 2027 o na tun le yiwa o won pe atejade o ko gbogbo awon oludije ti o dije du ipo kokan lati ijoba apapo to ide ti ipinle ti ajo eleto edibo orilede Nigeria INEC gbe jade won po ti da lobo lobo le o ti mu ki awon eyan bere si binu ninu awon okan ojo kan egbe oselu to si ti mu ki ofan ko seyo si gbegiri ti eleko won wa ko eko won lowo ni lana ti konko jabele lasiko yo won ni omi opolopo egbe oselu opada toro mo nigba ti han ti ri pe se pe kini opada wo si odo awon ba won se nfe awon oni gba lero o bi ti wu ko mo oju iwe kefa lo wa ninu iwe royin the guardian laaro yo
2: yo be won na ni iwo re eyan re tin be won ni ojo saturday ku e se suru mo lo bi kankan mo yin mu si ba pe dey play wo DJ Spider mama de leyun lohun dialo
0: e do ki iroyin

0: Taofik Adegoke fun Gomina Ipinle Oyo labe asia ADC.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ore, afaimo ko ma jamu ami ti mo nroye. Ninu agwara mi ni o han mi le mo. Ara o ma ta mi bi pe mu fo mi atapara. Ara nja mi je. Nko ma rin tabi bu mi je kaakiri ara. Ara o ma yun mi. Baba nbare e ni ti paja paja. To ma mu mi lowo atese. Sugbon iro lo npa. Mi o ni ba won kuku owowo. Tori pe alagemo yi kun kekere o se iwo. Ore, o je gbenu edake. Soro fo wa leleyi abi ari ara to nba oja. Se wo ogo nipa bi ansi capsule ni. Egbogi to je oni gbogbo eyan lo. To ba nde pe ara nta ni. Ara yun ni. Ara nja ni je. Nkan rin tabi bu ni je kaakiri ara. Tabi paja paja to mu ni lowo atese. Bi ansi capsule o wa kaka kiri bi 20,000 ojulowo ogun jake jado ilu Ibadan. BNC capsule wa ni Danax Pharmacy Adamasinga, Tanimola Pharmacy Okeado, Aslam Pharmacy Mokola Roundabout, Boost Pharmacy Apata, Solution Pharmacy Agbeni. BNC capsule wa ni ilu Isẹyin, Oyo, Ikiri, Iwo, Ede ati ni ilu Ogbomoso tabi number 30 Adekoya House, Anfani Road Roundabout, Ring Road Ibadan. Ileṣẹ Temetayo Trado Medical Nigeria Limited lo nṣe BNC capsule jade. Lati mo gangan ibi tẹti le ri BNC capsule aladugbo yin, e pe 08103369434.
5: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ju so nipa eto eko re di memuse.
6: Se ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣọ̀rọ̀ ẹnu, ó gbọ́gbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
7: Bẹ́ẹ̀ni, barrister Sarafadin Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí káti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
6: Barrister Sarafa Abiodun Ali, agbófinṣe ogun hán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ. Tó bá dépò gómìnà.
7: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafa Adin Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa.
8: APC BSA aṣíwájú rere ìran tuntun.
9: Hallelujah! Ìjọ CAC òkè ṣẹ́gun ìgbàlà lójú ń pe gbogbo ènìyàn sí ibi ìsọjọ́ lọ́jọ́ mẹ́sàn-án tí a pe àkórí rẹ̀ ní ẹ̀rí ìwàláàyè rẹ̀ fún ìgbàlà, ìwòsàn, ìtúsílẹ̀. Sunday September 13th sí Monday September 21st ọdún yìí aago 4:00 sí 7:00 àṣálẹ̀ ni ìsọjí yóò máa wáyé. Ọ̀pọ̀ àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Pastor G.O. Awotunde, Pastor A.O. Adepoju, Prophet Ayọ̀fẹ́ Abraham, Pastor Déwálé Ọláṣílé, Pastor Fálọ́wọ́ Àdúrà Gbẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí yóò máa forí ẹ̀mí fọwọ́ Ọlọ́run sọ.

0: gbogbo wọn gbọdọ kópa ribiribi nínú ètò ìdìbò àpapọ̀ 2027 sọdà òun ni òun náà wá bọ́ síta o tó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn fún àtìlẹyìn eléyìí tí kò wá àwọn ṣe àti bí wọ́n ṣe ya jáde ní kẹ̀tíkẹ̀tí pé ohun ti ẹ̀ lérò pé èrò lè tó báyìí tó wá jẹ́ pé ṣe lórí àwọn èèyàn lọ bí omi níbi tí àwọn jókòó sí ó pé inú òun dùn o wípé ìrìn àjò eléyìí tí àjàdírìn yìí ìrìn àjò ẹ ṣeun adúpẹ́ òun ló jẹ́ thank you visit nìkan ni ó ní eléyìí tó sì rìn yìí ni láti jẹ́ kí ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó fi ìdí múlẹ̀ ó ní kò ì tí ì bẹ̀rẹ̀ ìrìn àjò ti ìpolongo ìbò ó ṣe èyí ṣáájú ni kí ìpolongo ìbò gan kó tó bẹ̀rẹ̀ lójú ọ̀gbagadè.
1: bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń kọ̀lẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní ẹni tí ṣe igbákejì akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú adc african democratic congress lórílẹ̀-èdè wa nàìjíríà azam muhammad lọ́mọ̀ ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú adc àti ẹni tí yóò mọ̀ jẹ́ igbákejì akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún o wọ́n ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí ló mú ìwé tààràtà ó kọ́ ó di ọ̀dọ̀ ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú adc èyí ò ní wọ́ọ̀dù bójúdé ní ìjọba ìbílẹ̀ kwami nípínlẹ̀ gombe lọ́hùn-ún tó sì tún kọ́ tààràtà sí gbogbo ibi tó yẹ lọ sí olúlé ẹgbẹ́ òṣèlú adc ní tààràtà lọ́hùn-ún wípé ẹgbọ́ gbogbo ibi tí ẹ ti fi òun sí ààyè tẹ́ ẹ tòun sí láti di adarí bẹ̀ pàápàá jùlọ fún akọ̀wé fún ẹkùn àríwá ìlà oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà nú ẹgbẹ́ òṣèlú adc òun ò ṣe mọ́ ẹ gba gbogbo ẹrù tẹ́ ẹ kó fóun wọn ni ló sì kọ ẹrù wọn lẹ̀ wọn ní ìgbà wọn wá wòfin tí wọn béèrè lọ́wọ́ rẹ̀ pé inú ẹgbẹ́ òṣèlú wúlò ni ẹ wá láǹfààní láti lọ báyìí nígbà tí ẹ ṣe ẹgbẹ́ òṣèlú adc mọ́ tó sì jẹ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ gombe níyín tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ ti wá pẹ̀lú wọ́ọ̀dù yín tẹ́ ti múwèé lọ fún gbogbo wọn wípé ẹ ṣe ẹgbẹ́ òṣèlú adc mọ́ o wọ́n ní kódà alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ti tẹ́wọ́ gba ìwé gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ní gbogbo ẹkùn ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú adc wọ́n ní gbogbo pátápátá ló ti tẹ́wọ́ gbàwé lọ́wọ́ rẹ̀ ìyún azam muhammed pé òun ò ṣe ẹgbẹ́ òṣèlú adc wọn wọ́n ní fìdígangan nígbà tí wọ́n rí wọ́n ní ẹgbẹ́ òṣèlú apc ló lọ rèé darapọ̀ mọ́ wọ́n ló sì fẹ́ ṣiṣẹ́ takuntakun fi ẹni fún ẹni tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ náà dókítà jamilu isiyaku wama òun náà ni wọ́n sọ wípé ó ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú rẹ̀ o kò ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni tí ẹgbẹ́ òṣèlú adc fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ló ṣe gbérapá ó dinú ẹgbẹ́ òṣèlú apc bóun ò ṣe nu ẹgbẹ́ òṣèlú adc mọ́ o.
0: ìròyìn kan ó lè yí lójú ìwé kẹrin the guardian níbi tí ẹnìkan tó jẹ́ adarí àgbà fún ibùdó kan eléyìí tí wọ́n ti mọ̀ ṣe ìgbélárugẹ fún àwọn iléeṣẹ́ aládàáni ní orílẹ̀-èdè nàìjíríà center for the promotion of private enterprises cppe ọ̀mọ̀wé muda yusuf tó ti sọ̀rọ̀ síta pẹ̀lú ìkìlọ̀ wípé bá a bá fi lọ rèé da láṣà wípé adá owó ìrànwọ́ orí epo bẹntiróò padà sí orílẹ̀-èdè nàìjíríà ó ní n tó túmọ̀ sí ni pé ní ọdọọdún orílẹ̀-èdè nàìjíríà yóò mọ̀ ná owó tó tó ogún tírílíọ̀nù náírà 20 trillion naira tó sì jẹ́ pé èyí ó lè ṣe àkóbá fún owó yàá tí orílẹ̀-èdè nàìjíríà ń yàtọ̀ jẹ́ pé ààyè àti ọ̀fẹ́ ẹ̀gà kan sánmọ̀ ni ó ní bẹ́ẹ̀ ó náà ni ètò ìṣúná yóò forí ṣánpọ́n tó sì jẹ́ wípé yóò tún ṣe àkóbá fún ìlànà pàṣípààrọ̀ owó ilẹ̀ nàìjíríà sí ti ilẹ̀ òkèrè kò sì wá sọ di mímọ̀ wípé ìka èèyàn nìkan ni ó pe ohun ò ríran rí àwọn ìnira eléyìí tí ó ń débọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà látara ìgbésẹ̀ yíyọ eléyìí tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lára epo lásìkò yìí pàápàá eléyìí tó mú kí iye tá à ń ra jálẹ̀ epo bẹntiróò kó fò sókè lálá tó jẹ́ wípé ó tún jẹ́ kí iye owó tí àwọn aráàlú tí wọ́n fi ń ṣe ìgbòkègbodò lójúnà ó jẹ́ èyí tí òun náà lọ òkè ó ní owó tí wọ́n fi ń pèsè nǹkan ó lọ òkè bẹ́ẹ̀ ló jẹ́ kí n táràlú ń rà kó náà ó tún gbẹnu òkè ó lé yìí ti ṣe àkóbá fún agbára tí aráàlú ní láti lè mọ tọwọ́ bàpò fi owó rantí ó bá wù wọ́n lọ́jà débi pé owó kékeré kò tó ra nǹkan mọ́ lásìkò yìí ó ní eléyìí náà ó sì tún ti ṣe àkóbá fún ìfigagbága láàrin àwọn iléeṣẹ́ olókoòwò pàápàá jùlọ àwọn okoòwò kéékèèké àti àwọn tó jẹ́ wípé àwọn tó

0: ẹ̀kọ́ fáfitì gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà ASU wọn tó ti ń dún kòkò wípé ń ta àwọn o àwọn ó tún gùn lé ìyanṣẹ́lódì nítorí àwọn àjẹmọ́nú kan eléyìí tí wọ́n pe ìjọba kọ̀ kò tí ì fáwọn wàyí o ìpínlẹ̀ Enugu òní ọ pé ni òun ló jẹ́ ìpínlẹ̀ eléyìí tí ó jẹ́ wípé ó tètè gòkè àgbà tí ìdàgbàsókè alágbára tó dé bá owó tí ń pa á wọlé láàárín ọdún 2022 sí ọdún 2025 gẹ́gẹ́ bí àkọsílẹ̀ eléyìí tí iléeṣẹ́ àjọ kan tí máa ń ṣe ìwádìí tá a mọ̀ sí budget tí ó fi léde eléyìí tí ó sọ di mímọ̀ lórí àwọn ètò ìṣúná tí ó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún àti àwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣì wíníwíní àwọn ìpínlẹ̀ tí wọ́n ti gun àgbà òkè láàrin àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa owó tí wọ́n ń pa wọlé àwọn eléyìí tó jẹ́ pé nǹkan kò ṣẹnu re fún ní àwọn ìpínlẹ̀ tiwọn ó ṣe àlàyé ẹ̀ tí ó sì tún sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tó ṣe ṣe kó dé bá ni bá a bá tún pé owó ìrànwọ́ padà dé bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí ojú ìwé kẹrin the guardian ó ní ìròyìn ọ̀hún wà ẹ mú kẹ́ẹ̀ka síwájú láàárọ̀ yìí.
1: Wọ́n débítà wá rí mọ fún ti àárọ̀ tò ní olórí ẹ̀dọ̀ kí ìròyìn pẹ̀lú bí epo jálá kan ṣe di ẹgbẹ̀rún kan àti irinwó náírà 1400 naira ó ní àwọn tún ní ó tún ti lé ní oko 1420 wọ́n ní
2: oko lélégbèje
1: níṣẹ́ ni ìró ìbọn tó dún kòlàkòlà ní ìpínlẹ̀ ọ̀ṣun
2: nílùú ilé-ìfẹ́
1: nílùú ilé-ìfẹ́
2: o èèyàn kan ti bẹ̀ jáde láyé
1: ó ti dágbére fáyé ìpọ́njìgbò ṣe lára àwọn ọlọ́kọ̀ náà sì ni lórí ọ̀rọ̀ ẹnìkan
2: agbàgáràjì
1: àtìlẹyìn fún ẹ̀dẹ̀ aṣọ́ra wa ìgbà bá di láago méjìlá lọ́sàn gúdúgbò ẹ̀rọ yóò mọ̀ tẹ̀síwájú ní ìkànnì náà ní lágẹ̀lú 96.7 FM òkè tó ga dòkè títí láyọ̀ akínsọlá lorúkọ tèmi o ẹ̀ máa yáṣẹ́.
0: Olúwaṣínà Aláyọ̀ Ògo-èdè ọ̀fọ́ máa lè sọ fún ẹ lórúkọ tèmi jẹ́ eré àtayọ̀ ńlá tó fi pàdé ó dìgbà.

0: àwọn alají tòní ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ẹjí tòní èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọlọ́run ọba ṣàánú ó jẹ́ ají tòní ọlọ́run ọba kó tún jọ̀ọ́ kó tún jẹ́ ká jí tọ̀la nítorí pé gbogbo àwọn tó bá jí sókè èèpẹ̀ lọ́jọ́ tòní tá a jọ ń gbúrò ara wa àwa gan ni wọ́n ń pè ní ají tòní gbogbo n tó le dé tí ò ní jẹ́ ají tọ̀la kọ́lọ́run ọba mi elédùn àkọ́dàkùn kò jọ kó mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ sí ni o a ká ṣe bí iṣẹ́ tẹ̀yìn náà bá pọ̀ tẹ́ ẹ sá òun wá owó yìí tẹ́yìn náà sì rí pé àgọ́ ara yín ń béèrè fún ìsinmi ẹ wá wákàtí díẹ̀ kankan ẹ̀ra fara tì síbì kankan ẹ̀ra sinmi kẹ́jẹ tó dáa kẹ́ kó gbogbo àwọn àáfọ ọlọ́jà à ń gbọ́jà bọ̀ afẹ́ débi iṣẹ́ kẹ́ kó kúrò lọ́kàn yín kára yín tún fi bọ́ sí ipò tó dáa lọ́wọ́ ọba kò ní já ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹ́ o èyí la fi ń kí yín káàbọ̀ sórí ètò eléyìí táwa ń pè ní ojú ọjà níkànnì lágelu 96.7 FM òkè gájòkè ṣé ojú ọjà tẹ́ ń wò yẹ ó ń ní ètò ojú ọjà gangan ajéjòkó síbẹ̀ ni lábúrò ní ṣe wá lórílẹ̀‐èdè wa nàìjíríà débi pé yóò ṣe inú ọjà wa débi pé yóò ṣe okoòwò wa débi pé yóò ṣe ètò ọrọ̀ ajé wa n tá a bá rí lórí ètò ọrọ̀ ajé wa tí ò tẹ́ wa lọ́rùn yẹn ni wọ́n ń pè ní dùgbẹ̀dùgbẹ àwọn ò sọ fọ́lọ́run elédùà ni pé kó mú kúrò lọ́nà wa yóò sì bá wa ṣe bẹ́ẹ̀ lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà yẹn lórúkọ ọba adébáyọ̀ muritala akande mfr lórúkọ àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà níkànnì ibi tá a wà yìí àwọn tó ń ṣàkóso níkànnì yìí tí ò sì bàjẹ́ lọ́wọ́ wọn lórúkọ títí láyọ̀ akínṣọlá olótú ètò yìí fọláṣadé àjàlá lórúkọ tèmi mo ń kí wa pé a tún kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí a kú gbúrò ara wa òní òní ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹsàn-án ọdún 2026 kì í ṣe mímọ̀ ṣe wà àánú ọlọ́run ọ náà larí gbà ṣùgbọ́n o èyí tẹ̀mí ó sọ ni pé ká máa ní ọkàn nǹkan tó dára láti máa ṣe ká máa ní ọkàn pé bóò ní nǹkan yìí tó dára yìí yóò tún ṣe dáa sí bóò ní nǹkan yìí tí ò tíì dára yìí bóò ní yóò tún ṣe dídí dára bá a bá sì ń ro tó dáa lójoojúmọ́ ohun tó dáa náà yóò mọ súnmọ́dọ̀ wà ní ọyá alele láì dára dúró ẹ jẹ́ ká tẹ̀síwájú lónìí lórí ètò ojú ọjà ẹ sì mọ bá a ṣe máa ń gbà àtàwọn àtẹ̀yìn akókòjọ máa ń ṣe kinní yẹn náà ni tolú ayadébàmọ́wọ́ alfa óyá nìṣó rí bẹ́ẹ̀ bó o lo ṣe ní kàgbà tí o ti mọ̀ wípé ọ̀nà ọ̀dọ̀ rẹ òun náà làwa máa ń gbà ní gbogbo ìgbà torí pé àlọ́nà míì ẹ tó bá fẹ́ tan rẹ jẹ ni ó sọ pé tolú o adébàmọ́wọ́ bó ṣe mú òbèrè yẹn lọ́wọ́ tó sọ pé òun ò tẹ̀lé o sì gba pẹnáltì wọ dúróyìn nìyẹn óyá tolú èmi ò lè sọ pé ò sí ńbẹ o àjọ wà ńbẹ ni óyá jẹ ká jọ máa nìṣòwò.
1: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrìn ọjà.

0: kan ni ṣànú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage gaming board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Lagilu FM 96.7.
2: Èmi Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyá Abiola tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà ẹ máa gbọ́ o.
3: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
4: Padà o ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa níkànnì lágbèlú 96.7 FM òkè gájòkè ẹ̀yin tẹ́ fẹ́ràn wa níkànnì ọ̀hún àmọ̀rírì yìí ojú òní tì wá àlọsọ́jà gbogbo àwọn tó kọ́kọ́ jẹ́ òbí mò ń kí gbogbo wa mo sì ń ṣe ládùá wípé owó táfi máa ràn àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ ọlọ́run ọba yóò pèsè rẹ̀ fún wa mo kí wa wípé a kú ìwọlé àwọn ọmọ yìí o ìwọlé aláyọ̀ ìwọlé eré òun náà ni ìwọlé wọn ni yóò jẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run wọn ní rúkú wọn wá bá wa láṣẹ ìdùmarè wọn ò ní mọ̀ ń pè wá ká máa sáré láìláìláìláì pé kí ló jẹlẹ̀ ó yẹ nìṣó níbẹ̀ ogun eré sísá abú ìkáwọ́lérí fẹsẹ̀ jẹ́rẹ̀ ọlọ́run ọba kò ní jẹ́ kó jẹ́ sí wa o. Àwọn òbí wọn ti gbéra tán torí níjẹ̀jọ́ nígbà tá a lọ sọ́jà àwọn ọmọ tó ń wọlé ẹ̀kọ́ yìí a lọ sọ́jà oníwèédé a sì na ṣùgbọ́n nǹkan míì tún wà tó rọ̀ mọ́ ọ̀rọ̀ òwe wọn eléyìí tó tún kọjá pé mọ̀ ń kọ́ṣẹ́ lọ́wọ́ èyí ó jókòó tán ni gẹ́gẹ́ bí òbí pé tọ̀ bí àwọn ọmọ yìí ti ṣe wọlé mo gbọ́dọ̀ wà ń bẹ̀ fún wọn ni àwọn nǹkan míì ta tún mọ̀ pé wọ́n nílò fún àǹfààní àwọn òbí tí ò tí ì rówó ràá bóyá tàbí wọn ò tí ì ráàyè àyè sì wà o torí wọ́n ṣe ń wọlé náà rèé a wá lọ sínú ọjà a lọ béèrè pé kí ló ń ṣẹlẹ̀ nígbà tá a dé inú ọjà yẹn wọ́n kúkú ṣàlàyé tolú bóyá já lọ.
3: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
2: Lórí ètò ojú ọjà tá a tún ti wọnú ọjà lọ ní tààràtà àwa ń ná ọjà o kò sì sí ntí ó dá wa dúró nínú ọjà yìí ṣáà báwọn ọmọ iléèwé ti wọlé a fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ aṣọ ilé ẹ̀kọ́ wọn bàbá wa tó ń ta ọjà yìí ti wà ń bí wọn sì máa bá wa sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ìjìjẹ́ ẹlẹ́ o bàbá wa ẹ káàárọ̀ o
5: ẹ káàárọ̀ máa o ẹ kúṣẹ́ máa o
2: bó o ní o sọ́jà ń yá
5: a dúpẹ́ fọlọ́run ọba tó dá gbogbo wa o
2: pẹ̀lẹ́sà kí lorúkọ yìí
5: ahmed taufik lorúkọ tèmi o
2: nínú ọjà bó la wà
5: nínú ọjà ogun pa junction fẹ̀lẹ́ yẹ
2: èmi mọ ntẹ yìí ń tà ṣùgbọ́n fún àwọn ará létí òun kí lẹ̀ ń tà
5: àwa ń ta aṣọ ọmọ skul ilé tó jẹ́ pé ṣòkòtò ni o skẹ́ẹ̀tì ni o pinafọ́ ni o àtàwọn ṣáàtì wọn tó jẹ́ top gbogbo ẹ̀ la wa ń tà.
2: ó yá ẹja bẹ́ẹ̀ láti ibi tẹ́ ẹ sọ yẹn yunifọ́ọ̀mù yẹn ni ẹja bẹ́ẹ̀ látòrí àwọn màtíríà tó jẹ́ pé èyí àwọn ọkùnrin wọn lè fi rán ṣòkòtò tàbí kán fi rán níkà kí àwọn obìnrin kí wọ́n sì fi rán skẹ́ẹ̀tì tàbí kán fi rán pinafọ́ eléyìí tó ṣàjẹ́ plain material tó jẹ́ yunifọ́ọ̀mù wọn gangan bó o ni ó bá dé báyìí.
5: àwọn plain material tó jẹ́ tó fi lè rán ṣòkòtò tàbí kán fi rán níkà tàbí kán fi rán skẹ́ẹ̀tì tàbí kán fi rán pinafọ́ àwọn yẹn báyìí trouser ló bá dé trouser kọ̀ọ̀kan rẹ̀ 1500 ni báyìí ni tó bá dé báyìí.
2: ṣé lọ́dọ̀ ọdún ni yóò mọ̀ wọ́n sí.
5: kò wọ́n sí rárá kódà 1700 1800 ní last year ọdún ìgbà ó tún ṣẹ̀ṣẹ̀ wálẹ̀ sí 15 padà báyìí.
2: ó tún wálẹ̀ ni
5: bẹ́ẹ̀ni 1500 bẹ́ẹ̀ni.
2: ó ti tọ́dún mélòó tẹ́yìn tí ń tajà yìí.
5: ìṣèdíṣẹ́ tán bí mi sí ni o bí mo lọ skul ibẹ̀ náà mo ń padà sí o bí mo tán parí skul ibẹ̀ náà mo tán wà yìí o.
2: pẹ́ńbẹ́ o edaku sebi orilede nigeria ni won tin se aso
5: ko si raw material orilede awon to wa tan se orilede nigeria won ni quality to awon ile awon ile won wa lati china na tin wa china lo se won wa
2: oke
5: oko lo tin wa
2: beni
5: awon jam bad material oke oko na tin se won wa
2: kan lanu awo wa se rara
5: nbi ah awon na gbiyanju sugbon ma tan se nigeria material oke last to
2: tori ninu se wa di ta se awon eyan foran sun won fe dosun wi pe eyin ti e nta oja gan eyin gan le ki fe ra awon oja tabele tan pe si be ni abi be ko
5: awa dada ni ka ra tori pe a mo pe nlo le mu oro aje ilu wa lo le gbe laruge si won ko le pe ta ba ra ayin customer te ba de na e le fe eni ka fun ni eti o te tomo yin o ri lo daada ti o n dete sa
2: gege bi
5: o be mi dije to pe o ko keju e fo le mi ti lo se e sun mo ba be so n to n fa ni iye awa na a n ra mo pata dupe yin customer n ko si wa lorun ti won de nipa pada lowo 1 factory lawa na fi so pe ka ku mo ra imported te fe la fi n ra wole wa fun yin
2: ni isin eyin so wipe oja ile yi e so pe wale lodun opolopo awon oja won so pe o sa tun loke o tun loke na ni
5: aso ti ilosoke rara gba tori pe won wa ti ko to wa wole o se se ko gbe soke die si
2: won ba yo sanu fun wa
5: ami ma
2: awon shirt won yen ti won ma nwo nko
5: awon shirt won yen
2: o le se ta wa
5: awon shirt yen na various tori pe plain wa check wa awon check la won to ni la lara plain yen 1 2 ni check na 1 2 ni bayi
2: trouser letter yen na
5: opa la nta awon yen opa kokan la won
2: yen be letter yen trouser
5: won se wa ni trouser opa opa na se wa pe ka ma ta na le ba de ti la lodun to ti pe ba se nta na ni yen
2: olopa lo won olopa trouser
5: awon top ni opa la nta won lodun to ti pe ti to pe bi ti se to ye mi si daada ni opa la nta won lodun to ti pe
2: 1 2 ni jale
5: jale 1 2 ni jale jale awon yen
2: sugbon opa kan so le to mo kan lo
5: o wa lo ba se dagba si to ba se bolo modun meji la o se le to kan si le tole tuwa tuwa ti koja modun meji la papa kan abole tori ko n ba kere ju lara re ni o fi ran shati kan
2: bo ni bi wale awon omo pelu awon obi bo ni se won wonu oja sa
5: obi n wonu oja pelu iye tan ba ni lowo na ni tori wipe ọmọ tó wáyé kó ra méjì mẹ́ta wọ́n lọ pé ká bá wọn kó jẹ́ kájẹ́kájẹ́ káwọn ra ẹyọ kan fún kó sì mọ máníjì ẹ̀ náà torí pé yóò ra wẹ̀ yóò ra bàtà yóò ra àwọn nǹkan míì lóríṣiríṣi èjì skul owó táwọn bá dẹ̀jẹ̀ lẹ́yìn skul last time náà bẹ̀rẹ̀ nìkan mú san so ara tó bàtà wípé wọ́n sì máníjì ara wọn nínú yẹn ṣùgbọ́n ẹlọ́run bá ṣẹ́gi ọ̀la fún wọn ra méjì wọn ra mẹ́ta o torí pé ìka wa yóò dọ́gba o àdẹ̀rí bákan náà o.
2: Bọ́n ọba yóò ṣe dáadáa fún wa.
5: Àmì.
2: Mo rí bẹ́yìn ṣàkópapọ̀ nítorí pé ìsìn bá àwọn báàgì
5: ọjà ọmọ sukùl náà níbẹ̀.
2: Báàgì ilé ẹ̀kọ́ àwọn ọmọ
5: tó
2: jẹ́ tuntun tuntun.
5: Lọ́ọ̀njì báàgì wà gbogbo ẹ̀ ló wà.
2: Kó o lẹ ṣe tà.
5: Ẹ ṣe. Ọjọ́ orí ní ṣe pẹ̀lú àwọn báàgì ẹni títà torí pé nítorí ọmọdún mẹ́ta mẹ́rin bá fẹ́ lò ẹ̀ lè fún mi tí ọmọ tó fẹ́ jáde secondary school lò so kò price wọn papọ̀ ìgbẹ́ tó kéré ju mẹ́rin fún ọmọdún mẹ́ta mẹ́rin yẹn sì lè ro 4,000-3,000 fún wọn báwọn tó wá jẹ́ tó bí ọmọdún mẹ́fà méje 6,000 tó kéré ju bíi tiwọn báwọn tó wá pé wọ́n ti wọ secondary school tiwọn euro 10,000 euro 12,000 so bí gbogbo ẹ ṣe wà
2: lórí ṣe kó jẹ
5: tuntun ni o kì í ṣe tó kó bọ tuntun ni o
2: bẹẹmi rẹ ó sì tọjú
5: bẹẹmi díje gidi sí ni tí wọn ò rí lò dáadáa ni
2: òun ni àwọn báàgì
5: so price wọn fílẹ bọmbà ṣe dàgbà sí ni báàgì rẹ ó ṣe wọn.
2: Irú ilé ìtẹ́pẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́wàá yẹn tó ní 10,000 yẹn pé ká sọ pé mo ṣe dúró yìí mo fẹ́ ra báàgì ó wá ṣe ní ẹ̀ẹ́lẹ́wò ṣe fún mi.
5: dozen price ní tà ń sọ yẹn pẹ́lẹ́pẹ́lẹ́ yọ ni amọ̀ bí tá a ti bẹ̀rẹ̀ fún tí ó ṣẹ̀ṣẹ̀ mọ́ ná nígbà wà nàkú sí táwa bá fẹ́ tà dozen price yẹn náà láti sọ n pé.
2: Ṣé pé ká pé èèyàn fẹ́ kó lójú dọ́sìnì náà iye tí ẹ fẹ́ tà.
5: Iye tí mo ṣe ń sọ yẹn náà ni mo la ṣe máa tà. Bí wọ́n fẹ́ rà lẹ yọ ní ìpè fún báwọn ayẹ́sẹ̀ dá ilé ni yóò ẹ̀ṣẹ̀ mọ náà ni. So ó ṣe wà
2: lẹ́yìn. Dozen price wa ni ilé ìtẹ́sọ̀.
5: Bẹ́ẹ̀ gbogbo tí mo sọ yẹn mo ṣe price
2: yẹn. Alára
5: tó tà bó bá fẹ́ tó tà.
2: Bẹ́ẹ̀ni
5: bá ṣe tà
2: lẹ́yìn.
5: Òun
2: àmọ́ àwọn èèyàn tún sọ pé gbà míì wà tó yẹ pé àwọn báàgì ọmọ iléèwé tuntun ń gbà míì èyí fẹ́ẹ̀mì díje ilẹ̀ rísà.
5: Báàgì tó tó dáa ó sì fọkànbalẹ̀ tó pé tó kun bọ̀ ẹ mọ nítorí ti ṣe lọ́nà níbi tó ti ń gbé bọ̀ bóyá o ti wọ omi tẹ́lẹ̀ tẹ́yìn ò mọ̀ ètò àrẹ ti wọ omi iyọ̀ lómi tó máa wọ omi òkun ni. ma mo lati travel ba omi okun ni o wo ta si omi okun ba bi lojo meji je meta yo ti mo be lara o le toto loju ko da loju mo fi fo re ati lilo re oni le mi ko ni be mi dije to
2: sawon tutu yi ti won se bi na ti se ni
5: won ku wala to ke okun na ni so
2: awon ye ki won mi ti
5: yeah bo se mi toju kaluku yato won e ko oja toton pamọ loju omi won o je ki joba ri ko ja toton la won ko bo tori pe won fe ki bi di dumping ground na fi man fe ma won to ko boko kan le lo na won ifi je kan wole boro so te ba ti wa nbo yen mi le ja so mi to pe to loja go ni mo won tan ko bo ni won mo won si ni so fe to loja ba se ko fi le gbe mo lara be omi yo ti gbe mo lara yo mo be tan ba ti nlo ni so eyan ta le ro awon eyan ni pe kan mo ro dogun kan mo roju kan ra toton ele mi le ato ko bo je ko yo ri lo ti o ba wo mi gba ti wo mi won le mo na ti won fi ma ti ra gba ti ba di ko bere si ni jabute bute owo to mo pe nta won ra ko da
2: ta ba ni ka wi lodun yi oja won omo le iwe o lo le die
5: o lo le ni won ba ni
2: o wa afokan wa pale agba lowo lo ki loruko yin le ko
5: ahmed taufik loruko temi
2: ninu oja bulawa
5: ninu oja ogun palawa ni junction fele ye
2: agba lo e ma ta
3: oju oja apamowo atajiri oja
2: bele iyawa ko ojumo e ka ro ki loruko yi o
6: oruko ti wa ni yaafin adeleye
2: ninu oja bulawa
6: oja ogun paranda
2: ki le nta
6: bag lorisirisi handbag school bag cross bag
2: awon school bag eleyi ti mo ri nle yi se emi won si pe bayi
6: emi won pe o
2: se be mi dije ni won
6: mo
2: se ri
6: first grade
2: o ni mo se ri
6: second first grade
2: so si ti
6: o da
2: be mi ti na o si gun
6: emi o gun
2: bo le se wa ta won o
6: anta lejo won ni 10,000 wa omo kekere ba se nta mora won
2: eni suru 10,000 ni
6: tagbala
2: ti e se toton
6: tagbala tomo secondary school ni Christ afun yin
2: itoju
6: oni 15,000 gan wa
2: wa
6: tomo ori lo la lo
2: pada iru awon teyin te ko seyin ti sale yi ti o fe je bi fufu bayi iru awon to tobi to beyen bi elo lohun jale
6: anta ni 8,000
2: jale
6: to ba se ri ni to ba se grade si dada la se mo nta
2: awon ti waju nkan te to si waju
6: awon yen
2: 12,000
6: ben
2: o ya to lo to
6: o ya to lo
2: jale wa se mi nko
6: a le gba 10,000 lowo yi
2: abi o ni bi awon mo se nwole yi se awon obi ya ti nwonu oja lati wa ma mu sa
6: won wonu oja won ra
2: le oko
6: be
2: je e da kon awon yellow yi mo feran won gan o lo ni awon
6: yen 8,000
2: jale
6: seven jale
2: agba lowo olohun oba a ma ta
6: abi
2: ki oruko yin le ko si
6: iyaafin adeleye
2: o da yin na oja lawa sa tesiwaju pelu eto ile ita pe ni oju oja o oni baje fe ni kankan we seun te n go wa
3: oju oja apamowo atajiri oja
4: okay o aso awon omo ileiwe awon baagi won awon nkan ti won ma n lilo o na la lo bere ninu oja ke won si salaye akase to ba je pe iwe lasan le yin le ra lose to lo ni titi yin lose yi e tun le ra won nkan mi aso ile eko e lo ra o se pataki ke mo bo ti se nlo baagi won ti won mo keru si se won pe yin o le mo ko eru si inu apo ayomi ni ko lo won wa ko da ko gojo ko sanu eni o si oni ran wa debi pe yo ran mo wa o je le ta mu wa loni a mo pe yin obi na n gbiyanju omi lo fe pojo kan lo lawon bomi olorun ba yo si ran wa lowo amọ ninu gbogbo eto ta ba nse e je ka won pe tawon omo yi o gogo se pataki lote ibayi o tori wipe ojo ola wa o la won omo ohun ko ni baje fe nikankan wa titi wa dijo mejo eleyi ti eto ta pe ni oju oja yen yo tun ma wa si eti gbo yin e mo je ka gbagbe pe awon omo wa yi awon gangan lola wa e je asise won daada o fola sade ajala loruko temi ti mo nje te ba feran ba ti se na oja yi lote yi te fẹ́ràn ẹ̀ dáadáa ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ dá ọjà alẹ̀ ni àbí ẹ̀yin náà fẹ́ polówó ọjà yín lórí ètò ojú ọjà ẹ pé Fọláṣadé Àjàlá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08100617416 ó dà sọ ó lórí ètò kìlárí gbọ́ ibẹ̀ náà lẹ́sùn ti bá Fọláṣadé Àjàlá àti Olúwaṣínà Láyọ̀ Ògùn Èdè pàdé títí wá dọ̀sán ọ̀hún mo kí wa wípé a kú àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí ire ni ó jẹ́ fún gbogbo wa. A mọ rírì yín pẹ̀ ń gbọ́ wa o.

090-3306. 33 is the second number. Second to the last number. 3306. Taluni.

0: 24 ṣùgbọ́n 23 21 lélẹ́yìí.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá o.
0: Yes, ma o. Ẹ kújọ́ mẹ́ta o.
1: Ìjọ kan pẹ̀lú àwọn tíìzì kọ́ o.
0: Àmọ̀ mi délé, ìyá ìwọ̀ mi délé. Àwọn ọmọ ń kọ́ wọn wà o. Wọ́n wà o. Àwọn dádì ìwà náà. Àwọn dádì ìwà náà ń kọ́ o.
1: Àlàáfíà ni wọ́n wà o.
0: Àdúpẹ́ fọlọ́run. Orúkọ yín àtàdúgbò tẹ́ ẹ wà yìí máa o.
1: Bọ́lá Ahmed ni o.
0: Àdúgbò wo?
1: Bàkó.
0: Ṣé ẹ fi Tinubu sí?
1: Ṣàgọ́ ara kì í ṣe Tinubu, Bọ́lá Ahmed
0: ni. Iná
1: ọkọ̀
0: papọ̀. Ọkọ̀ papọ̀. Ara àdúgbò kan máa wò pé àbí mọ̀lẹ́bí Tinubu rè.
1: Orúkọ
0: lọ́pàpọ̀ ọ̀dà kò sí wàhálà. Ìgbà wo lẹ ti ń pè káṣe?
1: Àfìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yín o.
0: Ṣé ẹ ti jẹ rí?
1: Mo ti jẹ lẹ́ẹ̀kan.
0: Èlé lẹ́jẹ̀?
1: 25.
0: Ọ̀dà 50 lélẹ̀ yìí láàárọ̀, 50,000
1: lélẹ̀ yìí.
0: Congratulations. Wọ́n á pè yín àṣuṣu àbó ṣe jẹ́ nù. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn, 100,000 naira. 100,000 naira ta ló lélẹ̀ yìí? 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. 2398 ló parí ẹ̀. 2398 ló parí rẹ̀. 100K ta ló ni. Hello.
2: Hello.
0: Ẹ pa rédíò yẹn. Ẹ jo létà. Bàbá Bari. A kú ojúmọ́.
2: Yes, sir.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí, sir.
2: Ilé Akọ́rí Ẹ̀sẹ̀ tún mi.
0: Orúkọ yín.
2: Ajayi Olusegun.
0: Ajasegun. Ajayi Ogidi Olu Onikanga Ajipan Obomi Osuru Weda.
2: Ọkùnrin lẹ́ ń ké sí.
0: Irọ́ ni.
2: Bẹ́ẹ̀ ni, sir.
0: Kí ló dé fi Bari wà wò láàárọ̀ yìí?
2: Àwọn olólùfẹ́ Bari la jẹ́.
0: Ẹ̀kan wo náà ni pé ká tún gbọ́. Kí n tájú eléyìí tẹ́ ń gbọ́ yẹn? Salu Batakọ
2: ni.
0: Ok, life ni. Life ni. Series kini yẹn? Dàbí lérè. Èyàn wa kan bẹ́ẹ̀ ń bi lérè. Bọ́ bá gbọ́ Bari lójú orun yóò sọ series ẹ̀ fún yín. Lérè. Ẹ mọ lérè ni.
2: Mi mọ lérè tẹ́ ń sọ o.
0: Ọ̀dọ̀ wa ń bi lọ́wọ́ yìí kan lára àwọn mákẹ́tà wa ni.
2: Òkè tó wà bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ mọ ni? Ẹ sáà ń ṣe bẹ́ẹ̀ni. Ẹ máa ń gbókù ẹ̀ dáadáa kò sí wàhálà. Ìgbà wo lẹ ti ń pè káṣẹ?
2: Ó ti ṣe bí ẹran dúpẹ́ o.
0: Ṣé ẹ ti jẹ rí?
2: Mo jẹ 100,000 rí.
0: Ẹ tún wá jẹ 100,000 míì láàárọ̀ yìí.
2: Ó ti dọ̀bẹ̀ ni
0: ẹ. Congratulations, wọ́n pè yín. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Another 100K rè 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 0852 lọ́parí rẹ̀ 0852 ó lọ́parí rẹ̀ another 100,000 naira. Ta ló lówó? Kí ló ṣe? Kí ló ṣe bá ń tún pè? Kí lẹ́sẹ̀ rẹ̀? Kí ló ṣe bá ń tún pè? Ó lè jẹ́ network. Kí lọmọ ọlọ́mọ ṣe? Irú èyí ọ̀dà náà. Cannot be completed. Kí ló dé?
3: Hello.
0: Ẹ káàárọ̀ jàre.
3: Ẹ káàárọ̀.
0: A kú ojúmọ́ mà.
3: Yes, ma'am.
0: Ẹ̀yin àti ta lẹjọ ní gbólóhùn asọ̀.
3: Tani.
0: Because a pe nọmba yín ó ní ọ̀wàrí chebu.
3: A mọ̀ bá sọ̀rọ̀ jọ.
0: Láti Lágelú ni.
3: Lágelú. Mi ìrẹ́ ọ̀kan ní gbólóhùn asọ̀ o.
0: Wọ́n ti ajé pé bíi nẹ́tíwọ̀kì ni wọ́n fẹ́ gbà.
3: Ọkọ lóhùn ní jẹ́.
0: Ó yà wá náà lẹ́nu. Mo ní gbọ́dọ̀ ṣẹlẹ̀ àní gbà o. Ẹni ẹlẹ́ni. Ìyá ìbú ẹ̀rìn. Orúkọ yín àtàdúgbò tẹ́ wà yìí.
3: Kí ni mo wa o? Àpáta Jíbóyè lálọ́nà Àpáta, Aka Command.
0: Orúkọ yín mà.
3: Olúwa Kẹ́mi Mọ̀njẹ́, Olúwa Kẹ́mi Àṣọ̀gbọ́n.

0: wọn pè yín láìpẹ́ yìí ṣe gbọ́ wọn pè yín wọn béèrè àkáǹdìtì sí yín bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn o bàbá tún ti sá kọ́ọ̀tì yẹn punk ni ó lágbára pọ̀ ó bá lọ sórí ẹ̀rọ facebook ó rí fíìmù ẹ mọ́ débìlẹ̀ kásẹ̀ yín lẹ̀ punk yẹn lágbára báàmí dé sóyè ọmọ tó sọ kò sí wàhálà ok 0-0 lélẹ́yìí tí bàbá ìbá tún fi lé ń gẹ punk at this age àánú ni o torí pé àwọn kan bẹ tí ò tiẹ̀ tí àwọn àgbà kò tiẹ̀ sínú lágbára olórí àgbà mọ́ ti pẹ́ bàbá yìí bàbá ẹ kú ojúmọ́ o ẹ kàárọ̀ o ẹ kú ijọ́ méjì ijọ́ mẹ́ta o orúkọ àtàdúgbò tẹ wáyé o
1: pipeline náà wà
0: ok orúkọ yín
1: Awodele
0: Aziz Mr. Awodele Aziz ìgbà wo lẹ ti ń play cash ẹ
1: òní ni mo ṣẹ̀ṣẹ̀ play àláàárọ̀ ẹ
0: ọmọ awoda ọmọ awode Awodele
1: yes sir
0: àwo ní gbàwó ń gbọ̀wọ́
1: táwọ̀ bá gbà ó náà
0: sọ́kànlẹ̀ sọ́jálẹ̀
1: àmì mọ́ sá
0: ó sì ń jáwó délé
1: àwọn
0: àtẹ ìyá ìyá ti ń kọ àwọn ìyá mi ti ń kọ wọ́n ti ń pè èdè sí ọlẹ́nu àwọn àti àwọn aya
1: bàbá mi mo ti ń kọ
0: ẹ soríire ìyá ẹ soríire ẹ soríire ẹni lọ bẹ̀rẹ̀ Aziz ẹni lọ bẹ̀rẹ̀ kàṣẹ ẹ tari kí lè wá rí tẹ́ fi play ẹ̀ léni.
1: Mo máa ń gbọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan náà mọ́ tí ìṣẹ̀ bá ń gan.
0: Sẹ́yìn gangan ìwọ gangan lọ tá àbí mọ́mì.
1: Àìpẹ́
0: yìí náà lọ ta. How old are you?
1: Going to 20 years.
0: Going to 20 or qualify. Oyege. Congratulations, ọmọ awo. 150,000 naira lẹ́jẹ̀. Allahu akbar. Allahu seun. Mọ́mì fẹ́ sọ̀rọ̀. Mọ́mì gbé fóònù fún wọn. Hello. Àdúrà yẹn ń ró kíkankíkan ọba nǹkan kan dé. Kí lọ ṣẹlẹ̀ gẹ́gẹ́? Kí lọ ṣẹlẹ̀ gẹ́gẹ́? Jẹ́ kí mọ́mì sọ̀rọ̀.
1: Ayọ̀ni.
0: Nítorí mo rí gbàdúrà yẹn ó ní nǹkan kan owó yẹn bọ́ sásìkò àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá ẹ̀dà congratulations kò sígbà tí kò síbi táànù ò ti lè wá àánú gba bí káṣẹ wà nù ṣe ti gbọ́ 150,000 naira wọn ó pè yín láìpẹ́ yìí ṣe gbọ́ wọn ó pè yín láìpẹ́ yìí bó ṣe jẹ́ nù. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn 200,000 naira láwà 0810 lọ́wọ́ à ń bẹ̀ 3632 200,000 naira. Àwọn àparí ẹ̀ sí 250k. Àwọn àmọ́ sọ yòókù dọ̀sán. Ó ń lọ kò sọ̀rọ̀ kò wí nǹkan kan. Àmọ́ tó wà ń bí ọ̀gbọ́n nǹkan kan o. Wọ́n dìlítì ẹ o. 200k. ọkọ́ọ̀tì bá ń tún pè tó bá ti lè kọ́ọ̀tì lẹ́ẹ̀kejì kọ̀sọ́rọ̀ fẹ́ tí ọ̀wá ọwá lánàá kọ̀ wá lónìí ọmọ kọ̀ wá rárá nìyẹn ẹ ṣe bímọ wá lánàá ọkọ̀ náà tì finally okùnkògbè
2: hello.
0: ẹ káàárọ̀ orúkọ yín àtàdúgbò tẹ wáísà.
2: Adéwọlá Káyọ̀dé lorúkọ mi láti
0: ìdó local government ìgbà wọlé tí ń play cash ẹ Mr. Káyọ̀dé.
2: ó di tó bí oṣù mẹ́ta sa.
0: Oṣù mẹ́ta mélòó lẹ ti jẹ?
2: Àmì kí jẹ́rìí o.
0: Jẹ́rìí ṣùgbọ́n ẹ̀ relent. Congratulations, Mr. Kayode, 200,000 naira leje. Ta lo pariwo legbe yin. Ah, owo janu. Owo ti janu. Won ti mo si. And ni won celebrate ju lori owo olowo. Celebration o po ju ti en to lowo gan kan ni adupe fọlọrun. Celebrate tori pa won mo pe eni kini ami tori won mo 80% awon won dowo 80% owo ran ni ani. Won tun lawon ni o. Won tun confirm won lawon lawon ni o. Awon lawon ni o. Baba n baba e ti e ni jo na ti e to wo nbe. Eh bugata on lanu laaro yi bayi ni isin. Ah. Oda Olorun Olorun ava alubarika si. Congratulations. Won ma pe yin laipe isegbo. Segbo, won pe yin. Owo lana. 250k da. 081 7733 lo pari re. Gawa kase nle baba ti de baba mi ti wa nbi. Ba mi de soye omo toso ti wa nbi. Ati babo oniroko awon onirun lori bo. De soye awon ge punk. Babo oniroko ko si run lori ti won. Anu ni. Ilu gangan ni aye.
3: Ilu gangan ni. In to koju senikan o le koyin selomi.
0: A ko ojumo o.
4: E ka sa.
0: Oruko yin adadugbo je wa yi.
4: Ti ja ni ka dija tun oruko mi lati olojo.
0: Ah, e ti jenjo ni.
4: Bell sa.
0: Ah, oruko yin ring bell. O ring bell. Elobe jengba yen.
4: A le mata lojumo 50,000
0: leje 25
4: free
0: mo
4: ti
0: je
4: 50
0: sir e ti je 25 e ti je 50 sugbe duro lori pe afojuto yin oto ni
4: oda e duro number meta mo fi play laaro
0: meta le fi play so eyin ka kiri en to ba legbe ba legbe en to ba lese en to ba lori abi en to ba lori yen lo pa eran eran banta banta yi kale congratulations se da ma yeje e ti ma yeje abi
4: 250
0: e ti en gbo wa live ni anti kadija ada congratulations won pe yin laipe as usual bo se je mi bo se je ni e laaro yi e ja ma lo fun taaro yi ba mi de so ye omo to so ti wa nbi ibi aye n loko se ni kankan to ye leyin baba oniroko but baba oniroko na ni awon omo be o
5: so fun pe waju laye n lo
0: iwaju ni lo
3: e fokan bale o ti de jiboye
5: o ti de jiboye
3: ti n bo le
0: o ti sumo
5: o ti de bako na
0: o ti de bako
5: abako abako lo ko wole
3: leni
0: o ti sumo do yin nu
3: ona odo yin ni ogun
0: ido de lodo ti baba
3: o ba ti n pada ni kini
5: ah no ma ti mo yen
3: e fe ki mo so
0: to ri do ba de be ki won mo ba mo
3: okay o da but o ti n
0: mo okay mi so pe n gbata ba iri January
3: especially to ba
5: gba epe lo nse abadua
0: January dan wo yi
5: January da wo
3: January wo iro titi next week ibi to de yen yo kan gba circular abi
5: circular road ni yo gba won
3: yo kan gba circular
0: sodo ton o ti da eje mi o lo futa ro yi ere gbogbo di osan bo je laaro o le je posan lo je
5: eya ba yibon mefa
3: o ya ni bi rin ese o
5: eya ba yibon mefa lu eran ota kan na ni o pa
0: ota kan ni o pa be ti o ko na ni ke ya
3: ani e mo yibon 20 laaro
0: o gba awon ti yin atamata se lawon se eyin te yin yin ta se ni
5: ki la le pe na o
0: e mi target
5: ibi to tin ba ni oda
0: oda ni ese ni eran ko gbebon eran ko gbota lo ogbota lo o si wahala yo mu lori ago meji la so emi ati yan pade ni kan ni plus 105.5 FM lori total lota ni beyen bo ba je laaro je lo so owo ti gara si o ba mi de so ye omo to so ibi aye lo won gbe ade be laaro e e ko kale
6: Lagilu FM 96.7

0: Ibadan. Ero Ibanisoro won ni 08023153590 Gracefield Private School at Gracefield College Organic Lawujo Guta.
1: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káṣe ní ilé ìdáná tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ilágelu fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀

0: Spoon. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naira to celebrate independence, make you too join Golden Take Celebrate. As you play Golden Gold Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm and if it stake multiple times, because the more you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make your feet play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dolamo. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still traga for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions they will be.
1: Gbogbo ẹ lọ da paroparo yìí ṣùgbọ́n mo ní business kan tí mo fẹ́ ṣe ìsì fẹ́ yáwó ta bá sì ní attack lára àwọn mọ́tò ìbáyìí àti táì náà ni nǹkan.
2: Òjò n ló rọrùn jù lọ́dọ̀ dí lọ́sọ̀tò so fẹ́ gbọ́ tí nàá yìnbọn wọ̀ pé kí n ra lọ́wọ́ rẹ lójú ẹsẹ̀ kó gbowó kíákíá kó fowó ṣe ń tó fẹ́ ṣe lójú ọjọ́ ó tún lè gbé fún wọn láti bọ́ ọ̀tà fẹ́ lómìn láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́rin ó padà lọ gbowó rẹ tó pérépéré ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá fẹ́ pààrọ̀ mọ́tò rẹ tó ń lò tó ti sú ọ gbé wá fún dí lọ́sọ̀tò wọn ò bọ́ value ẹ̀ tí wọn ò bá sì ní lẹ̀ wọn rà míì fún ọ láti sú àpò fún mọ́tò rẹ. Òjò lọ bá dí lọ́sọ̀tò ọ̀b ọ̀dọ̀ wọn ni gbogbo ayé ti ra mọ́tò tí wọ́n ti ń ta mọ́tò tí wọ́n ti ń sú àpò tètè lọ bá wọn ní dí lọ́sọ̀tò ọ̀b lóríyọ̀lé behind this mall 7 Up Road ní kété tó bá ti kọjá Mobil Junction lóríyọ̀lé dí lọ́sọ̀tò ọ̀b 08169328487 08169328487 dí lọ́sọ̀tò ọ̀b gbogbo tó ní ṣe pẹ̀lọ́kọ̀ ìrọ̀rùn ni.

0: well.
1: Hey, when you do a bad deju, taba,
2: you know, taba, deju, can you can you buruku?
1: Or a taba bomb a yenny. When taba shaking a from a yenny.
2: Money ah, your bani tabani fun oba kan ni lonje ato obo mo yen ni loju ni
1: eh
2: so mo ri ta ba diju pe tabani se kini kan fo mo yen ni ah your ba taba fi kini kan lo
1: taba se mo yen ni ngbo
2: oba kan o ri ni sa
1: ere tete
2: ah
1: elo ba kan sa
2: be ni
1: àwọn tí wọ́n máa ń ṣe nǹkan fake yẹn tí torí tí mo ń dàmí láàmú sí ni àwọn agbófinró tí wọ́n bọ́ sí àárín da epo tí wọ́n ń da àwọn kiní ẹnu yìí ẹ máa fẹ́ sùúrù ẹ wo ohun tó ṣẹlẹ̀ bọ̀ mí kàn ní mo kàn fọ̀rọ̀ mo ní kí n fi jẹ̀wọ́ ni èyí tá a fẹ́ fi ṣèfàrà yìí àwọn agbófinró wọ ọjà ibì kan wọ́n sì lọ bọ́sì ọ̀dọ̀ àwọn ilé tán tẹ epo pupa ẹ bèrè pé kí ló dé àbí ẹ jẹ́ ká kọ́kọ́ ẹ lọ sórí facebook ẹ lè rí ní o ẹ gbọ́ but kẹ́ ẹ lè rí fúnra yín ẹ lọ sórí facebook torí ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ díẹ̀ tájọ sọ èmi àtẹ̀yìn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ díẹ̀ tájọ sọ mo ń bọ̀ bọ̀sán pẹ̀lẹ́kuṣẹ́ jẹ́ tẹ̀wájú ìfáàrà tòníre.

0: ṣélùnà ló fa eléyìí ni àbí tó ń bẹ nínú ẹni lọ ti mọ pa nípa ẹyin ẹ wò ó inú ọjà ńlá kan leléyìí ẹrí bí wọn ṣe kó ní kẹgì ní kẹgì ẹrí tí wọn ń fọ ẹrí ibi tí wọn ń dà sí sẹyìn rí tó wà ńbẹ epo pupa lẹ wò yẹn kí wọn á lo dé tó fi jẹ pé èrú náà ṣáá ni àwọn kan á mú ògì wọn á pò wọn á wá da kọlọrìn sí wọn á fi po díẹ lé lórí wọn á máa ta lépo pupa bẹẹ àwọn kan á sì máa dọgbọn sí epo tí wọn bá ti rí pé epo ni wọn á tún bu ẹkọ wọn á tún fọ ẹkọ mọ kó lè bàa di púpọ kí wọn á là ń ṣe gbogbo eléyìí fún ṣé nítorí owó iná ni lówó tá a fi sílẹ ṣàyè lọ àbẹẹrí kẹ́gìkẹ́gì tí wọn kó jáde yìí gèǹde epo ló wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ ọjà àbí àwọn ìgbìmọ̀ aṣepo ni wọ́n ṣàkíyèsí pé gèǹde ni tí wọ́n ń ba epo ọ̀jẹ́ lódidi ohun tó wá ń yà mí lẹ́nu ńbẹ̀ ni pé kí wọn tó rí pé wọ́n mú wọn ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ epo ni wọ́n ti tà sí ààrin ìlú kó tó di pé àwọn èèyàn ṣe àkíyèsí wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti ra epo yìí sínú ilé àwọn tán wá rà sínú ilé kí ni èrè tiwọn ẹ rí nǹkan epo nìyẹn o níkẹ́gì níkẹ́gì fẹ́ẹ̀kì epo pupa tí wọn tún ń tà lọ́jà lásìkò inú ẹ̀yà ajẹ́kájẹ́ ojúra lákàn fi sọ́rí o ká máa ṣọ́ra wa gidi gan pẹ̀lú àwọn nǹkan fẹ́ẹ̀kì fẹ́ẹ̀kì tí wọ́n ń tà káàkiri kọ́lọ́n kó ṣàánú fún wa.
1: Mi ò rí yín lórí Facebook. Mo á dẹ̀ ní ìdẹ̀ mi ò rí yín lórí Facebook. Abẹ́yìn ò rí ni. Ẹ wò ó nà ó. Ẹ wò ó. Ká lè wà nípa ọgbọ́n ni o. Ká lè sọ bá ṣe rìn ni o. Ẹ wò ó. Ẹ wò ó lórí Facebook. Lágelú FM 967.
2: Oya ma yi kini ti bi ene.
3: Oya ma be.
4: E be la ma se ku mata si eyan lara. Seri be se.
5: Epo ti ẹ̀ ló sì mọ epo yẹn tó sì mọ tó sì
6: wọ́n mi ṣe náà but ó ti ṣe òní wọ́n mi ṣe ẹwọ́ bó ṣe rí ẹwọ́ epo
5: ó tẹ̀ sí ẹ̀
6: wọ́n
5: mi ṣe pẹ̀lú mi ni nígbà ń sọ lẹ́ẹ̀kan yẹn gangan lẹ́yìn oṣù sẹ́yìn gẹ̀ẹ́tì wọn mẹ́ni mẹ́ni wọn ò ṣe lẹ́nu.
1: Ibo wa laye on lo. Ibo laye on lo se eje agbira wa. Baba lo ko on bo laye n lo. Àmọ́ tí wọ́n ń takiri wọ́n mọ̀ pé
7: kíní yóò lè kásẹ̀ ńlẹ̀ ó dìgbà tán bá ń kó àwọn èèyàn wọ̀nyí kan kó wọn sọ́gbà ẹ̀wọ̀n àwọn iléèwé ọ máa gbé gbòòrò ẹ̀rí tán bá ti méèyàn mẹ́fà mẹ́jọ mẹ́ẹ̀ẹ́dógún nu wọn kálukú á sá bí ó bá tiẹ̀ máa padà
1: wáyé kò ní tó báyìí ayé ti dayé tara mi mọ̀mọ́ tẹlòmíì èyí tí ó bá ṣẹlẹ̀ sẹlòmíì kò ṣẹlẹ̀ kẹ́ńsà àti lọ́wọ́ ilé tá à ń lówó ìbúrò ẹjọ́ ẹ ṣe fọ̀rọ̀ kẹ́ fi rora yín wò ẹ fọ̀rọ̀ rora yín wò fínájò ra ẹ wò kò rí bó ṣe ń rí kó tó fi dóhun yẹn gbẹ bẹ́ẹ̀ ni drugs fake oògùn kọ́ńtà epo lè taari yìí kò ṣe é mọ́ jẹ bá a fi ṣẹ̀fọ́ a fi ṣe bẹ́ẹ̀ a fi sọ bàtà epo rèé ewu wa lókùn tá a tún fẹ́ gbọ́kàn lé báyìí
7: kò yé mi tó
1: ẹ jọ torí ọlọ́run ìgbà tí mo ri doctor ti o salaye irin ajo yi to de try lati approach awon gba yo to ye awon eyan wa better onda mo ri ayo to ye awon eyan wa better won tun soro npo oro ipo igan won soro npo oro ipo igan e lo sori Facebook be se nwo awon eyan ti e si po lori Facebook onda e boy e ti po to e lo sori Facebook ke gbo bi doctor se salaye
3: eyan meji lo ti fi fun ti ojogbon yemi osebajo ti won se won ti fi ranse si mi fun yen soro nipa bawo yen se fi carbide won se fi pon osan ogede mango eyi to nje ki awon eyan ki ilera ara won ko ma peye dada won fe kemi na fenu si mi nitori pe seri ti ipolongo yi ti ko ba rin le dada awon eyan ta n so won ni jawo nu nkan ton se nitori e ma koja lara fun yo seri e wo fun ede pari kede ti wa fi ranse si awon elomiran nitori pe gbogbo wa agbajowo na so pe a ma fi se kini a ma fi soya ajojowo kan ko gberu dori ti a ba ma mu gbogbo iwa buruku ikuro ni awujo wa gbogbo wa ma fowo sowo po ni nitori e fun e wo dopin kede ti fi ranse si awon elomiran awon eyan wa won ma fi carbide won fi pon osan fi pon mango fi pon gede kini ewu to wa nbe ewu to wa nbe on wi pe eni e le ma ni jejere lesekese o le ma ni aisan kidirin lesekese sugbon se ri ori a ma fo oyin le ma ko ebi le ma gbe kinu ma run ki o de ma bi nigba mi opolopo won kan ma ma logun aran titi ko ni lo ki se gbogbo ile iwosan ni won ti le ri wi pe ah nkan to wa ninu eje ni on lele sugbon atowo yin lo si wa se be mo pe won ni aje to npa omo je ko n se jele nu e nitori pe boya e gbe bon dani tabi mu obe tabi ada ke ma fi sa awon eyan eyan ni pe e sa awon eyan lese o pẹlu awon to nse awon eyan lese to ndaku isoro won ti won ba je omi lo nta gbo mi dada to ba ko omi yen boya omi nu ora ni tabi omi nu ke to ba ko sinu orun ti won pa dada ko to ta fa awon eyan o ndaku isoro awon eyan iwo na pa yan o de pa won die die won le ma ku ni odun mewa sugbon o ti din ojo igbesi aye won ku die nipa kiko omi ton ma mu sinu orun ko to ta fun won awon lomi won a lo mo ora won a da bo omi yen se ora o ni ki orun ma de inu omi papa to ba ti wa je ora dudu yen gan lo ti wa buruju o ma fi ran lowo dada ni nitori ejo to wa pe nkan te yin ta niyan e lo ko ile fun ile ti mo n so ni pe e ri gi mole ke ko panu si lori ke ko si abe boji ibi boji lo gbodo wa ko gbodo si ninu orun afi to je pe yin na fe gbe ni awon eyan to ba je pe ipo le yin ta nkan e ma dada isi mo e file o se dandan ko pupa fo ti e ba ni pe ko pupa fo te dada isi te fi ba kidirin awon eyan je se mo pe eyin na apani ma yoda ni ta pe yin tabi eyin te nda hypo ati detergent sinu fufu abi se eyin te o je pe e n fi hypo sinu omi gbigbona fi bo pokoto abi shaki o le funfun dada awon elomi kere won ma lo da sniper sinu panla oporoko ko ma ba yo kokoro won ni pon tun da sinu ewa majele gangan ma niyan e lo da majele gangan sinu nkan te yan ma je nibo ni ere okan yi wa e ti ran ise abi leyin na awon kan won ayo ora sinu ororo ti won fe fi di igbekere o ma ba ma se se mo pe microplastic o lewu fun ilera ara wa tabi ki e wa tun lo ko alum ati detergent sinu pomo abi ke lo ma fi tire abi rubber ke ma fi sun pomo ati odin di eran won le tun fi sun odin di eran ìjẹ gbogbo nìkan ni mo gbọ pé wọn ti ń fi igi wọn fi sun mọmọ ṣé ẹyin náà rò pé gbogbo àwọn nǹkan tẹ ń ṣe ṣe rò pé ó dá ni ó máa kan ẹyin náà gbà tó bá yà ìwọ tó fáwọn èèyàn ní dá ìjẹ àwọn ẹlòmíì náà a tó fún wọn náà ní hypo jẹ ẹ ṣe jẹ kí gbogbo wa kúkú pawọ pọ ká sọrọ sókè ká bá àwọn èèyàn yìí wí kí àlàáfíà kó lè tayọ fún wa dókítà yín àbọ̀sẹ̀dẹ̀ adégbètè ló ń kìlọ̀ fún gbogbo wa wípé ewu wà nínú ká máa da ìdàkudà sínú àwọn oúnjẹ tá à ń jẹ nítorí wípé ó lè má ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ewu yẹn bí ẹni bá ń dájọ ni o a máa kó ẹ má jẹ́ ká kó àjọ burúkú àjọ tó da ni ó yẹ ká kó nítorí ẹjọ ẹ jẹ́ ká gbégbèsẹ̀ ká yí padà àlàáfíà tayọ̀ fún wa ẹ ṣe títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí màá tún fẹ́ rí yín lórí ètò ẹ̀ pẹ̀lú àkórí mi ẹjọ ẹ jẹ́ ká jáwọ́ nínú gbogbo ìwàkuwà tá à ń kú ó dàbọ̀.

0: Olúwa. Gbọ́n tí dókítà ń sọ. Abájọ tí àwọn tí wọ́n ní ìjà ìpèníjà pẹ̀lú àrùn kidney liver kinikan abájọ tó fi ń pọ̀ lójoojúmọ́. Abájọ
1: àsìgbàgbé ni o.
0: Tó ku ọmọ kékeré
1: olóògbé odúmọ̀tà
0: tààrà.
1: Olóògbé odúmọ̀tà rẹ̀ ló ń dín kan hùn.
0: Olóògbé odúmọ̀tà
1: ara ẹ̀ ló ń dín kan hùn.
0: Ara ẹ̀ ló ń dín kan bí
1: bẹ́ẹ̀ ni
0: ibo
1: olóògbé ẹnìkan bẹ ní odúmọ̀tà jọun ó máa ń ta kan. Olóògbé odúmọ̀tà ni wọ́n ń pè tán bá lé kan lẹ̀ bóyá bí 500 tán wá ná sí 400 tẹ a ní kò gba ẹni a lọ a tún mú kó àwọn 100 naira kó bẹ bàtí yẹn bá dé tìyẹn ò ká kọ́hún yìí ti di bíi 300 rà olóògbé odúmọ̀tà máa fún ẹni 300 tó bá nira tìyẹn bá tún lọ a tún mú 100 naira kó bẹ òun 200 a tún fẹ́ tàn 300 tí a bá dé yẹn adigun akíní ti dínwùn màmá tó wá wà lẹ́gbẹ̀ẹ́ wọn sọ wípé olóògbé odúmọ̀tà ara ẹ̀ ló ń dín kọ́hún ẹ̀ ń fẹ́ra kọ́hún lọ́wọ́ ẹ̀ ti mọ̀ pé wo ti mú kó bẹ́ẹ̀
0: tí ó mọ̀ tó tó
1: ara ẹ̀ ló ń dín kọ́hún
0: ẹjọ́
1: àwọn là ń ṣe
0: ẹyìn èèyàn ẹjọ́ ẹrọ tẹlòmíì mọ́ ti bá mi gbé kọ́ọ̀lù ẹyọ kan yìí ká wá lọ sọ́jà tá a bá padà dé a lè tún kọ́ mi. Hello. Baba.
2: Bàbá wọn ní òkú ẹ láti yọrí o. Bàbá àlèéfà ló sọ̀rọ̀ o.
0: Akékàká ọlọ́rọ̀ gbọ́.
2: Bọ́lọ́ bá gbọ́n kó kí n bàbá ọlọ́rọ̀ fẹ́ ṣe
0: àyíká. Ẹkékàká lórí ọ̀rọ̀ yìí ẹkékàká lórí ètò àsọ yìí.
2: Pòfẹ́sọ̀ Babalọlá Akékàká látọ̀rọ̀ ṣùkú ló sọ̀rọ̀ o.
1: A ti mọ̀ bẹ́ẹ̀.
2: Mo kàn ní kí bọ́ ojú mi ò
0: dọ́kọ̀ àjẹsà Baba ẹ kàn fẹ́ kíra yín ni mo ti mo ní ẹ dá sí gan ẹ sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ní kẹ́ kí a lórí program.

0: Eco àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09081333 09081333 09081333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà di rọrùn.
1: Lagiri FM 96.7.

0: ni ba
1: oju ogun ni o oju ogun laye o
2: ti o ni bonu ti o lada ti o lobe ti o ni kumo
1: mo ti ma se mo fe ka gba ipe lori oro yi mo fe ka gba ipe lori
2: meji meta
1: lori face meji meta o
2: to lori oro yi ejo seri te ba fe pe nti e ba ti gbo program
1: te
2: pe
1: se se tan
2: radio ni
1: ejo
2: e farabale ke gbo ta se to le lori to saye rara
1: program temi bo a man create time yen fun call lati le dasi nti a so npa e ni ejo
3: hello alagba bi so yo ma so hello okay, ijo wa gun be.
1: E seun, e se, e ma ki mi e da sin.
3: E seun.
1: E se.
3: Seri, tawe yo be ru Olorun. Owo, owo ta so pa wa yi, ta gbowo Olorun ni.
1: Abi?
3: Awon eyan wo ni ti loruko re, eri
2: okan. Leri okan.
3: That be my wa. I spoke ma fi ra fu ma se ra da da ma
1: pa won yen ma pe yo affect elomi
3: se ma pe yo a wa so pa ro po e wa du right ti won gbe wa so lo yin be yen
1: ah
3: I pull out da nu
1: e do da kini kan
3: mo wa be ro awon oloselu yoku
1: e se
3: kan ba wa kun ni lowo
1: kan jo
3: e bi yeju
1: kan jo a wa smara lu eja elu wa
3: a ti se para
1: ejo
3: ka fi ma se ka fi ma se
1: eni la ti mo ba mo eyan se ma pe mi bi eni pe bi eni pe mi ni joba mi o kin se joba mo ma nso fun eni pe eni kankan o gbe nkankan ti mi legbe gbogbo won ti wa nse yi ati leyin olohun hello yes sir
3: e pe to
1: e seun
3: abo ni roko mo pe
1: e to wa nle yi
2: ojumo
3: mari mo kan lewo
2: ami
3: Hello, my son. How are you? I'm not sure.
2: Tọkun wa lọwọ.
1: Bẹ́ẹ̀ni. Ẹ ṣe pọ̀. Ẹ, anitọrọ bí àwọn èèyàn ò ṣe ronú kíní ò ṣẹlẹ̀ sẹ́lòmíì. Tó jẹ́ pé wọ́n kàn ń káàmù sáà ti lówó ni. Ẹlòmíì bá kú.
2: Tó kàn wọ́n.
1: Pé inú kú lóró ń jẹ́. Àkó kò dáa tó.
2: Gbólóhùn kan tẹ́ni ẹ ti sọ ló
1: fún mi. Ẹ̀rán ti Ọlọ́run.
2: Wọ́n rán ti Ọlọ́run nìkan kọ́. Kò sẹ́rí ọkàn ni.
1: Kò sẹ́rí ọkàn
2: rárá o ni wàhálà ta ni
1: ẹni tí ò lẹ́rí ọkàn kò rántí
2: kò ní rántí báwo ni ó ṣe rántí Ọlọ́run ó ti gbà pé tóun bá ṣe lòun ṣe bọ́sùn bá gbé
1: jẹ́ká gbà mo fẹ́ káwọn èèyàn sọ
4: sí mi
1: jáde yes sir.
4: Bẹ́ẹ̀ni ara àyàíro nítorí ṣẹlẹ̀ sí ẹnì kejì wọ́n fọ́ọ̀lù fídíò kan sí mi ní bí oṣù mẹ́ta wọ́n wá ẹ̀fọ́ tá a máa ra jẹun.
1: Ó ṣe ń fi tó ń di tútù padà.
4: Bẹ́ẹ̀ni ẹ wo
1: èyàn bá lóun ti rẹ̀fọ́ tútù lọlé ní ó rẹ̀ ṣaṣun
4: torí
1: yóò dé ó yẹ ká mọ̀ pé yóò ní effect náà
4: bó ṣe rí lójú yẹn yóò wu ẹ̀yin gan ètò rẹ̀ mọ tí wọn fi ṣe
1: ó tó tutù mi ni
4: mi ó tutù ó dẹ̀ fresh àmọ́ tí wọn fi rẹ́ ní tí ó bá tèèyàn jẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni
1: pẹ̀lú sùúrù
4: wàláì
1: ṣe bẹ́ẹ̀ máa ń jẹ́wà
4: mò ń jẹ́wà o
1: nígbà kan ṣe mọ̀ pé a máa ń rí kòkòrò nú ẹwà
2: dáadáa kòkòrò oṣù ọjọ́ bára wà sílé láàrin oṣù kan
1: a rí kòkòrò nú ẹwà mọ́ adẹ̀yẹ ǹjọ́ yẹ pé that is fine ọlọ́run ṣe kò sí kòkòrò nú ẹwà
4: olóṣèṣẹ́ wa rí olóṣèṣẹ́ wa dá
1: ṣe
4: wa máa ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí oúnjẹ fún wa ní ìsìn yìí nǹkan mọ̀ fi kún torí ta bá ń sọ ń sìn wọlé mọ ní ẹgbẹ́ wa wá ni àwọn kan àti agbọ́dọ̀ mọ fi kún ta bá ń sìn tí ó lè máa pa ogun agbára burúkú àwọn kẹ́míkà yẹn torí sìn a mọ̀ pé nígbà kátà bá lọ ra ìwà lọ́jà
1: bẹ́ẹ̀ni
4: a mọ̀ sa kòkòrò nbẹ̀
1: nínú kòkòrò nbẹ̀
4: mọ́
1: kò sí kòkòrò mọ́ kò sí kan mọ́ àwọn
4: àgbò pé a
1: technology ò dẹ́ka technology kan kẹ́míkà ni o
4: bẹ́ẹ̀ náà lọ́gẹ̀dẹ̀ náà o
1: funfun tó funfun pin.
4: Àwọn tí ń fẹ́ta àwọn tí ń fi kámbàdì rẹ̀
1: ọ̀gẹ̀dẹ̀ ṣe é gbọ́n tí dókítà sọ lẹ́ẹ̀kan.
4: Níjọ́hun ìyáálé ìyá tèmi aṣọ báyìí ni wọ́n kó jọ inú àgbà tí wọ́n fi rẹ tí wọ́n fi sin ọ̀gẹ̀dẹ̀ àwa láti lọ́jọ́ bí ọjọ́ kẹjọ
1: bẹ́ẹ̀
4: yóò ti pọ́n
1: bẹ́ẹ̀ ni
4: tí ètò ń kámbàdì
1: sí. Èké ti dáyé sà
4: ẹ ṣe
1: ẹ ṣe púpọ̀ ẹ wò mo fẹ́ káwọn èèyàn dá ibi ayé èwo ni ń ṣe lé
0: o rile gan o to bo mi lokan gan mo wa fe mo se gba won yen laye lati da si ti oro oni chemical de ti won fi nse nkan yi be ni mo se fe gba won yen laye lati da se wo ni se leni eja te wa se wo ni nse ko to di pa wa mu ti iya ko loran si to nda to n fi kini se omo re labe.

àwọn ọkùnrin wa méjì tó kù àwọn wà nílùú òyìnbó nígbà tí àbúrò mi tó jẹ obìnrin òun wà nílùú àbújá àkúrẹ gangan ni bàbá wa wà tí wọn ń gbé ọlọrun dẹ bless wọn gan bí mo ṣe sọ ìgbà tí ó yá a rí pé àwọn òtí ọmọbìnrin màmá kan wọn jọ ń jáde a lè rí pé wọn ṣe wọlé wọde àwọn ò bínú sí ṣùgbọ́n ìgbà tó tó àsìkò kan màmá ìyá lọ ó lè má wá fún bíi 3 months a rí pé dáàdì tún máa ń feel lonely èmi tí mo jẹ́ àgbà obìnrin láàrin àwọn ọmọ wọn mo ní láti pe màmá yẹn pé ẹ̀yin náà ẹ̀ kúkú ní ọkọ ọmọ ó níbẹ̀ ni kí ló dé ẹ wá fẹ́ dáàdì wa ó láwọn ọmọ òun ní pé kí òun má lọ́kọ̀ kankan mọ́ káwọn ọmọ àwọn ọmọ ní kẹ́ má lọ́kọ̀ mọ́ tóbìnrin yìí bá wálé gbogbo oúnjẹ tó wà nínú ilé pátá ló máa kó tá a bá ń lọ báyìí èmi báyìí bódìjà ni mo máa ń lo odidi ẹran ni mo máa ń pa tí tá a máa gbé sínú freezer máa ti gé wọn kéékèèké alẹ́ ni tó ń ṣe oúnjẹ fún dáàdì ìyẹn ló máa ń sọ fún wa most of the time obìnrin yìí ò ní iṣẹ́ kan tó ń ṣe á wá á kàn náà sẹ̀ ó lẹ́ni tó ń dáná oúnjẹ fún wọn ṣùgbọ́n tó bá ń padà lọ ilé ẹ̀ bá ẹ wò ó máa clear freezer dáàdì ni dáàdì ò rí kò wọn àrí nǹkan tó bá ní bẹ́ẹ̀ torí pé kíni bóúnjẹ bá tán ìgbà mọ́ ẹ̀mí wọn ní ẹni tó máa ń bá wọn stock oúnjẹ sílé ìyẹn gan ni èmi àti àwọn ọmọ ìyá mi rò bí mo ṣe lọ bá èmi lọ sílùú àkùrẹ́ mo bá pe obìnrin pé láyé kó má jẹ́ kí n rí òun nínú ilé wa mọ́ kí ló dé àwọn ọmọ ẹ tán ni kò má fẹ́ dáàdì tán ni kò má ṣe kíni ṣé wọn lè má tọ́jú ẹni obìnrin yìí aṣáàdáṣá dí wàhálà ìgbà tó ṣàyàṣá kò kì í wá sí ilé mọ́ ṣé wá rí ọmọbìnrin kan wà tó máa ń bá mi tó lè ṣe bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi kan ló introduce ẹ̀ sí mi ọmọbìnrin yìí máa gùdù tí mi ò bá sí ilé tí mo fi kọ́kọ́ rán lé lọ́wọ́ pin lásán kò ní dín nínú ilé mi àwọn ọ̀rẹ́ mi gbà mí tán bá nínáwó ṣe wọ́n máa ń pè é ẹ wò tẹ bá ṣe patí after 2 hours tẹ bá parí patí a máa yàtọ̀ sí bóyá omi tẹ máa rí tán fi fọlẹ̀ a make sure pé gbogbo compound lòun tún ṣe everything wà ok àtẹ̀bárí lè mi báyìí ó máa ń sparkle ni sparkling rooms gbogbo ẹ̀ kitchen mi everywhere ni ọmọ yìí ó dẹ̀ tún ní ó lákè kan jú gan ibi ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ló sọ pọ́dọ̀ ẹ̀gbọ́n òun obìnrin ni òun pé òun ti bímọ ọmọ mẹ́ta ṣùgbọ́n kan nímọ̀ ni kò kì í tọ́jú òun ẹ̀gbọ́n òun ni kò máa wá ṣùgbọ́n kàkà kí ẹ̀gbọ́n tó ràn án lọ́wọ́ ó láwọn ọkùnrin oríṣiríṣi lẹ̀gbọ́n ọmọ máa mú wá fún un pé kán máa bọ́ òun ní àjọṣepọ̀ ìgbà tó òun yarí oníbẹ̀gbọ́n ṣe léun kúrò nínú ilé nìyẹn àánú ẹ̀ ṣe mí gan olótùú àánú ẹ̀ ṣe mí ìgbà tí bàbá wa pé 73 torí bí ọdún kan ó lé díẹ̀ náà làwọn àti mọ́mì fi jura wọn lọ a lọ aṣáàníká ṣe get together kékeré fún wọn nígbà yẹn mo mú ọmọbìnrin yìí náà lọ ìgbà tó débẹ̀ bá ó take control of everything ni ó dẹ̀ tún mọ náà dá irú àwọn ọmọ ìyá mi gan àtàwọn ọkú àǹtí wa tán wá gan gbogbo wọn náà sọ pé ọmọ yìí máa ń ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ló tún gbogbo compound dáàdì ṣe ẹ̀wò dáàdì compound wọn tóbi gan ṣùgbọ́n gbogbo ẹ̀ ló ṣe neat ibẹ̀ lèmi àtàbúrò mi obìnrin ti ń sọ pé àbí ká fẹ́ fún dáàdì ni then ó take care dáàdì á ti gbóúnjẹ lọ fún wọn láàárọ̀ á ti ṣe àmọ́ a ní pé pẹ̀lú èjì dáàdì 73 àti lady yìí tó bá dàgbà jù gan mi rò pé ìpè bóyá ká ṣàpè bíi 30 years pé ṣó máa wá lè fẹ́ dáàdì àbúrò mi ní kí n lọ sí ìgbà tí a dé ìpadà síbàdàn ọjọ́ kẹta mo wá ń pè ó ṣàwá bá mi mo bá ní mo máa fẹ́ béèrè ṣé ó rẹ́dí àti fẹ́ ọkọ bá ní mọ́mì pẹ̀lú nǹkan tó jọ ń rí àwọn ò fẹ́ ọkọ kankan mọ́ o òun ò ṣe gbá òun ò ṣàwọ́ má ní kò rí bẹ́ẹ̀ pé kì í ṣe gbogbo ọkùnrin ló rí bákan náà ó bá ní àfi bóyá nọmba wà mo tẹ̀lé fẹ́ gbẹ́ òun náà tó ń bálágbàlagbà tó ń bá ṣe ìbánudà ṣó lè fẹ́ dáàdì wa ó bá ní dáàdì yín big man òun ò lè fẹ́ wọn òun ò ka ju ìwé mẹ́wàá lọ kí ni kò máa wí ó ṣà ń sọ oríṣiríṣi mo ní kò ṣe nǹkan kan tó bá nífẹ̀ẹ́ dáàdì mo ṣàbá sọ̀rọ̀ kí n má fọ̀rọ̀ gan ọmọbìnrin yìí gbà báwo ni adẹ̀ lọ bá dáàdì a ṣàlàyé fún dáàdì dáàdì náà bẹ́ẹ̀ ni kò sí problem

ẹni tí ó bá wa ṣe oúnjẹ fún dádì gan tó fẹ́ máa complain pé wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ọmọbìnrin ní kò sí tó jọ ṣùgbọ́n àwọn àgbà dánú oúnjẹ ni ó ń tọ́jú dádì kí má fọ̀rọ̀ gùn ìgbà tó fi máa lo oṣù mẹ́fà ọmọbìnrin yìí lóyún gbogbo wa bú sí ẹ̀rín nígbà tá a gbọ́ aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bímọ láyọ̀ àti àlàáfíà a ṣe kó mọ ṣùgbọ́n nígbà tó ti bímọ yẹn àwa gan rí changes ní life dádì inú dádì wa máa ń dùn ní all the time ọmọ bébì yìí ẹ̀wù tẹ́ bá ibi dádì ṣe máa ń gbé despite pé àwọn grandchildren wọn gan wọn ju ọmọ yìí lọ àbáṣà inú wa dùn ṣùgbọ́n ká má tún fọ̀rọ̀ gùn kò tó ọdún méjì ọmọ yìí tún ní oyún ni tọ̀ dádì ìyàwó yín tó ti lóyún dádì níbẹ̀ ni ká jọ pé tó bá yẹ pé nǹkan táwọn ọmọ máa jẹ tán máa mú tán fi máa parí ìwé àwa náà kúkú mọ̀ táwọn ni àwa náà ní kò sí problem à ń tọ́jú ìyá à ń tọ́jú ọmọ ìgbóyà àti ẹ̀gbá ọmọ ọ̀dọ́ fún tó wá tó bí ọdún kẹrin lẹ́yìn tí ọmọ kékeré yẹn tó bí second born lóbìnrin yìí bá tún lóyún nígbà tí mi ti ẹ̀gbọ́n inú bí mi pé àkílódé bàbá yìí ti dàgbà náà ó bá ní ká máa wọ̀rú yìí pé òun ò mọ pé kí n dẹ̀ máa wọ́n lọ ṣe family planning ò ṣe ni kíní yìí fail o ok o dádì dádì ní ká bá òun fi sílẹ̀ o inú òun ti ẹ̀ ń dùn ni but a rí joy lórí ojú dádì pé òótọ́ ni aláwọn grandchildren ṣebí tó bá yá máa ń kó àwọn ọmọ wa lọ ṣùgbọ́n àwọn eléyìí gan ni tòun o tóun ń wojú àbágbà wọn á bá ìgbésí ayé wa lọ ọmọbìnrin yìí ń ṣe dáadáa kò dẹ̀ ń parọ́ the only problem ni àǹtí ẹ̀ tó sọ pé ó lè ń kúrò nílé torí nígbà tá àǹtí ẹ̀ rí wípé olówó ni ǹjẹ́ jẹ́ mọ̀ pé obìnrin ó lọ sí àkúrẹ́ tán ló wà lọ ó tún lọ bá dádì pé àfi kí dádì náà ṣàná fún òun o àbúrò ń ṣàní 250,000 ni dádì mi kó fún ní ọjọ́ yẹn àbúrò mi kan ìyẹn ló ti manage àkáǹtì wọn tíyẹn ti ẹ̀yàrí dádì ní ká máa wòrí ní problem oṣooṣù á gbóúnjẹ lọ fún màmá àtàwọn ọmọ ẹ̀ wọn á tún fowó sí ìmùgàn ìgbà tó di pé bóyá wọn ní pàánù ilé wọn ń jo nǹkan kan bẹ́ẹ̀ yẹn dádì mi ló ní pé kí wọ́n wá ibi tí màmá máa wà fún bí oṣù méjì tí ló ṣe pé dádì ló renovate ilé yẹn tẹ́ bá rí ilé yẹn ẹ sọ wípé kì í ṣe bẹ̀ mọ́ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ọkùnrin gan gbogbo ìgbà ni wọ́n máa ń dúpẹ́ ṣùgbọ́n wá di àsìkò kan dókítà tó ń tọ́jú dádì family doctor ni náà ló ń tọ́jú àwọn ọmọ yìí ìgbà tí ìyá àbejì bí àwọn àbejì tán torí àbejì ló fi àwọn last born bí a ní láti yarí fún pé kó má ní oyún òdèdè nǹkan wá mọ̀ ọ́n pé ta ló fẹ́ kó wà láàsì lọ́dọ̀ dádì náà ní pé kájọ ká má bínú à ń ṣẹrí ìgbà tó bí àbejì yẹn tẹ́ bá rí ṣe nínú dádì mi máa ń dùn gan-an ní club tí àwọn dádì ń ṣe gan ẹ̀kùn oríṣiríṣi orúkọ ni wọ́n máa sa dádì pé at his age because láti ti lé ní 80 nígbà yẹn ó dẹ̀ sì tún lè bí àbejì inú dádì mi náà máa dùn náà máa gapá doctor ló pè wá pé ó dà ń pé àwọn ọmọ mẹ́ta tó bí last kì í ṣe dádì ló ní àwọn ọmọ yàtọ̀ sí first born wọ́n dẹ̀ ṣe díẹ̀ ni ọ̀rọ̀ yìí kò fẹ́ yé wa ṣé wá rí àbúrò mi kan wà medical doctor ni ìlú òyìnbó nìyẹn wà ìyẹn ló ṣàní kí yẹn send àwọn samples àwọn nǹkan tí wọ́n bá máa ní ìdí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá mo lérò pé ti yẹn wọ́n send ẹ̀ sí ìgbà tí result dé ń tòótọ́ yàtọ̀ sí first born tọmọbìnrin yìí bí the second àtàwọn ìbejì kì í ṣe dádì ló ní ọmọ ibi tá a ti wá ní problem líle olóòtú ẹ̀yin ọmọ nàìjíríà atọ́kùn kí ni nǹkan tá a lè ṣe lórí ọ̀rọ̀ yìí tí dádì bá gbọ́ dádì lè ní bp torí dádì ti like àwọn ọmọ yìí jù àdéhùn pé dádì wa dàgbà wọn àdúgbò ṣé kí wọn á ṣe pọ́bìnrin yìí ó máa ní yes dádì ló lọmọ ó máa drag ogun pẹ̀lú wa máà tó ń bá wa tún oúnjẹ fún wọn ìyẹn ló sọ wípé ìjọ kan àǹtí ẹ̀ wá tí ìyẹn sọ pé wò ó jẹ́ ya wá ọ̀nà bó ṣe bí àwọn ọmọ káwọn ọmọ pọ̀ dáadáa ìyẹn ló fi lè rí tí ẹ gbà o ó kúkú rí pé táwọn ọmọ bá pọ̀ irú ilé tó wà ní àkúrẹ́ òun ló máa jogún ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ṣé gbogbo àwọn ọmọ dádì tí kálukú ti márì tán ti kọ́lé tán ti ṣe gbogbo ẹ̀ ìyẹn ni ò wáyé wa ṣé ká sọ fún dádì àbí ká pè ìyá àbejì gan jókòó pé tọ́ àmọ̀ pé kì í ṣe dádì wa ló ní ọmọ ṣùgbọ́n ọjọ́ tó bá ṣe ẹsẹ̀ gbé
ọjọ́ yẹn la máa le kúrò nílé. Ọ̀rọ̀ yìí ò yé wa. Àwọn nǹkan tí a lè fi tọ́jú àwọn ọmọ wa, dádì wa ṣiṣẹ́ sílẹ̀ gan. Wọ́n ní farm, wọ́n lóríṣiríṣi. Gbogbo àwa ọmọ náà dẹ̀ ní gbogbo wa lọ́lọ́run bless. Kì í ṣe pé tá a máa fi tọ́jú àwọn ọmọ yìí ni ò sí. Ṣùgbọ́n kì í ṣe bàbá wa ló ni àwọn ọmọ yìí. Wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà, kí ni nǹkan tẹ́ rí sọ sí ọ̀rọ̀ yìí? Ẹ ṣeun.

0: Kilo FM 96.7.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Kala oji pepe ninu ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára bí ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
5: Lule gbogbo ẹ lọ dá paroparo yìí, ṣùgbọ́n mo ní business kan tí mo fẹ́ ṣe. Ìyìn sì fẹ́ yáwó, ta bá sì ní attack lára àwọn mọ́tò ìbáyìí àti táì náà ni nǹkan.
6: Òjò n ló rọrùn jù lọ́dọ̀ dí lọ́sọ̀tò so fẹ́ gbọ́ tí náà yìnbọn wà pé kẹ́ra lọ́wọ́ rẹ lójú ẹsẹ̀ kó gbowó kíákíá kó fowó ṣe ń tó fẹ́ ṣe lójú ọjọ́. Ó tún lè gbé fún wọn láti mú ọta fẹ́ lómìn láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́rin. Ó padà lọ gbowó rẹ tó pérépéré. Ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá fẹ́ pààrọ̀ mọ́tò rẹ tó ń lò tó ti sú ọ, gbé wá fún dí lọ́sọ̀tò. Wọ́n bọ̀ value ẹ̀ tí wọ́n bá sì nílẹ̀ wọ́n rà míì fún ọ láti swap fún mọ́tò rẹ. Òjò lọ bá dí lọ́sọ̀tò ọ̀b, ọ̀dọ̀ wọn ni gbogbo ayé ti ra mọ́tò tán ti ń ta mọ́tò tán ti ń swap. Tètè lọ bá wọn ní dí lọ́sọ̀tò ọ̀b lóríyọ̀lé, behind this mall, 7 up road, ní kété tó bá ti kọjá Mobil Junction lóríyọ̀lé. Dí lọ́sọ̀tò ọ̀b, 081-6932-8487.
7: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
8: Yay!
7: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
9: But when did you add milk?
7: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
10: So delicious, mommy.
11: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
12: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. And do wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà di rọrùn.
6: Ìyá alẹ́ kan bóò ní sájú wá lónìí.
13: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
6: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ran rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́ pé lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ọ́ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ ta láàrin àdúgbò. Bíbo wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 1000 lowo ere ibadowopo losese folu ibadowopo to ba peregede pelu ilana nte ile leyin ajoso yepo tara sasa lati gba ase ibadowopo fun lilo shop re lati ta ibadan big bonus bread fa won alara je ladugbo re kelomi to gba ase adugbo re mo lowo to re nikan adugbo kan ni o to ba se ta ti gba ase number ni o pe 0902 542 7551 lekan si 0902 542 7551.
8: Nítorí Banjúwe Aslam Unique International Schools. Pẹ̀ka ẹ mọ́ máa gbẹ̀kọ́ ìpìlẹ̀ tó yẹ koroko. Àwọn tó nígbàgbọ́ lórí ọ̀rọ̀ tó wọ̀n sí èméjì. Àwọn ọmọ wọn ti kàwé yege. Aslam Unique International Schools. Àkọ́kọ́ ilé ẹ̀kọ́ gíga aládàáni nílẹ̀ Nàìjíríà. Tó ṣàwárí ìmọ̀ nípa science and technology. Láti ṣe agbára solar, sensor doors, and control of home electricity. Nípasẹ̀ ẹ̀rọ alágbèéká. Ètò ìgbaniwọlé tó ti bẹ̀rẹ̀. Báyìí curriculum and Arabia curriculum and writing legibility training and allocution training expository training ICT training robotic training perfectionism training and nurturing beko ma te ba je ologun ibi to to ni o mo mo lo Aslam Unique International Schools ilegbe to fokan bale pelu eto abo oko nla nbe to ngba ma lati bodo debudo ayika to wuyi yara akeko ti o fun gadigadi oruko sile bayi ni Aslam Unique International Schools new garage apata express road oluyole extension ibadan telephone 0701858219 0703 477 8747 igbaniwole awon akeko si nlo lowo lowo Javis PR IKEA Foundation lo nlo gbadagba.
10: Aha! Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
14: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
10: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you're not going to like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
8: Javis PR IKEA Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan badan ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR IKEA Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofesi layewo oju reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju lati sagbe kale Charity PR IKEA Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Cross Building yana agbala bus stop ni tosi olowo din fosa anu shopping complex iworo re ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
15: 0701 522 55.
8: Oju lo bara oni dindo mo wa lagbari. Isaliosi Real Bond Community Development Association Bond Photo Isaliosi Mbadan lo n fi ti dunun ti dunun pe gbogbo eniyan abe ri segesege ninu wa dun wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan won ba ra si dale wolu ladoja Arusa 1 baba paduka lori apere Isaliosi Real Bond Community Development Association lo ki kabiyesi ku orire won ni ka dope lori ki ba to pe lese kesi baba o je ko pe pe pe e la ki ba Oluyole Oloyi Agbanure ni Akanbi Arole ba Oluyole Mbadan ku mura o gbaju gbaja lo ko lo ile Ibadan lo nbo wa baba keye ni pompo to Isaliosi Ibadan alejo pataki lojo na oloye Jubril dotun sanusi okalomo odua senator Sarapadin Abiodun Ali engineer Adereme Abbas Oseni honorable Stanley Ikrulai Olajide Odidi omo awon ogun tarige lere chokalu suwa ni badire peyo president de merenge king Alhaji Taye Lolu Akande currency Haji Fatai de Safakus ojo keta den logbon osu kesan ba se o ago mewa aro le to gbogbo ti bere gbogbo eyan la pe lori eni afi we pe gbogbo ma bibi san Isaliosi pompo to ateyin alejo ta pe an reti ni bon photo lojo keta din lo
16: Lagilu FM 96.7. ba soyan lenu ni o fi nti o ndun ni
17: eh je so ma gbo o mo ke gba ma gbo nigba ta ba pa nigba ta ba pa ja o ko ko ko la so aja
16: hello hello
18: e ka ro
16: o necessary ka so lori oro to wa nle sa
18: dani o afi ni la so ja la
16: ah
18: emi o eh baba emi o advise omo awon obirin yen gbe kan so fun baba won ti baba e ma lo ni video ni advise won gbe kan so fun baba won e so ito
16: e se I like bi baba yin se sare so opinion ti won ba mi gbe ba mi gbe mo fe ka gba pe lori oro yin ni o
18: omo to so mi adi ni
16: baba o
18: e ku se
16: yes sir
18: baba le fa na ni
16: eh eh le mi o eh e to wa nle ti bo
18: eh bene bene professor baba ki kaka ko ro gbo
17: o ti gbo o ti gbo
18: later greek lo na le baba seri e bi mi ke mi o ba seri o ju to mi o ni o ju da ni nto ko ju se ni ko o do ka ju se mi o si ni awon baba se ma ko ga ko ile to ba n dagba ti o ba ile ti ba n toro won lo ma le do ti dagba ni o
16: ma le ba
18: o ko re mi kan ore mi kan je alaji ka ta yen ju re so pe wo pe aba ye won sa re mo ba je pe won lo pe pe abi won ko kan mo won lo se won lo se dna test fun won
16: won ti se already
17: won ti se
18: o se baba aye wo ko se baba aye wo ko se baba lo do mo ni
16: ah awon ro pe ko ma je pe
17: nti o pa baba ni o
16: pa baba gan ni yen
19: awon ma yen kankan kan fun obirin yen na o so fun obirin yen kan ma so fun baba ko kan kan so fun iya be yen na o lagbara o lo mo ma tanu wa
16: ta ma so fun iya beji ki le ro pe iya beji o so
19: o ma je ko ba jewo fun won ni to ba je o boyo le jewo fun won
16: okay okay
19: boyo le jewo fun won
17: kan ma fun mi lo be
19: Romi lo beke o ba ti jewo fun won kan mo wa wa wa solution
16: ti imoran to jinle gan tori e mo se tun bere oro yen lowo ba ngbe ko yen ba ngbe ko yen ba ngbe ko yen hello
19: hello baba e ku to
16: e ku ojuma
19: yin ni daru e pe fun ari n pe
16: ami
19: omi ni o ma salam lati mo ti ni ile
16: fun yes ma
19: awon omo ori pe mo fe ku baba wa na fi se fun baba kan wa lo ba iya re iya ge eyin ni kan lo ba kan ni kan ranse si omo won ti won jo pade nibe e awon ti ma ti ti so sa won lowo o ba won fe ku baba awon na lo je ka won fe fun baba awon ki won ko sa elaye en to lo mo awon o ba toju omo o to ra won fe ku baba awon to ni baba ba mo baba o tete ti baba ba tete ku oda fa baba ni stroke wa la tun kan je ki mama re mo pa won ti mo o na o ti kan ma je baba o mo
16: e ku ari je le ma ha mo appreciate mo
17: ese
16: mo value nti mo
17: aba eda go aba eda
16: e frebo barak mo bolegbe mi e frebo ba ngbe ko tori
17: ma ti gbe yakan yen ka fi le ba yen
16: hello
19: mo e ma ko ko to akaye yin oni daro
16: ami
19: oruko temi ni oke oluwa rotimi oluwa contain arise are arasa apata ibadan ki awon omo baba yen ki won po omo yen won bere lowo e to ba ti wa jewo fun won kon ma je ki baba mo kon je ko si ma toju baba yen lo ke ni baba yen le gun kon wa kilo fun pe ko tun ma daru aso be soro mo o
16: ko ma tun
19: de ki je pe omo ko to ko gbadde tun bi mi mo
16: e se oluwa kon ti thank you so much i appreciate you ejo mo mo pe opolopo lo ni imoran ti won fe fun awon ebi director sori 080 348 34622
17: 080 348 34622 department ojukan ti gbagbo to e ka fi wo
16: okay
17: won leyan meji ni sasise emi ti ki gba moran ateni ti gba moran agbaju anti eyan lelesu leyan lo koba
16: ati lo ki sorry ati lo fe lo
17: anti e o chola owo lati pile
16: but baba lo ni first born
17: baba lo ni first born boya ngbati boya ngbati o tun tete loyun fun baba ni anti e lo wa ndi oro yen sugbon
16: aba ni
17: debe o
16: aba ni
17: debe ki ba ni gbo o
16: ba ni itan
17: o se ri ni o
16: 0003 4 3 4 6 2 2
20: Okay, okay. Ẹyin tẹ bá ti ń gbọ́ ginger herbal extract ginger egbogi ginger ilé iṣẹ́ multi swim àwọn ló gbé jáde kí wá láǹfààní tó ń bẹ ní ginger yẹn àǹfààní tó wà ń bẹ ni pé ó wà fún ẹyin tẹ bá fẹ́ nǹkan tó ń bọ́ pé prevention is better than cure yẹn ni pé ẹ ní dúró de ìgbà tá àìsàn bá kì í mọ́lẹ̀ ó wúlò fún ẹ ṣùgbọ́n ẹyin tó ń pé ẹyin náà ti dúró wọ́ ti wá kì í mọ́lẹ̀ náà ẹ lo ginger ó ní ìdáhùn fún boya ti wa nowo lotu losi te wa nwo na bayo kaakiri emi o ki nrojo po lori e tori won ni ninu iwe kobo oro po nnu e koda toro ba ti de pe
16: oni won ni ka 1000 iwe ni nsin
20: o to e kere po but to be nnu e o koja so eyin ti toro yi ti wa di pe won ni ke lo le ke lo ma fe se ile to e jo nitori tolo e ma wule dam kaakiri eyan do jinjawo e wa pada dupe yen duro be apa keji medu ke àwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ ginger lọ́tù lọ́sì torí
16: lẹ́tù
20: kò sí ńlẹ̀ bí mo ṣe wá ń sọ̀rọ̀ yìí
16: à ń láti máa kọrúkọ sílẹ̀ ní oṣù tó anú ní báyìí
20: ẹ̀ẹ́dẹ́gbọ́ mi báyìí o ginger ní ìrọ̀lẹ́ ginger máa wọ̀ ìbàdàn yóò wọ̀
16: lọ́sì
20: so látàárọ̀ ọ̀la ìyẹn lọ sọ́dọ̀ ọ̀gá wa Adesoye Omotosho ẹ máa bá ginger ń bẹ̀ ṣùgbọ́n ní ọ̀la òde Tuesday a ṣe seminar ní ọ́fíìsì mi tó wà lókè Àdó ṣẹ́ri bàbá ohun tó máa dùn mọ́ mi tó mo fi wá sí orí ètò ìgbọ̀ngàn ni pé sẹ́ri iléeṣẹ́ yìí ọlọ́mọ àdúpẹ́ lọ́dọ̀ wọn o èlòmí ìfúkẹ́ ń gaba nítorí owó sukú àwọn ọmọ
16: bẹ́ẹ̀ni
20: ṣùgbọ́n bàbá kàkà tí ìfúkà tèmi ó ga èmi ń sọ àwọn pé n tẹ́ ń lò fún class tó kọjá tẹ́lẹ̀ ẹ̀ ní lòmọ́ ẹja ṣe ní gbogbo ẹ̀ látòkè délẹ̀ nǹkọ́ ló ń bẹ lẹ́yìn orò tó rò fi ń ké sà bẹ́ẹ̀ ni sọ pé wọ́n ní ẹni tí ó bá mọ̀ mí tẹ́gbẹ́ ti là orí eré ni ó kọ̀ wà so ilé iṣẹ́ tó ń sọyàn di ọlọ́rọ̀ pẹ̀lú èmi ò ń sọ mi ò ń sọ tèmi bò
16: èmi
20: ń sọ ọlọ́run lò wọ́n fèmí
16: èmi gan máa ń dúró de friday kò dé ni
20: friday láàrin oṣù kọ̀ǹgbà mi àágbò owó lẹ́ẹ̀mẹrin tàbí lẹ́ẹ̀márùn so ní ọ̀la friday ẹyin tí
16: ọ̀la
20: tuesday ọ̀la tuesday máa friday ẹ má bínú friday tí wà lẹ́mí ọjọ́ láti ẹ tí wà lẹ́mí
16: ìbò lẹ dé láti wúyọ
20: friday ẹ tí wà lẹ́mí jímọ̀ lóyún dọ́lọ́wọ́ so ní ọ̀la tuesday a ṣe seminar lọ́fíìsì tó wà lókè Àdó tẹ bá ń bọ̀ nínú ìmọ̀lẹ́ tẹ̀mí ìgbà tẹ̀ ń lọ sókè bọ́là ẹ ti kọjá ọjọ́ kẹ́ẹ̀dọ́ síwájú díẹ̀ ẹ máa rí ilé epo ap lápò ọ̀tún ẹ̀yẹ bọ́ọ̀lù ń bi ilé epo ap ẹ kọ̀ fọ̀nà sódì kejì ẹ ti rí signboard ọtún wọn kọ́ ginger sí ibẹ̀ láti ṣe seminar ní àárọ̀ ọ̀la ní aago mọ́kànlá àárọ̀ ọ̀fẹ́ ni seminar ẹ kejì bẹ̀ ni pé ginger tá à ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ máa wá fún ìgbà àkọ́kọ́ ẹ láǹfààní àti tọ́ ginger yìí wò lọ́fẹ̀ẹ́ ẹ̀yin tó bá fẹ́ kúrò ní ìṣẹ́ àtòṣì tẹ́yìn náà fẹ́ máa rówó tí ò ń ṣowó ìwà nǹkan jẹ owó tó máa tọ́ gbọ́ bùkátà tẹ́yìn gbọ́ wò pé tẹ́wọ̀ ẹ̀yìn wà pé lọ́dọ̀ọ́ pé ọlọ́run ló ní kẹ́ ẹ bá wọn dòwò pọ̀ ẹ máa bọ́ lọ́la ọ̀nà táwa ń gbà ṣe àákọyìn a máa tọ́ ìṣọ́nà a sì dúró tì í olé ò kì í ṣòwò tẹ́ ẹ sì táwa máa jáyà àbó máa lanú àbó máa lami rárá o ele ma npa ele ma nu je oyan ni ko ma nu mi je o ma nu mi
0: omi je
20: lojuyan eyin ti awon yo ti pale ku
16: don try na
20: ejo ona abayo lode yi
16: okay
20: ejo nto e ma nka mi lara a ro imo fe lo re ko won ni wan fo bu kore ni ni o si ni kindi
16: the thing is tori pe owo jinja wa ni o awa la n file o
20: mi to long gbe mi de ko mo ka mi ni pada seyin
0: ami
20: ba ta pe mi sire te ba n bo lola 08 0 0 8 0 2 4 24 65 65 yes 2 2 22 15 ejemu lekosi 0 8 0 2 4 6 5 2 2 1 5 mo ma e gbodo ri ala
16: mo fe ma
20: ki
16: lo de ti nja okin sile bi mo be si ma
20: ko wa to
16: 08024652215 number eni abi
20: ben sugbo ji nja ti wa le bayo
16: o ti eni na se be ni ka mo awon ta kokko won le ni
20: ko
16: to anko wa gba
20: ben
16: lo la bi
20: ben
16: o de ijo wednesday ago mewa ni joko jinja ni oko to anu ni jo wednesday ago mewa e seminar in seminar jinja ago
21: hello eyan mi le nbe ti mo de soyo mo to so pelu oko tanu ro ti ma tin sara lu emi gangan ni se ama do mi tin ri nkan kan to rin emi gangan lowo ki ma fi lo e lo fi je pe mo ba ti ri n to ran mi lowo igbele mi mu bonu tin fi je ke mo ikan tun re o e tin gbo jinja ori awe to mi ti pe emi na mo wa ori pe mo ri po wulo fun mi nbe ti gbo pe mi gbowo nbe o ye keyin na o le ma gbowo mo se so fun pe emi o lo gbo igbo mo o jinja la siri be ngba te ti wa gbo un o wu mi keyin na o janfade to wa nbe ele mo fi ni tin dawo pelu multi stream limited ti won se egbo gejenja tin toju ara tin se ton fowo si ni lapo mo se e ma bo nigba gede opo to anu e ja jo mo ye je emi nje nbe keyin na o le je tori e mo se pe yin pe e ja jo mo se ni gbogbo ojo Wednesday gbogbo ojo Aruba ka jo mo pade latago 12 jinja mo ni won pe o se sise dada an to da mo oye mo bere mo si ye mo yoju ibi to ti do nbe nti an pe ade o fi bi poroporo han mo ke se ti de soyo mo tocho opo to anu temi nta nti bi ti mo ba ti ri oye mo gbodo pa ke kẹyin náà máa bọ káàdì ẹtẹ mi ń fi bí kòkòrò hàn mọ wọn níbi ewé ti wò 84 ló wà nú ẹ 76 kọhún ẹjí máa bọ kẹwàá gbàgbọ yé ó níbi tá a lè sọ dé lórí fọnrán ni mo ṣe ní kẹ máa bọ gbogbo ọjọ wednesday ní gbàgede òkúta àánú tó gbẹ nínú ks motel total garden agodi ibadan gbàgede òkúta àánú ẹ wá máa pàdé multi stream tm limited ní gbogbo ọjọ wednesday tí wọn ṣàlàyé bẹẹ ṣe lè lo fún lera àti bẹẹ ṣe lè mówó jáde nínú ẹ adéfìrí ọmọtọṣọ ń pè ẹ má ṣe lágbọgbọn tínú o kẹyìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni ẹ pé nọmba yìí nọmba gbàgede òkúta àánú gangan 0708167443 àsìkò sẹ́ẹ̀nì kan ni o 0708167443 tàbí kẹ́ ẹ pé desoyi omotosho sórí 09023760575 ṣe ẹgbọ́ dáadáa 09023760575 tó yẹ yín a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá irí bẹ́ẹ̀ yóò jọ sójú wa ni.
0: Studio n pe gimo olobe
16: baba ti won pe mi ni ri lines won so ko to
22: baita mo ti kan jo kan fi si voice note ba send e si department mo ni se mo ti won so yen o mo ko do la ni gan awo do
0: e ko jo era so mo ni ki tun bẹ́ẹ̀ni mo ní kí n tún ráwọn èèyàn létí ni pé ìgbésẹ̀ ni gbogbo ẹwu ìrìn àjò ẹ̀dá láyé tó bá ti kùnà láti gbé ìgbésẹ̀ tó yẹ kó o gbé lásìkò tó yẹ kó o gbé pẹ̀lú ẹni tó yẹ kó o gbé ọ̀tọ̀ rẹ ni o zero ló máa mú òní tún lọ́jọ́ ajé ó tún ti ń lọ september happy new month kí ló ti new nù ẹ mo debi ti mo ti ma repo ti ma ti travel de mo se debe ba mo e fi mo fe repo won ni attendant wan so pe elelu enikan wa da lohun pe fill up
16: o ma ti da mo
0: ngba mo ti mo
16: fill up eni yen mo e
0: be ni
16: a o da yen mo
0: o de fill up bi epo ba di 5000 sir per liter o ti yen mi o le ma la e idi ati tumo e sir o ye ka won eyan dupe lowo olohun ni sir ni pe won ri iru olumide awu lowo o le ma yin mi o le ma se nkan sugbon emi yinra mi mu mo ore mi kan wa lati Ibadan eh latabekuta awa jo lo si fresh igba ta se ton mo de bere si dawon eyan lohun 12 to 5 oni mo se ri reason to kin gbe call ise ni
16: beni awon eyan mo riri
0: phone we oni phone o nlo data danu oh afalata kiluna ah awon eyan awon eyan sari awon eyan
17: o tun kewu ni
16: ifa kewu
0: e sir awon eyan feran okunkun ju imole lo won feran iro ju oto se mo oto ko kin sare ko ni speed o ma yorin ni sugbon to ba de tan ko ni wale mo laye sugbon iro a speed bo se nge won a ma ge won lotun ge won so si sugbon jo to ba pade oto lona a subu ko ni dide mo iya to olumide awu lowo atawon any other online business ton se niyan emi o ni business ju pe kin bi e wi pe ko ma waste asiko e ajo ni 24 hours ni the same answer sheet la jo niyan but different question paper lo wa lowo wa iyan ni pe nkan to nsele si e yato si nkan to nsele si ni igba temi wa ri mo wa wo pe pelu anfani yi ma je njoko ti lasan je npe awon eyan wi pe data to won waste lojojumo yen you can turn it to become an extra source of income to your purse to your family
16: je ti ke phone se wan je data nisin
0: e sir e se mo pe bi epo se won la won na ma change tarif won lori phone we wa darapo mo group olumide awu lowo nibi ti mo tin fun won ni danileko bo se le lo phone we awon free online businesses ni emi gbe dani to je pe o ni so wonu latodun meji abo seyin sin a so won ni ranu bayi mo o tori awa na o le sogun dogoji mo ati wa ri pe ko si owo ifa lori internet even in free town nothing is free anything you buy there you must pay
16: also
0: so amo iyato be ni pe ise to nse loju koroju naira lo mu wa fun e ise to nse online temi ma juwe fun e bi meji meta merin ma so pe o fe sare withdraw abi o bi withdrawer abi cash out lo kun e wa o ni mo nkan to fe se wa ko ma se ni ko ni ye sugbon jo to ba ti ye pe gbogbo wa lajo ni social media handles lori phone wa bi Facebook YouTube Twitter Instagram sugbon gbogbo e iwo kan ba won se o kan ba won se ni mo wo kini ni lati jo to ti wa n ba won se yen o rowo nbe enikan si ti wa ohun tun mu ati ma sirale si ayale o n ba ojo lara re je dipo ko sise ko lowo o ti yeyin sa awon business mi wa to ye podun kerin lati nse bo a de file a de nse wo gbogbo emi le sotan sugbon olumide awo lowo loruko mi save number yi ko to chat mi awon to ba je pe iro ni mo npa olopa ati gbe mi ni Ibadan yi won buru ju e 080 olopa o tele gbe mi to yin sise elega
16: e so number yen
0: 080 336 0570 WhatsApp message 59 60 70 20,000 ló fi darapọ̀ mọ́ group Olumide Awolowo. Ọ́fíìsì wa dẹ̀ ti wà open báyìí ní Kuola. Tó bá ti kọjá Kuola police station yẹn sí sàlẹ̀ díẹ̀ wa ti rí lépo Sofeco yà sí ìyànà lépo Sofeco yẹn street àkọ́kọ́ lọ́wọ́ òsì. Tó bá ti wọnú street yẹn wa ti rí Awo Communications Limited lọ́wọ́ òsì yẹn ń bẹ̀. Láti ọ̀la èmi náà máa wà ń bẹ̀, ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ wọ́n wà lọ́fíìsì lọ́wọ́lọ́wọ́ báyìí. Okay. O lè bá wọn bẹ̀.
16: Ọlọ́run tiẹ̀ ṣe wọ́n ti rí ibi tí wọ́n sì lè
0: máa. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n lọ́la every Tuesday Olumide Awolowo máa wà ń bẹ̀. 08033596070. Ẹ ṣeun.

0: ti ko ti o pe mo fe ka fi sise ti kutu anu abe ka fi sise ti kutu anu mo le kiyan ki mo ki le fada mi agun be ni ile baba to bi mi lomo o
1: ko to anu be ke
0: si lo si agun be ni bi e pele ko to anu
1: e baba
0: the journey so far
1: seun
0: se gbogbo
1: a dupe lodo Olorun pe aseyori n wa daada ni office okoto anu papa julo awon ti won mu ejo to le daluru sugbon si awon baba won ba won joko lati ba won wa ojuju si ijoko agba enikeni ti o ba ni ija lori ile abi yawo ati omo ba oko lo nja so mo ati bebe lo to le da wahala le nilu e mu won wa si office okoto anu awon agbalagba wa nbe ti won joko ijoko agba lati wa ojutu si iyen lo ko si gba te le wa Olorun agbadura wa then ni ni ojo Monday ni ijejo awon baba mali wa so Olorun je kan tun se aseyori amen ni Thursday Thursday to lo yi so Olorun tun je kan se aseyori awon meji ni won tun se lojo na awon meji na tun se lojo na
0: awon meji an tan bori soke yen
1: beni
0: awon meji tan se ni yen
1: beni beni so ni ojo Monday ni office okoto anu nbe na a ma se program LTT baba oloyin ti a ma fi abere oloyin se itoju ni ni Monday to ba di ojo
0: Monday Thursday Saturday
1: ojo Wednesday oni jinja ni bo ago mewa ni ni ojo Thursday a lojo Wednesday ago mewa ni won ma se
0: ago mewa ni
1: laaro be bẹẹni bẹẹni so tó bá yẹ tó lọjọ Saturday
0: mo bá mama kan nígbà mo wá sí gbàgede okoto anu lọjọ yẹn mo bá mama kan sọ tí wọn sọrọ nípa ìdí táwọn fi ń gba abẹrẹ oyin
1: bẹẹni
0: ṣé ó wà
1: wà
0: ok let's go.
2: ọ̀rọ̀ abẹ́rẹ́ oyin ti ń kúrò ní kèrè mi.
0: Ẹyin náà ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook o ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook. Mo fẹ́ kẹ́ rí àwọn àgbààgbà tí wọ́n wà ń bẹ̀ àti sí irúfẹ́ ohun tí abẹ́rẹ́ oyin ti ṣe lára wọn.
2: Ẹ̀yin ó mọ̀ kí láà pé nǹkan wọra àmọ́ àǹfààní tí ń ṣe fara ó pọ̀ ju bá a ṣe ń rò lọ. Mo dé ní ọjọ́ Thursday tí ó kọjá yìí ni mo rí ìyanu kan màmá kan tí wọ́n fọwọ́ kọ́ wá lójú mi tán ń gbégun staircase kan mo kàn rí màmá tí wọ́n rìn wá tí wọ́n dẹ̀ ń gun staircase lọ sí gbàgede okoto anu fúnra wọn mọ̀ mo síbẹ̀ ló ṣe síbẹ̀ ni kí ni ìṣe ń ṣiṣẹ́ tó ni ẹ̀yin èèyàn wa ó da fèwé ó sì dáa fàgbàlagbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ lárúgbó ńlé one of the best gifts you can give to your elderly ones ó ní ọ̀rọ̀ abẹ́rẹ́ oyin yìí o ẹ fọkàn sí ẹ fọkàn sí mo rí àwọn màmá mi méjì kan tí mo rí pé ìyàtọ̀ ti wà nínú ìrìnàjò wọn mo ní láti súnmọ́ wọn mo bá wọn sọ̀rọ̀ ìyá wa ẹlẹ́mẹ̀ ẹkú déédéé wò yìí ó dàbẹ́ pé gbogbo ògbà tí wọ́n bá ti ń gba abẹ́rẹ́ oyin mo máa ń rí yín ẹ jókòó màmá ẹ jókòó ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni màmá mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun abẹ́rẹ́ oyin bó ṣe ń rora tó mo rántí pé gbà tí mo kọ́kọ́ rí yín tẹ́ ń gbà ẹ máa ń pariwo ẹ máa ń sá fún kí ló dé n tó ń ròyìn la tó ń ta ẹ́ la kí ló dé tẹ́ ń padà wá gbà.
3: Nígbà tí mo kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí kí n sì tó bẹ̀rẹ̀ apá yìí kò tó ra ọ̀run apá yìí kíkó kí mo lójú ọ̀run kọ́tọ́ ti pẹ́ ọ̀run mi kan wá wá lórí abẹ́rẹ́ yìí ẹ̀ pé mo ti ẹ̀ gbọ́ programu láì programu
2: yìí. Òkè tá a sọ̀rọ̀ ń pẹ́ ẹ lórí.
3: Mo wá sọ fún ọmọ mi ní alẹ́ tí n bá de lọ ibi bá wọn ṣàgbéyẹ fún mi nígbà tó di pé ọmọ mi wá mọ̀ pé kí n wá mọ́tò ìlú mi wá sí.
2: Ní gbogbo ìgbà tí wọ́n ti ń gba abẹ́rẹ́ o bó wa ló ṣe rí lára yín báyìí.
3: Ntẹ kò tó bá fẹ́ mọ̀ kí n gbà mọ́ báyìí bá fẹ́ wọ sanwó-ọ̀dọ̀ mọ́ ní báyìí tó lè wọ.
2: o ti na lai gba mu e ti le fi se nkan
3: ko ti ti o e se le
2: ah ko se te le fi se oluwa se
3: na mo ro bayi
2: eh iro
3: yato si emi ko to fi lara o
2: ko se yi eh mo sa ri pe gbogbo ati Monday ati Thursday ati Saturday wo gba ni ma nri to ba ti doro abere oyin alada eyin kan ti e ti change patapata e wa da bi egbe mi sabere oyin na ni bayi kini to fi se kini te se ro de bi ke ma gba abere oyin mo se nro yan lara to yen ta ba fun yin de pari wo e to pada wa te o ngba mi eh
3: eri apa
2: eh
3: ko leyin mo tele
2: ko ah e ma ti lo seyin
3: ah ko leyin lara
2: eh
0: eh into deuma wo mi la ni pe emirias alternative to antetebete kini kankan tori pe mi lo gbogbo yin bo mi lo template bene temo mi mo lara mi mo fa ke ri lara awon mi na ko ma je pe mi ni mo so oro abere oye yi we are just looking inward, let's look inward, alternative way of treating our health and it helps ni gba gede oko to anu laaro yi mo be ni ago mejila adisu yo mo to show signing off for today.
4: Wagyu FM.

0: kẹ̀ndéranlẹ̀. Ọ̀nà àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà àbáyọ ìyẹn ti solutions.
1: Oyè Ata.

0: àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay doctor stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ bí àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do wọn lórí twitter instagram àti facebook ni at doctor strap recycle doctor strap recycle dé mọ́tò títà dì rọrùn.
1: Ìyá ilé kan bóun ni ṣáájú wá lónìí.
2: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ẹ̀yìn tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
1: Láìsí pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ran rẹ ní o owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wà láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ta láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégede pẹ̀lú ìlànà ńtẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902542751 lẹ́ẹ̀kan sí 0902542751.
3: Ìlera lọ́rọ̀
4: àlàáfíà tayọ.
5: Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti gbáwò tí ń ṣiṣẹ́ fákọjẹ̀dì àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọjẹ̀dì ń dà láàmú. Togas Herbal Powder ni ẹ béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín, Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti nù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Ilé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú. Àbẹ́yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọyọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Ilé iṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pé wá nílé iṣẹ́ Togas sórí 09032949024. Ilé iṣẹ́ Togas ló ní àní fàṣán lùgbà. Gbogbo tí ń ṣe ọ yẹ agbára egbògi ìbílẹ̀ ká.

0: sọ fún bọ́ọ̀sùn kọ́mọ kọ́ bọ́ọ̀bẹ̀
1: fẹ́ fún wọn pẹ́
2: o fẹ́ kẹsẹ̀ rẹ bọ̀ ohun búlọ́ọ̀kù
0: àbọ̀ wà ní ẹ̀rẹ́ ó rà fẹ́ kìbọ̀ jámánì
2: inú búlọ́ọ̀kù tó bá jáde ta yọ ha
0: àbí tó bá fara balẹ̀
2: tó bá fẹ́ ṣe yọ
0: ìfọ́sí mẹ́jà dùn tẹ́ fájọ́sẹ̀ mí
2: kọlọ̀kọ́ ṣàánú
0: ń bá mi
2: ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa yé ká àgbáyé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete òun náà lẹ lórí ọ̀fẹ́ àti gbójú òwà live and direct lórí facebook lagilu 96.7 FM òkè tó ga jòkè ń bà dán ẹ bá máa ṣí àẹ ẹ pin kó kárí ilé àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní wọ́n fọ́tọ́ mi
0: mo sọ pé ara àwọn bí sagbari fàálà jẹun tán àwọn ìyá àwọn náà nìyí
2: ok ok
0: wọ́n ní àjọ ilé tó gbógun ti ìlòkùnlògùn olóró ndlea wọ́n ní ẹrù búùkan eléyìí tó yẹ pé oògùn olóró iná ní bẹni oríṣiríṣi eléyìí tí wọ́n ti gbé oríṣiríṣi èròjà jáde lára rẹ̀ wọ́n ní pàápàá jùlọ opios àti àwọn ọmọ ìyá rẹ̀ kan wọ́n ní náà ni wọ́n mọ̀ ti kẹ́fìn nínú ẹrù tí wọ́n sẹ̀ kó dé láti ilé òkèrè kan níbẹ̀ ni wọ́n kó ṣe kódà lára àwọn nǹkan tí wọ́n fi kinní ọ̀hún wá sí láti rí ohun amóhùnmáwòrán speaker wọ́n ni wọ́n kó inú rẹ̀ tó ń ti àwọn búrẹ́dì ńláńlá ilé ìtẹ́yìn ìdí pé yín kankan máa wá tí ìsinú rẹ̀ kíni wọ́n ni wọ́n kó inú ẹ̀ bíbà nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ léde wọ́n ni oríṣiríṣi àwọn nǹkan ọ̀hún wọ́n sá fún oríṣiríṣi ọkọ̀ ilé tí wọ́n ni wọ́n sẹ̀ kún ọ dé láti ilẹ̀ gẹ̀ẹ́sì ni o tí wọ́n sì kó sínú àwọn nǹkan ọ̀hún kódà gan-an wọ́n ni àwọn kan wà náà tó pé ibùdókọ̀ ní ìpínlẹ̀ èkó ènìyàn ti lọ gbà á ẹni tí jẹ́ agbẹnusọ fún àjọ ndlea fẹmi babafẹmi wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé kódà àwọn èèyàn ọ̀hún nígbà tán gbé súnmọ́ wọn tán yányán oríṣiríṣi ọ̀nà làwọn ti lọ rí mú àwọn ẹrù náà tí àwọn sì náwó gan afurasí méje ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní kódà gan ní pápákọ̀ òfurufú murtala mohammed international airport ẹlẹ́tìmẹ̀ ní ìkẹjà ìpínlẹ̀ èkó wọ́n ní kódà gan àwọn ẹrù bú kan ẹlẹ́tìmẹ̀ fẹ́ fi ránṣẹ́ sí ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ní àwọn tó gbà padà lágbábẹ́ gan ni nígbà wọn wọ́n wò kìlógíráàmù lọ́nà 2 ó lé díẹ̀ 32.20 kg ilẹ̀ pẹ̀kìnní ọ̀hún ẹni tí wàá ṣe agbẹnusọ àjọ ndlea ó ní kódà gan ẹnìkan lára àwọn abániwálé estate agent abidin jide salami wọ́n ní làwọn tó mọ̀yàn náà wípé nígbà tóun kàn dé jẹ́ pé kílẹ̀ fẹ́ o wọ́n ní òun fẹ́ wá gba ẹrù tí bọ́dà òun fi ránṣẹ́ sí láti ilẹ̀ gẹ̀ẹ́sì ni ẹrù ń ṣeré ẹrù òfin ni tẹ́ pé báwọn èèyàn bá gbé ọjà sára tán nǹkan dàrú mọ́ wọn lára pé ẹni wọ́n wá gbà bí wọ́n náà sá ti mú báyìí ń bẹ̀ lákàtà wọn o.
2: kódà ọ̀kan náà tún rèé tí ó ń bẹ níwájú tèmi ló ń pe àgbàlagbà kan eléyìí tó kọ̀ rẹ̀ ń jẹ́ audrey ike tó ti lé ní 80 ọdún ìyẹn over 80 years ó ní ìròyìn fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ó ti dágbére fáyé o lẹ́yìn tí àwọn tí inú ń bí tí wọ́n kó bòǹbò tì í lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó lo ẹyẹ tí ń bẹ inú ẹ̀ ni ló fi gbẹ̀mí ẹni tí wọ́n bí tẹ̀lé ní ìjọba àbílẹ̀ gua ìlà oòrùn gua ní ìpínlẹ̀ benue wọ́n pe ṣe rí bàbá yìí wọ́n pe bàbá ẹ̀ ní oṣó pé oṣó ni wọ́n fi kó bòǹbò tì í ìròyìn tẹ̀síwájú o wípé ìṣẹ̀lẹ̀ ìṣẹlẹ̀ níbì kan eléyìí tí wọ́n pè ní gbemacha ward ìyẹn ní ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn kan eléyìí tí wọ́n pé wọ́n ń gbẹnu sọ àwọn pera wọn ní the advocacy for alleged witches afaw ò ní wọ́n ṣàfọ̀mọ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ohun gangan náà làwọn ti kọ̀wé nítorí ẹ̀ sọwọ́ sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà eléyìí táwọn ń pè fún ìwádìí tó gbangbọ́n tó jingiri lórí awuyewuye tó rọ̀ mọ́ bí wọ́n ṣe gbẹ̀mí bàbá àgbàlagbà arúgbó yìí ẹni 80 ọdún tí wọ́n ní pé ọlẹ́yẹ ìpè ẹyẹ rẹ̀ ní fi ń ṣe àwọn èèyàn jàǹbá kódà àwọn kan tíṣẹ̀lẹ̀ ṣojú wọn ò náà fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ṣe rí ọmọ àbá tó ti dolóògbé yìí wọ́n pe lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ló tó padà délé nígbà tó gbọ́ wípé ariwo pọ̀ lọ́tún ló sì pé wọ́n ti ṣe àbá òun ní ìjàm̀bá kó tó wá di wípé ó rí pé bàbá gan ti dágbére fáyé bẹ́ẹ̀ ni igun yìí tó ń pè fún àwọn tá bá fi ẹ̀sùn kò tọ́kàn wípé àwọn ni agbára búkan tán fi ń ṣe àwọn èèyàn ní jàm̀bá tó jẹ́ kó ṣòro fìdí ẹ̀ múlẹ̀ òun náà ni wọ́n ti wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìwádìí ọ̀rẹ́kẹ́ni lórí rẹ̀ bàbá àgbàlagbà yìí ona lo se kan le gba esun te wa fin kon yi iko ori be gbo won mo kan pa re won gbogbo awijare re pa bo lo ja si lodo awon eyan ti inu bi buku buku won ti won wi pe ani eni to dagbere faye se on lo lowo ninu oku re ti won si lu temi fi bo lara re se ri egbe yin ti e ni won wi pe baba agbalagba yin lo ye pe o kokoko farapa yen na latari ikolu abadi tori gba ko to di pe wa ba isele na rin Daily Post
0: Olo ko. O le mo so fun ara opopolopo gba. E mo ja mo mudajo. Lo wa ara wa. Igba mi bi a ba foju si.
2: O le mo ba re lo.
0: E ja won si leto abo. Won si se won to ati mo ti je. E mu e te ba ti ri pe ba fura si. E mu lo do won.
2: Mo mo ti ka mo.
0: Abi e je won si se wa di won. Iwo to mo pe ene kan le ye o le bo logun ti o le fi yan lemu. A je pe wo gan ni la.
2: Bo lo se mo
0: abi bo lo se mo won ni kini o le ni mo se ese o le to lori apata bo ba mo e bi wo ba ni la ko si bo se fe mo tenikan
2: elomi
0: won
2: ni pe asora fun ya re o
0: bye bye ni si o
2: ya o la wa pe ti ki je
0: abi
2: awon abi amo to to
0: ah
2: e se onje
0: se si wa mo se wa mo wo
2: ola awon to pe ani won fi oja ara
0: ti bi po wa so ti ri opolopo ti e wa mo so opolopo mo so ona nu ni ngba ti wogun toju obi won wa ni a lo re toju e lo ra so en to ra so fun ri won wa ni ora so fun inu e wa dun si oro re wa lojutu
2: ani okay on ti wa mo
0: to ro si yo ba lo yada iwo o toju e ni won si ni o toju iya ni wa kisa ki lo ra so fun ko ra so wo kinu ri odun
2: adupe
0: wa da je mu yoje iwe royin the punch ni ayin won ni enikan re o eleyi ti o ti jalaisi latari bi ile alaja merin kan eleyi ti won ti ko tan bo ti dawo lule ni agbegbe Independence Layout ni ipinle Enugun ninu oro ileto filede eni ti se ogagba fun ajo ileto risi sele pajawiri ni ipinle na iyen ni orilede Nigeria iyen abileko Zubeda Umar won ni na lo mo palase pe koda awon eyan won ti won be ni ipinle Enugun ki won tete ko awon eyan jo ki won lo re dola emi awon eyan ileti won be ni be won ni koda bi an ti debi ti ile ohun dawo si awon eyan tin so fun bi o ti da te niluju ojo awon eyan be labe ile ohun o ke ri ajo pe ayo won sugbon won niluju ogan na la won ti bere se to si gbianju lati ra awon ohun jade o
2: o da o okan na tun re to nbe nwaju temi to n safomo oro di mo pe ajo eso oju popo FRC won jere se pe eyan meji lati dagbere faye won so enu emi won nu lojiji nibi ijamba oko alagbara to waye ni opopona Kaduna si Kachia ni ipinle Kaduna lohun ijamba oko oju popo tan wi yi lo je wi pe won pe oko meji o na ni won sogbo won ni won ko lura won o awon oko na lati re force wagon to je golf meji ototo je pe loju opopona Kaduna si Kachia ohun lo ti sele won pe ehun eyan meji mi tun fara pa yan na yan na nbe nibi isele yi en to waje adari fun ajo FRC yen ni Kaduna ogbeni Andrew Paul long cam o na ni o safo mo pe eyan merinla inirin ajo ninu oko meji ototo yi to je ayokele won pe mejila ninu won ni o pa lo kagba ko iku ojiji ni abule kan to pe ni Doka to je gusu Kaduna yen Saran Kaduna lohun gẹgẹ bi alaye to se o pe awon merinla ohun lo je pe okunrin mejo lo nbe nbe to si je pe obirin mefa ohun nbe nbe ninu apapo won yi okunrin mejo lo dagbere faye loju ese ti obirin merin na si dagbere to si dagbere faye loju ese bakan na ti won pe awon yoku o na ni won fara pa yen na yen ti won nbe nile itoju bayi kile dumare ma pa lo atabo wa mo
0: nba mi iwe iroyin Daily Post loko gurugbe iroyin le na o won ni awon agbarijopo egbe mi ye ti Alaka Two Breeders Association of Nigeria le ti to mo pe apijare ni Magban won ni agbon ti ipinle Plateau ile mo ti fi esun kan awon odo kan ti je agbebon ti won fi kale si ipinle na iyen ti won pe ni Mangu Militias won ni won ti fesun kan o wi pe won gbe mi meta lara awon omo egbe awon ti won isun pa molu eleto to bi aadota niye won pa won sole ni fonafosu ninu ikolu ototo to waye ni agbegbe Halo Home Community ni ipinle Mangu ipinle na ni ijoba bile Mangu oje ni ipinle ohun ninu oro re ni ti salaga fun agbarijopo egbe awon ti fi molu si oro aje se ni ipinle na Ibrahim Babayo o fi oro lede wi pe se ri awon odo ohun ina ni mo se ikolu si awon eya won bo tile je wipe awon eyan na se bi iyan ko maalu kaakiri lori oko so si je wipe igbo lasan na nje o won lori oko enikeni koda ko si fa kaja kankan pere bi ti wule omo oni kan to de kan to mo yimo ke karakaka ti won se pa meta lara awon omo egbe awon to nti awon maalu eso ohun na la fi kan to si ni gbogbo ona na san wa lati ba igbesi aye won awon je ne ipinle na ti wa nsala yoro pe ijoba ki won ba won da si oro na o
2: o da wo e je kemi na o tun wa si le bayi ka wa si ipinle ogun ati ipinle oyo awon alajo lajo eleto abo ipinle mejeji o na lo je ko won tin sakitiyan bayi lati komo lubopo ki won da eyojo oju kan ko wa le osusunsu ba ba ku ti fi apakun itan yo to pinni lati ri pe abo to daju wa lara abi bi awon dukia to je ti ijoba to nti awon ile eko ni ti butoro ipinle ogun ati ipinle oyo nbi le ti awon to je alase yi won ro gbugbo awon olugbe ipinle ohun lati ri pe won ju oju la kan fi sori pe eni keni tan ba de porin bense bense bi eni ta be nse o na ni won ti fi ejo re sun awon to je agbofiro ni ipinle ogun won pe awon ose fun iko alabo kan ile ta mo si so safe call oni won mu enikan o ile sise ni odun metale ni 33 years ile ti won pe aluminium o na lo mo se nti to ko nje fatai olami ile kan esun ti won fi kan oni pe awon enikan ile to je ti NRC Nigeria Railway Corporation o si na re iji awon ti membe inji yan lo ta yen ni odewale ni agbegbe agbado ni won ti gba oni tomu ewe ni ipinle oyo ba kan na ile ise olopa ipinle oyo pelu ifowo suopo police community relations committee o na ni won pe won se ifilole safe school initiative ye lati ri pe abo to pe wa fun awon ile eko to nbe ni ipinle oyo nbi ati awon agbegbe ile to sumo ki ikeko ko le ba rorun won ni ilana ti won fi lole tutun yi o ni lati ri wi pe abo to pe wa gbo ti buturu ile eko to me ipinle oyo ati lati se ami eye odun kejile ni ogoji ile ti won ti se idasile police community relations committee sile ni ipinle yi
0: iroyin eleyi na lo ndamuso ninu iwe iroyin daily post losan toni won ni eyan merin ototo ile ti en je afurasi banditi na ni won mo ni won ti fi kele ofin gbe won ti won si ti gba eyan meje ile lowo awon ajinibe o to nti mimo fi kele ofin gbe awon afurasi ile ti to bi meta laniye ninu akiti awon olopa lati bikan si bikan ninu oro re eni ti salukoro ile ise olopa nile yi CSP ani iniedu ina lo salaye oro mu nigba to nfi atejide atelede alati gbadigba to nfi lede o fun orilede Nigeria oni koda gan ni gbengbe yin ibon AK-47 alagbele ro kan an gba pada an maalu ile ti ejiko to to bi 35 rusted car rusted car 2 oni la won to gba pada o te mo owo itunisile iyen ransom ile to bi million kan tabo naira en la won to gba pada lowo awon onise labi ohun koda gan won ni oko kan ile ti oni ba lo gbe si ori gba owo ri ni 2 million mejo ati abo naira won ni la won gba pada lowo awon ni ohun o te waju pe koda ipinle Kwara nikan gan awon afurasi bandit merin ototo ina ni awon ti gbemi won sole ni phone number su nigbati won gboju agan sawon olopa ton si jonda ina abobora won won ni ato olopa atomo ologun ati awon ode asogbo te ma awon vigilante ina le korapo ti won si da oju ban ko awon atilagbi na eni ti salukuro ohun oni koda eyan meji ototo na ni awon to gba kale lagbon be pe nkan kun si won koda gan million kan tabo naira ti won ti gba wi pe awon fe gba lati tu awon eyan le awon to gba pada lowo won ni ipinle Kwara
2: e jarede fuya lori gurugbe royin fun toni oniyan se olobe se bi e ko seju marun kan be nbe ko si seju marun kankan ora e ja gba ipi latodo eyi ti en gbo wa na lati le number te fi pe wa o yi pada 0912370 8675 0912370 8675 o le fi pe wa
1: pelu e foto
2: hello
1: olade adebayo
0: yala re du e mo kule dasiko yi
1: ko da ka ma se bayi lowo ara wa nigba won wa ni baba lo pa aburo re tan de wa lu pa o wa yori be ebi won fa ni won fa lagbo fero lowo ni oya mo se bayi o kan ji pa ka ji pada o e ko to a ni sirin o ya la re do ni
3: e se ngan e se ti e ko wa te ba wa dasi
4: 237076 75 no number leti owo ya yin
3: hello ta lo nbe loju opo hello e ka so o
5: e ti wa nbe o
3: hello ta lo wa loju opo e ka so
1: mi so wo yo mi so mi ru wa
3: okay
4: ati ru oya nsun le
1: abi awo gba wa so si je yo ti da fun wa
4: amen amen
1: a ku eto lu a so ni ka ki na ni e ka re o
3: esun te ku a te ba wa da
4: si mo riri yin o
3: hello ta lo tun be nbe
6: omo ba abolaji ajibola ademola okilo omo yo gbo mo so lobi lanko ile ru wa e ri ti àwọn ajínigbé tàbí ajínigbé owó wọ̀nyí ló ń yà mí lẹ́nu ẹ̀rú nǹkan tọ́nà bá lọ́wọ́ mọ́tò tó wọ́ọ̀tì 8 million ládáládáládá eré òfin náà lè ṣe wà olúwarán àwọn ìjọba wa lọ́wọ́ nínú ọba tí mo gbé pa ní bọ́lájí àjíbọ́lá àdémọ́lá òfin
3: àjíbọ́lá. ẹ ṣe gan tí ẹ kò wá tẹ ẹ bá wa dá sí i ẹ lóò ta ló tún bẹ lójú òpó ẹ ló ẹ káàsán o.
7: Ẹ kò ṣe
3: ẹ̀kọ́
7: orúkọ mi ní Balógun láti sẹ́yìn.
3: Ẹ
7: tí àwọn tó lọ fara bó ń bàbá yìí sójà ẹ̀dá tábàdàn sọ fún wọn pé ẹjẹ́ kò ń sọ fún ipò wò mọ́ ń pa ẹ̀ ẹ̀jẹ̀ fara bó ń bàbá dànù kí wọ́n kó wọn kọ́ fẹ̀sù fi tọ́ kọ́ lè wọ́n gbogbo rẹ̀ ń ti dẹ́yìn o Balógun láti sẹ́yìn ni àdéhùn.
3: Ẹ ṣeun ẹ ṣe tí ẹ kò wá tẹ́ bá wa dá sí
4: jámù pè mí méjì sí
3: ta ló tún wà lójú òpó o. hello.
4: ẹ mọ̀ ti wọlé.
8: mọ́mí ayọ̀mídé látọ̀ mí ni o.
3: à ń gbọ́ yín.
8: ṣé ẹ rí àwọn ajínigbé yẹn lè fẹ́ sọ̀rọ̀ wọn ṣé ẹ rí ọlọ́run ló gbá wa mú wọn kí àwọn èèyàn kẹjọ má bàa pariwo nínú rédíò pé káwọn èèyàn túbọ̀ mọ gbàdúrà kí ọlọ́run mọ mú wọn orílẹ̀ ìṣẹ́ ọlọ́run mo lè yí wọn mọ sẹ ní wọn kò sàgbẹ́ ẹnìkan tó ka àjọ ìka bẹ́ẹ̀ sì máa gbà ní nàìjíríà kọ́lọ̀ lè bá wa mọ ọmọ gbogbo wọn lára àwọn àtàgbàrà wọn lọ yóò mọ fa yóò mọ tó wọn láti rí lágbára
3: ọlọrun
8: lórí lágbára lórí wa àtàwọn ọmọ wa.
4: ẹ ṣeun o
3: ẹ ṣe tí
4: ẹ ṣeun
3: ẹ kò wá tẹ bá wa dá
4: sí àdúrà ni ẹbọ onígbàgbọ
3: àbí.
9: orí nígbà wo ni ẹ káàró.
3: hello.
9: ẹ ǹlẹ́ sọ́nà ẹ ṣe lágbára ọlọ́run làákà ìlàjọ ìmọ̀ọ́yà ìlà gbogbo kankan látọ̀ ẹni tí wọ́n gbà ṣiṣẹ́ gbẹ̀ẹ́fà tó wá àgbẹjọ́ kì í tó gbé mọ́tò sá lọ agbẹ́ rí i pé àwọn èèyàn máa gbúrú o ò lẹ́jọ́ mẹ́ta ò bó ti ẹ̀dúró àìgbé tí wọ́n gbà kókó wá jí mọ́tò gbé mi ọlọ́run ọwọ́ wa mú ṣùgbọ́n òfin wa kó má máa falẹ̀ àwọn òfin tí wọ́n bá ti rẹ́lẹ̀ rí báyẹn kán rì kì máa ṣiṣẹ́ lórí àwọn wọ̀nyí o yóò ní tiwa ìlàjọ ìmọ̀ọ́yà ìlà gbogbo láti hàn lápẹ́.
3: ẹ ṣe o tẹkọ àti ẹ bá wa dá sí
4: i. oníwòlé lẹ́wọ̀n kọ.
3: tó bá dá lẹ́hùn ún ooru. àdúrà lẹ́bọ̀ àdúrà lẹ́bọ̀ àdúrà lẹ́bọ̀ mi. ẹ ṣe o ti ẹ̀mẹ́mẹ́ fún wa tí ẹ tẹ́tí sí wa bàbá ṣe ní ìdí báyìí lórí gúrúgbà ìròyìn ètò yín ètò wa láti gbọ́ pẹ̀lú ṣínà aláyọ̀ àti ṣadé àjàlá alájálùbọ̀ oníwọ̀ngorí afẹ́fẹ́ ètò báyìí tèmi táyò yìí ládùn àbọ̀rọ̀ ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí ìrìn àtayò ó dàbọ̀.
0: abídèmí ló kọ tèmi àkàndé ló kọ bàbá tó bí mi lọmọ ọrọ àgbà bí ò bá ṣe lóòrọ bọba pẹ́ẹ́tì tí a mọ̀ ṣe lọ́jọ́ ẹlẹ́ ẹ wọnú ayé ẹ lọ sí eré òní yóò san wá sí dáadáa ó dàbọ̀ o.

0: Àwọn èèyàn Yorùbá wọn ń sọ àwọn nǹkan kan náà bàbá wa ti hàn bí a ti hàn sí àlẹ̀.
1: Kí ni wọ́n máa ń sọ?
0: Wọ́n pé bí obìnrin bá ti pẹ́ lọ́dẹ̀, kéèyàn máa yẹ ẹ̀rín ẹ̀ wò, pàápàá tó bá ti jẹ́ wípé gbogbo ohun tẹ́ ẹ bá ti ń gbé wá nígbà tí òbínú bí ṣe bínú ńgbà yẹn, ẹ ṣaago tó yóò wọlé rè. Ṣé nígbà tẹ́ ẹ ń lọ sí ẹ sọ ibi tí ẹ fẹ́ sọlẹ̀ sí fún wa? Tó bá ti rí báhùn, èèyàn ti di roommate àbí housemate ẹ nìyẹn, kò kí ẹ̀ ń pa rẹ mọ́.
1: Ṣùgbọ́n kí lẹ wá fẹ́ gangan o?
0: Wọ́n lùlù dùnú fún
1: níta. Ilẹ̀ wa mọ̀ kí lẹ fẹ́ gangan? Torí pé nígbà tí èèyàn bá sọ fún yín wípé níbo lẹ ti ń bọ̀ báyìí, ṣé ẹ ra ago ni? Ṣé ẹ mọrú àwọn gbólóhùn tẹ máa ń fún yàn padà?
0: Ó pè wá, tá a bá ti sọ́nù nǹkan, tá a sì mọ
1: ẹjọ́ ẹ. Okay, pé ẹnìkan tí ó kàn mọ
0: fún mi, kò mọ àsìmọ́ rárá,
1: ẹ kàn mọ fọ̀rọ̀ ro kà fún ṣáṣáṣá.
0: Ọ̀rọ̀ kí
1: kò ní lọ́pọlọ láti lè tiẹ̀ jókòó rẹ̀ gan, pé sórí ẹ̀ ti ẹ̀ pé gan ni. Aláàbí lónìí kíní ẹ̀ ti ń lọ lọ́rùn, kí ni tiẹ̀ tó fẹ́ fi ara rẹ lé mọ̀? Ẹ bá ẹ ra sàyẹ káàbọ̀ sá, ẹ pẹ̀lẹ̀ sá, ṣé ẹ̀ kó sí mẹ́yìn náà lára ń gbà mí tó ẹ kàn jáde bó ṣe wù yín? Kò sí wípé òkè o, mo fẹ́ dé ọ̀dọ̀ bàbá bọ́sẹ̀ lókè o, kò sí yẹn ń bẹ̀.
0: Èèyàn máa dágbére ọ̀dọ̀ bàbá bọ́sẹ̀, kéèyàn tọ̀dọ̀ bàbá bọ́sẹ̀ tún gbọ́ wípé ó tún yẹ kéèyàn tún dé bomi.
1: Ibẹ̀ náà ló ti wá yẹ, tó bá jẹ́ pé fẹ̀gidi wà tí ẹ sì ka ẹni tó wà nílé yẹn sí. Ibẹ̀ náà lẹ ti mú fún ni lo, mo ti kúrò lọ́dọ̀ bàbá bọ́sẹ̀ o. Mo fẹ́ sáyé débi báyìí o.
0: Tá a bá tún ti débi báyìí o, tí wọ́n bá tún ti sọ pé kinní o, hello.
1: Ṣé bí báwa ṣe máa ń ṣe fẹ́yìn nìyẹn? Nígbà tó bá dẹ̀ ti di wípé kí ló ṣẹlẹ̀ tí wàá máa bá mi sọ̀rọ̀ bẹ́yẹn? Àwọn jíbọ́lá ni kó máa bá sọ̀rọ̀ bẹ́yẹn, ṣe àpòrí èèyàn náà gbọ́dọ̀ pè. So ntẹ bá wá fẹ́ lẹ máa sọ báyìí. Tó bá jẹ́ pé ẹ fẹ́ ká padà sórí ọwọ́ yẹn, ẹ jẹ́ ká jọ sọ.
0: Èmi rẹ jọ wà nulẹ̀, a jọ ń fọ̀rọ̀ jẹ wọ̀ ni. Mo ń bọ̀ o, o sì lọ fún bí odidi ọgbọ̀n kí ni ká kó ṣẹlẹ̀ mú ọ lọ?
1: Mo
0: retí remú títí.
1: Kí ló tọkàn yín mọ?
0: Mi ò gbúrò kankan. Kí ni jẹ́ bẹ́ẹ̀? O sọ jẹ́ pé bí ìfá àbí ìfó kí ṣẹ̀jú márùn ún tó kéré ó ti yanjú. Pàápàá bó bá tiẹ̀ jẹ́ pé àjíjẹ ni.
1: Pé kíní kẹ́hìn. Ilé ẹ kò lè dùn mí torí pé.
0: Àti ọmọ ọmọ eléèbó ó kọ kánmọ́kíá wọn pè. Kánmọ́kíá.
1: Èwo ni kánmọ́kíá?
0: Kánmọ́kíá ni. A wá pé odidi ọgbọ̀n ṣẹ́jú.
1: Àlàní ṣó mọ́ tó ṣẹlẹ̀, kò lè dùn mí
0: lọ títí. Àti bí bẹjọ.
1: Dúnà odidi ọgbọ̀n.
0: Sọgbọ̀n ṣẹ́jú.
1: Odidi.
0: Kíni.
1: Oh God. Sori intalakata bá ń jẹ́ ń gbà mí yóò fi lọ bẹ́ẹ̀. Tọ́lá yìí sinmi ọlọ́yìn ṣe sáré máa ń mú mọ́lẹ̀ ní.
0: Níbo.
1: Ibi tẹ́ bá sì ráyè rẹ̀
0: padà kúkì gẹ́gẹ́gẹ́. Ẹ ti dà tọwọ́ yìí. Òun tó bá mú
1: ọmọkùnrin ìfẹ́ hàn mí lébùn. Kò sí ọ̀kan ọ̀gbẹ́ni fọkàn ìwà lọ́ fọkàn balẹ̀.
0: Mo ti fẹ́ mọ̀ báyìí, ṣàlàyé fún mi.
1: Kí ni
0: àwọn ẹni ṣe mọ̀nà?
1: Mọ̀ pé kí ni?
0: Pé kankan o, pé pínpín kankan o pín.
1: Ṣé mi máa ń yẹ̀wọ̀ lọ́wọ́ wò ni? Àìmọye pínpín tó ti máa ń pín tí bàbá jáde. Ṣé mo máa ń kú sí ni? Ṣé mo tẹ̀lé ọyá
0: de ni? Lójú rẹ.
1: Kájọ máa ń fọlọ́n sọ́lé ni. Ilú ti yí orí ti ṣe
0: yìí. Àwọn dókítà wọn lọ́gbọ́n kankan tán lè bá wa dá.
1: Pé kí ni o?
0: Tí wọ́n kàn sí bí tracker kan. Ó yẹ pé orí ọkàn rẹ báyìí ni ó dùn sí.
1: Téèyàn
0: ò ní lè yọ.
1: Àwọn èèyàn ti kọ́
0: ẹ̀kan tí wọ́n báyìí ti fi bẹ̀rù kò sí. Wọ́n gbọ́dọ̀ sọ operation rẹ̀ kejì yóò mọ̀ jẹ́ 50-50.
1: Sori eléyìí tí wọ́n fẹ́ máa
0: mú. Ẹ pé tààrà báyìí lórí fóònù mi ni wọ́n ti mọ owó ibi tó lọ. Ntọ́ ń jẹ.
1: Àwọn èèyàn ti kúrò ní kíláàsì yẹn.
0: Kíláàsì bó wá ni wọ́n wà.
1: Kíláàsì ibi tí wọ́n wà yìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá máa wá tracker ká ayé ti kúrò bẹ́ẹ̀. Àwọn kan àwọn èèyàn rẹ̀.
0: Kò sá gàdágodo.
1: Kò sí o, fún kòjọ́ sí fún wa.
0: Nǹkan ṣe.
1: Kò jọ sí fún wa.
0: N tá à ń wí pé ó pé ọkùnrin ju obìnrin lọ.
1: Ẹ ṣe.
0: Ọ̀rọ̀ pé kò jọ sí fún wa.
1: Àti gbọ́.
0: Kéèyàn ṣe kéèyàn rè bá àwọn tí wọ́n máa ń ṣe Goldsmith

0: Ìsàlẹ̀ òsèlú Rilbon Community Development Association. Bon photo, Ìsàlẹ̀ òsì ń bàdàn. Ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn. Àbẹ́ẹ̀rí, ṣèkèṣèké nínú wá dùn. Wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀. Àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà. Arusa 1. Bàbá pàdúkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Rilbon Community Development Association. Ló ń kí kábíyèsí kú oríire. Wọ́n ní ká dọ́pẹ́ lórí kíbàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjà kó pẹ́pẹ́. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé, olóyè àgbànúre ní Àkànbí, àrólé Ba Olúyọ̀lé ń bàdàn. Kú múra o, gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn. Ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní pọ́ńfọ̀tò ìsàlẹ̀ òsì ń bàdàn. Àlejò pàtàkì lọ́jọ́ náà, olóyè Jubril Dọ̀tún Sànúsí Ọkálọ́mọ Odua. Senator Sarafadin Abiodun Ali, Engineer Adẹ́rẹ̀mí Abbas Oseni, Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ. Àwọn ògbóǹtarìgì eléré tó kàlù sí wa ní Bàdìrè. Mayor Rasheed Ayinde Merenge King, Alhaji Tayololu Akande Currency, Haji Fatai Adisa Fakus. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Báṣe o, aago mẹ́wàá àárọ̀. Nleto gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo èèyàn la pè. Lórí ẹni a fi ìwé pè. Gbogbo ọmọ bíbí sàn. Ìsàlẹ̀ òsì ń bọ̀n fọ́tò. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní bọ̀n fọ́tò. Lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.
1: Lágílú FM 96.7.
2: Kí la rí gbọ́ lẹ́tò lórí Lágílú 96.7 FM. Ẹ máa bá wa ká lọ.

0: kan se fun ah ah ti gi ta ba ti mi o ni ya to ba ya e ba n ti o kun leyin yan na ni
1: o ti mo be mo gugu e na owo e ni wele e wa
0: e je ta si yan eyin ohun na ba sin kan ko lo ko le pa mo ko ma je mo ke wa mo ba la ra yin o se ri o se bi o gugu e se ko ri ni yan na je mo wa yin la gugu la ti an la
1: e se e se we mi o fara mo nkan ti omo
2: wi ada wo wo lo ma fara mo fara mo
1: ba
3: o hello e ka so o
1: e ka so
3: o
1: oruko yin
3: lati soka
1: lati soka
3: se ri kini ye lo mi to ba ri pe elori mo like ko surprise yawo e
1: kin se so ro surprise lele
2: hmm
3: eh
1: ko so ro surprise lele yi irin ajo mi ni o gba pe ki ma koko so nkan ti mo ba fe se fa awon eyan saju mi o ki ri se
3: en se ba se na ti o ba ki se ota yin ko ye ko pick offense lori e na
2: ah abi e tun
1: bo ye ki ma so
3: ti o ba ki se ota yin
1: ni yawo mi
3: e ti yan ko lo ah ara o mi to n ti yan ko le ti yan
1: aha
3: so ye yin
1: ko ye ko binu si
3: o ye ko understand aye ko fe o fe je o fe mo pa yin lara ni
1: ah da fun yin ma
3: o ya
1: ko
3: speak
1: of friends
3: that to tele mi gangan o fe call your everything so se n gbo mi
1: be ni ma
3: reason best not to him ko so fun anybody so ye ni do to fe lo mo be o kan ni ko ka lo ko si nkan lo bi kan do do ka won lo jo lo ti e yin
1: so ngbo
3: min abro mi ni ma immediate sister gangan ni so na o mo so wa
1: ami ma
3: ile aye ọgbọ́n la fi ń gbé ní ayé
1: ṣùgbọ́n
3: bí ẹlòmíì tó bá bí èmi báyìí tí ń bá ti ṣe ṣe nǹkan tí ń bá ti ṣe kò lè bọ́ sí mọ́ ó dẹ̀ ti ó ti fa ìpalára fún mi gan tí nǹkan àwọn ohun mèremère ti bọ́ sọnù lọ́wọ́ ta mi kí n tó wá discover ara mi so self discovery too is very important and let the person that you are dealing with be spiritually minded let the person understand
1: ẹgbẹ́ kẹ̀ ẹ̀ ọ́ fún ma
3: ẹjọ́ o ìwọ̀n mi ni ọmọ fún mi ni wọ́n jẹ ìyàwó mi o
2: tó
3: bá jẹ́ kájọ gbé pẹ́
2: ẹ̀yìn
3: ọmọ kọ́jà àdá ṣe bá kí ṣọ̀tá yín
2: ok
3: so there's nothing bad about it
2: bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ síwájú yẹn tún padà sẹ́yìn náà
1: ẹ̀yìn
2: sọ wípé tí kì í bá ṣe pé bóyá mo fẹ́ ṣe ìpalára fọ́kọ́ mi kò yẹ kí n take offense lórí ọ̀rọ̀
1: mi
0: ọmọba bọ́lájí ajibọlá adémọlá òkìlọ ọmọ yóò gbọmọ ṣe lóbi láǹkọ
1: ẹ ṣe
0: láwo ogun ìgbà tó wà tó kúrò ìgbà tí ẹnìkan sọ fún yín nígbà yẹn pé ìgbéra fẹsẹ̀ kọkẹ máa kì í tẹ tí ó mẹ́ṣàn ìyàwó yín ni
1: wọ́n mẹ́ṣàn ìyàwó mi
0: ọmọwé alájà yín lágbógun sọ pé kí n lẹ́gbẹ́ ìyàwó yín kò yẹ kẹ́kẹ́ bọ̀ fúnra yín ẹnìkan ló sọ o kì í ṣe pé bóyá ẹ̀ fún ìṣáájú ẹnìkan
1: rárá mo padà lọ wádìí ẹ mo padà lọ pírèsì ìkìlọ̀ tí wọ́n fún mi lẹyìn ọrọ rẹ mi yẹn o ni mo tẹle yẹn o dẹ n work fun.
0: wọn á gbogbo ẹ gbogbo yẹn kẹ máa sọ fún wọn. ṣé ẹbí ó dàbọ ẹ sọ fún sátẹjì ní ẹyìn kí ló ṣe bọ́ọ̀sì kí ló ń kọ́ mí ìrẹ́pẹ́ kéde kò dákẹ́ máa bẹ̀rẹ̀ sí monday lójú tèmi.
1: monday ti lẹ́pẹ́ ṣe mo ní contract tí mo ti lose látara pé mo máa ń dágbére.
2: èmi nìyẹn o mi ò dá nìyẹn.
0: ó dàbí ìyàtọ̀ sí pé bóyá ẹjẹ́ tọkọ
1: tí ọ̀rẹ́ mi ẹ̀gán sọ fún mi pé òun gan kí n má máa sọ nǹkan tí mo bá fẹ́ ṣe fóun iṣẹ́ kan lájọ́ ṣe
0: ni. ó lójú mi o kò yé mi rárá.
1: ẹni ìdàtí wádìí ara yín spiritually o.
2: èyí tó tún gbégbé nìyẹn o.
1: ẹ ṣe gan o. hello. ẹ káàsán. yes sir.
4: Pastor Adéwìyí ìgbàgbọ́ sọ̀wọ́ láti òwúwà
1: ni. Àdá fún yín sá inú mi dùn pé pastor ni.
4: Ṣé rí ìràwọ̀ mẹ́rin la ní? A ní ìràwọ̀ inú, a ní ìràwọ̀ omi, a ní ìràwọ̀ ilẹ̀, a sì ní ìràwọ̀ afẹ́fẹ́. Àwọn ìràwọ̀ kan wà tó jẹ́ pé tó bá sọ nǹkan tí ó ṣe jáde kò ní rí i ṣe mọ́.
1: Ṣéǹgbọ́.
4: Ó ní ìgbà tí èèyàn bá dìskọ́fà ayé rẹ̀. Ó tó bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí. Ọ̀pọ̀ nínú àwọn ìràwọ̀ tí ò gbọ́dọ̀ sọ àṣírí ẹ̀ jáde. Tó bá ti sọ àṣírí ẹ̀ jáde, kò ní rí nǹkan yẹn ṣe mọ́. Ọ wà ní tọ́ra. Èèyàn sì gbọ́dọ̀ gbàdúrà lórí ẹ̀. Ó mọ inú ìràwọ̀ tó ń gbé wá sáyé. Ẹ kú iṣẹ́. Àǹtí Àbẹ̀kẹ́, ẹ má bínú. Ojú ẹ̀ ni tí mo
1: rẹ̀. Àmì ẹ̀ ṣe sá.
2: Kọ́lá máa ṣe ìràwọ̀ wa ní ìràwọ̀ tó ń pa náà. Kọ́lá wọ́n ṣe

0: 8 ìyàwó yín. Tó pé tí ìjàmbá dé láàrin ìyàwó yín àtẹnìkan ládùúgbò. Tó pé ó lè fi alájẹtẹ òun àtọkọ òun ọkọ òun tí ń kọ́lé lọ.
1: Ẹ
0: ti lè wọ̀ láti bẹ̀.
1: Ó bá bá ìyàlá
0: lè sọ ọ̀rọ̀
1: kí lẹ̀ ń kọ́. Kí lẹ̀
0: ń kọ́ kí lọ́tún lọ́jà yín lójú. Gbogbo ẹ̀ láàrin ọkọ
1: àwọn lọ. Ìsìn ni ọkọ tó tó ju
0: ìwẹ́ lómi ọ̀lẹ́ kò lẹ́lẹ́dà kọ́rọ́kọ́rọ́ kiri ibẹ̀ ni ó bí ara bàbá fi bú sí ní ìrántí àlédàmú ẹkú ewu ni.
1: ẹ ṣe àdúpẹ́ àbẹ̀kẹ́ ọ̀rọ̀ ló gbọ́ yẹn òótọ́ ó lè dàbí ẹ pé mo ṣẹ́ bọ̀ má bínú bẹ̀bí rìn àjò mi ṣe gbà nìyẹn mi ní lè máa kàn nà tán ṣùgbọ́n lẹ́yìn ẹ gbogbo ohun tó wù kí n ṣe ojú ẹ náà ló máa mú tó. Ìwé ilé ìsìn everything sórí pọ́wọ́ ẹ náà ni mò ń kó pamọ́ sí láti má jẹ́ kó dára pé mo ṣe nǹkan kan pamọ́ bí mo ṣe ń sanwó lẹ́yìn tán tí mo ṣe everything wá rí pé mo mú ẹ lọ síbẹ̀ tààrà náà ni pé kò wá lọ wò nígbà tí ìwé ibẹ̀ yẹn jáde.
2: Gbogbo àwọn tẹ́mi sì máa ń gbọ́ tán sì máa ń kọ́lé àtọkọ àti ìyàwó wọn jọ máa ń mọ gbogbo ẹ ní
1: stage by stage tí wọ́n gbà bẹ́ẹ̀ ni má jẹ́ kó dìjà jọ bí ó ṣe mọ rèé o.
2: Lórí ẹ̀tọ́ kí la rí gbọ́ lọ́sàn òní
1: ìgbọ́ra ẹni yé
2: bẹ́ẹ̀ni
1: ó ṣe pàtàkì nínú ìrìn àjò
2: ìfọlọ́run síwájú ó tún ṣe pàtàkì nínú
1: ìrìn àjò ká tó fi ọwọ́ ẹ̀yìn gan pàápàá
2: bẹ́ẹ̀ni
1: kó mọ̀ darí wa
2: bẹ́ẹ̀ni ó
1: tọ́ ipasẹ̀ wa nínú gbogbo ìrìn àjò tá a bá ń ṣe ó ṣe pàtàkì o wọ́n bá wá lọ́rọ̀ rẹ̀ pariwo dákun mẹ́nu mọ́
2: bẹ́ẹ̀ni
1: bọ́rọ̀ rẹ bá pariwo ìwọ lè borí Coco House
2: àbí o
1: ẹ ń bá wá rẹni tọrọ ẹ pariwo tí ń pariwo
2: tí ẹ àbí o wá gbé
1: bọ́ndù lágẹnu àbí o wá gbé bọ́ndù nbí tó bá wá rẹni tọrọ ẹ pariwo tọrọ tí o pariwo tó wá fẹ́ pé n tí ń ṣe nìwọ náà fẹ́ ṣe ó ṣe é ṣe kí ọ̀rọ̀ yín ó dàbí obìnrin àtọkùnrin tí wọ́n pé bí wọ́n bá jọ tó àtọ rẹ̀ ẹnìkan ó lomi lẹ́yìn ẹsẹ̀ aláyọ̀ ògo èdè ọfọmọ àlèsọfàánú orúkọ tèmi ń jẹ́ àlàní ẹkùn ọkọ àbẹ̀kẹ́ aṣiṣẹ́ pẹ̀lú bọ̀sún aláyànde lọ́sàn yọ lọ́wọ́ bọ́tìnì títí ọ̀la ní dédé àkókò kan náà laago kan tá a tún pàdé lórí ètò yìí ire o.
2: tọ́ fọláṣadé àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá yẹn àní láǹfààní àti lè gbé ìpè kankan mọ́ torí ètò sì wọnú ètò títí wá dọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run ọba tí a tún jọ máa pàdé lórí ètò kí la rí gbọ́ ìlàgò kọ̀sán náà ni fọláṣadé àjàlá lorúkọ tèmi mò ń kí yìí o wípé a kú iṣẹ́ lónìí o lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọ̀nà wa ò ní dojúrú ẹ ṣeun ṣe ń gbọ́ wa.
3: kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí lágẹ̀lú 96.7 FM ẹ máa bá wa ká lọ.
4: Lágẹ̀lú FM 96.7.
5: Bíkan bá lè kọ́lé láyé, tálákùn ojú sikelebe lọ tó sì nílé tẹ lórí ìpẹ́. Ẹ̀dá tó wọ́ bá rogún sí lọ́wọ́, tọ́ bá fi jogún fàájì àti sekárí mi, kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o. Àbẹ́ àmọ́, owó tí ń bá fàájì lọ ò kéré.
6: O ní tèmi, 500,000 tó promise mi lánàá nǹkan.
7: Bèbí mi, mo ti dì í sílẹ̀ fún ẹ, ẹrù rẹ.
8: Pẹ̀lú atótó nù mí sí ọ.
9: 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King, kí ni ìwọ fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì fóbìnrin?
8: Àìlákàsí yìí ṣe ìgbésí ayé rẹ o.
7: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Aṣọ́rí mi ò pé.
8: Orí rẹ pé o, o ló ní màràgídí ni.
9: Bọ̀sún King Estate, ó ti wà láàyè tó dẹrun láti kọ́lé sí. Iná ti wọ bẹ̀ kíní sálọ̀nù. Bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. Bọ̀sún King Estate ni kò ti rà. Ojú táyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. Àmọ́ ṣá tó bára lé kan ní plot kan. Ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó àpáta ayẹyẹ Mbàdàn. Ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. Tàṣí wọn ní Crispo Building, Mobi Bus Stop, Odu Ọ̀nà àpáta Mbàdàn. Telephone 0706281 7806 tàbí 0071036974. Kà sí Bọ̀sún King kò dòní lórúkẹ̀.

0: balẹ̀ kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe kárí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
1: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: bèbí mi mo ti di sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
3: pẹ̀lú atótónu mi sí ọ
4: 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King ni wọ́n fẹ́ fi ṣe birthday fóbìnrin.
3: àìlákàsí èyí ṣègbésí ayé rẹ o.
2: ìgbésí ayé ari mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
3: orí rẹ pé o ò lóní mọ̀ràn gidi ni.
4: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nù. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. Bọ̀sún King Estate ni kò ti rà. ojú táyé ló wà lóore fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plọ̀tì kan o. àmọ́ sátọ bára lé kan ní plọ̀tì kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bako àpáta eré àǹbàdàn. ayé wà bó fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. tàṣí wọn ní Crispo Building Mobi Bus Stop odu ọ̀nà àpáta àǹbàdàn. telephone 0706281 7806 tàbí 0071036974. kàṣí Bọ̀sún King kò dónílé orókè tí rọ́pùpù ẹyẹ.
5: tó lórí ètò yín ètò wa Bọ̀sún King Properties Quarter Hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ Bọ̀sún King Properties tí gbogbo ayé pè ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ Yorùbá èèyàn níbi tí ilẹ̀ pọ̀ sí ilẹ̀ tó ń gbélé lè 100 acres 1000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni fẹ́ estate.
6: ìdí máa gbọ́ ẹlòmí àkàn wọlé ó ní òbèrè lọ́wọ́ onílùú gbá lójú so possible ni oògùn wọlé olùmọ̀ràlẹ̀ olùmọ̀ràlẹ̀ wàràlẹ̀ fake adì wàhálà sí ẹlọ́run tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pè mí bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún ojúmọ̀ ní ibi tó wá fẹ́ sí bọ́tí mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹlọ́wọ́ tó sì ní wàhálà ń bẹ̀ láì bẹ́ẹ̀ ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo ní létí mo yí o bá fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ àbílẹ̀ mi wà tó rí tara rárá.
5: ẹ̀ ń bá yẹn talẹ̀
6: bọ̀sùn ọba rí abájọ́ládọ́ àdéhùn làájọ́.

0: da ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ́bà yìí ká a ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lókàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage ní bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Ladiluwa FM 96.7.
2: Better thing don't land inside the city of Obodi Ibadan. Ori repete, ori repete. With una babe, una chiquito, uno tepuma, chi chi chiquito duro. Nedekwa, hidekwa, hidekwa behugo. The mama of all languages. Talk am for Yoruba, talk am for Hausa, talk am for Igbo. Chai! Igo de waka come una domot. Anytime we 2:30 o'clock of afternoon, waka go jam 3 o'clock of afternoon. Monday waka go jam Thursday. Tori repete with the chichi chiquito. 3-1 baby. Yummy Tori now. On top Lagelu 96.7 FM.
3: Continue.
2: File, make una no touch that dial. Tell it to Konyaka.
3: No.

0: da ṣugbọn olorun ma ran ìrànlọwọ sí iyan láti jíṣẹ ká ṣe ẹni ẹlẹdàá sí wa lákòókò yìí láti jíṣẹ ṣe ìrànlọwọ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ nígbà kankan kí ayọ àti ìbùkún lè dé bá ọpọlọpọ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká ṣe tẹ ti mọ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashpot àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashpot níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashpot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: My pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídẹ̀mí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò ẹ̀jẹ̀ kájọ gbọ́.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì Mbàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣèkèṣèkè nínú wa ń dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dé ọpẹ́ lórí kí ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bonfoto ìsàlẹ̀ òsì Ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkálọ́mọ Odua Sínítọ̀ Sàràfàdín Abiodun Ali ẹnjìnìà Adẹ́rẹ̀mí Abbas Hosseini Honorable Stanley Bíkùrúláì Ọlájídé Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa níbàdílẹ̀ Péyọ Rasid Ayinde Merengue King Alhaji Tayolu Akande Currency Haji Fatai Disafakus ọjọ́ 27 oṣù kẹsàn-án láṣẹ o aago 10 àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto lọ́jọ́ 27 oṣù yìí.
7: Ladilu FM 96.7.

0: ẹlọ́rọ̀.
1: Bàrà ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí àìrọ́rùn sùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án.

àjọ eléyìí tí ó ń gbógun ti mímọ ṣòwò lókùmọ kùmọ nílẹ̀ yìí efcc ti ní àwọn ṣetán láti mọ mójú èyíkéyìí agbẹjọ́rò eléyìí tí ó bá ń bèrè owó ọ̀yà rẹ̀ lọ́wọ́ àwọn oníbàárà pẹ̀lú owó ilẹ̀ òkèrè ba ilé ẹjọ́. Obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí ló ti bèrè fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bí ìjọba àpapọ̀ lẹ́yìn ṣe ti bẹ̀rẹ̀ sinimá tari ohun èlò ìbímọ eléyìí tó tó bí ẹgbẹ̀rún lọ́nà okòwò lérúgba ó dín márùn-ún sí àwọn èèyàn jákèjádò lẹ́yẹ. Omilẹ́gbẹ́ àwọn èèyàn náà ní orílẹ̀-èdè mexico ni wọ́n ti ń pèpè fún òpin sí làásìgbò eléyìí tó ti bẹ̀lẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ adarí adarí láàrin àwọn tí wọ́n ń ta oògùn olóró ní ilẹ̀ mexico. Lágbọn ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè north korea igun ti àwọn obìnrin náà ló ti fi ìyà jẹ́bọ́ lórí jẹ ojúgbà wọn láti ilẹ̀ bangladesh pẹ̀lú àmì ayò mẹ́wàá sí òdo nínú ìfigagbága asia games eléyìí ti ń lọ lọ́wọ́. Ìròyìn náà rí lẹ́kọ̀ọ́.

àjọ tó ń gbógun ti mímọ ṣowó ìlú kùmọkùmọ nílẹ̀ yìí efcc ló ti ní àwọn ti ṣetán láti mọ mojú èyíkéyìí nínú àwọn agbẹjọ́rò balẹ̀-ẹjọ́ èyí tí ó bá ń béèrè owó lọ́wọ́ àwọn oníbàárà rẹ̀ pẹ̀lú owó ilẹ̀ òkèrè nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe adelé adarí nínú àjọ ọ̀hún agbọ́n ti ìpínlẹ̀ èkó lagos zone directorate 2 ti àjọ efcc ìyẹn ace 1 bàwá usman kantungo ń ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ múlẹ̀dẹ̀ nígbàtí ó ń gbàlejò omilẹ̀gbẹ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí lọ́fíìsì rẹ̀ ní ìpínlẹ̀ èkó ẹ̀wẹ̀ àwọn ikọ̀ ọ̀hún eléyìí ti moshood abiola léwájú wọn lọ sí ọ́fíìsì kantungo ní ìpínlẹ̀ èkó ó náà ni wọ́n bèrè fún ìjọṣewọ́pọ̀ láàrin wọn àti àjọ efcc kantungo ló fi àìdùnnú ọkàn rẹ̀ hàn pẹ̀lú bí àwọn agbẹjọ́rò kan ṣe ń bèrè owó pẹ̀lú owó ilẹ̀ òkèrè lọ́wọ́ àwọn oníbàárà wọn tí wọ́n sì ń hu ìwà àkọ́tọ̀ láàrin ìpàdé

àjọ tó rí sí ìlanilóye nílẹ̀ yìí ìyẹn National Orientation Agency àgbà ti ìpínlẹ̀ Kebbi ló ti rọ omilengbe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùgbé ìpínlẹ̀ Kebbi láti mọ́ kóra wọn láyà sókè pẹ̀lú ibi tí wọlé ọmọ lórí bí owó epo bẹtiró ṣe ń lọ sókè lọ sódò láàkò yìí àjọ ọ̀hún ló ra wẹ́ẹ̀bẹ̀ sí àwọn olùgbé ìpínlẹ̀ náà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti fún ìjọba ìpínlẹ̀ Kebbi láàyè kí wọ́n lè ṣe àgbékalẹ̀ àwọn nǹkan kórímọ́tàlú eléyìí tí wọ́n ti ń tì jáde. Adarí àjọ ọ̀hún ní ìpínlẹ̀ Kebbi Mohammed Nasir Karufi ló fi ọ̀rọ̀ àmọ̀ràn yìí léde nígbà tí ó ní ìfikùn lukùn pẹ̀lú àwọn oníròyìn nílùú Bini Kebbi ti ṣolú ìpínlẹ̀ Kebbi lọ́jọ́ Ajé Monday. Nasir Karufi ló ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí owó epo ṣe ń lọ sókè lọ sódò lásìkò yìí ló túmọ̀ sí wípé owó tí wọ́n ń ta epo rọ̀bì òun náà ló ń lọ sókè lọ sódò lọ́jà àgbáyé. Ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní láti mú àdínkù dé bá ibi tí epo ti ń fàpòyà àti tí owó ti ń ṣòfò dànù nílẹ̀ yìí níjọba fi ṣe àgbékalẹ̀ irúfẹ́ ìlànà wọn láti mọ rówó náà sí agbọn ohun amáyédẹrùn ètò ààbò ètò ẹ̀kọ́ tó ń ti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti ẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ tó ń ti jọba ìpínlẹ̀ Kebbi lábẹ́ ìdarí gómìnà Nasir Idris ó ní wọ́n ti ń ṣe àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlànà láti mú ìgbáyégbádùn dé bá àwọn ọmọ ilẹ̀ yìí. Ọmọ òye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú AAC nínú ètò ìdìbò ọdún 2027 ọmọyẹlé Sowore ló ti ṣe àpèjúwe àwọn èèyàn tí wọ́n bẹnu àtẹ́lu èròǹgbà rẹ̀ láti jẹ́

obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí olúrẹ̀mí tinubu ló ti pè fún ìbáṣepọ̀ tó gúnmọ̀ láàrin àwọn ìjọba nílẹ̀ yìí àwọn tí wọ́n jẹ́ ládéládé àwọn adarí ẹlẹ́sìn tó ń ti àwọn ẹlẹ́yin jù àánú láti dáwọ́pọ̀ gbójú agàn sí bí àwọn ìyálọ́mọ àti ọmọ kéékèèké ṣe ń jálà sí lásìkò yìí obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí tinubu ń ló pe ìpè yìí pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe ti bẹ̀rẹ̀ sinimá taari àwọn nǹkan ìgbẹ̀bí eléyìí tí wọ́n pè ní mama kit tó tó ẹgbẹ̀rún lọ́nà okòólérúgba ó dín márùn-ún síta ìyẹn 215,000 tèmọ oúnjẹ aṣaralóore fáwọn ìyálọ́mọ tó tó ẹgbẹ̀rún lọ́nà ogójì níye àti aṣọ ìwọ̀ fún àwọn mọ̀lẹ́bí eléyìí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kí ọmọ tuntun káàbọ̀ tó tó ẹgbẹ̀rún lọ́nà ogójì níye fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá rọ́wọ́ rí jákèjádò ilẹ̀ yìí abilékọ tinubu ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìpèníjà ńláńlá ni wọ́n jẹ́ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aboyún mọ̀ṣù mọ́mọ́jọ́ nínú àwọn mọ̀lẹ́bí tí wọ́n rọ́wọ́ rí òun náà ni wọ́n ní ìjákulẹ̀ tí wọ́n sì ń jálà sí lásìkò tí wọ́n bá ń gbìyànjú láti bí wọn nígbà tí òun fi ọ̀rọ̀ léde níbi mímọ sísọ lójú ètò mímọ pín àwọn nǹkan náà nílùú Àbújá obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí ló ní àwọn aboyún mọ̀ṣù mọ́mọ́jọ́ òun náà ni wọ́n máa ń sọ ẹ̀mí wọn nù lásìkò tí wọ́n bá ń gbìyànjú láti bímọ nílẹ̀ yìí eléyìí tó sì jẹ́ ìpèníjà ńláńlá fún orílẹ̀-èdè nàìjíríà. bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ni tẹ́tí gbọ́ láti kàn ní lágẹ̀lẹ̀ 96.7 fm ilé ìfún bá láfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè. omilẹ́ngbẹ́ àwọn èèyàn nílùú Culiacán ni wọ́n ti fọ́ pẹ̀rẹ̀pẹ̀ sí ojú òpópónà ní orílẹ̀-èdè mexico tí wọ́n sì ń pèpè fún kí wọ́n mú òpin débà làásìgbò àti ìfàǹfà eléyìí tí ń wáyé ní ìlú ọ̀hún eléyìí tí ń bẹ ní agbọ̀n àríwá orílẹ̀-èdè mexico àwọn ìlú tí wọ́n pè ní state of sinaloa ni wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n ti ń pa ní ìfọnáfọ̀sù tí omilẹ́ngbẹ́ àwọn èèyàn sì ti di àwátì láti nǹkan bí ọdún méjì sẹ́yìn tí ìfàǹfà ti wáyé láàrin àwọn sinaloa cartel ní orílẹ̀-èdè náà omilẹ́ngbẹ́ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n wọ aṣọ funfun tí wọ́n sì gbé oríṣiríṣi àkọlé dání tí wọ́n ń pèpè fún kí wọ́n bá wọn wá mọ̀lẹ́bí àwọn tí wọ́n ti di àwátì tí wọ́n sì ń kọrin wípé àwọn ọ̀fẹ́ máa gbé nínú ìpayín kékè àwọn fẹ́ kí àlàáfíà kọ padà sílùú àwọn nínú ìwọ́de alágbára tí wọ́n ṣe lọ́jọ́ àìkú sunday ó lé ní 3 million àwọn èèyàn èyí tí wọ́n gbé nílùú sinaloa tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ni wọ́n ti gbẹ́mímì látìgbà tí ìfàǹfà ti wáyé láàrin àwọn ẹgbẹ́ los chapitos àti la mayiza nílùú ọ̀hún ìwọ́de náà ni ó túmọ̀ sí ọdún méjì eléyìí tí ìfàǹfà tó ti bẹ́lẹ̀ láàrin àwọn adarí àpò ogun olóró náà ní orílẹ̀-èdè ọ̀hún ẹ̀wẹ̀ ìfàǹfà ọ̀hún ni ló tún fọná sójú kẹ̀kẹ̀kẹ̀ lẹ́yìn

lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè North Korea ni wọ́n ti fi ìyà jẹ́bó lórí jẹ ojúgbà wọn láti orílẹ̀-èdè Bangladesh pẹ̀lú àmì ayò mẹ́wàá sódò. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù North Korea ọ̀hún òun náà ni wọ́n jẹ àǹfààní omilẹ́gbẹ́ góòlù eléyìí tí wọ́n gba wọnú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bangladesh nínú ìfigagbága eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ọ̀dọ́ tó wáyé ní ilẹ̀ Japan. Ìfigagbága ọ̀hún òun náà ni ó pọ̀jù fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Bangladesh tí wọ́n sì ní àwọn ìfigagbága ni ó tó bọ̀ wọ́n tẹ̀síwájú nínú ìdíje eléyìí tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 19 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ̀ lẹ gbọ́ kókó tó wà nínú ẹ̀lẹ́ẹ̀kan sí i. Àjọ eléyìí tí ó ń gbógun ti mímọ sowó ìlú kùmọ̀kùmọ̀ nílẹ̀ yìí EFCC ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ṣetán láti mọ mójú àwọn agbẹjọ́rò eléyìí tí bá ń bẹ̀rẹ̀ owó pẹ̀lú owó ilẹ̀ òkèèrè bá ilé ẹjọ́. Àtọ́ka fún nínú ìròyìn wípé obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí ló ti pèpè fún ìfọwọ́sowọ́pọ̀ alágbára pẹ̀lú bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe ti bẹ̀rẹ̀ sí ni wọ́n taari ohun èlò bímọ eléyìí tó tó 1,000,000 sí àwọn ìyálọmọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ẹ̀wẹ̀ la kà fún yín nínú ìròyìn ilẹ̀ òkèèrè wípé omilẹ́gbẹ́ àwọn èèyàn ní àwọn ìlú tí ń bẹ ní orílẹ̀-èdè Mexico ni wọ́n ti fọ́n pẹ̀rẹ̀pẹ̀ sí ojú òpópónà tí wọ́n sì ń pèpè mú kí wọ́n mú òpin débà lásìkò eléyìí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè náà. Nínú ìròyìn eré ìdárayá láti kà fún yín wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin ti orílẹ̀-èdè North Korea ni wọ́n fi ìyà jẹ́bó lórí jẹ ojúgbà wọn láti orílẹ̀-èdè Bangladesh pẹ̀lú àmì ayò mẹ́wàá sódò. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn ní ìsọwọ́wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilefm.com ẹ bá wa dọ̀rẹ́ lórí ìtàkùn X wa pẹ̀lú Lagilefm 967 ẹ tẹ̀lé wa lójú òpó Facebook pẹ̀lú Lagilefm 96.7 Túnde Ọláwọlú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill Abídèmí Àkàndé lóníròyìn yẹn ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ̀ mọ́ yìí kúrò ń bẹ̀ ètò ṣe ògbómọ̀ pẹ̀lú Káyọ̀dé Adéọ̀sùn ní ìmọ̀ balẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: jábẹ̀ẹ̀tò pápá pala fẹ́ ṣe. Gbogbo àwọn tó ń fún alẹ́bùn yòókù náà á dá dọ́ wọn. Oya 0-912-370-8675 Oni nọ́mbà tẹ́ fi pè wá. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ káàṣì ẹ̀. Mẹ́ta ni màá mú lórí ètò fún tòní. 25,000 lákọ́kọ́. 50,000 lẹ́ẹ̀kejì. 50,000 lẹ́ẹ̀kẹta. Káàṣì ẹ̀. Káàṣì ẹ̀. Káàṣì ẹ̀. Ẹni tí ò ta kò lè jẹ. Káàṣì ẹ̀ rèé. Ó dé. Ó dé. Ẹ̀nzó ń bẹ̀. Ọ̀nà méjì. Lẹ́lẹ́fìtá. Bí ẹ bá gba www.cashier.ng ẹ jẹ ọ̀nà àkọ́kọ́ nìyẹn owó tẹ màmá kan pè mí wọn ni ẹlọ́mi sáré ọ̀ṣun ẹjọ́ ṣe iye kan náà la máa jẹ mu ni gbogbo àwọn tí ń wọlé náà ó lè jẹ́ orí wẹ́bsáìtì ni wọ́n gba www.cashier.ng ẹ bá ti tẹ̀ ẹ́ yóò gbé yín bọ́ sí ìpele mi 500 náà lẹ́yọkan www.cashier.ng ẹ ń so ń bẹ̀ bẹ́ẹ̀ bá wá ń lò yùn tí ń dún tìkọ̀tìkọ̀ débi-débi kí ló fẹ́ dún tìkọ̀tìkọ̀ fún ẹ lọ lo USSD code *347*1004*2#. Mo ń bọ̀ lórí ti káṣẹ̀ ẹ jẹ́ sáré sójú òpó lẹ̀ báyìí fún ètò ṣòbù mọ́ ọ̀rọ̀ yìí dẹ̀ fún alẹ́bùn ẹ̀ ṣe o mo ń bọ̀ lórí ọ̀rọ̀ tí yín lásìkò tó pọ̀ àti fẹ́ ṣe ní pápápá ó yá ta ló wà ń bẹ̀ hello. Bàbá ẹ káàsán o.
1: Ràbí àtàfọ́ lábílájú mọ́tò.
0: Ó yá ṣe fẹ́ kí wá ní àbẹ fẹ́ mú béèrè. Ó yẹ mú béèrè.
1: Béèrè karùn-ún.
2: Ìbéèrè kelo sá.
1: Béèrè lẹ́ẹ̀karùn-ún.
2: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún yìí ó ìbéèrè yìí ọ̀kan ni àmọ́ ó ní ó pín sí ẹ̀ka mẹ́rin àmọ́ mo fi dá lórí pé tẹ bá gbà ní ẹ̀kúnrẹ́rẹ́ yàtọ̀ sí ẹ̀bùn tẹ máa gbà mí gangan máa fún yín ní káàdì 1,000 naira.
0: Ṣé ẹ tún gbọ́?
2: Òkè wọ́n ní Nìbàdàn ọ̀rọ̀ kan wà tí a máa ń lò bọ́yá lọ́pọ̀ ìgbà wọ́n sábà máa ń lò fún bí ẹni tó bá jẹ́ pé ọ̀dàlẹ̀ àbí ẹni tí kò bá náà tán wọ́n á ní Ìbàdàn ló mọ̀ ó mọ láyípo ṣé ẹ mọ̀ pé ọwọ́ èyí tí wọ́n bá fẹ́ tu wọ́n máa ń tu lọ bíbà pé ẹni tó jẹ́ pé ọ̀dàlẹ̀ lẹ́ni yẹn àbí ẹni tí ò ṣe é finú tán àmọ́ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí kò rí bí wọ́n ṣe ń lò àmọ́ ẹni tí ò bá bani lórin jẹ́ ó ní bó ṣe máa ń gbé tiẹ̀.
0: Òní kọ́ bó ló ní bá ti kọ́.
2: Wọ́n wá ní láyípo yìí kí ní jẹ́ láyípo àkọ́kọ́ nìyẹn agbègbè wo ló wà ó di ẹlẹ́ẹ̀kejì. Ìkẹta ni kí ni òríjínà orúkọ rẹ̀ gangan ó di mẹ́ta kí dẹ́ni dì tí wọ́n fi sọ ní láyípo.
0: Hello
2: sir.
0: Wọ́n ti lọ. Hello. Hello bàbá ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín àbí ẹ bá wa pa. Ẹ dákun náà ẹ bá ń pè wá ẹ máa kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Torí tí yín làwa fi wà ń bí yín etí ò sì gbéjì. Káàṣì ẹ̀ mò ń bọ̀ 25,000 ni màá kọ́kọ́ yí. 0-912-370-8675 ẹ̀yin tẹ́ ẹ bá bùmọ̀ tẹ́ ẹ gbédè tẹ́ mèdè ní kẹ́ pè wá. Hello. O ti re, o ti re. Hello.
1: Ego
0: le o. Ego le sa.
1: Epeto,
0: Baba iba soro suke.
1: Baba ye pe mi le so lati lu seyin o.
0: Oya baba mi.
2: Ibere le karun wa nle, she le down si.
1: Ye mo bi ile ye o.
2: Oye mu bere mi.
1: Eji mu elekeba.
2: Ibere le kefa.
1: Beni.
2: Ibere le kefa lo bayi. Wa ni ti idi o ba te. Ti idi o ba wo. Eni ta ba ni waju o to baba se fun ni. Wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fún wọ́n wá ní kẹ́ ẹ fún wa ní àlàyé ráńpẹ́
0: lórí ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni. Bàbá ti lọ ó dì bèrè méjì tá àti dáhùn. Hello.
3: Hello ẹ̀kú ètò.
0: Yes ma.
3: Abilékọ Adépọ́jù láti Olódó ni o.
0: À ń gbọ́ yín màmú.
2: Mami ìbéèrè karùn-ún wà nílẹ̀ ìbéèrè kẹfà náà jẹ́ wà nílẹ̀.
3: Ẹ jẹ́ mú tèmi.
2: Ìbéèrè
3: kẹẹ̀dógún.
2: Ṣé ẹ ti màwọn ìbéèrè tó wà nílẹ̀ yìí ni?
3: N ò ẹ gbọ́ n ò mọ̀.
2: Ẹ gbọ́ ẹ mọ̀.
3: Bẹ́ẹ̀ ni
2: o. Ó yá ìbéèrè kí o lè lẹ mú mà.
3: Ìkẹẹ̀dógún ẹ fún mi ń tèmi ni
2: o. Ìbéèrè kẹẹ̀dógún. Wọ́n ní kẹ́ ẹ fi ibùgbé kẹ́ ẹ fi pín nǹkan mẹ́rin tí mo fẹ́ fún yìí kẹ́ ẹ pín sí igun méjì.
3: Igun méjì.
2: Kẹ́ ẹ pín sí igun méjì ibi tí wọ́n ń gbé eléyìí tó jẹ́ pé ọba ń gbé inú ahoro pé méjèèjì inú ahoro ló ń gbé o méjèèjì yìí orí igi ló ń gbé o ṣé o ti yé mà.
3: Mo ń gbọ́.
2: Àkọ́kọ́ ìjàpá ìkejì erin ìkẹta ìrere ìkẹrin erin mi lókun wọ́n ní kẹ́ ẹ pín sí méjì pẹ̀lú ibùgbé tí wọ́n ń gbé.
3: Erin mi lókun àti ìrere inú omi náà ń gbé.
2: Yes.
3: Ìjàpá àti erin wọ́n ń gbé orí ilẹ̀.
2: Ẹgbà mo pàtẹ́wọ́ fún yín. Ọyẹ mú bèrè kejì ẹ mú bèrè mi.
3: Ìbéèrè kejì ìdẹ́lógún ìkejì ìdẹ́lógún ìṣe.
2: Ìbéèrè kejì ìdẹ́lógún wọ́n ní kí ni ọ̀rọ̀ wọ̀nyí ní èdè Yorùbá sà àti mà.
3: Sà jẹ́ ọkùnrin ní èdè Yorùbá ó sì jẹ́ bí màá jẹ́ màdàmú.
2: Màá jẹ́ màdàmú. Mami.
3: Bí abilékọ bí ẹ bá ń bá abilékọ sọ̀rọ̀ lè lo mà.
0: Tó bá jóbìnrin tí ò tí wà nílé ọkọ èèyàn lè lo mà fún.
3: Sir, ma.
0: À ń sọ nípa good morning ma.
2: Yes, àti good morning sir.
3: Okay.
2: Bóyá kẹ́ ẹ gbé bẹ́ẹ̀ yẹn.
3: Sà jẹ́ ti ọkùnrin tá lò fọkùnrin.
2: Ta bá fẹ́ sọ pé good morning ma ní Yorùbá báwo la ṣe máa sọ. Ta bá fẹ́ sọ pé good morning sir ní Yorùbá báwo la ṣe máa sọ.
3: Ẹ̀ka ẹ kú ojúmọ́ sà ẹ̀ka àárọ̀ sà o ẹ̀ka àárọ̀ o arákùnrin. Ẹ̀ka àárọ̀ o arábìnrin.
2: Mami kò máa rí bẹ́ẹ̀.
0: Ẹ̀yà wọn bẹ́tò bọ̀ ẹ̀kọ́ là ń kọ́.
3: Ẹ̀dà a mọ̀ bá a ti tẹ̀lé yín.
0: Ẹ ṣe mọ̀ mi. Infinity ó mọ̀ ń lọ béèrè mẹ́ta
2: báyìí.
0: Mò ń bọ̀ ọmọ ìyá àfẹ́. Ó tún sọ fún mi pé ẹ jẹ́ kí n ṣe báyìí. Káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ ẹ tí ò ta òkú lè jẹ́ *347*1004*2#. Orí káàṣì ẹ̀ mọ̀ wà ẹ jẹ́ nǹkan yí ₦25,000 ká tó lọ tajà. Àbá tẹ̀ka àpolówó ọjà dé kí wọ́n á dà yókù lẹ̀. Káàṣì ẹ̀ ta ni nọ́mbà yìí o. Ta ló ni nọ́mbà yìí o. Onítọ̀hún máa jẹ ₦25,000. N ó fi ṣèfàjẹ mo sì tún ní ọgbọ̀n tẹ́jú sí láti lò ẹ̀ tí ò ta ò lè jẹ́. Nọ́mbà yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú 081 ló fi bẹ̀rẹ̀. Ó wá parí pẹ̀lú 570 tó fi parí nù lọ́njẹ́ wọn ó gbé o. Then we gbe o. Nbe olore ba npe mi, Olorun je number mi o lo o. Hello. Ejo ko legbe radio yin abi ke ba mi pa. Awon o jadanu eja gbon tan so. Awon baba, eyo ko speaker. Hello. Ah. Olorun. 25,000 Aba yi gan. 081 lo bere 570 deni. E je ton pe le kan si. Baba e ma fi this speaker, e ma fi this speaker. Hello. E pa ohun na. O da oruko yin. Lada dugbo bo
4: lati soka
0: soka ni to si 1b let's press abi
4: ben
0: baba se jeri gba ole din ta eh edi da 25,000 naira ba eh customer care ma pe yen je ki number yin lo o
4: Hello.
0: Eh ba lo ri strange number ke ma ro pe network kan ni o. Eh yo, eh yo, e ma ri lenti. Oku 50,000 naira meji. Oku 50,000 naira meji. Aja taja baun, mo tin pe se won o taja baun. O kini ah, ja loju oja. Oja n ti wa lemi won gan. Eh sugbon ka to loju oja. Se ma tan yin. Cash here, tunku 50,000 naira meji. Oku 50,000 naira meji. En so nbe. www.cashier.ng. Cash here yen K A S H E .ng ni o. Be gba be wole, ko din owo yin ku. Bẹ́ẹ̀sì lo USSD code kò dín owó yín kù iye kan náà náà lẹ́ẹ̀sì jẹ ẹ wo ṣe é lọ tajà báhun jẹ́ adójú ọjà ń lọ́rùn gbèsè ẹ ṣé o tẹ́ ń gbọ́ wa.

0: de lokun le iwe grace feed pe lowo ile iwe o fani lapo yarara ile iwe grace feed o ti gba ase ati onte lati se kokari idawo ase wole iwe giga junior neko junior waec ati senior neko and waec grace feed wa ni number 9 sofumade close ledepo avenue of idimango soka ilu ibadan ero ibani soro won ni 08023153590 grace feed private school ati grace feed college organic lawujo kuta
1: la loro baba la ki ye ni boro lati wa mo ibo loro de duro lawujo wa kilo ye ka pa ki esi awon alase si lagbo oselu eto elera eto eko eto abo ati be lo e pade ololufe yin abi de bi akande oro agba lori eto e la loro ni gbogbo ojobo Thursday lagbo maru irole 5 PM ni bi ta o ti ma gba lejo awon oloselu ekan awujo to nti awon akose mo se Ela loro to se yi yo ka si arabi ju atiro eje ka jogbo.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
5: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 08071124000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: àbúrẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀yìn ẹlẹ́dàá rántí wà lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 64 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ládìlú FM 96.7.

0: Art. *347*1004*2#. Ẹ bá ti sẹ́ndì ẹ̀ máa gbé inbọ́ọ̀sì ìpele mi. Ẹ jẹ́ fún yín bí ìṣẹ́jú bíi márùn-ún kí n tó mú ₦50,000. Àbí www.cashier.com www.cashier.ng. Ẹ̀ǹsùnbẹ̀. Béèyàn bá ti jẹ káṣíẹ̀ yóò sọ pé àwọn owó kan ń bẹ tí èèyàn lè jẹ tí ó sì mọ dúpẹ́ fọlọ́run ọba. www.cashier.ng. Ẹ gbabẹ̀ wọlé ọ̀nà méjèèjì lẹ́lẹ́ gbà iye kan náà lẹ́ jẹ. Owó yín ò dín. Só bù mọ́lẹ̀ ń gbọ́ Lágélú 96.7 FM lẹ ti ń gbọ́. Oya, ta ló wà ń bẹ? Hello. Hello, ma.
1: Hello, sir. Kúrò lẹ̀ sá.
0: Ẹ mà kúrò lẹ̀ mọ́ mi.
1: Yes, sir.
0: Ṣé ẹ bú mọ̀?
1: O ń gbìyànjú mo bú mọ̀.
0: Ta ló ń bá wa sọ̀rọ̀ mọ́?
1: Oye Ronke láti Láwẹ̀.
0: Ìyá dáadáa.
1: Bàbá rere.
0: Oníyà dáadáa, ọ̀nà ni bàbá rere. Ẹ fi bàbá kẹ̀ sí.
1: Bàbá dáadáa.
0: Ọya.
2: Ìbéèrè karùn-ún wà nílẹ̀. Ìbéèrè kẹfà náà wà nílẹ̀. Pẹ̀lú ìbéèrè kejìdínlógún.
1: Ẹ jẹ́ mú béèrè mi.
2: Ẹ fẹ́ mú béèrè mi.
1: Bẹ́ẹ̀ni.
2: Ok, ọya mú béèrè mi mà.
1: Ẹ fún mi ní ìbéèrè kẹtàdínlógún.
2: Ìbéèrè kẹtàdínlógún.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní kí ni Yorùbá ń pè ní àjàgà?
1: Àjàgà yìí ó ní wọ́n máa ń lò ní ayé àtọ́ bí igi lọ́sùn igi yóò wà lọ́wọ́ ọ̀sùn lápọ̀sùn lápò ọ̀sùn wọ́n máa ń lò láti so fún àwọn ẹranko láti fi bí kẹ́tẹ́kẹ́tẹ́ láti fi ṣiṣẹ́ oko.
2: Ṣé tún lálàyé síwájú sí
1: i?
2: Ẹ ti gbà o, àmọ́ ẹ tún bá wa ṣàlàyé díẹ̀ sí.
1: Igi yẹn yóò wà ní
2: ọwọ́. Ṣé ara ẹranko nìkan ni wọ́n máa fi sí?
1: Wọ́n so okùn mọ́ ẹran yẹn mọ́ àwọn ẹran yẹn àmọ́ ẹran òun ẹran tó bá ti ń lọ yóò mú wọn fi ṣiṣẹ́ ní oko.
2: Ẹ gbà.
1: Wọ́n tún wá máa ń lo àjàgà míì fún ni bíi àwọn tí wọ́n máa ń pọn omi àwọn aróró òkè àwọn ará ibìkan ní orílẹ̀-èdè wa tó jẹ́ pé wọ́n máa ń wọ́n mú igi òun wọ́n fi fọ́nrán báyìí tí wọ́n so ládùúgbò òun tí wọ́n so mọ tí wọ́n fi ń pọn omi àgbègbè yẹn náà ní àjàgà.
2: Ẹ gbà. Ọyẹ mú béèrè mi.
1: Ẹ fún mi ní ìbéèrè 18.
2: Ìbéèrè 18. Ara àwọn ìbéèrè tó wà lẹ́yìn náà ni ẹ tẹ́ sọ pé ẹ̀fẹ́ èrè tí mo fúnra yín nìsinyìí.
0: Wọ́n dá rẹ̀.
2: Wọ́n ní kẹ bá wa sọ good morning sir àti good morning ma ní èdè Yorùbá.
1: Ẹ̀ka àárọ̀ ma. Ẹ̀ka ẹ ti bí ẹnìkan náà lẹ́ẹ̀kan.
2: Ẹ̀yin náà lè padà mú.
1: Kílẹ̀ wí?
2: Ẹ̀yin náà lè padà mú sí ìbéèrè kejìdínlógún ni. Ẹ̀yin náà lè padà mú fúnra yín sìn. A ò lẹ̀ tí rí dáhùn fún náà tẹ́lẹ̀.
1: Wọ́n sì ti sọ wípé wọ́n ti mú un tẹ́lẹ̀.
2: Ìgbà wọn ti fi dáhùn sí lọ́jẹ́ ká fún yín. Tán bá ti fi dáhùn sí àní fún yín.
1: Ẹ tú wá lẹ̀ ń bẹ̀.
2: Má.
1: Ẹ káàárọ̀ obìnrin, ẹ kú ojúmọ́ obìnrin, ẹ kú ojúmọ́ ọkùnrin.
0: Ndúmọ̀gbé mọ̀mọ́ gan sọ ni pé ẹ káàárọ̀ ọkùnrin lé, ẹ káàárọ̀ obìnrin lé, ẹ káàárọ̀ ọmọdé, ẹ káàárọ̀ àgbàlagbà. Sáárọ̀ láwà. Ó dá tó bá jẹ́ good evening sir. Àbí good afternoon sir. Good afternoon ma. Sàtí máa bẹ̀ la fẹ́ lò.
1: Sàtí máa bẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ń gbé mo tún tọ yín sọ́nà. Ẹ fún mi lówó fún yín o.
1: Ọkùnrin obìnrin náà la ń lo sàtí máa fún.
2: Ẹ jẹ́ ká tí wọ́n lè lórí ìdáhùn yìí.
0: eja gbo eko la nko e gbo ba
2: in ti ko ye awon eyan ni pe sa ni yoruba oni baba baba o yato si baba baba oni father baba to ni ami rere ninu lori baba oni sa ni yoruba ni english ni sa bo ni yoruba oni baba ta ba fe so ma oni iya wa good morning sir e kaaro baba good morning ma e kaaro iya wa
1: iya wa
2: bo se ri ni ma so ti ma
1: o ti ye o ti ye
2: bo se ri ni
0: e se ma mu zero nine one two three seven zero eight six seven five again to mu cash e kan bayi 50,000 naira ki won a fi keta kadi enile endi o ta ku le je hello
3: hello sir
0: an gbo yin o
3: mo fe da ibere le karun yin ni hello
2: ibere le karun yin o ya se ti gbo tele
3: e tun be e bere lo mi e tun bere
2: won ni awon oro kan wa ti ma nlo papa julo ni le ibadan won ni ibadan lo mo o mo layipo se mo pe owe yi ti ba fe tu won ma ntage mo eni to ba je pe bi odale abi eni ti o se finu tan tabi eni ti o na tan ibi ti won ma ntage owe yi mo niyan so yin sir amo won wa so pe kini onje layipo akoko niyan kini oruko e gangan ti ibadan to ma pe ni layipo odi meji iketa agbegbe wo lo wa ikeni kideni die tan fi so ni layipo hello sir
0: hello baba ti lo ifi afewe
2: awon de na fe down si
0: awon na fe down re won ti lo hello
1: hello
0: yes
1: ekura le sa o
2: ekura le ma
1: eku eto salawu mansura lata mloko
2: mami ibere karun wa nle ibere kefa na de wa nle
1: eje mu todo mi ta
2: e fe mu todo yin oya
0: oya mu papapan
1: ibere kini
2: ibere kini
1: be ni
2: won ni oro yi eje ki n pe awon leta yi fun yin a fi a ri ati ha
1: ki wa so
2: e pe papo ke bi fun wa lori si oro meta e won ko pe papo na ki mo boye e mo nkan ti mo pe fun yin yen
1: atara atara
2: afara iro ki la fara
1: ki la wita
2: mo gbo yin afara wo
1: abi e ba tun pe re ti brada ni
2: afara yen na ni ke bi fun wa lori si oro meta to jora won beyen amo ti yato ti itumo re yato
1: atara
2: kini ja afara
1: atara
2: afara
1: beni
2: ewo la fa kini ja afara yen
1: e o ko ye mi o
2: se gbo nkan ti mo so dada
0: hello my ma gbo e je n salaye fun yin mama se mo ko ta ba so pe igba remi o na ni igba
1: be ni
0: igba
1: be ni ta
0: igba
1: be ni o mo gbo
0: oruko ta wa fun yin un e pe awon oro to tun je mo bi me owo
1: je mo ba speli re je mo se ba speli re jo nitori olohun
2: a
1: a
2: fi
1: fi abi
2: fi fi fi fi
1: e si
2: a
1: a
2: ri
1: ri aru
2: ati ha
1: atara naa ni atara
2: fi ni ke se ti o fi ni ke se ti fi fi fi
1: se di le pe di
2: a b d a f fi
1: okay akala akala
2: akara bi ti bawo
0: e wo e ja da won bere to wa nbe e ja da sugbon ka to down re en to je ka se yi o bere pelu 091 lo fi bere o ti je 50,000 naira bayi o 091 on lo fi bere en yo ah olon jo n ton o gbe o 091 o wa pari pelu 56034 n to gbe yen nu a tin pe number awon o ko lon je won o gbe o o tun ku 50,000 naira kan o meta ni 091 le bere e pe mi pe number hello
4: hello
0: baba se e gbe radio sodo ni
4: odo
0: yin lo wa se johnson e johnji ni
4: ah
0: se le bi won ka son ka se se jeri
4: abi je ka jeri o
0: eh but odun te je ise le bi won ka wa son ka se
4: o le son ka se o le son ka se
0: baba e ma tun je 50,000 bayi
4: ah e se wa ba
0: ki loruko yin adugbo bo
4: latoje loruko mi wa se
0: oje
4: latoje
0: odiye mi ona oje ele ninu
4: be o kele le kele la wa
0: odiye mi oro yin ti ye mi se e ma tun poje oje oje oya oje npe tu baba won ma pe yin won ma pe yin pada se gbo awon customer care won ma pe 50,000 le je e je se ni papapa lati ko to po cash e e ma relent o igba o le tin ta e di je ba ona di si ona di si ona di si e je se bayi oya infinity kin do mu 50,000 naira kan to seku awon bere kan be ta ti down e ja ta down re ni papapa to ro tun ku 50,000 naira e so nbe e lo ta oya
2: ibere le karun ta bere pe oro kan wa ti ma lo ni ibadan ni ibadan lo mo o mo layipo awa ni bi en se ma nlo owe yi o ni pe won ma nlo won ma fin tag te nikan ba je bi odale eni ti ko se fi nutan alainutan bi pe bi en se ma nlo owe yi niyan awa bere pe kini je layipo ki de ni oruko re gangan ki bare to ma pe ni layipo agbegbe wo lo wa ki de ni de tan fi so ni layipo laipo gangan ni ile ile yen gogoro ni agbegbe o wa ni agbegbe oke are oruko e gangan o ni bawa store ide tan fi so ni la tan fi npe ni laipo ni pe e npe orisi staircase la ni awon kan wa te pe to ba je onile alaja meji abi meta ikan ma to ma gun gboro amo eleyi staircase ni spiral staircase lo wa nbe to je pe oni bi oloko to bayi ni de pe te ba ngun e ma yi e ma yi e ma yi titi te fi ma doke amo nigba aye atijo nigba ti won si ile yen fun lilo igba tan baba wa lo sibe won omo be se ma sapa apejuwe iru staircase to wa nbe na fi so pe igba ta de bile on ise la yi yi yi yi yi yi yi ta fi doke to e pe te ba lo si ru ile yen te ba de be wa loke ati en ba de be gbo origun mererin to wo ibadan o ni mama ri lati ori ile yen
0: eh o ku ibere meji kan ta ti dan bi ibere meji won la la down re to kete ton ba ti karoyin tan lola
2: ati ma pada
0: si oni anbo lore to sobu mo sugbon e so bere un kawon yen lo down lori facebook le tori o ku 50,000 naira kan ti mo fe mu bayi cash e star 347 star 1004 star 2# bo ba ti send e a gbe obo si ipele mi pe melo lo fe ta sare lo be bayi je fun yin seju bi meji si meta star 347 star 1004 star 2# o ye ni so nbe e ka bere un ki mu kase kan to ku
2: ibere akoko yan ni ki won fun wa ni oro meta to lo pelu oro yi to je pe ta ba pe o ri ba kan na ami o ta ba fi ami ohun si a ma mo iye to wa laarin nbe a gbe alphabet yen ni a fi a ri a fun apere sin a le ni afara iyen to je bridge mo ti fun wa ni kan be yen kan fun wa ni meta to jo be ibere ele karun a ni owe yi won ni ti ide o ba te ti ide o ba wo eni ta ba ni waju o to baba se fun ni a ni se be ni abi be ko to ba je be ni kan fun wa ni idi to fi je be ni to ba je be ko ba lo se ye ko ri
0: nkan ma down yun olala yanju mejeji en ton je cash e ni mo npe yi o pari pelu 0962 nigba ti won ti gbe olodun je won o gbe e lo won ti gbe o hello Hello. E ma ka so mo mi. Oruko yin?
5: Yes sir. Teni tope Opola.
0: Mo npe yin lati Lagelu FM. Ade Osuka yo de loruko temi. Mama se ta cash e ni.
5: Jeni
0: sir. Se je ni.
5: Abe ni mo ti je lemeta
0: sir. E meta, elo le je la kokko, elo nkeje, elo nketa.
5: 50 kon, 25 kon ati 10 kon.
0: E wa tun ti wa je 50,000 naira buy.
5: Wow,
0: e se fa. E tun ma ba se pe yin, e tun ma ba se pe yin, o di ye mi. E wo, ope pataki lohun ton fun wa lebon Anthony Bodunrin Anthony B, e se o. Wa le short e se baba daada. Abiola yari yari baba albarika. Bakan na mu iwa Michael Falowon Ladejo. Alagbala Abiodun, oko Abidemi, baba albarika. Baba e ni ton sinu oja o. Olorun ni fin le. Magaji ojo ti jani. Gbogbo yin pata ese a tun pade lola lori eto so bumo ade osun kayode loruko mi alagba boson alayande lamoju ero fun sata wa yi to bla baja yi nbe pelu mi infinity dagbere ka ma lo
2: titi ola ta tun ma pare ni ki tan ba ti ka royin tan ki ma bi de akoko iki iya wa oyerunke lati awe adupe gan o eku ikosiwa
0: atun ki pastor Mrs. Adewumi Ibidapo Obe fun tojo bi won lo ni ire
2: ola mi lekan ola wo infinity lo komi
0: o dabo

0: Dangote Refinery don't come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is gonna get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
1: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
0: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you're not going to like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
2: Kalalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlà wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí tẹ́sí ra odidi éka ní 6 million naira. Gbogbo document ló ti wà nlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
5: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
6: Ìwọ náà kò ojúmọ́.
5: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
6: Ó dáná sọ ká gbọ́.
5: Àbí
4: pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
7: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and dùn wọn lórí.

0: bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago márùn ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkan àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó atiro ẹ̀jẹ̀ kájọ gbọ́.
1: Javis PR Eye Care Foundation ló ń lọgun tata wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbà léyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1,000 péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí ìnira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701-022-55
1: ojúlọba ara kò ní dín dúró mọ́ wọn lágbárí.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day cash pot àwọn olúborí 84 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ Friday ni double winning cash pot níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa September 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stadium board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: ajá lẹ́kàn bí òní ṣáájú wá lónìí.
1: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́ pẹ̀lú owó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wà láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégede pẹ̀lú ìlànà tẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pè 0902542751 lẹ́ẹ̀kan sí 0902542751.
2: Ìlera lọ́rọ̀
3: àlàáfíà tá
4: Togas Togas Togas ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíńtì wí ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kọ sára sí wọn ilé iṣẹ́ Togas tó ti gbáwò tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts kà sí ara ẹ wò gbogbo ìwọ tàkọjẹ̀dí ń dà láàmú Togas Herbal Powder ni ó béèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo ògo wa ni NAFDAC ti nìlò ń tẹ̀ gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ́ kó ògo wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́yìí tẹ fẹ́ mọ́ ra lẹ́yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògo wa nílé iṣẹ́ Togas Multi Dynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 0903294-9024 nílé iṣẹ́ Togas lónìí àní fàṣán lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
5: Lagilu FM 96.7.
6: O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú stíìs. Peters jagunla bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 Peters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Produced by the 50 Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni +3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beaters, NAFDAC Ijolote.
0: Ajani si o si okada lo gbe ni oko reda oko ke bi ra koro ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock sort of bo ti agree price mo si ti gboko mi le fun owo banta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon oko po nu ogba won looto o sugbo wo mi o ka ama wo to lo fe roko tutun yi odo di lock sort of ni o ja ti lo ra o ko siru oko te wa de be te ni ri di lock sort of e di lock sort of ni awon won to disirisi oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda latoke okun ti o si ni pe bo si je Nigerian use kia kia won ba yin get e aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi tokun bo e ma gbe bo ni di lock sort won ba yin ta gbogbo eyin ile ise nla nla ile ise kekeke ile iwe ati ile ijosin di lock sort won ti se ta ati ba yin se pre order lodo won ni rufi oko te ba fe latoke okun ani o lo ba won ni di lock sort won loluyole behind Esmall 7 North Road ni kete ta ba koja Mobi Junction loluyole 0816982848 7 The lock soto ho gbogbo to ni se pelu oko irorun ni
7: ba dada emi lomode isifu ogbon
8: fọnu pa ni
9: wo ore mi ko si le eko tin ti mu lo odo ni gba wale
7: so gbon pa grace feed ni
9: nibo lo wa
7: je nja otan Grace Feed Private School at a Grace Feed College ni ile iwe ti gbogbo bi to fojo la dede fa awon omo won

0: kan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olóòrùn máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá ṣe ẹ̀mí ẹlẹ́dàá rán sí wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí bá ṣe tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilájẹlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage ní bọ̀dù ló fòun tẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto Ìsàlẹ̀ òsì Mbàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dúpẹ́ lórí kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjà kú pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé Olóyè Àgbànúre ní Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Mbàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní bọ́ǹ fọ́tò ìsàlẹ̀ òsì Mbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jùbírí Dọ̀tún Sànúsí Ọkọ́lọ́mọ Odua Sínítọ̀ Sàràfàdín Abiodun Ali Ẹnjìnìà Adẹ́rẹ̀mí Abbas Hosseini Honorable Stanley Ikrulai Ọlájídé Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tí ó kẹlù sí wa ní Bàdìrè Fẹyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus ọjọ́ 27 oṣù kẹsàn-án láṣẹ o aago mẹ́wàá àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni àfiwé pè gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ 27 oṣù yìí.
2: Ìlera lọ́rọ̀.
3: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn ara títa ṣáàgùn-ṣáàgùn kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlèégbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìṣètọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.

tó ǹjẹ́ moríbá kí n tún tó wọlé o moríbá kí n tún kankun àkàn ó pọ́ moríbá kí n tó gbòde àgídí màlàjà awo wọn lè fẹ̀ awo ní gbáwo ń gùn ọ́ bí awo ọ̀bá gbáwo ń gùn ọ́ awo a máa tẹ́ awo a máa ya ǹjẹ́ mo tún dé lálẹ́ yìí bí mo ti dé mo júbà fọlọ́run ọba mo ti ṣèbà fẹ́ẹ̀yàn ìbà lọ́wọ́ akọ́dá o ìbà lọ́wọ́ aṣẹ̀dá mo júbà lọ́wọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé ẹ̀tún abáńṣe lálẹ́ yìí o ǹdẹ́ ìdásẹ́ ní o àdásẹ́ báyìí ni a ní ọmọ ìbà kan gbọ́dọ̀ hún mọ̀ lóògùn àkànwò mo júbà fọlọ́run ọba mo ṣèbà fẹ́ẹ̀yàn a jẹ́ pé ló kọ olóòtú ètò yìí adésínà ọmọ aláwòdé ọmọ àgbà tọ́mọ̀ sí àgbà lèmi fi ń kìyìn káàbọ̀ sórí ètò wa ètò yín o ètò láwùjọ ẹ̀yìn àgbà dj spider òun náà ni ọlọ́wọ́ bọ́tẹ̀nì ojú òní ọ́ ti pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbogbò báyìí wọ́n ní lọ́wọ́ jorí lọ́wọ́ yọ́ jorí o ọ̀gá ó sì jẹ́ èèyàn tó ló kọ àwọn tá a jọ ń tukọ̀ ètò yìí jápọ̀ ọmọ àdìo lọ́wọ́ o ismail akere àjọ wà ń yàrá àgbóhùnsáfẹ́fẹ́ ni bàbá mi peter agboola ó tó jọ méjì ó tó jọ mẹ́ta sí òṣèwú lọ́nà ẹnu òlò bẹ́ẹ̀ náà ni olúwàǹbẹ lélẹ́sọ olúwàǹbẹ tún pè mí lánàá pé tó ìrìn àjò tá a mọ̀ fẹ́ rìn lọ́nà ìpínlẹ̀ ogun yọ mọ̀ máa gbà wá tó bí ọ̀sẹ̀ mẹ́rin àdúpẹ́ o ògúdúgbà lóògùn àkànwò yín rèé aráyé ẹ mẹ́jẹ ń wà náà nira ìnira ọ̀dà etí gbogbo tààtúnjọ jẹ̀gbádùn ètò talẹ́ yìí ẹ̀yin náà ò ní bá wà náà nira o ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá rí àmì ẹ̀ sí ṣe mọ̀ pọ́lọ́run ọba mi sọba alábòsí o ẹ̀ ń bára mi àdúrà yìí ṣe ẹni ò ní fọmọlàkejì inú ò nira o máa lérò pọ́lọ́run ọba mi ò rí ọ o àjọ lọ ń dá o ó kó o ọmọ rẹ ó kó o tọ́ ọ̀bà tán jẹ́ ìyàwó rẹ ó kó gan tàbọ́ kọ́ ṣe sí ni la fi máa pé ẹ mẹ́jẹ aṣẹ́ ìka ọ̀dá ẹ mẹ́jẹ aṣẹ́ ìka ọ̀sùn à ta lo nítorí tí ọ̀pọ̀ ọmọlàkejì lẹ́kúnjayé tó náà wà pé òun ní sunkún yóò sun o ìgbà tí yóò sunkún sílẹ̀ nìkan ọ̀mà ìwọ náà mọ̀ pọ̀ wọn rẹ ẹ̀yàn jẹ ìwọ náà mọ̀ pé ní tí èsè tọ́ rẹ ló ń pè lẹ́tọ̀ọ́ rẹ sọ ọlọ́run ọba wa gọ̀ bíi tiyín ọlọ́run ọgọ̀ bíi tiyín o dídààmú ìdààbò bá dé ẹ̀yà àtètè máa rántí pé iṣẹ́ ọwọ́ rẹ lọ́fàá o kẹ́ ẹ mọ́kàn kó àwọn ẹni ẹlẹ́ni sínú àdánwò tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ẹ má ṣe bí o ẹ sì má ṣèkà ẹ kú kalẹ̀.

0: bá a dada emi lọmọdé ìsìnfún ọgbọn
1: fóònù pa ni.
2: wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ odó nígbà wálé.
0: tó gbọ́n pa Gracefield ni.
2: níbo ló wà.
0: jẹ́ ìjà ọ̀tán Gracefield Private School àti Gracefield College ní ilé ìwé tí gbogbo

0: so ètò yin ètò wa láwùjọ ẹyin àgbà ń lè rédíò ti lágelu rédíò ẹlẹ́rọ amí oúnjẹjẹ ìkànnì mẹ́rìndínní ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè ga jòkè akalẹ̀ sílé funfun bala náà ní ń lọ lọ́wọ́ o DJ Spider atọ́fẹ́ gbé àrùn ìtọ́ mi ìlú lálẹ́ yìí ní tá a fẹ́ ṣe lálẹ́ yìí yóò jẹ́ mọ́ kí alhaji raufu sanje ológunfin challenge tó tún jẹ́ bàbá alájà challenge wọ́n lẹ́ni ọba ti jẹ́ kó wá gbẹ̀rẹ̀ tó tó ṣe ọba ti a jẹ́ lọ́sẹ̀ yìí tó ọba ti lọ lọ́sẹ̀ yìí ó ti lọ́nu tọ́rálẹ̀ òní monday ntọ́sẹ̀ ìbò dídí ọ̀sẹ̀ yìí bá fi á lọ tí ọ̀ fi wá lọ gba ẹ̀bùn oyún ti lọ́nu o tó ẹ rí i pé níjọ́ ńlánà ọjà kọ̀ọ̀kan oníbà ṣe máa polówó rẹ̀ láwùjọ àgbà ni bá a ṣe ń polówó ẹ̀ ńgbà náà ṣé bẹ́ẹ̀ la tó ń polówó ẹ̀ ní ìsìn márùn-ún márùn-ún ẹni ń ó máa pè fún ẹni tí ọba jẹ ẹran lálẹ́ yìí o márùn-ún márùn-ún ẹni ń ó pè fún ẹni tí ọba jẹ ẹran ẹni bá ti á sí ẹyọ kan ń bẹ̀ kò gbá o ẹ fún mi kọ́ o a gbọ́dọ̀ mọ́ torí pé kìí ṣe tí ó kúkú ṣàjòjì sí wa ta ni ó kọ́kọ́ bẹ́jọ́ lórí tá a bá ti pè é bí ẹ ṣe ṣeun gẹ́lẹ́ bá a ṣe polówó ẹ̀ tó bá ti á di pé èèyàn ó lọ juwọ́ ó ti lọ ẹlòmíì ni ó tún wọlé 09 1 2 3 70 86 75 hello ma ba n kọkọ wọn lẹ o hello
1: hello sir
0: ẹ bá mi dákọ yín o
1: olúṣọlá ọmọdé wọ inú o
0: láti bo lẹ ti ń pè
1: láti olómi nìbàdàn
0: olómi nìbàdàn ṣé ẹ ti múra
1: a gbìyànjú
0: ọyà ní jò ní ẹhún tí wọn bá kiri ọlẹ bóun wọn ṣe kiri ẹ
1: mọ́ìmọ́ì epo ọlẹ rodo
0: yóò dà fún yín
1: ẹfọ ọlẹ túkọ wò
0: ojú ò ní tì yín alápàtà ń kọ
1: mo ti gbégbá kí bẹ́ẹ̀ o
0: ẹ ti lọ o yọ ti lọ o ẹ ti lọ o tí a mọ̀ pé a ti sọ fúnra wa òfin àti gbófin kalẹ̀ èyí ò ti lọ ẹ jẹ́ lómi ọ̀wọ́lé iléeṣẹ́ rédíò ti lágelu láwọ̀ ẹ̀ tí a bá ń pè alára àgbà ìdá ara tó wù aláwọ̀ máa dá aṣọ tí ń bẹ lára ọ̀gá ó pè ẹgbàágbèje mélòó la fẹ́ kà mélòó la sọ ẹlòmí ó pè ògúrúgba ewúrẹ́ tó gbá yọ ẹ ọlọ́run ní kúkú máa ń pè kó máa rí bẹ́ẹ̀ hello ẹ̀ka alẹ́ o ayé ẹ mọ̀jẹ̀ ń wà náà nẹ́ra wá bá ń dá akọ yín
2: Babatunde Adeniji láti ẹlẹ́ta ńbàdàn
0: Babatunde Adeniji láti ẹlẹ́ta ńbàdàn ọ̀dà náà ẹ bẹ̀rẹ̀ lórí eléyìí bóò ni àwọn alápàtà ṣe máa polówó. Hello.
2: Wọ́n á sọ pé mínámà ọbẹ̀ ẹbú bẹ̀.
0: Ẹ jẹ́ lómi ẹ̀ wọlé. Wọ́n á gangan òṣù ọ̀hún tí wọ́n ń sọ. Òṣù ọ̀hún. Hello.
2: Hello.
0: Ẹ mọ̀ kálẹ̀.
2: Ẹ kálẹ̀
0: sà.
2: Oo.
0: Ẹ bá ń dákọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sórí ètò.
2: Èmi ni ìyá Àfíàdéwọlé.
0: Ìyá wa.
2: Láti New York ní Amẹ́ríkà.
0: Ìyá wa Àlùbáríkà. Ẹ bẹ́ bá wa dá sí. Ya wa de wale.
2: Ase ba yin dasi ni o.
0: Eh ba wa dasi.
2: Oh.
0: Bo won se ma polowo la.
2: Ila.
0: Eh. Ma me ton ton pe.
2: Ila.
0: E ton ton pe ni ila ni.
2: Ah.
0: Eh.
2: Ila.
0: Eh.
2: Ara na se be.
0: Eh. Orere lao. Orere lao.
2: Orere lao.
0: Abiyo.
2: Ara na se be.
0: Ila oloko ase kokoko. Eh?
2: A bedi.
0: Iya be, oju oni ti yin. Ino me do. Ikwe e gbagbe wa e ti gbagbe ijohun. A ma ri. Ami o. Ami o.
2: E lo le pe se pe.
0: Ami a.
2: E ponu bi esin.
0: Ami a se o. Ami a se o.
2: Okan yo abale.
0: Ami a se o.
2: E ya tolupo agbadun yin o.
0: E se adupe wa.
2: Adupe ke jegbe na.
0: E ni e se o se ma.
2: Okay o.
0: E se ma.
2: Hello.
0: Odama. Odama.
3: Hello.
0: Hello e ka le o.
3: Oruko ni o jere lati Eruwa.
0: O jere. Bi o ko baba wa ti ma ko ni loja gbonjohun. O jere my dear, Alhaji Amode o jere. Ko Olorun ba ko ba ni fi orun ke won. Ah. Bo ni an se kiri ekuru.
3: Ekuru lekete.
0: Eh?
3: Ekuru lekete, ekuru bembe.
0: Eh. Eh.
3: Beni.
0: Ibombo ekuru.
3: Ekuru lekete.
0: Eh, ekuru ekuru ekuru oda. Eje nfun yin. Iyan.
3: E woju obe. Ke muyan.
0: Ebe ani da ti mu o.
3: Iyan re.
0: Mhm.
3: Obere.
0: Mhm.
3: E woju obe ke muyan.
0: Oda. Mo ton fun yin odi meji. Agbado sise nkan.
3: Agbado sise.
0: Mm.
3: Langbe o. Langbe jina o. Oro ku ori ede.
0: Elio Boronto. Langbe jina o. Ejalomi o wole. Ah, a loju oja. E se mo si be ka de kan je. Eran to si to se ni o. Alhaji Raufu Sanje ni challenge gbadun. Ani baba mi. Eje ni won o mo wa gbe mo ni won o wa gba. En ti o ba si ti wa to. A loju oja bayi ta ba ti ati oju oja de pelu ase Olorun. Eh, aton tesi waju.

0: so ori eto yin eto wa eto lawuju eyin agba na la si wa ah awon eyan ti po bi ba loju opo ero bani dore wa ya wa rafu ta wa kale tu abiodun ah beji lati lo osogbo eh won ko wa je ni rush rush e ma foje peter won wa nbe olare miki omo abile e seun ijebu ni bere adupa lo yin oladere sunday mo iwa eh lati gbari mu oloba baba mi alaji si akara je legba o mo gaji de legba o ni ti letoko e seun seun olurati ayuade e seun alimi toib won wa nbe adeboje yusuf oladimeji ana wa nbe ya wa alaja fatima lasisi omo leyi won gbo wa won tun wo wa to fi lori alagba oyedira ajibola eyan ti wa che chin keke ele ah embo de ta wa nbe ah eh ba gbe won si ori afefe je won kon wa dati hello
1: hello
0: e mo ka lesa
1: e ka lesa o la so mi ajo
0: eh ta ni o e ba da ko yin
1: owo olurati
0: idowo olurati egbo bo ni won se wa ma polowo ewe du o
1: ere we du e se be o
0: ah ko mu o
1: ah
0: ah ko mu o
1: polowo e ladugbo do wa mi
0: eh ke le wi
1: ba wa se ma polowo e ladugbo do wa
0: ah ngba du oyo oko
1: eh
0: ase kun koko
1: ọdá
0: o angbadu oyo o ta lo tun wa nbe eh ta ba ni puro ta ni seke awon ewa yoruba ati juwon na nkan mi ko olaju ni o ta lo wa nbe ta wa nbe
1: mi so lati po lati kire
0: lati ikire
1: ikire be ni
0: ẹ̀kọ́ pípọ́n nǹkan
1: ẹ̀kọ́ pípọ́n
0: bẹ́ẹ̀ ni
1: ẹ̀kọ́ bọ̀bọ̀ ẹ̀kọ́ o bọ̀bọ̀ ẹ̀kọ́ o
0: ẹ̀sà yìí mọ́ nǹkan kan ni bá mi ẹ̀yí mọ́ ni ẹ̀yí mọ́ ni bàbá o ẹ jẹ ẹran ẹkọ.
1: Òótọ́ ni òótọ́ ni.
0: Màmá bẹ̀rẹ̀ pé èwo ni bàbá o ẹ jẹ ẹran ẹkọ ní Jésù àdàwọ̀ lọ́sàn ilé yìí o. Ta o tọ́dẹ̀ ẹ̀kọ́ wà ní ìjẹ kẹ́kẹ́ lálẹ́ ni. Ta wà mẹ́.
1: Hello.
0: Ekale.
1: Mr. Tunde ni sọrọ.
0: Ẹni.
1: Mr. Tunde ni.
0: Kí ni wọ́n pè? Mọ́ gàjì gbadé yanká. Mọ́ gàjì ilé adé epo. Ṣèwọ́ lẹ́yìn ọ̀sán ń bẹ̀ jáde. Àgbà Yorùbá kú lẹ́yìn náà.
2: Ògúdúgbà ló ń gbà kan.
0: Aláyẹ ẹ má jẹun wà náà nira o.
2: Ẹni ọ̀rọ̀ dá o.
0: Àní o, àní ó sínú nira. Ó kọ yín àti bí ẹ ti ń pè.
2: Adénìkẹ́ ni Látọ̀yọ̀.
0: Adénìkẹ́.
2: Látọ̀yọ̀.
0: Adénìkẹ́ Látọ̀yọ̀. Isu síse nǹkan, isu síse. Tí a máa ń fòròró sí lẹ́gbẹ̀rún. Wọ́n lè jẹ́ pé òróró, ó lè jẹ́ pé òróró bíi ẹ̀pàgbà, òróró. Kẹ́ni òróró ẹ̀gúsí.
2: Epo làwọn fi jẹ́ láyé jọ̀hún.
0: Àlèpọ̀ bọ́ wọn ṣe epo lówó rẹ̀. Ó sì ń dùn mí. Táwọn èèyàn ti wá wá sáà èèyàn ti ya gbàgbé nù. Táwọn èèyàn ti gbàgbé nù. Kò yá gbàgbé báyìí. Táwọn àmì. Hello.
1: Ẹ̀kálẹ̀ ológun.
0: ẹ̀wọ̀n kálẹ̀
3: ẹ̀kálẹ̀ kúrètò
0: ẹ̀bá ń dákọ̀ yín àti ibi tẹ́ ti ń pè.
3: Orúkọ mi ni Dr. Joseph Abilakare ma.
0: Ẹ ṣeun. Ìṣù olóròró tí mo wí hun bó o ní wọn òróró wà lẹ́gbẹ̀ẹ́ wọn máa ń rọ òróró yóò lè wà núgò.
3: Òróró kílẹ̀kì náà ẹ tún sọ.
0: Àní su iṣu bó wọn ṣe máa polówó rẹ̀.
3: Ṣé iṣu gangan? Mo yẹ epo ni. Mo yẹ epo.
0: Mo yẹ o. Egbodo. Ẹ ti gbàgbé.
3: Ọ̀dà náà.
0: Ẹ jẹ́ n tó ti kan sí yín bọ́yá ẹ mọ̀. Ẹ̀wà wooro tí ọ̀ láta.
3: Ẹ̀wà wo lámúlùkọ ẹ̀wà nù.
0: Ẹ ti ẹ̀gbìyànjú yìí. Lámúlùkọ jẹ́nà o. Ọ̀dà náà. Gúgúrú ńkọ́.
3: Gúgúrú. Èyàn yìí bí ẹ o.
0: Kẹ ló lè mí. Yorùbá gbàdúrà wọn fi ṣe gúgúrú. Gúgúrú olóyin rè é.
3: Gúgúrú olóyin.
0: Gúgúrú olóyin. Ọjọ́ ti lọ. Ikú kẹ́kẹ́ ò lè wọlé máa dúpẹ́ fọlọ́kọ bá. Ibi tí àáfẹ́ rí mọ ní táàrí mọ ní alẹ́ eré. Adúpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ olólùfẹ́ wa tí ẹ̀ lè má dà sí. Bàbá mi ẹ̀dà kò lè dagun dúró. Ojú ò ní tì yín. Barrister Daniel Aramide ní UK ṣeun. Ayọ̀ Onísà Mẹ́sẹ̀sọ̀ ní Apaná. Adúpọ̀ lọ́wọ́ yìí o. Ìyá àbejì Ẹlẹ́gùsí Adúpẹ́ ní ọwọ́ yín. Bákan náà ni ìyá àjọkẹ́ Alágbò níyànà ọlọ́dẹ ní Ìdó local government. Adúpẹ́ ní ọwọ́ yín ojú òní tì yín. Bákan náà Aláàjì Ramani Eléyìn Gold mo kí yín o ní Bódìjà ẹ ṣeun. Aláàjì Ike ẹ bá mi kí wọn. Wọ́n ń dúró tì wá lórí ètò yìí. Aláàjì Ike kò ní bàjẹ́ fún yín. Bákan náà Aláàjì Ṣíákà Aláàjì Ẹlẹ́gbàáwò. Wọ́n gàjílé Ẹlẹ́gbàáwò ní tilé toko. Aláàjì Mọ́gàjì Kàbírù. Ọdẹ́rìn lọ mo kí yín o ẹ̀kú àdúró ti wà. Aláàjì Kàbírù Jalaruru nílẹ̀ Free Coast wọ́n ń wò wá wọ́n ń gbọ́ wá. Gbogbo yín ni Aki. A máa lọ lálẹ́ yìí àròjọ mọ́sọ́lókùn ọjọ́ lọ àbí DJ Spider ọjọ́ ti lọ. A pẹ́ pẹ́ mi sórí 08021-5909 ṣáyakan òkú ní fòkó forí sọgí ajakan òsì ní jìn kó jìn mọ́ ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànwó ló kọ́ tèmi ń jẹ́ aráyé ẹ mẹ́jẹ ń wà náà nira ìnira ọ̀dá o oorun ayọ̀ lásùn o ọ̀kọ̀ọ̀kan lájì àní dìmọ̀ ayíbírí ó dàárọ̀ o.
4: Lágelú FM, jàgàbá gbogbo rétíò.

0: aba om olutu isara gbugbu awon isan yi to ba se ninu egu tabi isara ka duro ka ma le duro ka bere kodiko ka ri oku na meji kuti ma re ni abi iwo olomo okunrin to ti le je pe bo ba fe bololu fe re sere laarin iseju kan meji ara yi ti wole wesi aisan buku idakule ti kole si olaanu ma bo lodo baba o badara fun ni ruwa isan ti o ba ma ba wo ya jalagu ara aisan oju gigun ni tin ni abi didun ka ma rin won ku won ku ka ma te goloba goloba ka ma fowo tun gbe tosi iru ipe ni jawo ni wo ba ni ninu egun ara tabi isan ero igbalode nbe lodo wa ti o satona si kan si wa loni ni o badara aba o
1: a wa ni ita kilo ni tutaba o je ibadan
0: baba o badara ni alaafia lo
2: e ku de dasiko yi gbogbo eyin olugbo mi nile aisan ti o gbogun adani waye ko ni fi se enikokan wa oruko temi ni arole oloye obadara ti gbogbo aya ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan a fe bara wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoruba won a ma ni oju lo bara atelese ni oba one ibita rojude edumare je ka rese debe mo fe ki gbogbo aye olomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere boyo fe wa si le ise wa loje e pero ba ni soro mi 090-488-6853 090-488-6853 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo tun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ori nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dollar mu ma bo wa ba mi ori sirisi nkan o lo ma nfa aisan keyan ma ri na dede ta npe ni aisan oju alakoko eyan le ni nero ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa lati nu o si le fa ki ise eyi tin gbeje lo si bi ri ne yen ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju ni yen ba kan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun ri ne keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri ne mo ba kan na ti e ko ba po la po ju awon ni a ma sakoba fun ri ne orisirisi aise ri ne ohun ni won ma pe fun wo le ni ayokele ba ri ne je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi ri ne ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe ni ja irina dede o le daka qurani o le daka bibeli o ti irina ri un to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan irina dede niyan kan si mi ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmo eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fi se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe si biri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa ajmo eyo kan e to lomi ni dada ko mu dani ero ibanisoro te ma pe mi si ohun na ni 090-488-68853 090-488-68853 ni ilese ti wa awa ki fara niyan tori pa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opopolopo si ti wa si ilese wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero ibanisoro te ma pe mi si ni 090-488-68853 090-488-68853 alaafia loju o.
3: Lagelu FM Jagaba Gogo Radio Maru Wanzo.
4: Eku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omolete ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo bi so wi pe agbodo se iforowanilenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
5: Dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni oba isan ara ise la se debe o odu ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 o ti pe ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo lawa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni atunjo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
4: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe are mo
5: e se atokun be eyan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tini gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta awon nfe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
4: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
5: e se atokun opolopo esan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba de pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba n wa po ewa ni elomi to ba rin di e yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu ta wo kan na si n pa o si lateyin wahala ti onu eje dale opolopo yin o ma so pe apa kan ori nfu awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute de bi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mo mawuran e oko mi o se deede oko mi o se deede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori nti han fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abile ewe àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè gbé pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bí àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mi ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ ní lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọ òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní ìwòròdù lọ́jà àbá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọn sì ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti jó àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wá ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wá bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán láàmọ́ ibi tá àìsàn lúgọ sí láwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takutu ńlé ọgbọ́dọ̀ takutu ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takutu tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
4: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
5: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 07018211111 07018211111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjó ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 07018211111 07018211111 elebun elebun alaafi ara wa oni gbadanu bu bi elubo a ma reti yin pelu ogun Olorun oba ese kupo.

àwọn bàbá wa rèé. Àwọn orin àwọn bàbá wa rèé. Orin tó fi ṣọ̀dọ̀. 1977 ni wọ́n kó ẹgbẹ́ Sina Adewale jọ. Wọ́n ṣeré wọ 1978. Kódà wọ́n ṣeré wọ 1979 kí gbogbo ẹ̀ kó tó yí mọ́ra wọn kí onígbà tó gbégbá káláwo tó gbàgbó káláwo tó gbé àwọ̀ kí kálukú tó ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ láàrin Bami Super Ṣẹ́gun Adéwálé àti Bami Olúwaṣínà Àkọ́bí Ìràwọ̀ Isaac Peters.

Lauren, 1982 sí 1988. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Wọ́n rọ ọmú. Wọ́n tún láwọn ìjákulẹ̀ tí wọ́n bá pàdé bákan náà. 1980 wọ́n ṣe Way to Freedom. 1981 wọ́n ṣe Òmìnira. 1982 soundtrack ilé ìjáde pẹ̀lú fíìmù yẹn. Ni wọ́n ṣe ṣẹ́wẹ́lẹ́. Rẹ́kọ̀dì yẹn dẹ̀ dùn dáadáa.

wọ́n ti bẹ̀rẹ̀ sí ní experiment pẹ̀lú ace 1988 tí mọ́ni wọ́n bẹ̀rẹ̀ sí ní experiment pẹ̀lú ace yẹn ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní experiment pẹ̀lú style tí wọ́n pè ní afrojuju tí wọ́n kọ nínú ace wọ́n ti ń ṣe ní stadium hotel ní hotel baba dr victor abimbola ọláìyá làwọn èèyàn ti ń fura pé nǹkan kan ń bọ̀ 1989 ni wọ́n record ace kò sẹ́ni tó fẹ́ gbà lọ́dún náà lọ́hùn àwọn èèyàn bíi lè pe juju music irú ẹ̀ wò lélẹ́yìí kò lè ta kò lè lọ ta ló fẹ́ gbọ́ ó ti sáré jù kò ń ṣerú juju tí wọ́n mọ̀ despite the fact pé ace jáde 1989 kò bẹ̀rẹ̀ sí ní town till 1990 three months after the launching ace ló bẹ̀rẹ̀ sí ní ta tí n bá fi report ààrẹ délé mọ̀mọ́dù òyìn tí wọ́n kọ sí concord of I think january 10 or thereabout mi ìrántí date mọ̀ january 1990 ẹ̀rí kí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní push ẹni díẹ̀díẹ̀ kò kí ń ṣe immediately ni ace yẹn bẹ̀rẹ̀ sí ní ta ṣùgbọ́n ace yẹn ta throughout 1990 lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ace tán tí yẹn tà tó lọ ni wọ́n wá ṣe shinomania ní 1990 yẹn kan náà ni 1990 yẹn kan náà ni ace 1990 yẹn kan náà ni wọ́n ṣe shinomania 1990 yẹn ni shinomania jáde àṣẹ bí òkúta ṣe sọ.

orin táyé jó ní 1990 re bí fídíò ṣe ta ni ọdíò ṣe ta àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ gbàgbọ́ wípé ibi gangan ni juju music ló ti take different turn ni wọn ò ti kọ́ bí ìta wọ́n ní pé ace gan ṣì jẹ́ juju ṣùgbọ́n ilé ìwọ́n ni ó ti wà fugilized jù àwọn ọ̀jọ̀gbọ́n ló sọ bẹ́ẹ̀ àwọn musicologist tòótọ́ ló sọ bẹ́ẹ̀ tẹ bá gbọ́ side one orin ìdáadá percussion ẹ̀ pọ̀ gan lóòótọ́ building on the success of Ace, O National Mania.

Agbalẹ̀ tulẹ̀ ń gbọ́ ní ìkànnì Lágelu 96.7 FM. Ẹ mọ̀ pé tí aago mẹ́wàá bá ti lù ní gbogbo ọjọ́ Monday, mo máa wà ń bí di aago kan. Lénìí ta ni interview yìí kan, Talakidele, Sir Shina Peters. Shina mọ̀ pé tírù, Olúwa Shina Peter Àkànbí. Shina Peter, àbí Shina Peter. Olúwa Shina Peter Àkànbí. Ibi kan wà ní rẹ́kọ̀dì tí mi yé gbọ́. Ibi tí Shina ti pé MK Abiola, mo máa fẹ́ràn.

0: bàbá ńlá kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Ìsàlẹ̀ òsì Rilbon Community Development Association Bonfoto Ìsàlẹ̀ òsì Mbàdàn ló ń fi tìdùnnú pẹ́ gbogbo ènìyàn. Àbẹ́ẹ̀rí ṣèkèṣèké nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Rilbon Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Wọ́n ní ká dúpẹ́ lórí kíbàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjà kú pẹ́pẹ́pẹ́. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé Olóyè Àgbànúre ní Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Mbàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bonfoto Ìsàlẹ̀ òsì Mbàdàn. Àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jubril Dọ̀tún Sànúsí Ọkálọ́mọ Odua Sínétọ̀ Sàràfàdín Abiodun Ali Ẹnjìnìà Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulayo Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tó kẹlù sí wa níbàdìrẹ Péyọ Rasid Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fataya Disa Fakus. Ọjọ́ 27 oṣù kẹsàn-án láṣẹ o aago 10 àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi ìwé pè gbogbo ọmọ bíbí sàn. Ìsàlẹ̀ òsì Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto lọ́jọ́ 27
2: oṣù yìí.
3: Ìyá Alekra, bí òní ṣájú wá lónìí?
4: Bọ̀dáṣọlá, tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé?
3: Láì ṣe pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ̀ràn rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́ pẹ̀lú owó Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yìí kàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ọ́ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbo wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ̀pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ. Nọ́mbà yìí ni ó pè 0902 542 7551 lẹ́ẹ̀kan sí 0902

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́ lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Lajilu FM 96.7.
2: Mo fẹ́ lọ sí secondary school but because of condition our parents in, they are very poor. So why me what you want to live?
3: See, very poor.
2: Yeah, very, very poor.
3: Che to re no se nko ni granny se wa ngba yin.
2: Eh. Granny wa bo se se bo se like ko se awon omo omo e ni. O fe ka awon omo omo omo.
3: Okay.
2: So ti aba ti gba ile joko wa gbe wa so so ni but the time so good go point calling him the time of that day enjoy you will then oro lo ma je ti yin o
3: mi
2: ise o ni je ti yin ai ni lai agbara idibare poverty poverty poverty poverty mojo anu ìṣe ìkú tó bá rárá o ó kú ọ̀la ìlú tà ń gbé ń gbèkò yẹn sáwọn ọ̀bí mi ń gbé ilé fésì àpò tó máa ní latrine toilet náà máa ń gbè tó máa ń lu lẹ́yìn ilé
3: pit
2: pit good so tí n bá ti wá ṣe ọdẹ pẹ̀lú mọ́ inú mi máa ń bàjẹ́ lọ ni rúzì nìyí tó yàrá kan ni wọ́n yà fún ọ láti gbà inú yàrá yẹn ni yàrá máa ti ṣoúnjẹ very clean the woman inú yàrá yẹn náà ni ìwà máa sùn bàbá àti ìyá máa sùn lórí bed wọ́n máa tẹ́ ẹni fún ìlú máa sùn lẹ́lẹ̀ tó wá fa ìdí ọ̀rọ̀ yìí gan-an rẹ̀ àti àwa táwa nílé yàrá boys táwa nílé yẹn àtijọ́ lọ ṣe exam ní st peter school abeokuta wọ́n ti mú wa wọ́n ti ra pain wọ́n ti ra mattress gbogbo nǹkan tí bàbá mi fi ṣe láyé yìí wípé mò ń tọ́jú owó tí màá fi ránṣẹ́ yàn lọ́yọ́ school. Ṣùgbọ́n tí n bá ti wọ́n ti condition yẹn màmá sunkún kí ni condition náà èmi wà lórí ẹni bàbá ni àti ìyá mi wọ́n wà lórí bed wọ́n máa dúró de ọ̀ǹtí tí n bá sùn kan tó lè ṣe ìṣe lọ́kọ̀ ńláyà
3: èyí dẹ̀ ti gbọ́ dáadáa
2: mo ọ̀dẹ̀ nímọ̀ wípé ni ò sún ìwọ̀n sùn a máa drag ra wọn mo wá sọ nínú mi like I told you ìfipúrọ̀ dáadáa mímí ọmọ kéwù àti ààbò mímí so ọ̀rọ̀ mi ó ti wà lára mi
3: dáadáa ni
2: yes ọ̀rọ̀ mi ti wà lára mi mo wá sọ fún ọlọ́pẹ́ ọlọ́run ṣé ní ìyá yìí náà làwọn àbúrò mi àwọn siblings mi àwọn ìyàwó náà máa tún dé bá ṣọ́ọ̀bùkà tí mo sì wọ ṣọ́ọ̀bùkà dé ní ìyẹn ṣọ́ọ̀bùkà làwọn èèyàn mọ́ mi mọ́ Oluwa ni di mi. Ni mo se ji awon bi mi pe mi lo school mo.
3: E lo school.
2: Awon to ku, emi ka lo ku gbe pain mattress se ni eno yara won. Ki mami ni ati dadi ni won se lo ji landlord ni. Pe e ba wa be gbo gbara ni se ji ni e. Awon ore mi na. Won ji, sino ki lo se ni o le soro. Sino ki lo se Kola down Shakiru ni won pe. Only we ma lo school, we ma lo school. Ti ma gbe ma kun gba lomo odo ni to gbe ma ti di doctor. But mo lo se se ye. Very long ti mo be ni 1970. O se fe wo come bayi awon ewo je. Mo be wo bayi
3: 1970.
2: The first number in that piece I remember. Koto mi ti mo so pe na stand kawo aburo leyin ko tun wa ba in poverty by being there baba ma ni baba la lo je ma ni igbo mi wa ni be la lo boys ye ati demand ye ta kon se re di ara lawada
3: for then abi
2: ye before then
3: okay
2: ati ta ba gbo gbo gbo de ba pade a fi pa ko se guitar a fi ya mo a pe ni sashino a pe ni oluwa sino peters and his 12 fantastic brothers band
3: so pe 12 man
2: yes so I want to be kill you come, if I come. When you need to draw. Am I enough familiar? Am I one you know? Pull a machine up. You must in love, am I a bushing up? See path.
3: Thank you,
2: my love. Meaning, he will be cool about to go on the name. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ọmọ kérúgbà ṣera fún pọ́nrin ẹni ẹni kí n sọ̀rọ̀ ni mo ti rí bóyá kọ́tà ìmìta kò bójú ẹ̀ lórí gbogbo wọn àti ìyá mi àti bàbá mi wọ́n sun kú ẹ̀rọ̀dì mo kàn wọ́n ni fún ọ̀rọ̀ tí màá nìyẹn sọ yẹn pé kí orí burúkú máa wọ ní mímọ́. Mo ní tí bá máa fi padà sí ní ilé màá ti ní kẹ ilé ajá olú ìyá ẹgbẹ́ ti dahoro.
3: A ti dahoro.
2: Nígbà tí máa gbé 1970 gbogbo àwọn tó tẹ̀lé ní ilé yẹn yàrá méjì ló kù torí kànáà ti jẹ ògbó tó kù. So bí mo ti máa ṣe interview máa ń kó ba lè yé àwọn èèyàn. Ìdí ìròyìn poverty ni òkè kò sọmọ náà tó máa máa wo ìyá àti bàbá ẹ̀ kọ́ máa ṣe lọ́kọ̀ láyà lórí bẹ́ẹ̀dì òun dẹ̀ bá wù wọ́n kò sí ọmọ náà àfi ọmọ tí ò bá ní òun
3: tí òun lákàyè
2: tí òun lákàyè.
3: Ẹ̀yin gba ẹni wá lọ
2: sí. So tó o bá sọ pé mi ò lọ school. Ṣùgbọ́n èmi náà wá fúnra mi ní self education. Mo bá débẹ̀ yẹn. Kí ló tún kọ̀?
3: Nígbà tí ẹ wá kúrò náà ẹ̀tẹ́ bínú lọ, ẹ wá wá sí Oshodi Adimoshin.
2: Nígbà tí mo wá kúrò níbẹ̀, mo wá fẹsẹ̀ nínú rélùwé làyẹn wá rìn láti Oshodi jẹ́ olóríkè ògbó. Wọ́n ń pè ọ̀tẹ́ yẹn ní tèmi ògbó ọ̀tẹ́.
3: Popular hotel.
2: Wọ́n yàbẹ̀.
3: story then so yeah we gonna ni
2: ha so yeah mama 69
3: okay
2: mwa yabe bati mwa yabe ah mkere gmo
3: 69 and so 11 years old
2: 69 mwa yabe
3: le wate mi obe
2: 11
3: ni mwa
2: then ashiri kwa mi ofe tu mwa kubama dabi pe nitori ngoko age ni utu ashiri ileni oluwa eba mitu olo mwusi suri mwadi eba mitu age ni koni mwunje
3: komisho ni 58 ya
2: nitori kumba timo mba pisa di kini pie to run in hospital back to accident when you turn back bini he must have come back to me that even he needs sympathy among you so only on my bini you I mean can't remember to be no more like that ero mama wo wa o mama nowo o ma se ni but because she know 12 years old guitarist birthday modu kini o le bi mo won she know 12 years old guitarist modu kini si kini e ti wa o wa da gbo awon eyan wa n ka age e ni so pe ni mo but mo so eleyi mi mo ni so mi ni mi to dikin so so then mo wa lodo obi ki ma jo mo
3: temi o gbe lade o
2: temi o gbe ma ta wo yan wa ri bi a mo le to eleyi to se bayi wọ́n ná tọrọ ṣílẹ̀ kan wọ́n ná fún mi.
3: Talẹ̀ play fún mi tèmi ògbé yẹn.
2: Apollo Ajasco thank God Apollo Ajasco
3: Ajasco
2: ó kọrí bí Ayinde Bakari so. Antonio tell you why they can't let me judge it. I'm still under age.
3: Okay.
2: Me 18.
3: Okay.
2: Oh, you will turn by. I want to share a question. I pay. But don't let me judge it. Woman come, I share with you. Fọgbọn sílẹkì ni wọlé wọlé because wọn ò ṣírò mi òun ò rí nǹkan kan lọwọ mi ó bí amọ̀ n travel ó dàbí pé ìmọ̀ bíi ti máa sùn wá ní wá ní ṣé ní nine dọ̀dọ̀ ò máa tẹ́ni sí ẹ̀ but mi ò ní kó o má ṣe normal iṣẹ́ mi ó dẹ̀ ní ti bọ̀ má yẹ tí bàbá yẹn bá wá martin mọ́lẹ̀
3: ni a customer yẹn
2: bàbá tó bẹ̀tẹ̀ tó bá wá martin mọ́lẹ̀ gbogbo wọn wá like mi mi ní wo ìfẹ́ yẹn rí níbi pé kò sẹ́ni kan bá tó dáṣírí yẹn bàbá yẹn pé mo wà nù yàrá woman ni woman yẹn wá ra ẹwà àwa bu gàrí tó pọ̀ sí màá jẹ díẹ ní ìlàárọ màá jẹ díẹ ní ìlọsàn màá jẹ díẹ ní ìlàárọ dálẹ so women wan tu owó jọ fẹ lọ sí ilé ní december wa ri owo yen lo ba ni ah so you be thief eh you I go kill you today mo se be si mo mi an ba gbe lo si
3: se you man to house
2: ni ba yen o ba gbe lo si ele police station unfortunately DPO ele police le ore baba mi ti o mi je pe ah she no ah la she no le mo sergeant ajagbe lo je mo se mo to ba gba to be I mistakenly put the money on that pillow. Baba e ba ni mo. O ti so mo bayi. O wa owo e dada. O ti se omo bayi. Wa ni ko pada. Baba e ni mo pada. Mo wa abele. Abele. Ba ton wa lo so. Wa ni ki je ka ma lo sojoji. Wa ni lo gbo. Ko je ki nra. So ba man pe o da di aboji kita lo si pe ki fi pa omi mi to wu o ba yo ke
3: ba ya
2: mo ja
3: e me o
2: mo le ja ni e ni ja ti mo ja won na mo pupa nse riot ni mo se
3: omo pupa
2: o ba ba ba ba ba gba no pe
3: okay
2: no flower hotel abalabi no pe ibi ti mo ti mo to ni adenubi to ni
3: abidab
2: abidab ni ba se je je re ni
3: lati gba yen
2: lati gba
3: en so 1970 abi
2: eh so ba tun no si ni flower nda duro nda mo wa wo o da ni pe onkuju ajayi leni to n pe enjoy nje abolufe mi ajasa mi yan ti mo so o ti ko mi lodo ilu ti mo lo lu ni temi egbe kan ma tun ki ma tun lo se ran pon bi bayi kan tun ki mi mole so to ni ade nibi yo olu ma n ṣa igun to ọtí tó bá ti mu mo wá bẹ̀rẹ̀ sí bàṣà bá ṣe di ọ̀rẹ́ mi àṣẹ ìwé àṣẹ ìbọ̀ náà wọ́n lé mi jáde níbẹ̀ yìí wọ́n wá ní wọ́n ṣe riot ní ọjà mo ṣe ọmọ pupa náà pé bàbá yẹn ìbí kọ́ lọ́wọ́ láńkẹ́ topak kì í ṣàsùn mo sùn
3: sínú wọn
2: láńkẹ́ sùn síbẹ̀ àṣejọ́ kejì wọ́n ti lift kọfí yẹn màmá tó ní ọmọ láńpẹ́ yẹn gàárí ló ń tà wọ́n wá sọ màmá yẹn pé èrò ẹgbẹ́ wà ní ọmọ láńpẹ́ yẹn kò jẹ́ káwọn ó ní ẹ̀jú lórí so àpò gàárí yẹn òun ó jù mí lọ́rùn ìmọ̀ ńbátájí mo ṣe tájú báyìí mo kò ní rí ni mo ti ẹmọ ibi tí mo ń lọ títí wà á rí ibi tí wọn ti ń gbà bọ.
3: ẹjọ aṣọ wo lẹ ń wọ bẹ ṣe ń gbogbo irinkirin do yẹn.
2: aṣọ kan yẹn náà
3: aṣọ kan.
2: tó bá dọ̀tí tó ní àníkí wọn á fọ lọ́dọ̀ bá a ṣe ń ṣe lọ ni mo wá kọjá níwájú tèmi ògbé yẹn jọ kàn bọ́bọ́ kan ń ta bifo gẹrẹsà ni mo bá yẹ ọmọdé yìí yóò rèé tá a ti wáwáwá adékúnlé ti accident.
3: ẹ ti dọdọ obìnrin bó táyìn
2: mẹ́rin. mo ti dọdọ obì kọmáńdà ni kí n lọ mú bàbá mi wá kó wá witness.
3: mi ò fẹ́ join wọn.
2: mi ò fẹ́ join wọn.
3: gbogbo lẹ́yìn ti pàdé òbí.
2: lọ́lọ́dẹ̀ ni ni ba wa ja o
3: ele fe ba on play
2: yes
3: mo de ready lati ba yin
2: honestly lawyer won go wa ni la wa se road okule on puro mo baba mi to sure iyan mo se wa pe iyan lo se gbe ni sina omo obi se o pe obi de ti bi omo kan ba pe ni sina awa obi sina yen ni to ati jo emi pelu commander apele police na yin o la bekuta Tony, don't bat him in the kitchen. She no more bury.
3: A plague is a found your
2: yes.
3: She had a million loss there.
2: But if I put a seco, I can look at that. Nobody know one. No, no, no, no, no. I buy one, one, one. Yeah, ha. Show money, Obi. Me, Papa Jao. Kinobere laje pe ohun mo wi pe awon bajo bi so so re mi bi omo ikere yi omo ikere yi like my father went to Ebenezer's house commander tori e lo si je baba mi de ni baba ti olohun ma ba mi gbogbo eni gbogbo fo ati alafia awon baba ti lo fin toro niyan awon chief commander e omo mi bi omo awon ko ti eyan house boy mo nse awon lo tun fe na so pe sino wa se house boy yo ise lo ba wa o igba de mi fi gboke baba mi ti se kini o ti peju awon ti mo no wa mi yen won pe man ko lakobe nu band yen ohun lo ma ba won keru
3: nu band commander
2: nu band nu band di prince adekunle
3: adekunle okay
2: prince adekunle ti accident to wa ni hospital
3: o
2: wa won to ma play guitar
3: okay
2: bi mo se ri akan bi yen ni akan bi yen ni se se mo nje mo ni sino ni ah jo ati wa kilo de o ga wa accident mo fe se audition fa won to awon guitarist mo te wa nbe nsin mo se na ni e ba ti mo de be mo bo ha o be ah se ba wa se audition se guitarist ni le na ori mo kere do oba ni ah agba mi se si na those olorin o ni e e te de ko try na to ro hu wa be
3: okay
2: njo the first ale te ni obe e
3: okay
2: o wa se o ba to come ni mo se emi o ba won ta gbo rubbish na na e
3: ni rubbish na won ta
2: awon awa da aso di so ato mejo
3: okay
2: wo kan lo straight mi ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta
3: ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta
2: ta ta ta You don't just run scale.
3: Okay.
2: You play something meaningful that people can't
3: relate with. Okay.
2: See, you understand? You got to know she banned me.
3: Okay.
2: My phone is banned. You are uncle for that. I think I'm the commander.
3: Hey, the tag brief one. Okay. In fact, you take a cover on your
2: mind. So man ko wa wa o ti ku nisin e mo la kazi very nice man wani koje ki wa ma gbodo o
3: e mo la kazi ni ke wa ma gbe lodo
2: o
3: e mo la kazi mi
2: e mo la kazi

0: oúnjẹ wa máa gbọ́dọ̀ mánéjà Adékunlé òun ló ń wa dáfó ìdáfó náà máa fi ń fẹ́ sókè yẹn. Ìjọba ni mímu ni ó ti kí máa gbé ọ̀dọ̀ rẹ̀.
1: Ní mánéjà?
0: Ní mánéjà rẹ̀.
1: Ok.
0: Oṣù Àádé close, bàbá máa ṣe ìyáza, ìwádìí máa gbé mi wá.
1: But time Adékunlé ti ń record fún Mola Kazeem.
0: Okay. Yes, yes. So bí mo ṣe ń gbé ọ̀dọ̀ Àjọmalé nìyẹn.
1: Àjọmalé? Ok.
0: Ó ti dológun sí, kọ́lọ́ ń bá mi délẹ̀ fún wa. So, òkìkí wa bẹ́ẹ̀ ṣe kàn. Mo ti kó lọ́mọ òde, mo ti kọ́ fún ìjọba òde mọ́. Ọmọ Adékunlé tó bá rí. Ìrọ̀rùn ibẹ̀ ṣe tán. Dàrẹ́tọ̀ ìyẹn wá ní òkè. Ilé mi ni wọ́n máa gbé lọ kẹ́rù rẹ̀. Kí n lè máa mójútó rẹ̀.
1: So, Mola Kazeem ti ní interest mi láti gbà yẹn.
0: Yes. So, mo ṣe di ẹni tó ń gbé pẹ̀lú dàrẹ́tọ̀ la máa ń pè. Mo ṣe di ẹni tó ń gbé pẹ̀lú dàrẹ́tọ̀ rẹ̀.
1: Ibi tí mẹ́ta ń lé yẹn wà rí.
0: Àpapa Road.
1: Àpapa Road. Mo ní Prince Adékunlé ń gbẹ́gbẹ́ yẹn.
0: Kétù.
1: So, tí ẹ bá ní láti lọ sílé Prince Adékunlé ní Kétù. Láti ọ̀dọ̀ dàrẹ́tọ̀ lè ti máa lọ
0: bẹ́ẹ̀. Má ti lọ.
1: Ǹgbẹ́ lè ti máa ń pè gbà yẹn.
0: Social club. Nígbà social club. Ibi gbòógì.
1: Every Friday àbí Saturday.
0: Ó dà every Friday, I think.
1: Ẹ máa ń lọ sí shows gan.
0: A máa ń lọ show gan.
1: Now music yìí Prince Adékunlé gbà yẹn change nígbà tẹ̀ dé.
0: Yes.
1: Then wọ́n ẹ̀yin náà. Wọ́n á fi ń ṣe side attraction. Àwọn èèyàn fẹ́ wo
0: yìí. Ọba Abikia mi síwájú mi. Mo síwájú instrument mi ni àwọn èèyàn fẹ́ wá wò.
1: Ojú òde kì ń tì yín pé torí pé kiri pé ojú pọ̀ lára yín.
0: Ojú ò tì mí o.
1: Ẹ̀dẹ̀ kì ń fi ó báwo ṣe fẹ́ sọ. Kẹ̀ fi ó pé ṣé ẹni ṣe mistake báyìí.
0: No. Because kí n tó wọ stage máa ń ṣe prayer. Kí ló wọ stage máa ń gbàdúrà lọ.
1: As at that time, ṣé ẹ ti fi ẹ ti mú nǹkan díẹ̀ jẹ as per àwọn tó já láti ilé tipẹ́tipẹ́.
0: Ìjàpá ní tó bá dé ní nǹkan fún ọ̀fẹ́ ọdún ní ìyá
1: àlífò.
0: Mo mú nǹkan mọ̀ ní nǹkan
1: láti
0: rà ẹ́ rẹ̀.
1: Láti kékeré ẹ̀.
0: Yes.
1: Mo mú nǹkan.
0: Ojú lásán ilé ṣe
1: rí. Ṣé láti ẹ̀sọ́ pé ẹ̀mú nǹkan máa wọ̀ pé ń rẹ̀ ẹ̀sọ́ tọ́ fún gbogbo àwọn ìrìn tẹ́ ìrìn kọlọkọlọ ẹ ti wà exposed to see a lot of things.
0: Ẹ̀ka
1: dúpẹ́ fún ọjọ́ ìrìn wọn.
0: Adúpẹ́.
1: Ẹ̀ka dúpẹ́ fún ọjọ́ ìrìn.
0: Adúpẹ́.
1: Now, ìyàwó ni ẹ lọ sí London Exos 1970 lẹ́ẹ̀kan.
0: My first London supposed to be 1972.
1: Okay.
0: Bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti gba the title called Sir.
1: Okay.
0: By UNICO, United Nigeria Cultural Organization.
1: So 70-71 Nigeria lewa.
0: Lewa.
1: Okay. So Prince Adékunlé ni Great Britain. Ẹ̀ṣẹ̀ record kan ṣé lọ́wọ́ àbí.
0: Lọ́nà tí mo wà ní
1: ọmọ Adélé.
0: Lọ́nà oníwà ni Yọ́nsìnà ọmọ ni Yọ́nsìnà ìlú ọmọ Adékunlé. Ṣé ẹ̀jẹ̀ ni wọ́n ti gbé ọmọ ọlọ́mọ?
1: Bẹ́ẹ̀ni.
0: Torí ìjẹ òṣè Bàbáyá Àbíwá sílẹ̀ òde. Ṣílẹ̀ Adékunlé, Ṣílẹ̀ Adéwálé, yóò ló máa jẹ́ Ṣílẹ̀ Bíbá. Yẹn ni wọ́n fi ṣe, mo fẹ́ gbé orúkọ tí yóò bí sọ mí.
1: Ok. Ṣínà Òbí, Ṣínà
0: Adékunlé,
1: Ṣínà
0: Adéwálé.
1: All right, so àwọn bàtàn 19 yẹn sọ̀rọ̀ pé ní pé ọ̀rọ̀ ẹ̀yìn kan tó gbẹ Ṣakíru, pé kó fẹ́ fọwọ́ kàn yín, but èrò pọ̀ àbí.
0: Nígbà tá a dé.
1: Nígbà tá a dé ní Nàìjíríà. Ṣé ni ẹ padà join band yìí?
0: No.
1: Ok.
0: Mi ì rí mọ́. Àwọn love to hug me.
1: Ok.
0: Ìrọ̀ ìlú náà àwọn love to kábà bá friendship
1: náà lọ.
0: Nígbà yẹn kò bá gbé èlè lot from me.
1: Ok. O tẹ́ ẹ padà gbúrọ ẹ mọ̀. Now, lọ́dọ̀ Prince Adékunlé. A lot of things ṣẹlẹ̀ ẹ̀pẹ́ mbẹ̀ ẹ̀pẹ́ at least that is 1970 ẹ̀ títí wọ 76 or thereabouts.
0: 76. We left Prince Adékunlé.

0: Christian to me by you. Our Western brothers. Tell me, Bali, Moja. Mo to faja yin pe oga wa fe lo si odo yin ka iso records
1: okay
0: to ni ka iso records we ra vevu fi die ma vevu vevu fi jade ni wa so fun ga pe oga wa ile kasi mi ni pe mo ja ta e mo ni e Omo le ba o ja ta ti je gbe mu mi e ti wa da e je ki lo fu omo omode mi de fu ko ti e fe me wa won ti suspend mi mi le mi le lo tu asiri nkan to se ye mi ba di fun
1: okay
0: ka sin tori ka sin lo ba gbe
1: okay
0: wo ti be de ti mo so fun da jo pe o ti won ti o ti e da be jo ko my dabba di your friend.
1: Okay.
0: My instrument for my rats, you got boss friend. Dufu. But after the 11 months or 9, not my jaye. But the director said, oh, what my rat, no go your friend. Ogawa.
1: Okay.
0: Besides it, Tunde. Shedari. Ilé jẹ yàn torí general president kúlé yẹn oh god kò síjọ́ kan tí mi kì í sùn wọ́n ti láìkè yàn jù wọ́n bá tẹ̀ ń ṣe nípa ẹ̀ tí ẹ̀yìn ọ̀pá balàgbà ni wọ́n èmi ìtúsí kò wọ́n níbi ta o so se le bobo bobo di ma se se ni je le to instrument to kera bi e da e fe wa fun yen e be da fun ni la ni instrument e civilian be se yen o ra which go go si
1: mi 77 yen abi abi 76
0: mi 76 yen
1: 76
0: mi 75 before 76
1: mi instrument yen to
0: ya o ti de ti na fun da fun ni o ti da moto fun wọ́n àti ọ̀gá sọ̀rọ̀ ní ọ̀dá ìjì mi o wọ́n jọ ń ṣe rẹ́kọ́ọ̀dù ni òun ló ta ìkìlọ̀ fọmọdé kazeem yẹn ẹ̀rú àgbáyé pé kí sọ̀rọ̀ máa lọ rò pé kó ọ̀gá sọ̀rọ̀ máa lọ rò wípé o fẹ́ fi de survivor wa ni aṣina lọ bá sọ̀ní àdé ní bánúsọ hotel ó sọ nǹkan tó fẹ́ ṣe fún tó bá ti fún ẹni blessing kì í ṣe bẹ̀rẹ̀ ni ẹni ọ̀rọ̀ ọmọdé ń lè sùn ní àmàlẹ́jọ́ instrument ẹ̀ wò ni bá jáde instrument mi ti dé kí ni kankan
1: ẹ ti sọ fáwọn èèyàn
0: the office of that joined 7 months ish. What she need to be in that? But it's not a. No, it's in here. No, I love it. Okay, then it could be 2. No, so. I want you to fail more. No, that's all. I want you to fail more. I want you to sùn so ìjọkọ mi mo tún jí nígbà tí mo wá jí mo wá jí mo jí nígbà bíi quarter to 12 lóru
1: lóru
0: yes secretary yẹn wá sọ fún mi pé ṣé mi ni máa lọ lẹ́mi ni owó rẹ̀ gbọ́dọ̀ máa fẹ́ rẹ́ nìkan kọ́mọ lẹ́mi ni mo ní lẹ́tẹ̀ lọ́pọ̀ ó lè pè é mo ń kọ́ níbi báyìí ọ̀wá gbọ́ ọ̀wá ní kí ẹyin wo yẹn pariwo nbẹ yẹn mo kọ jáwọ ni ìbádọ wa lẹ wa lẹ ah ṣínà ọmọ adékúnlé pẹlẹ o ah o wà bí mi mo wà bí látàrọ sà
2: ah
0: wà bí nù báwo yẹn ṣe máa ń pọ lọfíìsì mi nìyẹn èmi gbọ mi ti fi ọrọ sọrọ báyìí kí ló ṣẹlẹ ah wàá dẹdọ balẹ mr kazeem náà ní kí wọn bá yín pé nǹkan tẹ bá sọ òun ní fáìnà wọn ti fún mi ní suspension lẹyìn adékúnlé mr kazeem dẹ ti ra oṣù 90 àti bus fún mi wọn wá ní kí n wá fún sọpọkẹ endorsement. Ọ̀gá wa ní ṣé mr kazeem rán mi ni àbí mi wá jẹṣẹ tó wọn àwọn èèyàn náà sọ pé bẹ́ẹ̀ bá lọ́wọ́ sí àwọn oníṣẹ́ ọmọ fún mi. Ọ̀gá sọ̀rọ̀ wá sọ fún mi pé ṣé mo rí àwọn alọ́wọ́sí ẹ̀gbọ́n condition níbi tí dùn àwọn alọ́wọ́sí yẹ mo ti ta wọn ní òun ní sòrò ẹ̀gbọ́n condition. That condition is so more ọmọ kìíní shade wọ́n máa fi dress a table office wọ́n máa fi já lẹ́bà wọ́n máa fa sub lọ́tún wọ́n máa fa sub lọ́sì wọ́n máa fi já lẹ́bà rẹ̀ wọ́n máa ní kìíní mo ní ìdá ni o ìdá kí wọ́n máa fi ṣe inú wọn máa fi ń gé nǹkan àbí kan fi gé èèyàn
2: good
0: ṣé o mọ̀ pé láàrin èèyàn àti ẹ̀ o mọ̀ pé guitarist ni mi o dẹ̀ mọ̀ pé bàbá guitarist ni wọ́n lọ inú o tún wá ṣe guitarist nìkan o ìwọ tí wọn máa ṣe acrobatic pẹlú ìta tiẹ ṣé tí èmi pẹlú ẹta bá pàdé tó wá ṣe acrobatic yẹn ṣé tí n bá fi tí n bá ní kò dúró tó bá dúró ṣé mo lè fi dà igi ẹ lọwọ mo lókè sà kò dúró sà wọn ní nǹkan tí kì í sọ fún kazeem yẹn.
2: kí ẹ ṣe sọ àwọn kọjá sọ yìí.
0: yes.
2: Mi rò pé sọ kí ni ìrírí inú ẹ̀ rí.
0: Mo tẹ́ máa sọ kì í ṣe ìjà. Nínú ẹlẹ́rùn ara ni wọ́n. Wọ́n ní ọ̀nà fún ọ̀nà. Àwọn náà protect ra wọn ni. Iṣẹ́ tí mẹ́rin yẹn kàn wọ́n síbẹ̀. Sentiment kankan síbẹ̀ mo ṣe gbé ra ni ìbára sọ adékúnlé sọ fún director kazeem yẹn ó ti dé kí ló rí ṣọgbà mo ní ọgbà o ó bá bú mi ṣe congratulation mo ní ìbọ̀ tí wọ́n ní ṣé tí n bá ti fẹ́ ṣe ju àwọn lọ táwọn bá gbé ọwọ́ mi.
2: So ẹyin o mọ meaning.
0: Mi ò mọ meaning. Bàá má sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó bá ti rephrase ẹ̀. Máa ra ni kí n lọ jẹun kí n lọ sùn. Bàá tó di tí ó kejì ló bá jẹ ẹgbẹ́ ṣínà. Mo pọ̀ rẹ̀ máa bí ẹnu gan-an kò dẹ̀ sẹ́ni tó máa ṣe lóòótọ́ tí ó ní gbẹ́mí. Ní èyí ní ìdá band lẹ́fẹ̀ẹ́ nísìn. Màá fẹ́ kó padà sọ́dọ̀ Prince Adékúnlé.
2: Now I disappointed God.

ṣe ra fẹ́yìn tó wọ̀ ẹ́ gbogbo rántí àti ṣe wà lẹ̀ àfẹ́jù jù ló dálẹ̀ everybody want to pick tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀ mímúra ni yóò and creator ọkọ̀ ọkọ̀ fi wọ́n nà mí yan lọ́wọ́ ni creator. Emi kekere

0: Simba sọ pé mo fẹ́ kúrò ní ìsìtẹ́ni láti ju ìdùtí kú. Bàrísítà ti ṣe fíjú gàrèjì, ọ̀dọ̀ onílù kejì wọ́n ti jọ pàdé. Àwọn èèyàn fi ọ̀dọ̀ ẹlẹ́ wọn gorí ẹ̀ kọjá lọ gbo Fuji ní TBS. Kí lèmi wọn máa máa dówò? Star Game ìlú òun ló ti lọ pé tí lọ yẹn. To revive it, lèmi sọ.
1: Àwọn element wẹ̀lẹ̀ wa mú pọ̀.
0: A pọ̀ báà lọ yí ẹ̀wà tẹ́kíkà. Owó àtẹ́kíkà.
1: Ẹ̀kọ́ sọ́jọ́.
0: Owó àtẹ́kíkà bàjẹ́.
1: Mo ṣe ń sáré fún fọ́nmá.
0: Ẹlẹ́kọ́
1: sọ́rí fọ́nmá gbọ́ ẹ̀yìn alẹ́.
0: Gbàdọ́. You can never play a fojú ju successfully until by the instrumentalist.
1: Okay.
0: Now, let me tell you the only thing my fojú ju wa ṣe ni wípé àwọn èèyàn méjì wà ní sin for God more many years. Ààrẹ ni ló tún gbé níbọ̀.
1: Lára àwọn tó ń tẹ̀lé wọn àtàwọn tó ń kọ́pì wọn.
0: Yes. Ààrẹ ni ló tún gbé níbọ̀. Kí ló fà kí ni? Mo discover, mo ṣe research mi pé gìtá tí wọ́n máa ń ta tó máa ń kọrin yẹn, èèyàn mẹ́rin ló mọ̀ gìtá bá. Ẹni tó ṣe rí mi tí mo ṣe bọ́ gìtá lẹ́nu yẹn.
1: So
0: gìtá tó mi bọ́ lẹ̀ yẹn àtàwọn tó ń ṣe ẹni tó ń kọ ní ṣọ́ọ̀ṣì àtàwọn tó ń ṣe gíní kan.
1: Oya so mi pe Ṣẹ́gun àwọn right lórí Ṣẹ́gun àwọn sọ fún mi pé wọ́n ní Ṣẹ́gun Peters ẹ̀yìn lè jẹ́ káwọn èèyàn lazy nípa music nǹkan ọ̀sẹ̀ ìgbọ̀n ti drop instrument.
0: Ma drop instrument because mo mọ̀ wípé nǹkan tó fi táyà àwọn ògo ọ̀la down yẹn láti tú wọn sílẹ̀. Bàbá mi ló pàtọ́kọ fún mi. Ó ní àwọn ológbò wọ́n máa ń pa àwọn èkúté. Ó ní àwọn èkúté wá ṣe meeting. Pé àwọn ológbò tó ń pa wá ìṣe àdínwó àwọn yẹn sí. Ó ní kan bá dìde pé ẹ̀wọ̀ ó bá máa ṣe pé a máa gbé ṣaworo sólógbò lọ́rùn. So tó bá ti ń bọ̀ a máa pa oṣù àlétí àti ọ̀gbọ́n bọ̀ àṣà lọ. Kò wá kan tó máa náyà láti gbé ṣaworo sí ológbò lọ́rùn.
1: Yeah, oh deep.
0: Ṣòro ni pé nítawọn ẹlẹ́yẹ ni fi ń rẹra ń jẹ bí ọ̀fẹ́ ní ọ̀pọ̀ bẹ̀. Àwọn kan lẹ́wà nígbèkùn.
1: O gbọ́dọ̀ kọ́kọ́ lọ kọ́ ọ fọ so many years.
0: Yes, mo ń láti tú wọn sílẹ̀ pé gìtá yẹn ni ò jẹ́ kán jáde. Òkèta ta ló wá ń ta gìtá mọ́ síkò sí mọ́.
1: Ẹ bọ̀ ìtì drop ẹ̀.
0: Ó tán. Olóye tó ń sọ ń gbà gbé mọ́ ọ̀wà ẹ̀bùn pílẹ̀sì mò ń pílẹ̀ ní àwọn oníwújì. Olóòkàn ni wọ́n lò.
1: Bẹ́ẹ̀ni.
0: Kọ́ọ̀lù ti lọ ní ìpínlẹ̀ nílé ìlú. Olóòkàn ni wọ́n lò. Ní ìkúpa ìgbà wà lẹ́yìn tí a lè ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀ tọ́lọ́ bá ti parí iṣẹ́ ẹ̀. Ó máa ń dàbí miracle ni. Ọlọ́run ló lè gbo ọlọ́run fún mú. Mo dárí gbogbo padà fún bàbá mi. Èmi gan-an tó wá dé sí ìgbọ́n mi kì í mọ̀ màmá bíbí báwo mo ṣe báwo ni mo lè ṣe. Yes, that's why mi sọ pé ìwà bá bá ẹ wà. Ìwà bá bá ẹ wà. Ó dà ó ṣe bèrè lọ́n gbé ó ṣe já àwọn ọmọ olówó lọ́n tẹ̀lé mi.
1: Àwọn Dangote tí wọ́n ti ń tẹ̀lé yìí ti pẹ́
0: kí
1: nǹkan tó di
0: kí nígbà fẹ́mi ọ̀tẹ́ dọ́là yẹ ìfá ọlọ́run mímí nìyẹn. Àwọn ṣẹ́gun àwọn olówó àwọn olówó lẹ́yìn oṣó àwọn kòkútà ń bọ̀ àwọn fọláwíyọ́ wọ́n ti ṣe bèrè. Nígbà tí ní àbí tí àbá wọn ti bí sí máa ń jó sùn ní Fọ́màkùrọ́. Àwa lè ní ọlọ́gbọ́n wọn pé a máa pè tiwa lẹ́kùnlé. Ìjọba pè tiwa lẹ́kùnlé ta ni wọn tó ń rí ayé tá à ń jẹ.
1: Àwọn náà wá jọ.
0: Àwọn náà jọ. So my dear son, ọwọ́ ṣìnà, is either you hate me or you like me, but not me, ọwọ́ mi wà spiritual.
1: ṣé lóòótọ́ ni kí ẹ ṣe sọ mo ti gbọ́ rumọ̀ ẹ̀ dáadáa wípé tẹ bá lè repeat fit yín nínú ace ó bá wọn máa fún yín ní nǹkankan.
0: èmi jẹ́ kí n tún tẹ̀ báyìí mi kì í sọ̀rọ̀ àwọn ọ̀gá mi láìda jẹ́ kí n tún tẹ̀ báyìí wípé wọ́n fi ṣeré ni.
1: wọ́n fi ṣeré ni. Now ó tún ní agreement
0: because Shinomani and Mojisi o ace ta over 5 million nígbà tí rẹ́kọ̀ọ̀ tó tájù 500,000 ace ta over 5 million Shinomani ta over 7 million because nítorí better life ẹ̀rúwa give our women a chance to you know the connections from ìyá mi godmother mi ni Miriam Bama ìyá kọ́ lọ bó bá mi tẹ̀wọ̀n sáré fẹ́ rí.
1: So Shinomani
0: has been a part of this. Emi ati Baba Mira Ajo ṣí Tomlinson Bridge. Tomlinson Bridge yẹn mo ṣe é síbẹ̀. Ìjọ yẹn ẹ̀gbọ́n mi Gómìnà Rasaki wọ́n jọ wọ́n fi uniform jẹ àwọn èèyàn kúkú wọ́n kàn bí ẹ̀wọ̀n ìjọ yẹn. So wàá ti gbé everything about Shinomani that's máa ń wà. So ó wá dé stage kan èmi gan ò tiẹ̀ ń ra mi bí gbẹ́yàrá mélòó rèé ní kí n gbéra mi ni o.
1: Ibi rẹ̀ ló wá jẹ́. Ẹ mọ̀ pé ṣé rí àwọn ọkọ̀ tẹ́ ti sọ yìí. Ẹ mo gbé yín lọ bí kan but ẹ padà. Mi mo sọ kí mi ò ní fọ́ọ̀sì nǹkan tẹ́ bá fẹ́ sọ. Accident ẹ ní mo sọ̀rọ̀ ilé jó. Gbogbo àwọn kan ilẹ̀ ti fi kọrin níjọ́ ilé jíjó níbo ni bàbá wà ó lọ́jọ́ ìjàmbá mọ́tò láìfilẹ̀
0: ti fẹ́ẹ́ lù wọ́n ní ìbò lù wọ́n ojú ọláàrin ni wọ́n gbé sọ ọ̀rọ̀ láìda. Ṣé mi nìkan ni ilé máa jó gbogbo tó ṣẹlẹ̀ ṣe
1: tó máa gbà kí ni yín lójúmọ́ àbí ni tẹ rẹ́ǹtì.
0: Ilé tí mo rẹ́ǹtì gbogbo ẹjọ́ wa máa gba apple price but our price. Nǹkan wà tí mo jẹ́ kí n sọ fún ẹ o sórí gbogbo àwọn ọ̀rẹ́ bí ọmọ ìyá àwọn ibi fẹ́mi ọ̀tẹ́dọ́lá ṣẹ́gun awolowo Alhaji Aliko Dangote Láre Tẹ́jú Oṣó Túnde Fọláwíyọ́ gbogbo wọn àwọn Kwikuta Ndọ́ àwọn ẹ̀dí òtúndẹ̀kọ́ gbogbo wọn yẹn àwọn wálé òtúbánjọ wálé tó ń fò lókè gbogbo wọn yẹn ní ìlú ìdárúkọ wọn tán àwọn gbogbo wọn ṣìnà.
1: Bílí mọ wọn dùn.
0: Àwọn bílí mọ wọn dùn àwọn gbogbo àwọn mi ti wọn ti di sẹ́mà ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ló jẹ́ pọlítíṣà ìmọ̀ ọ̀rẹ́ mi ọmọ ọ̀gá mi.

0: ìgbìmọ̀ la adeleke.
1: Ṣéjọ́ wà ti pẹ́.
0: Yes, àtijọ́ wà ti pẹ́ kékeré láti wà kéré bá ṣe àfihàn wọn náà ni wá. Àwọn náà ń jẹ́ ṣíná, àwọn tó ń jẹ́ ṣíná nìyẹn ló fi di pé nígbà tí mo bí pẹ̀lú afẹ́jújú tó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa jó mi.
1: So tell me about the creative style. O gbọdọ ba dance.
0: Oh, yeah, of course. Mọ́jọ́ ti máa ló bá ẹ̀ ṣìnà mania náà máa ń pè. Ilé ìfàgbé sọ́wọ́ ṣìnà mania ni. Àwọn tó dúró tì mí ní ẹ̀ tí mi yẹ̀ ìgbàgbé for life. Bá lè fi jẹ́ ìwàdí sí i. Ṣẹ́gun Awúlọ́ máa ṣèyàwó ọmọ ní on the 30th of December. Ìlú sí ní dead life. Mọ́ pé di yẹ òun lọ́ máa pè. Ayé ẹ̀rọ ni pé ìgbà tó wọnú ilé ìyá máa wọ pé ṣé yóò tá à ń sọ yìí ṣé òun lè gbé ilé rẹ̀. Ìyá ṣégun rẹ̀ lẹ́nu.
1: Àwẹ̀ mi ò explanation mi ò.
0: Gbogbo ah. So because ẹ̀rọ ọlọ́run bà mí. Gbogbo tó bá ti kiri lọ́kàn rẹ̀ láti ṣe òṣèlú tó lè dá dúró. Ìyẹn ni conscience tí mi ṣe kí ń jà tí mi ṣe kí ń lè ṣèyàn nìyẹn. Kìnìún kan tó discover pa mi ni pé ṣé o mọ̀ pé ẹni tó ń bá sọ yìí? I'm a very very shy person. Túwẹ̀ mo ṣe lu glasses. Very very shy. Kutu wa di bi and medicated.
1: So gbogbo dark shades ma ye.
0: Yes, ati koko surely for the first 30 minutes oju koko ma ti e.
1: Ẹ̀kọ́ mo béèrè lẹ́ẹ̀kan mo nígbà tí a bá gbé gítà lọ́dọ̀ Adékúnlé tẹ gbé sójú ò tì mí ṣe é ma fi o.
0: But surely ìgbà tí mi sí ọlọ́run ni mo yẹ. Àti pé determination mo wà focus. Ìtúrí ọkàn ni mo ṣe jáde lé.
1: Yeah.
0: Mi gbọ́dọ̀ padà lọ sí èmi 200.
1: But àwọn parents ni wọ́n ṣì wà live nígbà tí AIDS blow.
0: Of course. Mo sọ fún ẹ. Mo ní price tí mo pè for stardom kò tí sí orí tó pè. Ìyá mi nítorí tóbi ìyá mi ṣe kú.
1: How?
0: Reason ni pé wọ́n fẹ́ dá magazine kan lẹ̀ wọ́n dẹ̀ wá story to matter at all cost. The name of the magazine is Today Choice. Today's choice. Yeah. Now, I think they went to a doctor. That's the interview bàbá ẹ̀gbọ́n mi obìnrin.
1: Okay. Termination lẹ́ẹ̀kan.
0: Yes. Titus ni ẹ lọ́yọ̀ jẹ.
1: Okay.
0: Bàbá tèmi Peter Sanjẹ́ lórí ni gbé ọmọ tí ẹ wá fún bàbá mi tọ́nu ẹnu ẹgbẹ́ ìlọ bàbá ní bàbá pé bàbá báwo ni ṣíyàn ṣe jẹ́ sí ṣé ẹ lọ́gbọ́n kó sọ pé ọmọ ẹ̀kíní ó ní ìlú ẹni tí ó dé bàbá ẹ̀ ló tọ́jú ọmọ tòun. Ó ti jọ mọ́tò òun náà nìyẹn capsule yẹn yẹn ó ti jọ mọ́tò òun náà ni pé she not another father claim she got the best. Now òun ni Yannicka be a mother in Israel. Ìyá yẹn wá lọ tam ṣe sí pé ṣáṣẹ́ wo ló òun ni tó máa bímọ kan tí bàbá méjì máa claim ẹ̀ òun dídí mother in Israel. Tó ṣe báyìí ó dẹ̀ slump 6 months after ó kú. So.
1: Bọ̀ ẹyin náà ń gbà yẹn.
0: Mo lé ní wo lọ́rọ̀ ayé.
1: Ẹyin náà ń gbà yẹn ẹyin náà bínú sọ̀rọ̀ yẹn náà.
0: Ebin
1: because nínú life kan ẹ̀kọ́ ẹ bá mi fi pe fún bàbá gbọ́mọ.
0: Nígbà tí èmi ò tí gbọ́ from the side.
1: Ó pẹ̀kẹ́ tó gbọ́ láti side.
0: Yes, ó pẹ́.
1: Ẹ tètè.

0: 2 o'clock afoje nire won bere wo pe ita afoyo je kiya kiya mi da sanda la fi ni ga gi ezu mo eje ko ma tu bere se bi dele se ovation ni e ovation dele o lo ya awa ya beauty ni e a gbe e a celebrate e a se awon e do se gan ore e fun se won lo ni so pe ah emi na se gan dada fun journal picture journal ni ovation emi ti se sinu business magazine ti ma play fun e
1: mori
0: ti ma play fun e ma ya gbo photo yen maybe I might have seen you the next edition.
1: Yes, you want to play.
0: Tell me, even though they don't lie. Oh, tell me, who? Tuma, oh, no, the magazine, and just in full one by. So,
1: bro, she arrived for Jenny soonest recovery. Because I'm already in what one be.
0: Look, let me tell you.
1: Because bad news is good news in journalism.
0: Fellas of me, look. Well then, do ya, then they will go bye. News is news. The more they keep on talking about it, come on, so look my more on you than
1: that.
0: So,
1: and I hear you singing. Maybe I'll be running.
0: Oh, so I'm going to be yellow.
1: I don't know. Bọ́dọ̀ tún forin sí i
0: bẹ́ẹ̀
1: kò ń ṣe pé kó kàn máa da ọ̀rọ̀ lẹ̀
0: bẹ́ẹ̀
1: àwọn tẹ́yàn fi mọ àwọn olórin yẹn ní national stadium no national theatre nígbà tí KSA tí wọ́n ṣe welcome back concert àwọn kan máa argue wípé ẹ fẹ́ já gìtá gbà lọ́rùn KSA.
0: National theatre
1: ṣe ẹ̀yin náà ti gbọ́ rúmọ̀ eré àbí.
0: mi ò gbọ́ fashion ti
1: yìí
0: kọ́ lọ gbọ́ bá mi forí jí ẹgbọn mi Raymond Dọ́pẹ́sì ẹgbọn mi Fọláwù àtàwọn ọ̀rẹ́ wọn VIP wọn fi mi sí VIP làwọn náà wà wọn jẹ sọ fún mi ṣínà ó rẹ lọ pé ó méjì fún
1: king
0: mo jẹ jìdí látòkè ìgbà ìgbọ́lẹ̀ ìjẹ̀lẹ̀ bẹ̀bálẹ̀ fún ọ̀gá wọn jẹ gbọ́ gítà sí mi náà.
1: Àwọn náà bọ̀ fún àwọn.
0: Kí ni kí n ṣe kí n dá padà fún wa?
1: Ọ̀ṣọ́. Ẹ dẹ̀ pé omi ìjẹ́ ní King may you reign forever.
0: So, you know, kàṣà máa dúpẹ́.
1: Mo ti fẹ́ yàn náà yín sìn o.
0: Ó bá ti bá yàn three questions. Let me tell you, criteria tó ń gbogbo criteria tó fi judge artist. To be successful, to be one of the people that people loves. I've paid my dues. Mi ò mú wa sọ lọ́nà wọn pẹ̀lú náà rẹ̀. Torí ẹ̀ mọ̀ ṣe kọ́ nítorí ẹ̀ mọ̀ ṣe kọ́ rí. my friend o, forgive me. If I offend you, forgive me. I may be your best friend tomorrow. You may be mine tomorrow. What do you need to fight for? God bless us.
1: But only any meaning to.
0: Yeah. Kill a fake Jaffa.
1: Oju ọrun.
0: Bàbá mi ò gbé gẹ́gẹ́ ní ìtì ọ̀fíwọ́n ní ìfíwọ́n ṣe láti bí síbẹ̀. So, ọ̀rẹ́ dání ò tó pọ́n.
1: Ẹ̀yà bínibí
0: dání. Nínú ilé mi, a ṣe sọ̀rọ̀ yìí. Inú ilé tèmi lọ́gbọ̀n ọ̀tá wà. Tó gbọ́ ká mi. Tó yìí péré ẹ̀ lọ́ta. Èmi ò bẹ̀rí lọ́ta nínú ilé tèmi gangan. Sòyìn kan á ṣe níta, mà wá nínú ìbàjá, àbí ó sọ̀rọ̀, mo wá ń da lóhùn. Mo ti sin Ọlọ́run ju yẹn lọ.
1: Well, láàárín àwọn tẹjọ ṣiṣẹ́, àwọn tẹ employ, at one point or the other, máa ti jágbe mọ́ra yín.
0: Ṣòro ìjágbe yẹn. Òun ló jẹ́ ká lọ di nǹkan táwọn dà lónìí. Òun ló jẹ́ kí mi di nǹkan tí mo dà lónìí. Ìṣẹ́lú ìjágbe kí wọ́n ṣe dáadáa. Ìṣẹ́lú ìgbà tí wọ́n ṣe dáadáa làwọn èèyàn mọ̀ wọ́n. Àbí tí ń bá jágbe yẹn wọn ò ní ṣe dáadáa wọn ò dẹ̀ ní mọ̀ wọ́n.
1: Kò ṣe disciplinarian ni.
0: Mọ́rí o, but when it comes to music. Mo sí nǹkan kan tí mi mọ̀ báyìí. So, èmi ni mo fẹ́ kó, èmi ni mo ní àìdíà ẹ̀mí ni mo là jà mí. Ọlọ́run ló fún mi. Alàjẹ́ àti ẹ̀mí jẹ̀ ní bíbẹ̀ lọ fún mi. Mo kàn bí bíbí ó fi mí ṣe mẹ́sẹ́ńjà ni. Because ta ni ní.
1: So the time that you are provoked, they will pay ego physical, but you anybody.
0: The only time, till only so can go physical, but when you, did they say physical? They come, my friend, one say that yeah. But then they make me physical and go to you.
1: Ṣé pẹ̀lú Ali ni àbí someone else?
0: Ali wo ló sọ?
1: Drum to make name láti do drums.
0: No. You see, ọ̀rọ̀ mi àti Ali ó dàbí ọ̀rọ̀ bàbá àtọmọ mi. Ali ò kì í lu irú drums tó wù nísìn. Èmi ni mo train Ali máa lu irú drums tó wù because nǹkan tó bá pattern afojuju nìyẹn. Ìlù tí mo bẹ̀rẹ̀ fún nǹkan tó lè gbé jáde òun ni mo rà fún. But ohun tó ti ṣẹlẹ̀ sí èmi náà lẹ́yìn abébí nígbà tí mo ṣọmọdọ̀ ni. Ọgbà wa omi ẹwẹ́ tó bínú tó dánú mi. Mi ò ní kí wá lọ́gbà wa ọ̀tá mi. Ṣé bí kò bá dáa ló fi ló já ló. Tí ò bá dẹ́mi yẹn kí ìgbẹ́ ìwọ tó sọ, mo lè má di Shina Peters. So if there's any between me and Ali, Ọlọ́run Orímọládé tí mò ń sì ń gbọ́. tara pe ko ba da fun fine se o ba wa ri be to ba ri pe bo mo se ri pe ojo ru wa fisika yen ibi ki bi to ba wa mi mo to wa si mo to wa ibi ki to ba wa ki eye da mi ojo mo to aforiji ko da ri jin
1: now record sin igba ti mo calculate yeto bo ejo ko je bi either 16 or 18 gbogbo ẹni mo dẹ ni ìwọ̀n bí ẹ ní èyí àfi tí ẹ bá release bí ẹ record ẹ release ló kù because mo sọ fún yín pé ẹ ṣàjẹ́ filẹ̀ lára àwọn tó jẹ́ fans yín but tí máa ń sọ bí mo ṣe fẹ́ràn music yín àtẹ̀yìn gan tó máa fẹ́ máa adàbí flattery nítorí ẹ̀mí ṣe ní sọ púpọ̀ but gbogbo yín gbogbo àwọn iṣẹ́ yín tí lórí date ẹ ni mo kọlẹ̀ ṣó ní tẹ bá fẹ́ ṣe record ṣe máa invite àwọn èèyàn pé kí wọ́n mo rin wa because mo gbọ́ story kan mo dẹ̀ fẹ́ kẹ́ confirm àbí deny ẹ̀ eléyìí mi ò sọ fún yín tẹ́lẹ̀ wọ́n sọ wípé gba ìkújọ́ rẹ̀ ṣe record kan mi ò rántí yé àyàn mọ́ bí 82 or after 82 pé nínú record yẹn kí wọ́n kọ bìkan bẹ̀ tó tán kọ ẹ̀yin bèbí bèbí bèbí wípé out of excitement wọ́n wá lọ sí ilé ọtí ilé ọtí mọ ọtí bóyá wọ́n yọ tape yẹn lára wọn bóyá wọ́n sọnù àwọn sọ pé captain ogunlade ló mú tape yẹn wá bá yín pé nínú orin yẹn ni ẹ̀yin bèbí bèbí bèbí wà mo fẹ́ kẹ́ ẹ́ dá deny ọ̀kẹ́ sọ ọ̀gọ́tí.
0: ó ní christian náà ti wà sí mi wọ́n bí áńgẹ́lì rẹ ti ń wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra ìwọ lọ́wọ́ tí n bá rí tẹ́pù kọ̀ọ̀kan sójú bàbá ògúnládé ó ti dèrò ọ̀run o ẹlẹ́dẹ̀ a máa jà o mo pẹ̀lú ẹ̀ a sọ̀rọ̀ tẹ́pù o hand over tẹ́pù fún mi àti ìṣòro ipò orin ju bí ká máa ṣe fàájì lọ. èyí ò dẹ̀ believe pé dayo lè sọ bẹ́ẹ̀.
1: n bá yọkọ ló sọ.
0: good so tí dayo bá ti sọ yẹn ẹni tó sọ yẹn ó kàn wá àhín sọ ọ̀rọ̀ tó sọ ni èmi ni mo lóyún o.
1: gbogbo yín ẹ̀yin ni composer.
0: pátápátá I don't even allow edit composer di 50 ti wá sí ọ̀rọ̀ mi ti máa lọ ní.
1: tí wọ́n fẹ́ compose.
0: yes you know why you cannot compose for me you know why kì í ṣe kí bóyá mo dá àmì lójú débẹ̀ ẹ̀. Nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí mi rí mi ò mi fi kọ orin èmi kọ́ ló ṣẹlẹ̀ sí. Mi ìgbẹ̀fẹ̀ káwọn followers mi kan kún kì í ṣe fún wọn. So gbogbo orin tí mo ń kọ pátápátá èmi ló. Personal experience lẹ́fẹ̀ẹ́ gbọ́ ohun tó ti ṣẹlẹ̀ sí mi rí mi. Ọmọ ènìyàn lọ ṣọ́ra o.
1: Experience yín ni.
0: Mo ti gbà tí mi jẹ́ wọn kan. Wọ́n bá káṣẹ́ tó wà lọ́pọ̀ wá máa fi gbọ́mọgbé mékìlì kan gbà tí ó lè sí mọ́. Gbígbẹ̀ tí wọ́n gbá lẹ́kùn mọ́ wa lójú ni pé pàdé bí mọ́ kò sí mọ́ nìyẹn. Ọmọge tó ti mọ ẹ tẹ́lẹ̀ ló lólùfẹ́ wọn ni. Wàá dẹni yẹ̀yẹ́ lọ́wọ́ wọn tí ò bá ti sí mọ́. Oníyẹ́dù mo kọ́ ọ̀tọ̀ ẹni. Oníyẹ́ sì jọ síbi wípé kí làwọn ti ṣe yí sí. Kí làwọn ti ṣe yí sí o. Ọ̀rẹ́ dání kò tó pọ́n ẹni abínibí ṣe lẹ́yìn ní ẹni o. Kí làwọn ti ṣe yí sí o. Gbogbo ọmọdé rẹ̀ sí mi yóò sún kò tí ẹ̀ rú.
1: Now personal experience mo rí pé pẹ̀lú trend àwọn orin mo rí pé bẹ́ẹ̀ ló ṣe ń lọ lóòótọ́. Kí ló rẹ̀ tẹ́ fi kọ ẹni ìṣubú mi àkọ́kọ́ o wọ́n lọ́mọdé ló ń ṣe mí ìṣubú mi ẹ̀kejì. Wọ́n ní Ṣínà Peter àkàbà ẹgbẹ́ kí ni àkàbà ẹgbẹ́ ìyá ẹ̀ ló.
0: Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ìyá ẹ̀ ló ń bá sùn.
1: Okay. ìṣubú ẹ̀kẹta ariwo
0: ariwo gbogbo ìjàpá mọ́tò lóríṣiríṣi ìdìdè mi ọ̀tẹ̀ yìí ẹni máa falúgbọ́lẹ̀ olúwa onífiṣe torí bàbá àti ìyá mi pín ìtọ̀ fún mi pé àwọn ògbèrò ibi sọmọlọ́mọ o bó ṣe ń dọ́fẹ́ ní ọ̀dọ́ ó di dandan pọ́dọ́ fún mi títí dọjọ́ àárẹ̀ dramatica ẹ̀rọ sunet recovery ẹni máa falúgbọ́lẹ̀ olúwa onífiṣe sunet recovery yẹn olúfa. So
1: na only another song mìíràn tí inú album tẹ̀sí kan yẹn bí a truth ni nípa bàbá olówó tó ralẹ̀ tó ti ń gbẹ́lẹ̀ lọ ó wà abandon lẹ̀ yẹn ọmọ kékeré kan wá débẹ̀ ó ní ẹ̀ta lẹ̀ yìí fún mi ó gbẹ́lẹ̀ láàrin oṣù mélòó kan ó ti kan kàn kí ilẹ̀ ẹ̀rọ débì yẹn.
0: Bàbá mi ló sọ ìtàn yẹn fún mi. Me and my father we are too close.
1: Too close.
0: Tó bá mo gbé àti ẹ̀tí bá mo tèmi àwọn ẹ̀wà máa jẹyọ bàbá mi ló sọ ìtàn ìjà lọ àtòmíràn ó ní ṣó mọ̀ pé ìwọ tìyẹ ó kàn bìlífì pé bí ayé ṣe rí nìyẹn ní ayé ò gbẹ̀yẹn ó lè predict ìwọ tó fẹsẹ̀ lẹ̀ ó dàgé kí n sọ tọkọ fún ẹ ìjà lọ àtòmíràn ta ló jù mo ná mìíràn ẹ ṣé o mọ̀ wípé gómìnà ṣètò rẹ ẹ ìjà lọ lè bọ́ ṣòkòtò díẹ̀ tó bá lè pẹ̀lẹ́ 20 wọ gbọ̀ngàn tọ́sẹ̀ kíákíá ló máa mọ̀ òní mi sọ àwa ti gba àgbéjà lọ ò lè wọ́ ṣòkòtò fómi hàn o ṣùgbọ́n ìjà lọ ó lè bọ́ ṣòkòtò kí a mọ́sá wéréwéré nídìí omi ọ.
1: Tọkọ ń ṣe pé fún orin ilẹ̀ yẹn fi báyàn kankan wí.
0: Ìtàn ni wọ́n sọ ìtàn wọn sọ bàbá mi ló sọ̀tàn fún mi ìgbé sọ́dọ̀.
1: Na kí ló tẹ̀ wà ní record for a very long time.
0: Yeah. Question yẹn gbọ̀ngàn mo dúró dé pé Sorika wọ studio ká ṣe record kò jáde kọ́ ló mátà.
1: Ẹ mọ agree pé kò ń ṣe ló mátà because ẹ ṣe iṣẹ́ kan fáwọn Kenny's music ẹ remix Ace.
0: Ṣé o mọ̀ wípé tí kì bá ṣe ọlá ọlọ́run remix yẹn kò bá ba Ace gbọmọ jẹ?
1: Mo ẹni fi pé kò sí need fún rárá ìgbà tí mo gbọ́ mọ́ òpè
0: àtúnyẹ̀. That's it. Sori onílù tó bá dé stage kan ọ̀rọ̀ wọn ni wọ́n pé ṣé báyìí ṣe tẹ̀hún ẹni tó ń bí yẹn tó dẹ̀ ní bàtà ẹ afẹ́ ní wrong advice kò bá lè ṣubú. So to me I learn my lesson in a very hard way. Kòrìsì sọ artist náà fún mi tó lè boast of evergreen mẹ́rin Nàìjíríà ṣó kòrìsì ni kòrìsì so ó fẹ́ kún fún mi lẹ̀ kí n máa ṣe ìgbà lọ́bẹ̀ wọ́n láti lépa ẹ̀mí mi wọ́n láti lépa bọ́ ṣe máa borúkọ yẹn jẹ́ wọ́n láti lépa bọ́ ṣe máa fi ẹnu bàtọ̀tà mi jẹ́ yẹ́sì ọlọ́mà ní ìlú ilé sí wọn kọ́lọ́run ṣàmà ti gbà fún wọn yẹn. Mo ṣe ace, mo ṣe ṣe nomania, mo ṣe dancing time, mo ṣe experience. Ìfáàlẹ̀ onígbà pàtó máa sọ fún mi yẹn kí n gbé lọ sinmi. Àwọn ọ̀tí mo tún wá ṣe tó dùn gbogbo àwọn bíi playmate. Gbẹ̀dì aláàbọ̀ igi owó bẹ́ẹ̀ gbọ́ wọn ẹ̀. Mo ṣe kó má dàbí pé àwọn tó kù àwọn tí mo ti ṣe wọ́n ti yege wọ́n ti wọnú chart evergreen for life play music ni o ki si pe abi ijeta lo ja ni mo sese jade o ki si le
1: mo se ri yen
0: so awon ti mo wa se o ni ti mo ko fe le ko pe lati 1960 ati gbo mi nira awon re ilu n kigbe emi pa wa owo osi ona wa oda omi wa oyo ina se mona mona iwe oro gbegbe mo a o ni ise ara lo pada nigeria kilode nigeria kilode since 1960 we get independent wetin you dey do abeg search your conscience me I don search my own I know me too why dey do what is your contribution to nation building me I dey play my music to unite nigeria oya make we work for better nigeria o e go better for nigeria e go better o you see education dey for rubbish make you find solution hospital dey for coma make you find solution our people dey run o dey run to america our people dey run o dey run ti wo ba lo le mi ba lo ta lo ma ku wo to ma se o look son I pray and you give me for me
1: amen
0: I pray
1: amen
0: I pray I pray
1: amen
0: situation to ma ba re to ni le handle o ni debe lo ko Jesus
1: amen
0: emi je wo iwo ko je ko bo ni mo ara ẹlòmí ò tiẹ̀ bìlíìfì pé mo ṣì yẹ exist ní tó fẹ́ bìlíìfì yẹn ó lè sọ́dọ̀ tọmọ rẹ̀ lọ́wọ́.
1: wọ́n fi kọ́ relegate nípa
0: tó kí
1: ló ṣì ń ṣe.
0: yes àti tán bá wá súnmọ́ mi tó ní the kind of life tí mo ní mo ní dáadáa ní sin ju àyẹn lọ.
1: ẹ wà ok pẹ̀lú nǹkan tí.
0: I don't take alcohol again.
1: Àwọn ṣe ń wò.
0: Mi ti àwa yìí ta ti mú.
1: Nínú ọtí.
0: Nínú ọtí àti mú kó ta wa tán. Ní ìrìndọ́ mọ̀. Ṣé yẹ but ó wà nínú gbígbé yìí. Wọ́n má mọ̀ tí wọ́n má ṣe gan-an àwọn èèyàn máa yí. Ẹ máa yí. But nítorí ẹ̀yìn kọ́kọ́kọ́. Fún àlàáfíà àti ẹ̀gbọ̀ngbọ̀n fúnra ara ẹ ni.
1: Tó tó bá kọ́ tó ń mú.
0: Kó lè lọ́la fún. Kí ló bá kíkí ní ẹ máa sọ? Kí ló kí ní ẹ máa sọ? Diabetes ń kọ́. Blood pressure ń kọ́. So tó bá sọ lè fún ẹ ní church pé a máa ṣe báyìí kábà nítorí ara wa ní kì í ṣe torí Jésù kì í ṣe torí Ọlọ́run. Èmi lọ sí church kan ẹ ẹ lọ sí ìnáwó church yẹn
1: Lord of Christ
0: church Reverend Mother Esther Adibola Ajayi tó bá wọ church yẹn gym ó wà mẹ clinic ó wà mẹ ambulance ó wà mẹ kò sọ pé mo sọ wípé ló rà tó nígbà tí gbẹgbẹ
1: jù
0: kí ọmọ tó yẹ kó wà kó má sí ìyá yẹn sọ so at this age yes aṣọmọdé tó bá dẹ̀ tó time láti yọ àpọ̀ kì í ṣe pé kí n má jò máa jó tí máa fi kúrò kì í ṣe pé kí ọpọlọ mátagìdá bí a fi kúrò wọn ti gbogbo yẹn ó ní ààyè báyé lọ òní bá gbọ́ máa já fara o ààyè báyé lọ ààyè nìyẹn when it comes to spiritual that's another area of me tí mi tiẹ̀ ready láti báyé lè kọ́ di sọ for now. So bí ti bí ṣe ń ṣe ìjọ òun ṣe tí òun ni yẹn wọ́n máa bẹ̀rù pé ó dàbí gbogbo tó wà lẹ́yìn máàlì òun náà ó hàn jẹ́ nínú ọ̀rùn pé ẹni ni mo fi ń kọ méje, ẹni ni mo fi ń gbàdúrà, ara mi ni mo fi ń gbàwẹ̀, ara mi ni mo fi ń lọ sórí òkè.
1: So nígbà tí ẹ̀yin náà tẹ relate pẹ̀lú any younger artist, because nínú àwọn tí ó ń kọrin lóde òní, àwọn tó ń kọ Shina Peter style ló pọ̀ jù, nítorí pé ẹ ti make it easy fún àwọn èèyàn and wọ́n respect yín, no doubt. Èmi náà ti kọ ìgbà tí ayélujára tèmi náà kọrin gbà, èmi náà ti kọ Shina Peter style rí, because ó rọrùn láti kọ. Àwọn orin Mikli na dance wọn a kọ, wọn a jọ ṣúkúṣúkú bi. Ṣé nígbà kan tẹ́yìn náà ti pa irú òwe ọjọ́ yẹn rí pé ṣé o lè gbà pé tó bá ti ń gbòdì nìkan pa nǹkan tẹ bóyá Adele Taiwo Wálé Thompson o gbogbo ọ.
0: Báyìí mo respect ẹ̀gọ́ o dẹ̀ mo máa ń like kí ọmọ ṣe ń bá fi òwò kó wà káfẹ́ mi dọ́gba. Gbogbo àwọn tó ṣe pátápátá wọ́n ń lojọ́ mẹ́ta níbi báyìí.
1: Ìrìnlẹ̀
0: ta ma ní a fẹ́ kíkọ ní torí pé o ti lè kọ ni o ò ní mọ instrument complete. Ẹni tó máa kọ ẹ wà, ẹni tó máa kọ ẹ ní keyboard wà, ẹni tó máa kọ ẹ ní guitar wà, ẹni tó máa kọ ẹ ní bass wà. Ilé ìlú ni o, time ta máa jẹ breakfast ó wà, time ta máa jẹ lunch ó wà, time ta máa jẹ dinner ó wà. I need refreshing time, that was sweet. Takurawa ni new generation.
1: New generation.
0: But ìgbà tí ṣe dẹ̀ ti lo èèyàn kan ṣe nínú wa pé máàlù tó ń ṣe tó ń sọ tó ń ṣe tó ń ṣe fẹ́ wa náà ló ní ìyàbò ń lo àsìkò wa. For the close gate rẹ.
1: For our inability.
0: Yes. So mo ti fìfẹ́ hàn wọ́n, mo ti pàdé di banjiri lẹ́yìn stage ṣé mo pé kò sí concert tó ń ṣe Nàìjíríà ní àmà pé ṣínà tí èmi wọn bá àti two face tó wọn bá mi ṣe wọn bá tí wọn ní ah òtún máa di try ṣá o wíṣ ó yá yọ̀gbẹ̀ yẹ jẹ́ kí n wò ah ó ní bàbá tó ń gbé bẹ̀ na jẹ́jẹ́ my parents won't make you become lawyer na you. Ṣé you understand? We inspired us. The way you dress the hair. So, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Èèyàn kan ló máa ṣeré fún ẹlòmíì ló máa sọ.
1: Ọjọ́ wo lẹ máa ṣe orin tí ọmọ yín Clarence Peters, the celebrated director, tó máa yà?
0: Wọ́n máa ń pè kínní kan ní pé nǹkan tí àgbà fi ń jẹ̀kọ́.
1: Abẹ́wé ló wà.
0: Abẹ́wé ló wà. Má da gbogbo ìṣúra ẹ síta lẹ́ẹ̀kan mi. Ìgbà kan ń bọ̀ táwa náà máa ń fọ̀párin agbára ọlọ́run ló máa dùn.
1: Àmì.
0: Táà ní ṣàìsàn.
1: Àmì.
0: Ó lè jẹ́ báyìí mo máa tó pe Clarence pé kó yà wá ṣe fídíò fún Premiere lásán tán bá wage tán wo nǹkan tí mo ti ṣe tán wo contribution mi pé mo dẹ̀ tún ṣì wà mọ́ tún ó ti di ọ̀nà kó jẹ́ success but the tell of which ṣe ká sì máa bà lọ́dún.
1: The last question.
0: Thank you, Jesus. At last.
1: The last question. The question of February, Emma, we're picking Muru Debe. Simple question.
0: Adebisi Odutayo yi, Oko Alaja Mire. Oko Alaja Mire, Emilekun Miewa, Emilekun. Adebisi Odutayo, Chairman Managing Director, Honest Motors, Nigeria Limited, Bebelo.
1: Bẹ́ẹ̀ lè ṣe pàdé ẹni ẹ̀ lẹ́kí ni contribution ẹni ẹ̀ wà tó jẹ́ kó lè kì ní ways.
0: Mo lè pe anybody contribution ẹ̀ adoju tayo si ni nigba yen o da bi oro egbon ta buru egbon to fe ori fun aburo re ti o ni ti de mi o le fi so fun o ni ki celebrate
1: se ni esiwa
0: o siwa
1: bo be se hype le yen se be e hype exaggerate na billion se mi ma
0: nko ti entertainment wa fun yen na entertainment le ni pe ori bu ko ko ni bu ẹ̀rọ ogun ṣe ń dán dán dán dán mr blue ẹ̀rọ ogun ṣọ òun láti gimmick òun láti add to it
1: because album yẹn ó rí ní títí sí táwọn ọba ṣì gbọ ace jẹ orin kan tí ó lè parẹ ace ni kọkọ àwọn first four tẹ sọ yẹn but èmi wọn sọ fáwọn èèyàn wípé àwọn orin ssp tó dùn ó pọ̀ gan lẹ́yìn ṣé mr president abẹ́sọ̀
0: mo ní àbí my child mo ní to the glory of God mo ní 121 songs tí mi fi fọkàn rárá
1: tẹ́ẹ̀tì ikọ̀ ṣé kí n lọ wó wá ẹ̀má rẹ̀rìn náà mo lè ṣe tí mo ní má lè o
0: ṣé o mọ̀ pé orin yẹn náà popular ni ìṣe record wọ́n máa máa bínú ẹ mo ní wọ́n máa máa bínú ẹ àwọn kan náà dá ẹ kìí àgbẹ̀tà ọ̀dọ́là lágbájá ṣòwò àbẹ̀dú ṣòwò ó ṣe là ó àṣe là ló ṣe gbélé àgbàná ò ní wowó ẹ àgbàná ò ní wowó ẹ owó àpèkánopò kudi lowó jẹ́ lédè haúsá egbò la mo wo sí dédé ìbò owó àgbẹ̀kánukó owó àgbẹ̀kánukó bẹ́ẹ̀ ilé bá
1: ajé owó òṣèlú tẹ́lẹ̀
0: àpàrà lẹ́yìndò ṣe ń gbé mo ti fi àì àwọn tí wọ́n ní ti pọ̀ jù
1: ọ̀pọ̀
0: ọ̀pọ̀ jù ọ̀pọ̀ gan èmi gan mo kàn máa wà wọ studio máa save wọn sí máa fílẹ̀ fáwọn ọmọ tó ti bá dàgbà àwọn orin yẹn kò sígbà tí ò bá mu ṣèjì lyrically kò bá jẹ́ yorùbá ni kò bá jẹ́ pidgin english ni kò bá jẹ́ english ni tó bá ti kílẹ̀ táwọn èèyàn gbọ́ dáadáa tí kìí gbogbo fẹ́ pé délé tí mo ní délé ni àgbàgbà tí wọ́n ní wá tí mo rán mu because ṣòro wọn mú yẹn wọ́n fẹ́ fi lọ sí orí octave mi octave tó ń fẹ́ lọ yẹn ṣe ti yẹn sìn ok wọ́n lè lo machine fún tó bá dé stage kan tí mo hàn bá wá lè débẹ̀ mọ́ nígbà wá ti dé ara ni délé ṣàmàwulẹ̀ máa rọra verse wọn ò ní bá wọn lọ bí akéda ẹ̀rọ ó ṣe gbé voice ẹ lọ ìfẹ́ láṣẹ gbé voice ẹ lọ nǹkan tó mi fẹ́ ni ṣé you understand so and téèyàn ò bá ṣọ́ra ayé ń fi ẹnu bí òdìdé o ayé jẹ́ ń fẹ́nu pààyàn ọlọ́run ò ní jẹ́ káyé fẹ́nu pa wá torí ẹ̀ la ṣe dòpò jésù kristi mu tán bá ní ọ̀nà ọgbà téèyàn kò kówó lè kó lókè tí ẹ lọ ṣe ágbọ̀n márùn-ún fún un tí mo bá ṣe láàrin ọ̀sẹ̀ méjì call me bastard
1: two weeks
0: kìsíkì mo ẹ̀ṣẹ̀ fẹ́ ro gbọ́ tó ti wà nílẹ̀ ni
1: kíkọ̀
0: wọ studio
1: ẹ̀dẹ̀ sọ fún mi studio wa nílé tó lè ṣe album
0: the practice
1: you know
0: the practice
1: okay ibi ti ati wa bere ibe yen ko so pe mo ti bere questions to ibe la ma pari se pe ti dupe lewa won yo jeya le kan mo wa fe ke gba mi ro awon eyan te mo pe ninu journey yin ko se awon to nawo fun yin o awon eyan te pe ah igba ti fun apere any record label ah won ba yin wa record label mo mo oruko kan olutade makinde mo te gbo pe eyan teni na o le te to fall out but mo ko pe wa wo je lo be atawon eyan be mo ko fe ke appreciate won ke mention won mo ni interest
0: yes ajá náà la máa gbà fún mo ti appreciate olówó kan ní nàìjíríà ibẹ olówó gan gan in fact kádọka èèyàn mẹta àkà tí mo ṣe di owó lábọ fún báyìí tó ní kan sọ fún mi wípé ṣé mo gbàṣẹ lọwọ òun tóun bá gbọ òun á sùn ni album náà jáde jẹ
1: kò jáde.
0: Àwọn kan wà tó bá pè wọ́n ní wọ́n máa nù àwọn kan wà ibo àwọn ẹ̀kájọ sọ̀nà àwọn ẹ̀kájọ sọ̀nà àwọn ẹ̀ká èèyàn ṣòro pé tó bá lọ gbọ́ ọ̀rọ̀ èèyàn ní lágbájá tó lọ pè mọ́ tó mọ̀ pé ọ̀tá ni wọ́n má lọ sí máa explain ẹ̀.
1: Ẹlòmídé ṣe nǹkan tó ṣe gan-an codedly tí ò fẹ́ fẹ́ anybody mọ̀.
0: Bẹ́ẹ̀ni kìtì ẹ̀ṣẹ̀ ayé that's why o lè rí mi bóyá àwọn kan tó wá bẹ̀ ni wọ́n ṣe ni wọ́n post ẹ̀ lọ sórí post mi ní ìlú lọ bí òfin yàn kí wọ́n post ẹ̀ bóyá tí máa ṣe concert because nígbà tó sọ fún ìyàwó ilé pé mo fẹ́ lọ sí èbúté mẹ́ta tó wọ social media tó pé wíwá iná tí ń ṣe kan sáà ọkọ mi yìí ló ń darí gbọlọ owó tí owó tó kù tí ó fi rí ẹyẹ tí owó ti bá níjẹ
1: lè ti darí.
0: So èèyàn gbọ́dọ̀ ṣe ní wọn tún wọ sí gbogbo kan wọn tún wọ sí.
1: Ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí mo appreciate yín fún
0: 30
1: minutes left fún mi mo ti lo close to 2.5 hours. Actually, they're about to meet them at 30
0: minutes.
1: So it's been Agbaman pelu SSP star Oluwashina Akanbi Irawo Isaac Peters because Irawo yen gbodo wa nse Oluwashina Akanbi Isaac Irawo Peters. Ẹ ṣe gan máa rí yín pẹ́ títí àti dọmọ yín sìn.
0: Àti wọn náà èmi náà rí ẹ pẹ́. Thank you so much.
1: Thank you, sir.
0: I really appreciate
1: it. Ẹ ṣe gan sir.
0: God bless you.
1: Bless you.
0: Bless you.